0: ṣíkù ṣe ọkọ mi.
1: Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dàbí titun.
2: Wàá mi.
1: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná
2: yìí. Hypo kẹ̀.
1: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrígi ìgbàlẹ̀ rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
3: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
4: Hey, wait! Before you buy that multivitamin, ask yourself, is it giving your child complete nutrition?

0: Splash FM 105.5.
1: Guess what? We are still the most listened to radio station.
2: Yes, that's right.
1: We are still the best. We are Splash 105.5.
3: You already know.
4: Ìrọ̀rùn máa fẹ́, ìrìàánú ó yá máa fẹ́, tí ojúmọ́ bá ti mọ́ ní ìrì máa ń fẹ́, ojúmọ́ ní mọ́ kiri ó máa fẹ́, àṣẹ olúwa ni. Gbogbo èèyàn sán bí àkókò èrè òwúrọ̀ dé, ẹ wá gba ìyanu látẹnu bàbá wa nínú olúwa. Apọ́sí Dr. SMO Mustapha JP, bàbá ṣe bí ọba, olùdásílẹ̀ ìjọ Ọlọ́run City of Christ Golden Church, Land of Reality, ti National Camp wọ́n wà ní, ṣe bí ọba International Power Line Camp, kìlómítà 54, Lagos Ibadan Expressway, Lufowapẹ́ Ìpínlẹ̀ Ogun, Apọ́sí Oya.

0: Introducing the new Dano Choco 3-in-1. It's tasty, creamy, and satisfying. Taste it, love it.
1: I'm in love.
2: Hey, what's your fellow? Sonia Tomato Sachets. Oh, Sonia. My friend of Sonia Tomato Sachets gone. Oh, Redodo. Okay. Oh, don't. Timba Fisebe. Jollof Rice. Tabi Spaghetti. I worry out so yo. On Jemmy Adusi. Sonia Tomato Mix in Jackie on Jeddo.
3: Lupo Iba. Àwọn èèyàn kí mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí Gia 3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lè mí a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
4: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀.
3: Ṣé mi ò sọ fún ẹ?
4: Jara ẹ. Má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
3: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
4: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.

0: be improved on the chicken cube for great chicken taste and aroma.
1: Oya, ẹ̀yin ọmọ lọ́wọ́ ìjọ́n, ó tún ti zẹ̀. Púpọ̀ oṣù márùn-ún àkọ́kọ́ nínú ọdún ni àwọn tó tap ti gbẹnu sí kàṣẹ léraléra lóní back to back. Abẹ̀rẹ̀ látòrí New Year Cashport lọ sórí Valentine Cashport. Easter Cashport ń kọ́ àwọn èèyàn tó gbẹnu sí yẹn lọ ní ìgbòrò ayé. Wọ́kásídé Cashport yẹn gan lọ fàfà. Ká má wàá tì sọ nípa Iléyà Cashport pẹ̀lú ẹran àgbò tó sẹ̀mẹ̀ nǹkan ẹ̀. Kàṣẹ ẹlẹ́yinjú àánú ti a. Ọmọ má lọ fà tí kàṣẹ bá ti ṣàdéhùn. O máa sẹ́ẹ̀tì yẹn. Ní báyìí, àsìkò ti tó láti gbẹnu sí Mid-Year Cashport. Inú oṣù kẹfà yìí, owó tó lé ní 1,50,000 naira 50,000,000 naira ni àwọn olóríire tó lé ní 100 tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀. Ọmọ ìyá, má lẹ bọ́dì mọ́lẹ̀. Gbé bọ́dì ẹ̀. Àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó o bá ta, tó o bá ṣe ta sí. Ní wàá ṣe gbẹnu sí sí o. Wednesday, June 24 yìí máa tún pọ̀ létí gan o pẹ̀lú ṣẹkẹ̀dúgbẹ owó lọ́tún lọ́sì. Lórí Splash FM, tẹ *347*1004#. Lórí Lágelú FM, tẹ *347*1004#2#. Tàbí lórí wẹ́bsáìtì wa www.cashier.ng. Pẹ̀lú Mid-Year Cashport inú oṣù kẹfà yìí, àsìkò oríire mi dé. So ti kàṣẹ́, ọmọ mo ti kàṣẹ́. Ṣé kékeré òun lálẹ́?
2: Out of airtime and you don't have money to top up. Out of data and you don't have money to top up. The GC Bank Airtime and Data Loan is available to you anytime. Just dial *737*90# for airtime and *737*91# for data to get up to 10,000 Naira instantly at just 2.95%. T's and C's apply. You are never stranded with the GC Bank Airtime.

0: introducing the new Dano Choco 3-in-1. It's tasty, creamy, and satisfying. Taste it, love it.
1: Ṣade kò sí ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dàbí titun.
2: Wàá mi.
1: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná
2: yìí. Hypo kẹ̀.
1: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
3: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
4: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jọ̀ní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
5: S-E-L-A-R-R-I-E. Sálárì.
4: Bọ̀dá mi, ẹsí fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú, ẹsí pẹ́ẹ̀lì turmeric.
6: T-U-R-M-E-R-I-C turmeric.
4: Ẹ káre, pálí ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
7: Ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti àtàlẹ̀ pupa olùyípadà ayọ̀.
8: Auntie, you dey enjoy yo? Only you. Peppered rice, amala, nkwobi, masa, cake, plus including ice cream. Hey, you get jesty fees, so?
9: Jesty fees? Hey, I dey always hold my jesty fees as I dey comot for house, so.
10: Correct. Jesty fees na the new natural fresh kankpe bubble powder for one time relief when chest dey burn you or food no gree waka well for belle. Just add jesty fees inside cup of water, drink am, na carry go be that. Jesty fees, coolele mind as you dey hustle dey go. Jesty fees na from the house of Jesteed. If body not trang after 3 days, make you see a doctor. Na Rambaxi Nigeria Limited will be some pharma company they make and market Jesty fees.
11: Flash FM 105.5.

0: 3 in 1. Un mini colo cuco ficun. Daddy Mix.
1: Tí ìdùnnú bá ní ìrò ní Nàìjíríà. Báyìí gẹ́lẹ́ ni yóò ṣe dún.
2: Ọkọ ìyàwó, gbé ìyàwó ẹ mọ́ra.
1: Fún ọdún 75, Coca-Cola ti wà nínú àwọn àkókò ìdùnnú tí ó mú wa pọ̀. Láti ìgbéyàwó sí ọjọ́ ìbí, sí ìsọmọlórúkọ, sí ìwújáde, sí ìgbòkègbodò, kódà sí gbogbo àkókò. Ó ti pẹ́, a dẹ̀ sì jọ wà.
2: O lè fẹ́ ní kòyàwó ẹ lẹ́nu.
1: Nísìnyí, o lè jẹ́ alábápín nínú ayọ̀ wa, kí o sì jẹ̀gbádùn ìdá ogún sí pẹ̀lú Coca-Cola, Fanta àti Sprite Pack 60cl. Fún ìwọ nìkan ṣoṣo, gbá ti ẹni ilé ìtajà tó súnmọ́ ẹ.
3: Hey, wait! Before you buy that multivitamin, ask yourself, is it giving your child complete nutrition?

0: ilé iṣẹ́ Nigerite ló ṣe wọ́n jáde o.
1: Nigerite Calcifil tó táwọn yọjú.
2: Calcifil sílẹ̀tì iléeṣẹ́ Nigerite fìmọ̀ ẹ̀rọ ayé òde òní gbé jáde. Ó rẹwà, ó le koko, ó lálòpẹ́. Bàbá ń bá rí ẹ̀ ni pé kì í mòoru. Ó yàtọ̀ láwùjọ àwọn sílẹ̀, ó tún ṣe gẹ́sì pèlè ìpele. Bẹ́ẹ̀ owó rẹ̀ mọ̀ níwọ̀nba. Ó sì wà ní gbogbo ilé ìtajà Nigerite jákèjádò Nigeria. Nigerite Calcifil, ojú sílẹ̀ lásán lọ.

0: joy, nourishing goodness for every side of you.
1: Obìnrin, obìnrin, obìnrin, obìnrin.
2: Béèyàn bá ṣiṣẹ́ tó ṣe rí, tó ṣe fi hàn láwùjọ pé iṣẹ́ báyìí ni mò ń ṣe. Irú ẹni bẹ́ẹ̀ ti kúrò lẹ́nu yẹpẹrẹ láwùjọ. Ìdí nìyí tí àwọn agbóhùnsáfẹ́fẹ́ lóbìnrin Women Broadcasters Forum fi ṣetán láti ṣèfilọ́lẹ̀ ẹgbẹ́ wọn àti fífi àmì ẹ̀yẹ dá àwọn akọni obìnrin tí wọ́n ti kópa ribiribi fún ìdàgbàsókè iṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ lọ́la. Èrò ipó, èrò ọ̀sà, ẹ bá wa níjẹ̀bútù retí wa. Àwọn obìnrin agbóhùnsáfẹ́fẹ́ lórí rédíò àti tẹlifíṣàn ẹ̀ka tipinlẹ̀ Ọ̀yọ́ yóò jáde tán bí ọmọ tuntun. Ògúnjọ́ oṣù kẹfà ọdún tá a wà yìí, aago 12 ọ̀sán làwọn obìnrin tó jẹ́ agbóhùnsáfẹ́fẹ́ ẹ̀ka ìpínlẹ̀ Ọ̀yọ́ yóò máa fi tan balẹ̀ pẹ̀lú ìfilọ́lẹ̀ ẹgbẹ́ wọn fún gbogbo ayé rí. Àwọn ọ̀tọ̀kọ̀lú ènìyàn láwùjọ, bàbá lọ́jà, ìyá lọ́jà, àwọn orí adé, àwọn lọ́ba lọ́ba àtàwọn ìjòyè, àwọn obìnrin àkọ́kọ́ tó fi mọ́ àwọn kọmíṣánná tó jẹ́ alákòóso fọ́nrán tó ní ṣe pẹ̀lú obìnrin, wọ́n mọ̀ wà ní kalẹ̀ lọ́jọ́ náà láti mú kí ìfilọ́lẹ̀ ẹgbẹ́ àwọn obìnrin agbóhùnsáfẹ́fẹ́ nípínlẹ̀ Ọ̀yọ́ kó pín mìíràn kó lárinrin jù. Flash Academy ní fẹ́lẹ́lẹ̀ nílùú Ìbàdàn láti gbàlejò. À ń retí yín o.

0: Folake, this your new office space. Looks really nice, oh. Just take a look at this furniture.
1: Thank you.
0: Anyway, that's not why I came, oh. Your daughter's wedding
2: was fantastic.
0: Eh? Folake, who gave you all this money now? See souvenirs everywhere, courtesy of the bride's mother.
3: My dear, it's not who, oh. It's the AXA Smart Life plan that I took up some years ago, which gave me the benefits of target savings and life insurance in one plan.
4: You too can get started today. Call 0700 AXA Manset or visit axamanset.com. Terms and conditions apply.
5: Auntie, you dey enjoy yo. Only you. Peppered rice, amala, unkwabi, masa, cake, plus including ice cream. Hey, you get Jesse fees, so?
6: Jesse fees? Hey, I dey always hold my Jesse fees as I dey come out for house, so.
7: Correct. Jesse fees. Now the new natural fresh kankpe bubble powder for one-time relief when chest dey burn you or food no gree waka well for belle. Just add Jesse fees inside cup of water, drink am. Now carry go be that. Jesse fees. Coolele mind as you dey hustle dey go. Jesse fees now from the house of Jesteed. If body not trang after 3 days, make you see a doctor. Now Rambagzi Nigeria Limited will be some pharma company they make and market Jesse fees.
8: So, kiyin kaabo pada si tesiwaju ti futedo royin. Oya o eja lo si Ekiti. Ka wo n ti o tun sele lapa beyen. Gege bi are orilede Nigeria bi won ti ni baba nro awon eyan ipinle Ekiti. Lati to dibo le kan si o fun gomina bi odun oye banji. Lainu eto dibo si ipo gomina ti o waye o. Lojo Saturday gege bi won tin wo sakun e are orilede Ibala Tinubu lo n gbe osuba kare fun awon eyan ipinle Ekiti gege bi won ti duro gbamugbamu o pelu egbe oselu ti All Progressives Congress APC lawa asiko eto oselu tin lo ni ipinle ti Ekiti o se alaye wi pe iduro sise ati awon igbiyanju ise lo ni ranran ti oye banji to ti lanfani ati se koda niru asiko ta tun wa yi. Wani ishi are Bola Tinubu, ona ni igbakeji are orilede Nigeria, Kashim Shettima, lo fin ja o ni bi asekegbe eto, pele ito ni se pelu ipolongo, egbe oselu ti APC. Iyen fun ipale mo eto dibo si ipo gomina, timbo, lona dedede ni ipinle ti Ekiti. Wani are Bola Tinubu, o si alaye, wipe oye banji ti awon oyi, o ti se afihan ara re pelu awon ise loloko ojokan gege bi eni to ti gbaradi fun ipo adari fun ipo ati gbe ipinle Ekiti de ipo to lagbara ni awujo orilede Nigeria won ni pelu eto yi eleyi ti won ni awon gomina to wole si ipinle ti Ekiti yato si igbakeji are orilede Nigeria won ni aje meji din ni ogun 18 tanyanyan pelu eyi na labatori o wi pe awon yato si awon gomina yi won la awon first ladies ti won ti je obirin akoko lo awon gomina to ti je lo ni ipinle ti Ekiti awon na tu duro wa o eleyi ti won duro gbamugbamu sapa be labatu wo won ni awon senator bi merin le ni ogun 24 senators of the Federal Republic of Nigeria la won na wole House of Assembly members, House of Representatives members, awon agbagba ninu egbe oselu ti APC, APC leaders ninu won, ari are legbimo asofin agba orilede yi, Senator Godswill Akpabio, igbakeji are ilegbimo asofin agba ile yi, iyan Barau Jibrin, ati eni ti se alaga fun egbe oselu ti APC bakana, Ojogbon Natawe Yelwada, awon gomina ta ri nbe nu won lati ri Opebolo Latedo Usman Ododo lati pele Kogi Dapo Abiodun Latogun Hope Uzodunma lati ipinle ti Umo atawon mi bebe ti won duro gbagba o wi pe yes Ekiti lawa inibo na npe bi won Lekiti Ekiti kete bo tin lo awa na nfollow e back to back.
9: Oda to body be wa ja lo taratara sipile osun nibi ti eni ti se gomina wa nbe iyan Ademola Adeleke lana ode yi to tin salaye oro pe ewo ke tu wo bi ko se ni to le yowo kila nko ohun kúrò láti díje wípo gómìnà lẹ́ẹ̀kan sí kóhun sì ṣe bẹ́ẹ̀ wọlé ìyìn ní ìpínlẹ̀ ọ̀ṣun o nígbà tí ó mọ tẹ̀síwájú yẹn lánàá nínú àwọn ọ̀rọ̀ tó gbé kalẹ̀ níbi tó tún ti nàró ìpolongo rẹ̀ ìyìn ní ìpínlẹ̀ ọ̀ṣun ó ṣe láláyè bẹ́ẹ̀ náà bá ń fọkàn bá kinní ọ̀hún lọ ilé ẹjọ́ gíga kan òun náà ni ẹ mọ̀ pa láṣẹ o bí àwọn ẹgbẹ́ òṣèlú márùn kan òun náà ni kí wọn lọ yọwọ́ kílà ń kó wọn kúrò láwo àti díje ìyìn du ipò gómìnà ní ìpínlẹ̀ ọ̀ṣun lọ́dún 2026 sá wà nínú ẹ̀yẹ nígbà tí ó mọ ṣàlàyé ọ̀rọ̀ ó ní ẹ wò ó kẹ́ ẹ tún wo bí o wọ́n ń dété ni wọ́n ń pèrò ni ète wọn ò lè jọ bẹ́ẹ̀ náà ni èrò wọn ò lè rí bẹ́ẹ̀ nígbà tó ń sọ̀rọ̀ nígbà ẹyẹ pàápàá jùlọ tí ó sì ń tẹ́wọ́ gba àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú ti APC nípínlẹ̀ ọ̀ṣun eléyìí tí ẹni wọ́n ya kúrò nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún tí ó sì wá sínú ẹgbẹ́ òṣèlú ti Akọ́ọ̀dù lára wọn òun náà láti rí ẹni tó jẹ́ wípé akọ̀wé àgbà náà ló jẹ́ ẹni fún ẹgbẹ́ òṣèlú ti APC sẹ́nítọ̀ Iyọ̀lá Omiṣore léyìí tó ti fi ẹgbẹ́ òṣèlú APC sílẹ̀ báyìí tó sì wọnú ẹgbẹ́ òṣèlú Akọ́ọ̀dù Adeleke ẹni tó ń tẹ̀síwájú nínú àwọn ọ̀rọ̀ eléyìí tó gbé kalẹ̀ o pé ṣe rí gbogbo ẹ̀yin tẹ́ ẹ dé sínú ẹgbẹ́ òṣèlú ti Akọ́ọ̀dù yìí àwọn ò ní kóyán yín kéré o kìkì dáàkẹ́ ṣiṣẹ́ yín kó dúró re káwọn lè láǹfààní àti jáwé olúborí sípò gómìnà lẹ́ẹ̀kan sí nípínlẹ̀ ọ̀ṣun ńlọrọ̀ bá lẹ́jọ́ nu ó tẹ̀síwájú pé ṣe a sọ fún yín wọ́n di búrú wọ́n di bàrà ṣùgbọ́n ṣàbí ẹ ti di búrú tí ẹ di bàrà tó ǹjẹ́ ẹ jẹ́mọ̀ wípé ọba tó ní òun kò fi òun sílẹ̀ nígbà kọ̀ọ̀kan o ọlọ́run ti bá òun sọ̀rọ̀ ẹ pé kí lọ́lọ́run wí ni wọ́n ló sọ sí létí ni pé wo kó o tún wo bí wọn ò fẹ́ kó o díje dupò gómìnà nípínlẹ̀ ọ̀ṣun lẹ́ẹ̀kan sí o ṣùgbọ́n ṣàbò ti wáyé Adeleke ọ̀jàwé olúborí ẹ wá já lọ o sẹ́kẹ̀tà àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú ti APC kan eléyìí tí ó kúrò nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún léyìí tí ó sì bọ́ sínú ẹgbẹ́ òṣèlú Akọ́ọ̀dù ìní nípínlẹ̀ ọ̀ṣun ni o wọ́n ń lára wọn òun náà láti rí ẹnìkan eléyìí tí ẹ porúkọ tiẹ̀ ní fọ́lọ́run sọ Bámiṣayé mi ẹni tí ẹni kọmíṣánná ló jẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ lábẹ́ ìṣèjọba Adégbòyega Oyetola èyí tó jẹ́ pé gómìnà ló jẹ́ tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ ọ̀ṣun wọ́n ní ẹnìkan eléyìí tẹ́ porúkọ tiẹ̀ ní Yemí Lawal òun náà ló jẹ́ kọmíṣánná fún ọ̀rọ̀ ọ̀dọ́ àti eré ìdárayá lábẹ́ ìṣèjọba ti Adégbòyega Oyetola wọ́n tẹ̀síwájú nínú àwọn èèyàn léyìí tó jẹ́ pé wọ́n ti kúrò nínú ẹgbẹ́ òṣèlú ti APC báyìí léyìí tí wọ́n sì bọ́ sínú ẹgbẹ́ òṣèlú ti Akọ́ọ̀dù wọ́n lára wọn òun náà ni Jamiu Ọláwùmí ló jẹ́ o léyìí tó jẹ́ pé olùbádámọ̀ràn pàtàkì ló jẹ́ lọ́rọ̀ gbogbo tó ní ṣe pẹ̀lú ètò ẹ̀kọ́ ní ìpínlẹ̀ ọ̀ṣun nígbà tí wọ́n máa tẹ̀síwájú nínú àwọn ọ̀rọ̀ eléyìí tí wọ́n gbé kalẹ̀ o wọ́n ní Bámiṣayé mi èyí tó ń sọ̀rọ̀ lórúkọ gbogbo àwọn tó kù èyí tí wọ́n kúrò nínú ẹgbẹ́ òṣèlú ti APC bọ́ sínú ẹgbẹ́ òṣèlú ti Akọ́ọ̀dù wọ́n ló ṣe lálàyé pé àwọn òdédé kúrò nínú ẹgbẹ́ òṣèlú ti APC ìrẹ́jẹ làwọn ò fẹ́ ìrẹ́jẹ tó sì wá yìí ló mú àwọn bínú kúrò nínú ẹgbẹ́ òṣèlú ti APC ǹjẹ́ ta ló rẹyìn jẹ wọ́n ní bẹ́ẹ̀ láàbí ni o wọ́n ní ṣe lálàyé pé ǹjẹ́ jẹ́mọ̀ wípé gbogbo ìgbésẹ̀ àwọn èrò àwọn àti bọ́n ti ń fẹ́ òun náà ni kí wọ́n fa Omiṣore kalẹ̀ kó lè díje bí ipò gómìnà láti wá àgbà náà ni wọ́n ti ń gbà sẹ́yìn tí wọn ò jẹ́ kó rí ipò ọ̀hún dé wọ́n wá fi ẹ̀sùn kan ẹgbẹ́ òṣèlú ti APC o èyí tí ẹni gbogbo bí ẹ ṣe ń pariwo tantan pé ẹ mọ̀ jáde lékè òdìbò ẹ mọ̀ jẹ́ láǹfààní àti díje o ẹ mọ̀ jẹ́ gbórí wọlé o láti wọlé lẹ́ẹ̀kan sí nípínlẹ̀ ọ̀ṣun wọ́n níṣẹ́ rí gbogbo eléyìí kò ṣẹ̀yìn ẹgbẹ́ òṣèlú ti APC ìwé ìròyìn The Nation ló gbé láàárọ̀ tòní ẹ lọ tààràtà sójú ewé kẹrin ẹ bá ń bẹ̀ gẹ́gẹ́.

0: Ọ̀dà kí n kàbọ̀ padà ẹ ṣeun gan o ẹ̀yin tí ẹ dúró ti wá yìí. Èdùmàrè ó máa wà pẹ̀lẹ́yìn náà o kò sì ní dá yíndá bùkátà yín láyéláyé fún àbàdà.
1: Amen.
0: Ẹ já rọ̀ ṣun. Ká mú ìròyìn náà wá fún yín láti ìpínlẹ̀ Ọ̀ṣun. Wọ́n ní pẹ̀lú bí ọ̀rọ̀ ti jáde tí àṣẹ sì gbọ́dọ̀ bẹ̀rẹ̀ sí ní fi ẹsẹ̀ múlẹ̀. Láti àkàtà ilé ẹjọ́ gíga tó ń jókòó nílùú Òṣogbo ńpínlẹ̀ Ọ̀ṣun. Òun náà ló mọ̀ ti yẹ àga mọ́ àwọn alága àti àwọn kánsílọ̀ tó fi mọ́ ìyẹn àwọn executive and legislators tí wọ́n ń rí sí ìṣàkóso àwọn ìjọba ìbílẹ̀ ńpínlẹ̀ Ọ̀ṣun. Gẹ́gẹ́ bí wọ́n ti wo sàkún ẹ̀ wípé àwọn alága àtàwọn kánsílọ̀ yìí tí wọ́n fi ìbò gbé wọlé o lábẹ́ àbúradà ti ẹgbẹ́ òṣèlú ti All Progressives Congress APC lóṣù kẹwàá ọjọ́ kọkànlá ọdún 2022 tí wọ́n sì di eyín mọ́ ìjọba ìbílẹ̀ ńbẹ̀ láti ìgbà náà. Wọ́n ní kódà ní kété tí ìṣàkóso gómìnà Adégbòyègà Oyetola tí yóò máa tẹnubodò ńbẹ̀. Wọ́n ní nígbà tí ó di oṣù kejì wọ́n padà déjì gan ìyẹn lọ́dún 2025 tí wọ́n sì ti ń tukọ̀ ńbẹ̀ títí di àkókò yìí. Àmọ́ onídàájọ́ Adéfúnmilọ́lá Edemi Ajayi tó gbé ìdájọ́ alágbára kalẹ̀ gbà lẹ́yẹ ọ̀sọ́kà eléyìí tí wọ́n ní wọ́n pe ẹjọ́ láti pàṣẹ àwọn alága àtàwọn kánsílọ̀ tí wọ́n ń pe ẹjọ́ wípé sáà wọn ti lọ nígbà tí èèyàn bá wọn ṣe fìyàn jẹlẹ̀ mọ́mù títún di sẹ́ríkínà. Wọ́n ní lọ́wọ́ yìí àwọn eléyìí ti lo sáà wọn kọjá èèyàn kì í sì lo sáà rẹ̀ kó tún lò gbà onígbà mọ́ ti tiẹ̀. Wọ́n ní ṣùgbọ́n o lọ́wọ́lọ́wọ́ yìí wọ́n ní agbẹjọ́rò fún àwọn alága àti kánsílọ̀ ìjọba ìbílẹ̀ tí wọ́n gba àga nídìí wọn yìí lábẹ́ ti Muhyiddin Adeoye. Wọ́n ní nínú ìfọ̀rọ̀wérọ̀ lórí àtẹ àti fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí ni tí ìwé ìròyìn ti Punch lánàá ti ṣe ọjọ́ Tuesday ló ṣe àlàyé wípé àwọn náà pe ẹjọ́ kòtẹ́milọ́rùn báyìí lórí ẹjọ́ ọ̀hún nílùú Àkúrẹ́ ìyẹn Court of Appeal Àkúrẹ́ Division léyìí tí àwọn náà fi ń pèpè wípé ẹjọ́ etí ilé ẹjọ́ gíga tó pé ohun tó dáhùn kí wọ́n dánù láti ipasẹ̀ oníbọ̀ òkúta Saheed Ayégbayọ̀ Gbọ́láhàn Ọláyẹra Elúgbajú Adégbìtẹ́ Mufútàù Balógun Ọlárewájú Adéyẹmí Fàtáì Ṣọ̀lá Kọ́àmálì àti Adéyẹmí Elliot. Wọ́n ní gbogbo wọn ló kọ àwọn alága àti kánsílọ̀ tó kù lóṣù kẹwàá ọjọ́ kẹẹ̀ẹ́dógún ọdún 2022 náà ni wọ́n ń ṣàlàyé o ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Àmọ́ gómìnà Adémọ́lá Adélékè wọ́n ní àwọn náà ó jáde wá láti wá jẹ́jọ́ lára àwọn tí wọ́n tún máa jẹ́jọ́ o níwájú ilé ẹjọ́ náà láti rí agbẹjọ́rò àgbà Attorney General of the Federation ọ̀gá àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá IGP àti ẹni tí í ṣe agbẹjọ́rò àgbà nípínlẹ̀ Ọ̀ṣun Ọ̀ṣun State Attorney General tó mọ ẹ̀ka iléeṣẹ́ elétò ìdìbò ìyẹn Ọ̀ṣun State Independent Electoral Commission. Wọ́n láwọn náà wọ́n máa ṣe àlàyé fún alára wọn láì bẹnikẹ́ni lọ́wọ́ ẹ̀ ní àkàtà iwájú ilé ẹjọ́ o.
1: Ó dáa tó bá níbẹ̀ ìwájá fẹsẹ̀kanyà ní ìpínlẹ̀ Anambra níbi tí ẹni tí ṣe gómìnà wọn bẹ̀ ìyẹn Chukwuma Charles Soludo tó ti ń sọ̀rọ̀ lẹ́yìn tó ṣe lálàyé pé ètò ìṣèjọba àwa ara wa lórílẹ̀‐èdè wa Nàìjíríà eléyìí tó ti tẹnubọ ọdún 37 years ìyẹn ní ọ̀sẹ̀ tó kọjá ọjọ́ ẹtì Friday ni o. Òun náà ni mùṣemúṣe rẹ̀ kò fi dẹ́ẹ̀ dá mùṣemúṣe nígbà tí ó mọ pabìyàbìdún ọ̀rọ̀ oníṣẹ́ rí ètò òṣèlú ìjọba àwa ara wa èyí tá ń lò lọ́wọ́lọ́wọ́ yìí. Ẹ wò ó ẹni mi ò ṣẹ́ níní èèyàn mi ò ṣènìyàn a lè fi wí aláàrọ̀ lásán o ǹjẹ́ kí ni tó dé tẹ gbégbó lòun kalẹ̀ bẹ́ẹ̀. Wọ́n ló ṣe lálàyé pé bá a ti ń sọ pé mùṣemúṣe rẹ̀ ò dá mùṣemúṣe yìí a lè fi wé ìlànà ìṣèjọba míì ń lórílẹ̀‐èdè wa Nàìjíríà nígbà tó ń pabì tó sì ń yabìdún ọ̀rọ̀ o. Oníṣẹ́ rí àwọn àṣeyọrí pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ kan èyí tó ti fojúbàdé pàápàá jùlọ tá a bá ń sọ̀rọ̀ nípa àwọn ètò ìdìbò tó ti wáyé sẹ́yìn ó ń jẹ́ kó di mímọ̀ fún wa o wípé nígbà tá a bá ń tẹ̀ ẹ́ síwájú bá a bá ṣe ń tẹ̀ ẹ́ síwájú sí òun náà ni ètò òṣèlú ìjọba àwa ara wa yóò túbọ̀ máa dára sí i. Ẹ wá já lọ o ìní sínú ẹgbẹ́ òṣèlú ti APC àti ẹgbẹ́ òṣèlú ti PDP ní ìpínlẹ̀ Gombe níbi tí ẹgbẹ́ òṣèlú méjèèjì jẹ́ ti ń ṣe bẹ́ẹ̀ fa ọmọ ẹgbẹ́ òṣèlú mọ́ra wọn lọ́wọ́ o ẹ̀yìn bèrè pé bó ló ti jẹ́ bẹ́ẹ̀ láàbí ni o wọ́n ní ìjẹ́jẹ́ mọ̀ wípé ìtàpọ̀rọ̀ gan-an ó bẹ̀rẹ̀ sí ní wáyé láàrin ẹgbẹ́ òṣèlú ti apc àti ẹgbẹ́ òṣèlú ti pdp ní ìpínlẹ̀ gombe lórí ta ló lọmọ ẹgbẹ́ yìí àwa la ní ẹ̀yìn kọ́ ìfàǹfà ó fojúbàdé o ǹjẹ́ bó ló jẹ́ wọ́n ní ẹni tó ti gbà kan rí jẹ́ alákòóso fún ẹ̀ka ìbáraẹnisọ̀rọ̀ tó ń ti ìtàkùnyọ̀jára tá a bá ń sọ̀rọ̀ nípa ẹ̀ka ètò ọrọ̀ ajé ìyẹn ali pantami òun náà ni ẹgbẹ́ òṣèlú méjèèjì ń fà mọ́ra wọn lọ́wọ́ báyìí léyìí tí ẹgbẹ́ òṣèlú apc ń ṣe lálàyé pé ọmọ ẹgbẹ́ òṣèlú tiwa ni àwa la ní kò sì gbà kan kú ò ní ẹgbẹ́ òṣèlú wa o bẹ́ẹ̀ náà ni ẹgbẹ́ òṣèlú alátakò ti pdp òun náà ṣe lálàyé pé ní kín ni ó ti fẹ́ gbé òṣèlú yín lẹ̀ ó sì wá sínú ẹgbẹ́ òṣèlú ti pdp wọn ní ìfàǹfà yìí òun náà ló mọ̀ fojúbàdé o léyìí tí ẹ ṣe lálàyé pé ali pantami òun náà ni ẹgbẹ́ òṣèlú ti pdp ní ẹ̀fà kalẹ̀ pé ìwà lọ́jọ́ ọmọoyè tó sì díje du ipò gómìnà nínú ètò ìdìbò gbogbogbò tí ń bọ̀ lọ́dún 2027 wọn ní ìjẹ́jẹ́ mọ̀ pé lẹ́yìn tí ẹgbẹ́ òṣèlú ti apc tí a parí ìbò ètò ìdìbò abẹ́nú wọn níbi tí wọ́n ti láǹfààní àti fa jamilu gwana kalẹ̀ pé òun ní ọ̀jọ́ ọmọoyè fún ẹgbẹ́ òṣèlú ti apc òun náà ni ẹgbẹ́ òṣèlú ti pdp ní ẹ fa pàǹtami kalẹ̀ bẹ́ẹ̀ nígbà tí ẹgbẹ́ òṣèlú ti pdp ọmọ sọ yẹn ní ìpínlẹ̀ gombe wọn níṣẹ́ rí pàǹtami tẹ̀ ń wò ó ó ti kúrò ní ẹgbẹ́ òṣèlú ti apc torí pé ó ti kọ̀wé sí wọn ó sì fìwé ọ̀hún lé wọn lọ́wọ́ pé owó ò ṣe mọ́ o kóníkálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀ òun náà ló fi di ọmọ ẹgbẹ́ òṣèlú ti pdp torí pé ó wá sínú ẹgbẹ́ òṣèlú ti pdp àwọn sì tẹ́wọ́ gbà á ní ti ẹgbẹ́ òṣèlú ti apc àwọn ṣe lálàyé o pé ìlànà tí ń ṣe lálàyé pé pàǹtami ti kọ̀wé tó sì lóun ò ṣẹgbẹ́ òṣèlú ti apc mọ́ àwọn oríwe kankan gba o láti ọ̀dọ̀ rẹ̀ léyìí tó sì fi ń ṣe lálàyé pé ọmọ ẹgbẹ́ òṣèlú ti apc òun náà ní sì ṣe nígbà tí ẹni tí ṣe akọ̀wé ẹni fún ẹgbẹ́ òṣèlú ti apc ní ìpínlẹ̀ gombe ìyẹn moses kyari tí ó mọ ṣàlàyé ọ̀rọ̀ ó la tọpasẹ̀ ìwé tí ẹ ń sọ yìí o dé wọ́ọ̀dù pàǹtami ní ìpínlẹ̀ gombe àwọn oríwe kankan bó ti wúwo mọ̀ ṣùgbọ́n ṣá ẹni tí ṣe alága fún ẹgbẹ́ òṣèlú ti apc ní wọ́ọ̀dù tí pàǹtami wà ìyẹn alhaji bala gilda nígbà tó wọ́n sọ̀rọ̀ ní tiẹ̀ ó ní à wọ́n kọ̀wé kan ṣúrúṣú lóòótọ́ ìwé tí ó sì kọ ọ̀hún ọjọ́ kẹtàlélógún oṣù karùn-ún ọdún 2026 lórí ìwé ọ̀hún o ṣùgbọ́n ṣá lórí ìwé náà ọjọ́ kọkàndínlógún oṣù kẹfà òun náà ni ọkọ̀ sí i ó ní kẹsìmọ́ wá wò ó òun kọ́ ló ń tẹ́wọ́ gbàwé lọ́wọ́ wọn o ǹjẹ́ ta ló tẹ́wọ́ gbàwé ó ní abba pantami òun náà ló tẹ́wọ́ gba ìwé isa pantami èyí tí wọ́n sọ nípa rẹ̀ ìwé ìròyìn punch ló gbé ẹ lè gbà á kẹsẹ̀ rí ẹ̀ ń bẹ̀.
0: lẹ́yìn ìgbẹ́jọ́ ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn tó yí ẹjọ́ kan tí wọ́n dá kalẹ̀ láti yọ orúkọ àwọn ẹgbẹ́ òṣèlú kan kúò lórí àti ẹgbẹ́ lórí àti àjọ olómìnira tó ń rí sí ọ̀rọ̀ ètò ìdìbò nílẹ̀ wa nàìjíríà nínú èyí tí a ti rí ẹgbẹ́ òṣèlú ti African Democratic Congress (ADC) àti àwọn ẹgbẹ́ òṣèlú mẹ́rin mìíràn ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́jọ́ ajé Monday wọ́n ní ẹni tí í ṣe alága àpapọ̀ fún ẹgbẹ́ òṣèlú ti ADC Senator David Mark ló ti sọ̀rọ̀ báyìí wípé ẹ̀ka ètò ìdájọ́ orílẹ̀-èdè wa Nàìjíríà ìmì dègbèdègbè lọ́wọ́ kódà òjòjò ń ṣe é gan púpọ̀púpọ̀ tó sì ń lo aago ìkìlọ̀ sí ẹ̀kẹta etí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà láti má ti ọ̀rọ̀ òṣèlú bo ẹ̀ka ètò ìdájọ́ orílẹ̀-èdè wa Nàìjíríà débi wípé wọ́n máa wá yí ọ̀rọ̀ sọ́tún yí ọ̀rọ̀ sósì wọ́n ní àwọn sànkò tí ọ̀rọ̀ yìí gbẹ̀rù gbàgbàgbà ni wọ́n ti ń pèpè fún ìbáwí alágbára àti ìgbésẹ̀ tó tó àti èyí tó tọ̀nà lórí ẹni tí ṣe onídàájọ́ Peter Lifo látàrí ìgbẹ́jọ́ eléyìí tí ó gbé kalẹ̀ tó fi ń tako ẹjọ́ kan tó ti wà ńlẹ̀ tẹ́lẹ̀ wọ́n ní ẹgbẹ́ òṣèlú ti ADC ní ń fi ọkàn àwọn alátìlẹyìn wọn balẹ̀ bàgẹ̀ wípé kí wọ́n má bẹ̀rù kí wọ́n má sì fòyà wọ́n wà nínú ètò ìdìbò tí ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀dẹ̀ wọ́n ní pẹ̀lú ìgbẹ́jọ́ alágbára tó wáyé tẹ́lẹ̀ yìí òun náà ni àwọn náà pe ẹjọ́ kòtẹ́milọ́rùn wọ́n ní appeal court of appeal tó ń bẹ nílùú Abuja lọ́jọ́ Tusidee àná lo pa ase alagbara o wi pe on gbogbo ko wa ni sepe sepe figure 8 bo ti se wa nbe tele tele saju igba yi ko to di wi pe ejo wi pe ki won yo oruko awon egbe oselu yi kuro to si pa lase o tele tele fun oro tin bele won ni sugbon pelu igbejo yi awon egbe oselu ti oro gberu gbagbagba tani ke koko yo ko won tele o na lati ri egbe oselu ti ADC Action People's Party, Action Alliance, Accord Party, Zenith Labour Party. Nigba ti won ba nge idaju alagbara kale ngba na. Ama lowo lowo yi o, won ni oro to jade, ona ni eni ti se alaga papo fun egbe oselu ti ADC. Senator David Mark lo tin kominu o, wi pe ojojo tin se eka eto dajo wa ni orilede ti Nigeria. Biba si nlo ba yi, afa ima. Ko jojo ma shogun, kara ugun ma lo, ma se bakan bakan bakan. Atiku soro, be nansi ni awan ege o se lulo ni ran ran. Awan na soro, koda ni ti se adele alaga akpapo. Fun Coalition of United Political Parties, Peter Ame. Owuna atu soro lori igbese alagbara to wa ye un. Ele iti, owuna anshi ala ye o. Wikbe, hey, biba nlo ba yi, afaima koma je wi pe awo pada losun lebi ni mambe ti alanfani ati juyen na kale si etigbo yin laaro yi gege bi a ti ma fi adagba ti fun tedo iroyin ta ma fi ti loro yi titi ti o fi di ni owuro lalagbara lowo olohun
1: be ni
0: amala go meji e ma gbagbe gbanko gberoyin yo tun de si etigbo yin olori sport aderonke adesola Elanfani ati ba pade lago mesan koja ogun iseju to ba wa di ni ago mokanla e pade temilade aluko lori eto ilu birin titi owuro la ti akoto ti fun tedo royin yo tun ma de o si eti gboyin kunle o ma ni fowo se ina ni emeje o ojulo wa ni ikai presenter yin na ni abi mbola sadik omo lojo bi olanu happy birthday in advance for Kambale, your car is coming very very soon. Your car is coming. Bad day gift your landing. Yeah.
1: Olorun ba gbo.
0: O sin tolorun o le se. A fin ti o ba fe se loku.
1: Be ni.
0: Amo for Kambale. So ti gbo to ba ti sun harun. Ho sun ko to harun. To ba ti dola bayi. Se mo ni.
1: O de adupe adupe pe okun lowo eyin eyan wa ile ite ba rin ajoro yin laaro toni. Inu wa du pupo pupo si yin. E ma ku oni kan ni omo luabi lailayo. Ateyin Atawa, ajo ma fon loke sirere ni titiwa di osan ta tu pade fun akoto royin gbankogbe iya adini yin na ni o Aminat Adetun Badmus on loruko temi motela yin ile ton se be nko o se dada
2: o kile o mile o kile o mile
3: splash 105.5 fm the integrity station
4: Admission. 2026 admission is currently ongoing at Chrisland University, Abeokuta, for candidates into undergraduate and postgraduate programs. The university operates with state-of-the-art facilities and offer programs in the following colleges: Arts, Management and Social Sciences, Natural and Applied Sciences, Basic Medical Sciences, Law, and the Faculty of Nursing. Chrisland University also offers a one-year JBEP program, which qualifies successful candidates for admission into 200 level. For further details, visit www.chrislanduniversity.edu.ng or call any of the following number, 0813-576-2586, 0813-576-2586, or 0901-624-0486, 0901-624-0486, Chrisland University, Intellectual Radiance.
5: Only one station keeps it real. The first. The best. The best. The most listened to. This is Splash 105.5 FM.

0: ìtẹ̀ méjì omi òrombo lẹ́mọ̀nì sódì èdú kan àti iyọ̀.
1: Kí ló ń pò pọ̀? Kí ló dé tí èdú ṣe kú gbogbo ilé báyìí?
0: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
1: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òrombo lẹ́mọ́nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eru àdáyébá, eyín funfun dáadáa.

0: Ẹ̀tẹ́ tí ń gbọ́jà wọn sí. Òkè tí ń tẹ́lú wà láwùjọ ìròyìn eré ìdárayá ńlẹ̀ yìí. Adéronke Adéṣọlá olórí sports máa ń gbé wá débẹ̀. Anytime, anyday. Jaja wọ sí. On Splash FM 105.5 Ìbàdàn. Àwòdì tó rí bàrà lọ́ọ̀rì yẹn ni. Lékèlèké tó rí kẹfún tún lọ mọ́ ni gínigí sí ni o. Olórí sports tún ti padà dé lápọ̀tún. Ẹ ò ní wò ó tán.
1: Ó dá ẹyin tèmi Adéronke Adéṣọlá olórí sport Ìbàdàn ká máa vinga mututide láti máa ja yín sí láti máa gbé yín débẹ̀ tí mi ìdẹ̀ ní ja yín lẹ̀. Ó ti ṣọ́jọ́ ẹ̀ ní kan kú jẹ ẹ̀ ní gògì àárẹ̀ ẹ̀ ní máa yan fónà ẹ̀ wọ ẹ̀ ní ṣàwúre gi ẹ̀ wà ní bọ́ sí òkùnkùn ààyè. Ókè ẹ̀sìn galu ẹ má fọ ẹ̀jẹ̀ amúra wa.
0: Dédédé mo tún gbé dùn. Ìbàdàn Kamavinga tún ti ṣetán láti máa já wa sí àwọn àròyìn eré ìdárayá lọ́lọ́kọ̀ òjọ̀kan láago mẹ́wàá kọjá ogún ìṣẹ́jú lóòrọ̀ kùtù 10:20 a.m. ní gbogbo ọjọ́ Monday, Tuesday, Wednesday àtọ́jú ẹ ti Friday ní Splash FM 105.5. Ẹ wò ó kò ṣe mọ̀gbọ́n ní jáwọ́ sí.

ìdíje fẹ̀yẹ àgbáyé. Àló mú ó jìgbìjìgbìjìgbìjìgbìjìgbì. Ó mú kalẹ̀, ó mú wá o. Ọ̀pọ̀lọpọ̀ olólùfẹ́ eré ìdárayá jákèjádò àgbáyé. Látorí kíkì wọ̀ọ̀bọ̀, àló kí síbẹ̀, ó dùn síbẹ̀, ó pọ̀ síbẹ̀. Èmi ti sọ fún yípa àkọsílẹ̀ tí kíkì máa fọ́ lẹ́nu. Ó pọ̀ gan nínú ìdíje ìfẹ̀yẹ àgbáyé. Àkọ́kọ́ nu ṣẹ̀rẹ́ ìtì kan lára àwọn góòlù tó wá fọ́ lẹ́nu lánàá. Kó mọ mílẹ̀, kó mọ lọ́ra, kó mọ lọ́ra alẹ̀. Kíkì bọ̀bọ̀ lórí ìwọ ló mọ̀. Òbá àmọ́ fẹ́ kì síbẹ̀, ó pọ̀ ń bẹ, ó dùn bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ sì rè é, Lionel Kusiti ni Messi. Lánàá ṣẹ̀rẹ́ àwọn àjẹ Argentina yẹn. Wọ́n jẹ́ kíṣẹ́ yẹn ó jẹ́ délẹ̀ ìyẹn fún Lionel Messi. Torí wípé àwọn oníbẹta, òun náà ni bàbá Thiago, bàbá Mateo, òun ló tẹ̀. Ìyẹn ṣẹ̀rẹ́ ọmọ Zidé yẹn. Ọmọ Zidé yẹn kí dáàdì ẹ̀ mọ kó fọ̀ tí kọ́ mọ kó fún ni. Ọlọ́run ló lẹ̀mí o. Lionel Messi ó tún dúró tán o. Ìyẹn lánàá wípé àníṣe délé ó bá tiẹ̀ jẹ́ last dance o. Òun òjò tóun ó ta tán délẹ̀ ni. Ìyẹn lápá òun kìkì wọ́rọ́kọ ti dáná rú. Aró wọ́rọ́kọ ti dọ̀bẹ̀ nù. Ògbólógbò Musu ti kó kan jẹ. Tí rí nǹkan kan. Ìdíje ìfẹ̀yẹ àgbáyé. Ó máa fa wàhálà, ó máa fa pàlàbà. Nǹkan ó ṣẹlẹ̀, irin ó kanrin. Ó wá kẹ́ni tí ó tẹ̀ fúnra. Ókè nígbà sí sọ̀rọ̀ lọ́wọ́. Àlà nínú olóhùn ò sí nílé o. Òun gan yọjú ẹ bá tẹwọ́ sí. Norway ní bí o. Ìyẹn lọ́dọ̀ Norway. Ọlọ́run ló lẹ̀mí èrò. Ẹ kú ojúmọ̀. Gbogbo ibiṣẹ́ tí ń gbọ́ ìkànnì Splash 105.5 FM ló fún Báláyé gbé fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn. Ilé bàbá Àkàndé gangan, ilé ọba Àkàndé tí ò pé méjì lórí ètò já wọn sí. Ìròyìn eré ìdárayá láti ẹsẹ̀ kòkó orílẹ̀-èdè Nàìjíríà, ilẹ̀ Adúláwọ̀ àti jákèjádò àgbáyé. Lórúkọ lọ́wọ́ bọ́sìn fún òwúrọ̀ Tòní Abimbọ́lá Sadiq. Òkè tó ga ju òkè. Ẹ rí òkè yẹn. Ọlá ni mo máa yọ. Àbí mi ò ní yọ. Torọ́ ọ̀la lọ́jọ́ ọ̀bẹ Abimbọ́lá Sadiq ọmọ láti fa. Ẹ wá rí tí ìwà mọ̀ ìwà jẹran wọlé, tí ìfà tọ̀ọ̀tọ̀ kì wọlé, tí mi ìfà ti ṣí kì wọlé. Ọlọ́pàá lè kẹ́ everybody. Ilé bàbá kan dèdè mọ́ gbà wá. Ọlọ́run ló lẹ̀mí èrò. Túndé Ọlá wúwo wúwo wà. Àwọn ọlọ́jọ́ ọ̀bí ọ̀la pọ̀ lọ́ngbọ́. Ibi báyìí máa fún o, máa hẹ́bì, o máa wú, o máa plẹ́ntì lọ́la sẹ́. Òun ló lóòótọ́ ètò jáwọ́. Ara ọlọ́jọ́ ọ̀bí ọ̀la. Adéronke Adéṣọlá lorúkọ tèmi, olórí sport, olórí ìròyìn eré ìdárayá. Ìbàdàn ká máa fíńgà ti yín gangan. Ẹyin tèmi. Òní lọ́jọ́ rù ú. Lọ́jọ́ òní rú fún ọ̀nà, òní ìdàrú fún ọ lọ́jọ́ tẹ̀bí bá ń palẹ̀ àní sílé. Lọ́jọ́ tẹ̀bí bá ń pọ̀ náà àní rìn lọ́nà. Ẹjẹ́ á tún wá máa fẹlé ìkú pé ìṣọ́ Ọlọ́run, àbọ̀ Ọlọ́run tó nípọn jẹ́ wúrin lọ. Ọlọ́run ó máa fi ṣọ́ wa o. Oró ti di kókó báyìí, prayer point kíyàn máa dì mórí. Ó jẹ́ kúrò sí yìí ló mọ̀ mú ara. Ó jẹ́ Psalm 23 ló mọ̀ ní. Kó o tètè ṣe kí ni, kó o tètè bù ara, kó o tètè bù kó tó jáde. Ó sì jẹ́ pé wọ́n bọ̀ mọ́ tó jáde láàrín tètè. Ó tó jáde lákòókò kí bí mọ̀ bá wa ní. Ká sì mọ̀ kò bí lọ́nà. Níta jẹ́ là ń wá ká mọ̀ pàdé tí ó jẹ́ wá. Ọlọ́run ó ṣàánú wa. Ìyẹn bí àwogédé ń gbé. Ẹyin tèmi, ó ti wá tún ṣọ́ọ̀jù ẹ̀ ní kánkújẹ ní gungi àárẹ̀. Ẹni máa yan fún mi. Ó yá lóní kánmọ́kánmọ́ lóní wéréwéré lóní kí amọ́sá lóní wàrà ń sàṣà. Ẹ̀jẹ̀ ń gbapá káàṣì ẹ̀ wọlé kàkà kí sápá kó fi ẹ́ káàtì kúrúùsì. Mo ní kó káàṣì ẹ ní o, kó o bọ́ ta lápá abẹ̀ yẹn. Kó o bọ́ sójú òpó káàṣì ẹ̀ kó o ta láti jẹ. Kápò ẹ kó ṣòróró, kápò ẹ kó máa sun owó. Ọwọ́ rí òfú ní kànsàlẹ̀ àpò. N500 pé lẹ́fìtà *347*1004*1#. *347*1004*1#. Òun náà lẹ́fìtà láti jẹ ìyẹn lójú òpó káàṣì láàárọ̀ tòní. Tàbí kẹlọ www.kaṣe.ng. Owó ńbẹ́lẹ̀ tí mo fẹ́ bu ta, tí mo fẹ́ dà á ta fẹ́yìn tèmi yẹn lówùúrọ̀ ti tòní. Ìyẹn lórí ètò jáun sí. Bẹ́ẹ̀ ń tọ́jú orí rẹ̀ bá wà lábẹ́ ọdún 18. Kó mọ̀ kan lu káàṣì ọdún 18 sókè. Òun náà òun ló lè ta. Ọdún 18 sókè òun ló lè ta káàṣì ẹ. Bẹ́ẹ̀ ẹ má gbàgbé ipé bá a ṣe ń ṣe media cashport. Bẹ́ẹ̀ là ń ṣe cashport. Ìyẹn ní gbogbo ọjọ́ ẹtì Friday. Bẹ́ẹ̀ kò sì di daily draw wa. Ipé ẹ̀yìn èèyàn ó jẹ lójoojúmọ́. Kò di lọ́wọ́. Ẹyin tèmi ẹ̀ nínú gàmúṣòro ẹ̀ ní túlé kan dààmú. *347*1004*#. Àbí www.kaṣe.ng. Ó dáa.
eje n wonu royin lo ni sansan laaro otoni amo ko to di pe ma wonu royin re daraya lo loro otoni eje mu latapa bi gbogbo gba na la mo ran ra wa leti titi ta koko e ti o fi koja lo ta fi laaja ta pada wa dupe ninu idunu ta fi ko awon oluko atawon akeko ele ti eji gbe njoba ibile ori o ta fi ko won de a kuku mo so na a ni joko lokan wa o ni se pa ni mo ba ise ojo wa lo sugbon a tun mo jodi mimo wi pe awon omo ti won ti de yi lati nu gbo bi anko won lo ta mo ko lo nsa o si wa lokan wa a gbagbe won sugbon ati je ati mu a ba ki a ba ka o akoko ina la tun fi ro ijoba orilede Nigeria ijoba apinle Oyo to fi mo awon eko ileto abo toro kan eso abo are ni la bo lu ni ile ise omo ologun ni iamet amotekun ni gbogbo won pata ile ise olopa ni la nke pe pe e dakun e fowo so wopo eyin toro kan e ba wa sise to awon akeko atoluko awon omo wa e ti won ko ijoba ibile orire ipinle Oyo e dakun e ba wa da pada akoko ina nikan ni omo luabi ni splash 105.5 ta tun fi n penu po lo tin lo bi ojo metale logbon bayi o ti le oṣu kan o tin pẹ ireti pipẹ si re imo sokan laare e dakun ba wa wa nkan se si laipe laijin pa dupe iyen lori oro kerin o si pẹ ke orilede Nigeria ko pẹ ke gbogbo wa pata ipa awon omo ipada de ka awon akeko to wa nle na pada sile eko o olohun oba ko saanu eni time for action is now olohun obuku orilede Nigeria oda eje n lo nu royin re idaraya laaro otoni ninu ere idaraya ori odo papa julo ere idaraya short put toru amo orilede Nigeria chukwu ebuka inekwechi onje odimi mo kori ohun tin ba sibe o de ta lenu fun tori ipo keji ohun na lo pari si o ni Ostrava Golden Spike meeting eleyi to ti lanfani iyen lati ko koda season best ohun tun ni chukwu ebuka inekwechi ohun loju ipo keji lo se 21.43 meters ohun na ni short put eleyi to ju to de je pe omo leta ni Leonardo Fabri ohun na lo se ipo akoko 29.91 meters ohun niyan ju nigbati omo orilede New Zealand Tom Walsh ohun je ipo keta 21.26 meters ohun lohun ju iyen ni apa abe ele wa tun mo si pe chukwu ebuka inekwechi ohun na jo di mimo pe ohun duro tan o ta lenu tan fun idije commonwealth se ti ready fa awon ilede daraya Nigeria be lagbon idije fenti ere daraya fenti orilede Nigeria won ti fi oruko awon ti won lo kopa sojo orilede Nigeria ni ere daraya fenti ninu ije commonwealth lati foruko won leti iba ti ere daraya na ti n gboro orilede Nigeria paapaa julo ni ilu Eko bi odun kan seyin ilu Eko o gbalejo idije yi ohun naa ìgbà náà ló ti fi orílẹ̀-èdè nàìjíríà láǹfààní láti rí dájú wípé ẹ wò ó lọ́wọ́ yìí ìdíje fencing ọ̀hún náà yóò túbọ̀ mọ̀ gbò lórílẹ̀-èdè nàìjíríà wọ́n dẹ̀ ní pupa ń bẹ̀ yẹn nínú ìdíje commonwealth bẹ́ẹ̀ ẹ má gbàgbé pẹ̀lú wà ní kànìbà ńdọ̀rẹ̀ facebook splash 105.5 ìbàdàn ẹ láǹfààní láti sọ̀rọ̀ lórí ìdán ìtú ilé ti lónìí mẹ́sì pa lánàá lórí ètí kílíà nàmbà péṣe èyí tí Elibro Alland eléyìí tóun náà ṣe bẹ́ẹ̀ sì rí àwọn tán ní lónìí ṣé Portugal àti Harry Kane àbí Portugal àti Ronaldo Harry Kane àti ilẹ̀ Gẹ̀ẹ́sì sáwọn náà tán lè takútú ìyẹn lónìí àbí ká mọ wọ̀ òun ni ìfèròǹgbà ìṣòwò ojú òpó kànìbà ńdọ̀rẹ̀ facebook splash 105.5 ìbàdàn ẹ̀dẹ̀ lójú prediction yìí ìyẹn sójú òpó náà bẹ́ẹ̀ sì rí ààrẹ ìgbìmọ̀ torí sí ìdíje olympics orílẹ̀-èdè nàìjíríà onímọ̀ ẹ̀rọ abúgúmẹ́ọ̀ ohun ló ti jẹ́ kó di mímọ̀ wípé ẹ wò àwọn ti ń ṣe àgbékalẹ̀ àwọn ìlànà àti òfin kan tí ó mọ dáàbòbò àwọn eléré ìdárayá ìyẹn lórílẹ̀-èdè nàìjíríà ìyẹn lọ́wọ́ èbú ẹlẹ́yàmẹ̀yà lọ́wọ́ ọ̀rọ̀ kò bá kùn gbé ni àbí lọ́wọ́ àwọn ìdojúkọ ọ̀kan ilé tí wọ́n bá lè rí àbí ìdojúkọ wípé àwọn tí ò yẹ kán mọ gba nǹkan lọ́wọ́ wọn wọ́n mọ gbà lọ́wọ́ wọn ní tí èsè ti sísà yóò mọ gbà lọ́wọ́ ẹni tí ò yẹ kí sísà ó gbà lọ́wọ́ ẹ̀ ó gba àwọn nǹkan báyìí òun náà ni àjọ eléyìí tó ń rí sí ìdíje olympics lórílẹ̀-èdè nàìjíríà làwọn fẹ́ ṣe àgbékalẹ̀ rẹ̀ tó dẹ̀ jẹ́ wípé lásìkò tí wọ́n ṣe àgbékalẹ̀ kinní ọ̀hún ilé tí wọ́n pè ní safeguarding in sports policy ìyẹn nílùú Abuja eléyìí tó jẹ́ wípé

0: ejirintẹlintẹli o ni bẹ si re ohun atawọn akẹgbẹ ohun tawọn jọ ku tawọn jọ n sọrọ lakoko yi o ni awọn sẹsẹ mọ laani ipe awọn o lọ sinu dije fẹyẹle adulawọ o si n ka wọn nisan n ka wọn la ipin ato ọmọ laraba n ka wọn ara le laarọ tun ni.
1: Akojú ara le akojú atọkọ.
0: Ìròyìn yẹn ń pa èmi lẹ́rìn bí kí n mú ọwọ́ ẹ̀yìn ọwọ́ mi báyìí ẹ̀yìn kúrí ọwọ́ yìí kí n jù sọ́nà ibi tó bá bóyá Turkey ni ti ń ṣe ọlùdé ni o àbẹ́kọ ni o àbí Madrid àbẹ́ anywhere ti ti ń sọ ọlùdé ìlú tó bá kí n kàn mú ẹ̀yìn kúrí ọwọ́ kí n jẹ́ mọ́ lẹ́nu kó mú dànù kó pa dànù torí wípé ìdíje fẹ̀yẹ àgbáyé tá a máa ń sọ fún yín wípé kò sí ìdíje tó fẹ́ gàgà tó fẹ́ gògò tó ìyẹn ìdíje george pongue ààrẹ orílẹ̀-èdè liberia ó wà lára àwọn tó gba footballer of the year lágbọn europe fifa tó fi mọ́ ti tàjọ caf ara nǹkan tó ń dun george pongue jùlọ nínú kárìyà ni wípé òun ò láǹfààní orílẹ̀-èdè tó ń ṣojú kò láǹfààní láti kópa nínú ìdíje ìfẹ̀yẹ àgbáyé àkọ́kọ́ ní ẹ̀kejì òní ní ṣẹ̀ṣẹ̀ wà ń dún wọn kò tí ì dùn yín kò tí ì ka wọn lára fi gbé sílẹ̀ ní àwọn fíbàd.
1: Kò yẹ kó lè sọ pé àwọn fíbàd síta torí wípé kí lè ń wúgbà tẹ lọpọ sórí tẹ
0: wọn lanú lẹ.
1: Èmi rí pé bó ṣe rí báwọn èèyàn ṣe ń gba àwọn pé táwọn náà bá wà ń bẹ ó ṣe ṣe kánú orílẹ̀-èdè yìí àná báyìí àṣẹ báyìí onìyẹn tó bá sọ fún yàn wípé ẹ tẹra mọ tẹ ń ṣe.
0: Ẹrun pàṣẹ ẹrun sẹ sí
1: ẹ àsìkò
0: òmìnkan
1: táìmù òdòdó tó bá bọ́ ọmọ ẹ lọ́wọ́ tó bá ń rí àwọn yòókù tó ń ṣe á máa dùn ẹ kò dẹ̀ ṣe padà sẹ́yìn mọ̀ tabáwo ní ìsìn ìdíje yìí ọdún mẹ́rin mẹ́rin ni kì í ṣe ìdíje ọlọ́dún kọ̀ọ̀kan àwọn ọdún méjì méjì ká lọ́lọ́dún kọ̀ọ̀kan ní ìsàlẹ̀ sọ pé ọdún mẹ́rin ní ọ̀pọ̀ ẹlòmíì gan nu wọn wọ́n lè má pè mọ́ ó sì lọ́pọ̀ tún ní agbábọ́ọ̀lù yìí o ẹ ṣe dáadáa o olùkọ́ tó bá kọ́ yín ẹ ṣe dáadáa o kì í ṣe pé bóyá pé fáǹfààní tiẹ̀ fáǹfààní everybody ni torí wípé kí ni nísìnyí ìbá ìtẹ́wọ́ aláwọ̀ akẹgbẹ́ yín tí wọ́n ń lọ nígbà tí wọ́n wo orílẹ̀-èdè ghana south africa
0: àwọn ẹ̀wọ̀ cabo verde
1: ẹ̀wọ̀ wọn tán lọ ẹ̀yìn náà jókòó sílé ẹ̀wọ̀ ibi tẹ́yìn wà nílẹ̀
0: europe
1: kẹtí ṣe dáadáa
0: òun ka wọn lára kò tí wàá ka wọn lára ké dun wọn ó dọjọ tí wọn bá sọ fún wọn pé gbẹnu sàn lóde àgbáyé pé ó ń sọ pé kí ṣe oní wọkọ appearance
1: ni
0: tó bá di ẹ lójú kan náà tó mọ pé n táwọn ń sọ wípé kígbà tí a máa sọ fún wọn pé a ní ẹrun ra ṣiṣẹ ẹrun pàṣẹ ẹrun ṣe ṣe ìdí ìfẹyẹ àgbáyé ẹ mọ fojú di kọkọkẹ ẹnẹ níbọdí bí àtàn bá gbé ke kúlí ẹntẹyàn bá lè mú lèèyàn bùra mọ
1: ẹntẹyàn bá lè dààmú gèèyàn ṣó agbára
0: sí
1: torí tàbá wò ní ṣé orílẹ̀-èdè kẹfàdé ṣó lè dà spain mú ni wọn nígbìyànjú pé wọn gbé agbára sí pé àìrọ àwà wòran ó ní èmi rò pé kán ṣe nìyẹn nísìbá ìdíje ọdún mẹrin ìpàdánù ọdún tẹlé wàá jẹ́ ṣe ń jẹ́ nǹkan tó ń
0: kọ́ wọn lára lójú òpó kan nígbà náà facebook wa splash 105.5 ìbàdàn láǹfààní láti fún nígbà ìṣọwọ́ musa ali adi arọ́wọ́ yín láti bẹ̀rù adiola alade wọn ní up chelsea láti ìpínlẹ̀ niger ìṣeun gan ni ahmed aziz akọ̀ọ́jùmọ́ ibrahim ajibọlá akọ̀ọ́jùmọ́ bákan náà ahmed aziz òkè ẹ̀ṣẹ̀un ọkọ̀ àkùṣe ẹ̀ṣẹ̀un gan ni ibrahim ajibọlá láti adó àwáyé lólùfẹ́ chelsea tó dáa ní world champions sí ìgara lọ́wọ́ ara yóò tí ì balẹ̀ kùkù ló ti lọ yẹn ẹ pariwo kùkùrú kùkù bí àṣà tuntun bá bẹ̀rẹ̀ ó ní ìbàjẹ́ ó dáa balógun ikọ̀ super eagles orílẹ̀-èdè nàìjíríà tẹ́lẹ̀ william trust ekong lẹ́yìn tó fẹ̀yìntì ìfọ̀rọ̀wánilẹ́nuwò ó wá jẹyọ ìyẹn fún bàbá lánàá ẹni ọdún méjìlélọ́gbọ̀n ni kóun mọ̀ pààrọ̀ ká olóhùn miss ikọ̀ super eagles orílẹ̀-èdè nàìjíríà òun miss wíwà pẹ̀lú àwọn guys òun nínú ikọ̀ super eagles orílẹ̀-èdè nàìjíríà torí tóun bá tún ń wo tóun bá ń ro sẹ́yìn gbogbo ìgbà táwọn ló pọ̀ nínú ikọ̀ super eagles orílẹ̀-èdè nàìjíríà òun ṣe àfẹ́kù wọn ni ẹ mọ́gbà pé ọmọ netherlands òun náà ni wọ́n bí sí ó dẹ̀ jẹ́ wípé ìjábọ́gà rẹ̀ àkọ́kọ́ abẹ́ olóògbé stephen keshi òun náà ló ti gba nínú oṣù kẹfà ọdún 2015 ìgbà yẹn la ní òyìnbó wọ òun àti leon balogun ìyẹn fún orílẹ̀-èdè nàìjíríà ok ẹ jẹ́ àwọn sínú ìròyìn tó ní ṣe pẹ̀lú díje fẹ̀yẹ àgbáyé ṣùgbọ́n ààrẹ àjọ káà Patrice Motsepe òun náà nìròyìn ti jẹ́ odi mímọ́ ipò ni in táwọn ilẹ̀ adúláwọ̀ tí wọ́n ń ṣe nínú ìdíje fẹ̀yẹ àgbáyé ó ń tẹ òun lọ́rùn látòrí Côte d'Ivoire Egypt àti Cabo Verde ó ní gbogbo àwọn orílẹ̀-èdè yìí in tán ń ṣe in táwọn ò lérò pọ́n lè ṣe òun náà ni wọ́n ń ṣe wọ́n dẹ̀ ń dúró ti àwọn powerhouse nínú ìdíje fẹ̀yẹ àgbáyé wọ́n ń dúró ti wọ́n lọ́rùn tó dẹ̀ jẹ́ wípé inú àwọn inú òun gangan so far so good ó ń dùn sí outing táwọn orílẹ̀-èdè láti ilẹ̀ adúláwọ̀ tán nínú ìdíje fẹ̀yẹ àgbáyé ààrẹ àjọ CAF Patrice Motsepe òun ló ń jẹ́ kó di mímọ̀ bẹ́ẹ̀ ẹjẹ́ ń ju eléyìí mọ́ olùkọ́ni orílẹ̀-èdè Ghana Carlos Queiro òun náà ni ó gba ìfigagbága rẹ̀ àkọ́kọ́ ìyẹn lónìí tó dẹ̀ ń jẹ́ kó di mímọ̀ ìyẹn ní sọ̀rí L ojú orílẹ̀-èdè Panama ó dẹ̀ jẹ́ odi mímọ̀ wípé ní Toronto lénìí orílẹ̀-èdè Canada àwọn ó tó yà sẹ́nibọ̀dì la àwọn ó de Panama yà fún Panama kan rọra mọ̀ ṣe kíni ọmọ ọwọ àwọn ọ láti fagbára àwọn ìdíjíjọ lọ́ọ̀fù àwọn fi ta lẹ́nu tó fi dùn ju ti nàìjíríà lọ àwọn fẹ́ ṣe kíni àwọn fẹ́ fi hàn gbogbo ayé ṣe parọ́ kì í ṣe kó sọ bẹ́ẹ̀ o àmọ́ tá a bá wò síjọ lọ́ọ̀fù wọn ò dùn ju ti wa lọ ìdíjọ lọ́ọ̀fù wọn ọkọ̀ ọ̀pùnà ti ń jẹ àwa ń jẹ tí wàá ní ìlànà lólẹ̀ mìíràn anyway ẹ já lọ ságbowó kó lè podò ṣùgbọ́n ẹ má gbàgbé ká bá padà dé lórí tó ní ṣe pẹ̀lú ìdíje fẹ̀yẹ àgbáyé òun náà lábẹ̀rẹ̀ sí ṣàgbéyẹ̀wò Patrick Messi rẹ́kọ̀d Kylian Mbappé Pierre Libra Holland ó ṣe bẹ̀rẹ̀ ìdíje fẹ̀yẹ àgbáyé àtàwọn ìfigagbága tí ó wà ìyẹn láfẹ̀mọ́jú òní mọ́jú mọ́ ọ̀la gbogbo ẹ̀ láá ṣàgbéyẹ̀wò àmọ́ lójú òpó káàṣì ẹ̀ *347*1004*#. Ẹ tẹ̀ síbẹ̀ ìyẹn láti fẹ̀ lójú òpó kan ìbánidọ́rẹ̀ Facebook ẹ̀ fi ìrúgba yẹn fi ṣọwọ́ sílẹ̀ bẹ́ẹ̀ sì rí tá a bá padà dé máa ṣe ipò tó káàṣì amẹ́jẹ́ adágbo kó lè pojú tá a bá padà dé tí àwọn sì ń tẹ̀síwájú ẹ kú kalẹ̀.
2: Flash FM 105.5. Oh yeah, shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land do.
3: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
2: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
3: Now more rich chicken taste, more enjoyment, and more value for your money.
2: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before it finish. Offer valid while stocks last.
3: Me and Maggi,
2: so good together.

0: ẹ̀ka bọ̀ padà látọjú ọjà ìkànnì splash 105.5 FM ilé fún bala gbé fẹlẹ̀ nílùbàdàn náà lẹ́wà lórí ètò ìjà wọn sí ẹ lè wo wa ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ facebook splash 105.5 ìbàdàn tẹ́ ẹ bá tẹ̀síketekete lẹ́mọ̀ bí nǹkan ṣe nínú ilé agbára láàárọ̀ ti tò ní aláwọn ti wà ìyẹn lójú òpó yẹn pẹ̀lẹ̀ sọ̀rọ̀ lórí ìfigagbága ilé tó máa wáyé ìyẹn láàárọ̀ tí tò ní sọ̀rọ̀ tó máa wáyé láfẹ̀mọ́jú òní ìfigagbága portugal ti dr kò bẹ́ẹ̀ sì àwọn tó ti wáyé ìyẹn látàkùn bẹ́ẹ̀ ìfigagbága panama àti orílẹ̀-èdè ghana england náà kò ní mọ́júmọ́ ọ̀lànà owó labi tóbi bákan náà rọwọ làwọ àlàgbẹ fẹ kìlà ní ẹrọ im taiwo ọlá ààrẹ nìyáyá kò ju rọwọ yínú kó kàn níbánidọ́rẹ̀ facebook splash 105 ìbàdàn òkè ìròyìn eléyìí tí ń tẹ̀ ń lọ́wọ́ láti orílẹ̀-èdè canada òun náà ni wípé thomas patton eléyìí tí ìjọba orílẹ̀-èdè ghana ń gbẹ́jọ́ lọ ilé ẹjọ́ kò tẹ́mi lọ́rùn jọ̀lọ́ọ̀fù ẹ̀ ó jóná gúrúgúrú ni ìṣe pé sàlẹ̀ jọ̀lọ́ọ̀fù máa ń dùn pé ibi tó bá jóná láti jọ̀lọ́ọ̀fù ìṣe ibi tó bá ti dúdú o ó ti jóná gidi tẹ́ẹ̀nì rí di ó jóná mọ́ ghana àti thomas patton lọ́wọ́ orí wípé àpíìlì wọn ẹjọ́ kò tẹ́mi lọ́rùn tán pé padà dánù tiketike wọn jù ta ni kódà àwọn ọ̀gbọ́n nǹkan kan wọ́n gbàgbé wípé wọ́n ti fi ẹ̀sùn ìfipábánilòpọ̀ wọ́n ti fi kan thomas patton wọ́n ti fi kan rẹwọ̀n pé ní kéèsì yẹn láàárọ̀ ọdún 2020 ọdún 2022 àsìkò tán wá ní fíìlì visa application ìròyìn jẹ́ òdì mímọ̀ wípé wọ́n béèrè lọ́wọ́ bàbá kan pé wọ́n ti fẹ̀sùn ìwà àbàjẹ́ kan yìí rí ẹ̀sìn ní criminal charges rí ó bá nínú sẹ́ẹ̀dì kò kọ yes wọ́n ti bó bá tẹ̀ sọ yes náà ti mọ̀ pé àìní báyìí nìkan tó yà sọ no ó wà lára nǹkan tó fi deny rẹ̀ wọ́n ìyẹn ní kíná ó ti parọ́ nínú application àwọn tẹ́lẹ̀ ó wá jẹ́ wípé ló ń lo ìyàwó abẹ́ ìrí wá tú wá tún gbà wọ́n lọ ilé ẹjọ́ kò tẹ́mi lọ thomas patton ní ìgbàwọ́ kọ̀ọ̀pù kíní ọ̀hún kíní yìí ìjọ bí ẹni pé ó ti fẹ́ ó ti mẹ́sì kárí thomas patton ó mẹ́sì ọkàn tó látìgbà tí kéèsì ọ̀hún ti ṣẹlẹ̀ náà oríṣiríṣi nǹkan ó ti ń jẹjá yẹn láti àpàbẹ́ bẹ́ẹ̀ ikọ̀ mclaren àwọn náà ti péjọ kò tẹ́mi lọ́rùn lórí penalty ilé tí ìdíje formula one tí wọ́n fún pierre gasly ìyẹn ní monaco grand prix kó tó kan eré ìjẹlẹ ti lewis hamilton tóun gbà ẹ tóun sá ìyẹn ní barcelona kì í ṣòun nìkan òun náà ni wọn sì fún ní penalty ọhún òun lewis hamilton kódà ipá tẹ nìkan lórí wípé ní pit lane ibi tán ti máa ń change tire wọn máa sọ pé ó máa ń níye eré tán gbọ́ lọ sí kódà bí ẹni pé wọn sáré jù lewis hamilton sáàbù tiẹ lásìkò tí wọn di virtual safety car ìyẹn lọ́jọ́ náà ṣùgbọ́n òun ní ọ̀nà tóun gba ìyẹn tán ní káwọn ọmọ sá òun kọ́ ló sá wọ́n sàti pẹ̀jọ kò tẹ̀mí lọ́rọ̀ ìyẹn lọ́rọ̀ padà sẹ́rẹ̀ ìdárayá tennis serena williams àti venus williams àwọn méjèèjì òun náà bẹ́ẹ̀ rí padà ìyẹn nínú ìdíje wimbledon rí wípé wọ́n fún wọn wild card láti kópa nínú ìdíje wimbledon ọ̀hún lẹ́yìn ìgbà tí serena williams àti victoria mboko tọ́jọ́ gbá doubles ó ti wá jẹ́ òdì mímọ̀ ìdíje wimbledon ọ̀hún àwọn jọ máa ṣe kíni wọn àtẹ ẹgbọn òun àwọn jọ máa gbá doubles ó yẹ lọmọ ohun olympia tó sọ fún òun pé òun àti venus ilé táwọn òjọ wulẹ ọjẹ gbá doubles papọ nǹkan kan olóhùn dẹ rí pé ọmọ òun kó right pé ó yá kọjá ká ṣe fọwọ kóhun náà ọmọ fúnú everybody kó dùn àwọn méjèèjì wọn dẹ máa ṣe bẹẹ ìyẹn dáadáa cameron norris lọ́wọ́ gàrí àkọ́kọ́ davido kọkínà ó fìyà jẹ ìyẹn ní queens gate bọ nkàlùkù náà wọn múra lẹ ìyẹn fún ìdíje wimbledon eléyìí tí ó bẹ níparí oṣù eléyìí tá a wà láfẹ̀mọ́jú òní máa tọmọ lára lionel messi ó jẹ ó fọ ó bá àkọsílẹ miralos close eléré ìdárayá ọmọ orílẹ̀-èdè germany àkọsílẹ̀ tóun ti látọ̀dún 26 gẹ́gẹ́ bí ẹni tó mi àwọn jọ́nù díje ọdún 2014 gẹ́gẹ́ bí ẹni tó mi àwọn jọ́nù díje fẹ̀yà àgbáyé 16 goals lionel messi ó fi ẹ̀gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú àkọsílẹ̀ àwọn oníbẹ̀ta òun náà ló mi nínú díje fẹ̀yà àgbáyé láfẹ̀mọ́jọ́ lóde yẹ pátá lé àná àti ẹ̀ńjọ́rọ̀ mbappe lẹ́nu pé mbappe ó ti ní world cup kò sí ju messi ronaldo kinní kan lọ kódà mbappe ni highest goal scorer orílẹ̀-èdè france lákòókò yìí ó bá àkọsílẹ̀ olùfàá jẹ owó jẹ tó dẹ̀ jẹ́ wípé gbogbo àwọn tẹ̀rí ọ̀rìn ní zinedine zidane tó ti ní irúfẹ́ àkọsílẹ̀ bẹ́ẹ̀ ọmọ yìí o fo akosile na o fo lenu Lionel Messi
1: se o
0: se ton bo ni opodun mokandi ni ogoji yen 39
1: se ri ko lanu mo tin so pe iko Argentina o ma ja we olubori o ke se pe boya pe ni ona bayen even though galano
0: ona bayen ni o ona amo si de o yeye ku ya ki dadi esan ni eti ni o yeye ku ye o
1: eyin ni eyin na to dada
0: won wa ganu le won wo Messi be elu ti ba won ka Messi ri Messi ri o Messi mo opu
1: e te ma gboruko yanu Messi e ke mo pe eh ke se oruko eyan lasan leyan gbo a ri pe agba bolu to je pe agba bolu to ju agba bolu lo ni ta ba soro pe yanu Messi ta de ba ri ni si ba ya ri wi pe iwo wo ti Argentina wa ba ni si a ri pe agba bolu na Messi oni o wa fit te bi pe won le gbekele as
0: be leader emi o ti ero pe injury tan so po wa nle ero pe wa nle tori ko jo bi eni ti injury wa la re
1: o le bi simi oluko le ni ko simi
0: simi
1: tori ko bayi na ni eyin na wo opo yan go ti e believe pe ko bayi le sele
0: sele
1: go meta fun ibere world cup ayi
0: awa mi gidi odun to ko da asiri bi ti won ti koko bere wi pe ko se dada ko to le pe won pada lo lanfani lati gba idije na
1: be ni
0: okay awon figabaga wa wa yen ni oni olede Portugal lo afẹ mọju olede Austria won na Jordan mi ayu meta se eyo kan ni amọ ni group K Portugal ko ju DR Congo lago mefa ni role oni olede England ati Croatia won ko ju ara won dede ago mesan yen ni ale oni to ba da ago meji oru olede Ghana ati Panama ni Portugal ati DR Congo
1: seri emi oru ya
0: ti Messi ti lo score hat-trick
1: so competition ti bere ba e na niyan o se ba bere competition but n to se ni pe ta ba wo awon figure kan ti gba seyin ta ba bi orilede bi awon orilede wa ni ile adulawo awon orilede Africa bo se nse dada opo oluko ni to je awon orilede bi Portugal Argentina awon na ti se kini
0: ko ju di won
1: ko di sa foju di mo n to fa niyan ko sa foju di kankan mo rara bayi ni se orilede Portugal ti DR Congo DR Congo o se gbiyanju ni inti orilede Portugal ni lowo oju ti won lo e se pe boya pe mo jagbo si nbe ara ara to so orilede Portugal won ajawe olubori loni o orilede Congo won na se kini won fi ara ya pe to ta ba wo dada won gan seyin orilede Portugal won la fa lati se dada debi pe fun fi aga tan ba keyin koju orilede Nigeria gan tan na ni ami ayu meji seyo kan orilede DR Congo na won na la fa lati se dada amo iyato wa laarin won to ti e kede n gbe ni
0: o da a ma foju wo go Harry Kane ati Cristiano Ronaldo yen ni oru oni bo te je pe lodo temi mi ro pe Cristiano Ronaldo o ni go kankan to fe mu wa gbogbo e lo
1: to bi baba ni gbogbo fi pressure si orun e tori pe nisi bayi
0: ka mo focus lori pe awon fe gba world cup
1: ebi
0: ro pe to wa ni to ba mu o mata to mo suka oluko ni ile gesi lo ti je ko di mimo wi pe àwọn báwọn ṣe wà yìí ò kìí ṣe pé style of play táwọn kan ti mọ̀ tẹ́lẹ̀ òun làwọn ó tò pẹ̀lú rárá ó ní àmọ́ orú mú ní orílẹ̀-èdè amẹ́ríkà ìyẹn ní àkókò yìí àmọ́ bó tiẹ̀ jẹ́ wípé oru tó mú lákòókò yìí lórílẹ̀-èdè amẹ́ríkà ó ń ṣe ó fẹ́ mọ ṣe apá kan jàmọ́ yẹn fún àwọn agbábọ́ọ̀lù àwọn ṣùgbọ́n àwọn ò ní láti adapt ìyẹn mọ́ tó rẹ̀ pé style of play lè tóun gbé wá èyí tí ó jẹ́ kí ilẹ̀ gẹ̀ẹ́sì kan ṣe dáadáa nínú ìdíje ife ẹ̀yẹ àgbáyé ni àmọ́ orílẹ̀-èdè England àti Croatia ìfigagbàgbà ilẹ̀ gẹ̀ẹ́sì ó lé o torí ẹni ti fìgbà kan rí wo àṣekágbá ìdíje ife ẹ̀yẹ àgbáyé òun náà ni wọ́n fẹ́ kojú.
1: ẹ ṣe rí ìfigagbàgbà orílẹ̀-èdè gẹ̀ẹ́sì àti orílẹ̀-èdè Croatia ìfigagbàgbà tó máa tóra wọn ni torí tá a bá wo orílẹ̀-èdè Croatia wọn kàn kì í ṣe orílẹ̀-èdè tí ò kì í ṣe dáadáa nínú ìdíje ife ẹ̀yẹ àgbáyé rárá orílẹ̀-èdè tó bá ṣe dáadáa ni nínú gbogbo ìdíje tó bá ti ń lọ fún ni so ìfigagbàgbà tó bá rí lè tóra wọn ni kì í ṣe pé ó ṣeṣe kọ́ ta omi kan draw láàrin ara wọn àbí kí orílẹ̀-èdè England kò jáwé olúborí bọ̀ kì í ṣe ìfigagbàgbà tó lè sọ pé orílẹ̀-èdè England ló máa jáwé olúborí káwọn ò pé orúkọ orílẹ̀-èdè Croatia ó kéré létí.
0: Uzbekistan ìyá àwọn ìfigagbàgbà tí ó gbẹ̀yìn láwọn sọ rí Uzbekistan àti orílẹ̀-èdè Colombia wọn kò ju ara wọn báwọn ìfigagbàgbà tí ó gbẹ̀yìn lẹ́yìn Ghana àti Panama ẹjẹ́ apẹni kó tó di pa àmọ́ lọ láàárọ̀ tó ní ẹni tó jẹ 25 pé wà lórí káṣẹ ìyẹn ní àárọ̀ yìí kí a pè wọn kọlọrun jẹun tètè pé tèmi ládé àlòkò wọn ti wà ń kalẹ yẹn fún ètò ìlúbìnrin ìlúbìnrin ti wà ń kalẹ yẹn fún tèmi ládé àlòkò ọmájúwà ìbùkún ara àwọn òṣìṣẹ wa lórí ọrọ tá a sọ ẹlò akójúmọ o ọjọ ìṣẹjú kan ẹlò ẹ káàárọ ṣe ta káṣẹ láàárọ yìí orúkọ yẹn àti ibi tí mo ti ń pè yín.
2: Olayenka.
0: Oda, e ti je 25,000. E je 25k lowo cash e laaro yi. Awon customer ke wo pe yin. Lati bere account details yi. E seun gan ni yawa. Ye ni oni ti dun. E ti cash e.
3: Obe ti so.
0: O wa ni obe ti. Obe ti so. Oda, ibukun Oluwa Olaguji wa so fun mi pe awon ipe tele looto amara awon obirin ton ma fe ounu won tan yo nje omo ta tan yo kini kan pe lakoko yin bi toro ti en lo yi pe ohun ri nta se pe awon obirin pe a se to pe sugbon se awon tan ma se yen ipe se won le fi mask boju ni kan wa fe ounu won kan fi nkan boju won to laye social media awon eyan mo ba mo
3: to boju emi ori e ase pe kini mo pe eyan fe ounu won mo tori wipe in to tumo si ni wipe olorun aye ka ri nkan ti o da to birin ba padanu omo be ni pe eyan titu si ohun elomi a ni a e fi kon mi leyan okan e kuku ti gbaso lara mi elomi o le je po me eyan okan to nini yen a le ti gbaso lara mi so o gege bi awon alakowe abawon oloyibo o wa symbolic so ko se pe o ku si kankan ti mo tun ni mo ko si kankan ti mo fe tun da abi bawo ti mo tun fe pamo mo e ti so mi si o e je ke nkan ti o wa fun mi sugbon bo na se wa so pe o da o baye ti se da ni isin o mo di wipe kini ko ipa
0: kan a se mi e ko ni yen ni pe yen gan ti o tun mu wa orisirisi be ni
3: sugbon ona orisirisi lo wa ni e fi gba onu la se wipe yan bora si o ara won ile okere awon ile to ti ile okere to ti goke agba to je wipe ti won ba n se ife onu won bayi o se kudi gba to ba bora sile tabi nkokko to e kuyan te yan
0: ngo nkan ibi ti oro nigeria n lo yi o da e pe ni ohun yen lo ma fe wo tori ah o kan wa le ojo bere ni ki se re o tori aimoye ti opolopo awon eyan ti won ti se ada tori ife ounu to lafa lati waye gan iyen ni ana sugbon gomina se makinde o jade wa lati wa so wi pe awon na sise lori e to dupe ele o gba ogbon ati nuda
3: eleyi ti mo lero wi pe opolopo wa na o wa lara ohun ti a n so akoko di wi pe e je ka wo awon omo ibi won se kere wipe ipinle oyo ni ipinle akoko ti won ti ko awon omo to
0: jori won kere julo
3: ta ba se ni ka wo to be gere lo se ri fun ide yi bawo iru awon omo bayi bawo la se so pe ya e sare e take cover take shield e bere mole e se omo mi gan to ba ri gbogbo yo ro pe won o fi mo ni mo rerin ko mo se re
0: nkan to
3: pa
0: ogbon ni
3: sugbon sibe na a gbodo so wipe titori eleyi
0: adake tori lati bi ose meji meta bayi awon kan ti e tun ti wa nle o tin sadina gba oku fun awon omo to tun wa nle
3: kini kan temi ti en so ohun ni wipe ti ijoba ti o ba n ba araalu soro bo se ye ki araalu gbo bo se ye ki won ba araalu soro o da o
0: tan fun wa update keep wa posted
3: beni ibi la ba sede o ibi ti sede leleyo akoko ani ma ri iroyin ayederu elekeji oke awon eyan abale pe a
0: lo n sise lori e
3: bi won se bi won lawon se awa o mo awa ta je a o mo lona kan abi mi awo si bu awon ara ilu gbo sugbon gba ti joba ba dake ta gbo nkankan awa ma wo wi pe ah abon to si ka mo ile na
0: amo in to wa n sele ni pe nkan yo kan ti mo wa fe ka awon eyan mo ni oro ta n so iforo wero wa ni wi pe ta ba ni kijoba o mo fun wa ni update ki won je amo bi ton ba se de ki se pa awon to se koko in ton se labenu awon special forces awon special task ti won se special operation labenu ohun ko la n bere sugbon eyin na ti mo ru awon kan ta n bere pe ah eh bi ana ngba ti gomina soro awon eyan ti wo pe ehn igbagbo wa wi pe a mo pe resi pipe mo n sokan laare ni sugbon igbagbo wa pa awon omo yi won de won wa okan tun se kini o tun lo de ki se pa awon eyan gbagbe sugbon a mo wi pe won wa ni awon nkan be yen na la n toro lowo ijoba atawon alase toro kan lori awon omo yi
3: to ba ye pa ati bi awon igbese to ye ka gbe lateyin wa iru tawon chibok ko ni ri
0: lo se ri
3: eyan kan tun mu wa lo soko iranse lana wi pe se ko ni ki oro yi
0: tori won ko won wa ni won ko won tan
3: be ni
0: won gba nbe ni won gba tan
3: titi doni yi
0: Olorun lo le mi ero o si ti ko
3: jojo ko gbogbo e orisirisi won gba won die won gba won tan iru po won iru awon obi ni o wa loni fun gbogbo awon obirin e je ka fira wa si po awon iya yi ka wa mo igbese
0: eleyi ti ba ka gbogbo awon oforowero yo mo te o si waju lori eto lubirin laaro toni pelu temilade aloko aderonke adisela ruruko temi kolorun oba ko tun nigeria se ire o.

0: ni ife otori be ni wa gbe wa enikan wa ba wo omirin eso ti wo so o omirin titi pelu ife pelu owo pelu ajo omo yi wa dagba wa fe se nkan rere loju eye ti o ye ki okunrin na joku nibe
1: kinu e dun
0: kinu e dun wa lo pe eyan kan wa eni to so pe o ti ko sile
1: ha
0: oyibo ni seru e seri bi le yoruba a ma nfi awon nkan ti o ni tumo a ma nfi pon bi asa yoruba won ni a nfi kiri kan bebete pon
1: kisa
0: kisa pon jebete iru ranu wo ni eyan ti nawo nara o fi fe han fomo yi ti obirin e ba se dada nkan to e ko se ni pe ni pe ko mo ma lo soto baba ni pe ki baba ma joko ti omo sugba e je ki oro ko ye eni ti o nawo to nora to fife han arabirin yen iyan ti o ku die ki lori oro ti mo fe so gan ko ye ki so lori afefe alaida iyan ni alaida iyan ni e ma be tubo
1: e se ko e se kan bi nbo so mo pe bi daddy se nsoro mo ran ti gbajugbaja okorin kan ni orilede yi ti run kan ba isele si mo nbo je kin sare gbe ipele yi hello ha o si re bete je ipele na hello
2: ati mi temi ade aluku
1: karo
2: je mi dada latu mo se ku se
1: e seun o omo yemi
2: abi mpola sadik loruko jesu ori re oni buru
1: ari
2: baba olorun ani gbo mu ti yen ku se seri isu yen amuko eru ewo lati le arabirin yen lo ti ko lati le
1: Beni.
2: O ye ki communication yen ti gumo ti asan baba wa laarin okunrin yen o to fe wi pe o ni baba o se ngbadun mi
1: Beni.
2: Londa o ni baba yen o ye yin oro po
1: Beni.
2: Se ni baba to lo ma duro dandan yen ai o ye won ni ma je nso nkan buruku to ba ye won to gbo nta nse lori ile yi yo pada repeat ara re yan ba joko ni bi igbeyawo omo yen loruko jesu ani dam yo sele ti awon na ibeli ni egun ki dede wa lai ni fun eye fun ikikiri e get the point ninu owe e je ki won o salaye laarin ara won baba omo lo lo omo seri baba to gba to yen olorun ran lati gba omo yen lani ni ijo yen e je ki baba omo o joko to lo omo gangan o joko tori ẹrù meji ni o tun je lori omo yen ati bombe o le mo soro gege bi bibeli ki egun yen mo tun sele so omo yen akoko o gbe koko ti omo yen o ba mura o na o koko egede ni seri ta ba loye pe a le sun ka mo ji lola what of baba to mura e wo olorun ni jarogun ku ti o ba si be nko won si leyin e ja mo ro ba fa ile njo ke mi n so oto oro ni omo mo yen lo ti ko kubo sibe o ye ki won pe won joku ki kini yen ma repeat ara re again lori omo yen
1: ese nko
2: kelomi na omo tun gba se fun to ko jesu eni damu
1: ami ase ami
2: akoko re tin pe class loruko jesu
1: te so oruko yin gan
2: Oladeje visa lo so lati so ntakun oganla fire ti ni badan
1: ese ibi ta won tun gbe wa lo yen o tun o tun lagbara gidi gan hello e seun oruko yin bile tin pe wa
3: se ngo e pe to
1: an pe
3: ese gbo wa ni dan
1: ani ase
3: e ri a irun kan ri a bi n deru bo loro ni
1: e daruko yin fun wa daddy
3: e ma dunu mi sa ri yo ni lati mo niya
1: e se wa ngbo yin
3: hello
1: an gbo yin sa
3: e so o ki mo fe sa yo ni pe kẹ rí ọmọ tí wọn tí bàbá yẹn tọ dàgbà bí bàbá wọn bá lọ ní sùúrù dáadáa yọ káàbì bínú gbóúnjẹ alẹ rẹ bó ló ń gbò dẹni bísí ni pé ọmọ yẹn ní ìsìn káti ẹgbọn ọmọ kékeré ní tẹlẹ ó ti dàgbà ó ti máa tó ó dẹ ti mọ wípé bàbá yìí lọtọ òun dàgbà tó ọkà sí sábà díẹ ni ọmọ ní ìsìn ọmọ kékeré tó ìtọjú tí wọn tọjú ọkọ ọmọ mẹẹyẹ lóhùn ju ti bàbá ẹ gan lọ ìlú ẹ ń bẹlẹ gẹẹsì ní gangan tẹǹwé bàbá tó bí mi ọgbẹyàwó dẹ tó àwọn ọmọ ìyàwó yẹn méjèèjì tí òun gbọ ọlọrun dẹ sí ọmọ yẹn já mi lọkì wọn rọ opportunity ní ìlú Èkó wọn tọjú baba wa débi pé wọn lo nǹkan Nàìjíríà ni a fi jáde láyé so kí ni nǹkan tí n bẹ́ẹ̀ tó wọn lo nǹkan Nàìjíríà agbogbo tí wọn lo imported tó ti yé síbi láti wá jáde àwọn àwa náà jẹ ní baba gangan ní Nàìjíríà so gbogbo orílẹ̀ èèyàn bá di
1: ẹyin ló kà
3: ó ṣe fọ́ náà ní ọmọ yẹn ní ẹ̀sọ́ máa kékeré yóò padà sí fún bàbá yẹn kódà tí wọn máa ṣe fún ọkọ ọmọ mẹ́ẹ̀ẹ́yẹn yóò dù sí bàbá ẹ̀ gangan. So kó ní sùúrù
1: tó
3: ń gbà tí èèyàn ń bẹ ní pé èèyàn bí èèyàn ọba sí ń bẹ mọ wọn pẹlú mi
1: yorùbá
3: tó yìí ń bẹ èèyàn ń bẹ ní pé ọba sí máa ṣe wà ní ìgbà tó wá sáfù ní èdè ṣé wẹ́dìn ò ní èdè ṣe máa wọ́n padà ṣe wẹ́dìn àwọn tó bá ti lé ní sùúrù wà lẹ́kùn ní problem
1: ọmọ yóò padà tọ́jú. Inú bínú ni ìbínú ni ẹ ṣeun gan ẹ ṣe
3: ẹ ṣe
1: àbí
4: bẹ́ẹ̀ ni ó mọ̀ ó bá ọmọ lọ́wọ́ ìyá yẹn
3: ni
1: bẹ́ẹ̀ ni
3: bẹ́ẹ̀ ni ẹ
1: ṣeun gan
3: ẹ ṣe o padà jẹ́ wàhálà rẹ̀ tó ṣe so tó bá ní sùúrù wàhálà ẹjọ́ padà jẹ́ wàhálà.
1: Bẹ́ẹ̀ni ẹ ṣe ǹgan mo like Yorùbá bímbọ.
4: Ẹ ti rí babọ ọmọ ló lọ mọ.
1: Hello. Ṣùgbọ́n ó lágbára díẹ̀ náà.
4: Ó lágbára díẹ̀ náà.
1: Hello. Hello. Ẹ káàárọ̀ o.
5: Ọláyọmí ló ń wáyé sọ̀rọ̀ láti Ondo.
1: Ó dá láti Ondo ẹgín.
5: Ìlú Ondo bẹ́ẹ̀ ni.
1: Ẹ ṣeun à ń gbọ́ yín.
5: Ẹ rí gbogbo ẹni tó bá ti ọkùnrin tó bá ti fẹ́ ìyàwó tó bá ti fẹ́ ọmọ pẹ̀lú ẹ̀ ó ṣoore ni. Tabá sì ṣoore fún èèyàn dúdú ẹ̀yàn pupa ló máa sán. Yọ̀rọ̀ mi ní ẹ̀yìn. So nígbà tí èèyàn kàn bí àtàn léèyàn sì wà tá kéèyàn lẹ́yìn tó lawọ́ ni. Èèyàn gbọ́dọ̀ máa dúró pé ọmọ yẹn máa sán fún òun. Kò ṣe rí nìyẹn.
1: Ẹ ṣeun gan ẹ ṣe.
4: Ṣé ẹ pé mo nífẹ̀ẹ́ sí bó ṣe jẹ́ pé àwọn ọkùnrin náà pé.
1: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni èmi náà nífẹ̀ẹ́ sí.
4: Ẹgẹ so ṣe rí pé ọkùnrin àwọn ọkùnrin gan ló wá ń sọ fún wa báyìí pé bẹ́ẹ̀ lọ kẹ́ ẹ bọ̀ bàbá ọmọ ló lọmọ. Ẹ jẹ́ àlọ́ sójú.
1: Ẹ jẹ́ ká jáde lójúde ọjà. Iṣẹ́ méjì ni bí ìbọn ṣe lórí. Sẹ́yìn ara lẹ́jẹ̀ ká sáré dójúde ọjà nígbà tá a bá padà dé àsìkò péréte tó bá kù máa tún fi ṣojú òpó sílẹ̀ fẹ́yìn ara lé ni. Ẹ ṣe nǹkan à ń bọ̀ wá sí lọ.
6: 105.5. For this Naija, everybody go chop. Whether you be man, woman, pikin, you no go fit escape am. You go chop for this new close-up red hot 130 gram promo. You fit chop your own share from the 500 million naira worth of prizes like airtime, electricity payment, cash, and dinner date for you and your person. Just buy the close-up red hot 130 gram promo pack. Open up. Send the code inside to *8011*5# and follow the instructions. Oh yeah, time to chop, don't start oh. Tell your neighbor, tell your friend, even your ex. Everybody must chop. As you dey buy the close-up red hot 130 gram, your man gonna tell you say you go chop something. This offer go last from April to July.
7: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí. Ó yá ẹ sí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
8: S-E-L-A-R-R-I-E sálárì.
7: Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú ẹ sí pẹ́ẹ̀lì turmeric.
9: T-U-R-M-E-R-I-C turmeric.
7: Ẹ káre pálí ohun ìsebẹ̀ Maggi chicken flavour kan fún yín.
10: Ohun ìsebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti àtàlẹ̀ pupa olùyípadà ayọ̀.
11: Lọ́pọ̀ ìgbà àwọn èèyàn kì í mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ ẹ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lè ní a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
9: Yé, mo gbe o. Data ti mo sese se ma ti tan.
12: Se mi o so fun e.
9: Jara e. Ma je ki phone e ma fi data re se oble. Se akiyesi auto updates. Pa awon apps ti o ko ba nilo nigba kugba.
12: Ero ibani soro laso le mi o. Kokoro tin je data ni je ku je fun eni ti o ba se amojuto data re.
9: Je igbadun data re ni welemu. Leave it 100 MTN.

0: ṣe fún àwọn ìkókó àtàwọn ọmọ wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè ààbò ara àti ọpọlọ tó jí pépé. NAFDAC fòǹtẹ̀lú Afrabite jẹ́ ọjà Afrabchem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.
1: Ṣadé kù sí ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dàbí titun.
2: Wàá mi.
1: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná
2: yìí. Hypo kẹ̀.
1: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
3: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
4: Flash FM 105.5.

ẹ̀ka bọ̀ padà ètò ìlúbìnrin ó ti ń re ibi àná díẹ̀ díẹ̀ wọ́n ní òkè òkú lòkún ń rè bàbá ọmọ òun náà ló lọmọ mo sì lérò wípé àbí mo rí wípé látìgbà tí àwọn tó ń pè wá tó tẹ̀jẹ́ pé ọkùnrin ni wọ́n ohun tí wọ́n ń sọ òun náà ni wípé bírò ẹ̀ bá ṣẹlẹ̀ èyàn ó yọ̀ǹda náà ni ṣùgbọ́n o arábìnrin yìí eléyìí tó jẹ́ ìyá ọmọ òun náà ni ó kù díẹ̀ káàtó torí wípé ìlànà ìbáraẹnisọ̀rọ̀ eléyìí tá a mọ̀ sí communication òun náà ni kò lọ tó bó ṣe yẹ kó lọ àbí ẹ tún jẹ́ ká fojú wò báyìí tó bá jẹ́ wípé ẹ̀rù ń ba arábìnrin yìí ìyẹn ìyá ọmọ látẹ̀ ti sọ nǹkan fún máa yí nǹkan kó nǹkan máa wò wípé báwo ni mo ṣe fẹ́ ṣe tó bá ṣèmí náà kọ́ how do I explain this báwo mo ṣe fẹ́ sọ fún ọkọ mi wípé bàbá yìí lòun fẹ́ ṣe gbá jẹ́ kí n kúkú fi ọmọ sílẹ̀ kó lọ́mọ gbé àgbélébù ara rẹ̀ tàbí nǹkan kan ẹlẹ́ẹ̀kejì ni mo tún fẹ́ kẹ jẹ́ ká mọ̀ ni wípé ó lè má jẹ́ wípé tìtorí wípé bàbá yìí ó fẹ́ wá jókòó láti ṣe ojúṣe gẹ́gẹ́ bíi bàbá lọ́jọ́ ìgbéyàwó ọmọ ẹ̀ ni ó ń dun ọkùnrin yìí gangan eyín ni ọkọ ìyá ọmọ yìí ó lè jẹ́ wípé ìjákulẹ̀ eléyìí tó bá pàdé lójijì látọ̀dọ̀ ọmọ yìí àti ìyàwó ẹ̀ tó jẹ́ ìyá ọmọ yìí kó wò wípé adẹ́jọ́ ń gbé nínú lábẹ́ òrùlé yìí àjọ ń plan ni a ti lọ pe onítẹ̀ǹtì a ti lọ pe aláṣẹ a ti pe dj a ti pe mc kódà a ti lọ ṣe mọ̀mí mọ́ èmi ni wọ́n mọ̀ gẹ́gẹ́ bíi bàbá ṣé ẹ tẹ̀ tún lè jẹ́ ká rò níbẹ̀ ń bí torí kó tó di wípé wọ́n dọ́jọ́ ìyàwó síwájú ẹ mọ̀ kó ṣe é ṣe kán ti ṣe introduction kó sì jẹ́ wípé bàbá yìí ni wọ́n rí gẹ́gẹ́ bíi bàbá ìyàwó ṣé a wá di ọjọ́ ìgbéyàwó gangan àwọn ọkùnrin míì dẹ̀ wà tó jẹ́ wípé tán bá bímọ àbí tí ìyàwó wọn bá bímọ tó bá jẹ́ wípé irú ọkùnrin báyìí tán bá ti tọ́ ọmọ yẹn wọ́n ti gbà tán ni kódà gan ìmí wà tó yẹ pé bóyá àwọn ọ̀rẹ́ wọn lè má mọ̀ wípé arákùnrin kọ́ ló bí ọmọ yìí gbogbo eléyìí tí ọkùnrin yìí bá rò papọ̀ lẹ́ẹ̀kan náà ẹ mọ̀ gbogbo ẹ̀ yóò sáré wá ságbárí ni tọ́rọ mi bá lọ mọ̀ pé mi kọ́ mo bí ọmọ tí kiníkọ̀ bó ṣe tilẹ̀ jẹ́ wípé yóò fi gba èyí sí náà ni ṣùgbọ́n bá a ṣe ń ronú ọ̀tọ̀ọ̀tọ̀ ni tí gbogbo ẹ parapọ̀ lágbárí ẹ̀ tó wò pé no I can't take this arábìnrin yìí lè pa mí náà òun àtọ́mọ ẹ̀ that means wípé wọ́n ti ń rí màá yìí òkè tó bá tẹ̀jẹ́ pé ó ń parọ́ mọ́ màá yìí gan ní kọ́ pé gbogbo nǹkan tó ń sọ fún mi wípé the father is not responsible he's not taking care of his child he's not tó bá yẹ pé ìyẹn kọ́ ṣùgbọ́n síbẹ̀ náà bàbá lọ sókè ta lọ sílẹ̀ a máa ń fi ààyè sílẹ̀ fún àǹfààní ẹlẹ́ẹ̀kejì eléyìí tó lóyìnbó ń pè ní second chance gẹ́gẹ́ bí dáàdì wà tí àwọn bá wa pè lẹ́ẹ̀kan bí wọ́n ṣe sọ náà ni wípé arákùnrin yìí gan lọmọ yìí ni yóò tọ́jú dáadáa bẹ́ẹ̀ sì ni ìwọ tó bá ti fẹ́ ìyàwó tó gbọmọ wá sínú ìgbéyàwó kò ti ní àwọn principle kókó tó mọ̀ wípé ọmọ yìí lóòótọ́ mo gbà gẹ́gẹ́ bí ọmọ ṣùgbọ́n bàbá ẹ̀ ọ̀tọ̀ ni bákan náà màá sì tún fi àsìkò yìí rọ àwa obìnrin màá fi àsìkò yìí rọ wá oríṣiríṣi nǹkan ló ń sọ obìnrin di eléyìí tó fi ń da ọmọ tọ́ tí mo sì mọ̀ wípé kò rọrùn rárá a rí obìnrin míì láti bí ọmọ ọdún kékeré ni ó ti di máa dàgbé máa dàfà yàtọ̀ sí wípé à ń dàgbà nípa ti ẹ̀náwó nípa ti ara náà kọ́ emotional àdágbé àdásọ àdásùn oríṣiríṣi ó di dandan kíru obìnrin báyìí kó rì má rì nígbà tá a bá wá rì má rì kí ni àwọn nǹkan tó yẹ ká ti put in place kí ni àwọn nǹkan tó yẹ ká ti jọ sọ kó yé wa yékéyéké pẹ̀lú ọkùnrin eléyìí tí a fẹ́ yìí a mọ ọkùnrin yìí mọ̀ wípé òun kọ́ ni bàbá ọmọ yìí ìwọ ìyàwó náà ó mọ̀ wípé òun kọ́ ni bàbá ọmọ yìí lára nǹkan eléyìí tí mo rí tó máa ń mú àkùdé bárú àwọn nǹkan báyìí náà ni emotion àwa obìnrin a máa ń fi emotion kún ọ̀rọ̀ wípé mò ń gbọ́mọbọ̀ láti ta kinní kọ̀ọ̀kan ẹ jẹ́ ká jọ jókòó ká jọ sọ yékeyéke kó yẹra wa títorí ọjọ́ ọ̀la àwọn ọmọ yìí títorí ìfọ̀kànbalẹ̀ tiwa náà ni nígbà tó bá di ọjọ́ ọ̀la nígbà tá a bá ti ń dàgbà kí ọmọ kó wá tún má wàá lọ yíjú padà di ọ̀ta wa
tàbí di eléyìí tí kò ní wá lè máa múnú wa dùn mọ́ lọ́jọ́ iwájú. Mo ń ṣèládùúrà fún gbogbo abiyamọ wípé àní jẹ̀bi lórí àwọn ọmọ wa, gbogbo àwọn ọkùnrin tí wọ́n sì ń làkàkà náà, láti rí wípé gbogbo ọmọ tó bá ti wà lákàtà wọn, ọmọ tàwọn ni àwọn ó sì tọ́jú ẹ̀ gẹ́gẹ́ bí ọmọ wọn. Mo kúkú tọ́jú tẹ̀yìn náà láṣẹ Elédùmarè. Tọ́ ibi náà ni ètò rókè sí. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ àlejò mi Bímbọ Sadiq àtàmójú ẹ̀rọ mi Bímbọ Sadiq. Lórúkọ olóòtú ètò yìí, Olúwaṣẹ́ ọmọ Akínọlá. Tèmiládé àlòkò òun ni mò ń jẹ́ o. Lẹ́ẹ̀kan sí, mo tún ran àwọn ìjọba wa létí. Ẹjọ́ ẹ dákun, àwọn akẹ́kọ̀ọ́ wa, àwọn olùkọ́ wa tí wọ́n wà nínú igbó ní Ahoro Ìsẹ́ẹ̀lẹ̀ ní ìjọba ìbílẹ̀ Oríire. Ẹjọ́ àní sùn o, àní dákẹ́ o. Ẹ bá wa gbé ìgbésẹ̀ kí gbogbo wa ká sì jọ rẹ́rìn ayọ̀. Ó tún dijọ́ mẹ́jọ tátùjọ máa pàdé lórí ètò ìlúbìnrin. Ó dàbọ̀.

0: ẹ káàbọ̀ padà látojú ọjà. Ìkànnì Splash náà ni Splash 105.5 FM. Ilé Funbala Fẹ́lẹ̀lẹ̀ nílẹ̀ Ìbàdàn. Ó yá ta lọ ta ọ̀tá ń jẹ́ òpè ní o gbọ́dọ̀ Fọ́ísà. Tó bá ẹgbẹ́ yín sẹ̀ ń darapọ̀ ẹ lè wò wá 500 níbikíbi káàkiri àgbà ńlá ayé. Ẹ lọ kànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook ìkànnì Splash 105.5 FM. Lórí TikTok a wà ń bẹ̀ at topstriker 100. Lórí Jẹ́kẹ́mọ̀ Fam Family lórí Facebook náà. Ó yá gbàgbà pé wọn figagbága. Àfigagbága tí ó wáyé ìyẹn lé ní Olúwafẹ́mi Williams sáré gbé wá débẹ̀.
1: Ẹgbẹ́rẹ́ Yàtọ́kùn. Ìdíje ìfẹ̀yẹ àgbáyé lè tí ó máa wáyé lónìí. Tó bá ti di aago mẹ́fà nírọ̀lẹ́ yẹn 6 PM. Orílẹ̀-èdè Portugal wọn àti orílẹ̀-èdè DR Congo. Aago mẹ́sàn-án láṣálẹ̀ yẹn 9 PM. England wọn àti Croatia tó bá ti wá di òru àfẹ̀mọ́júmọ́ àrọ́lá. Tó bá ti di 12 AM. Orílẹ̀-èdè Ghana wọn àti Panama ni. Bákan náà aago mẹ́ta ní rí òru ìyẹn 3 AM. Uzbekistan wọn àti Colombia ni. Bí nǹkan ṣe jẹ́ nìyẹn.
0: Bó ṣe jẹ́ nìyẹn ló ní ibele ń já. At least ìfigagbága bíi mẹ́rin. Kó tó di pé a tún padà sórí ètò lọ́la yóò ti wáyé. At least nínú mẹ́rin yẹn ti tún ní àmọ̀mù bíi mẹ́ta gbọ́. Ghana Panama ẹ̀ á sọ̀rọ̀ lórí ẹ rí Uzbekistan àti Colombia ń sì lè wábi jókòó sí ti ju gbogbo ẹ lọ. Trevor Chalobah ò ní sí mbẹ̀ lénìí o, ṣùgbọ́n wọ́n ti pè é. Ìgbé kan wá rọ́pò Tino Livramento, eléyìí tó ti ní ìfarapa ní bùbá ìgbáradì tikọ̀ tí ó lè dé ti England. Ṣùgbọ́n ju gbogbo ẹ lọ, Trevor Chalobah, eléyìí tó já igbé sẹ́mọ̀ igbé orí ló níṣe ẹ̀dá láyàn mọ́. Gbogbo ohun téèyàn bá sì ń ṣe, wọ́n ní pé orí làbábọ̀ àbáfò sàálẹ̀, orí ẹni làwúrí ẹni. Gẹ́gẹ́ bí àwọn Yorùbá ṣe máa ń wínú, orí làbábọ̀ àbáfò sàálẹ̀, torí jọ́ndín orí ọ̀bá gbé ni báyìí. Kò sálé mọ́mọ́, ó tiẹ̀ lè mọ́ sí mbẹ̀. Bẹ́ẹ̀ gan lọ́rọ̀ Trevor Chalobah rí o. Kódà ẹni tí ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ sí tó fi di pé wọ́n ní kó wá replace ẹ̀, wọn ò jọ gbádìí sí mro. Fullback ni Tino Livramento. Lóòótọ́ Chalobah náà wọ́n máa deploy ẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan, but that's not his natural role. Center half ni Chalobah. Dóò àwọn agbábọ́ọ̀lù tó jẹ́ pé utility ń bẹ o, tó jẹ́ pé bẹ́ẹ̀ bá jẹ́ pé mi fi dà ní wọ́n. Ro mẹ́tẹ̀ẹ̀ta tí mi fi dá ti máa ń play kò sí ti wọn ò lè gbà. Kan ń bẹ wọn ò lè gbà ju ìkan tí wọ́n gbà lọ. Ṣùgbọ́n kan yẹn wọn ó special lórí ẹ̀. Kan ń bẹ tó yẹ pé tó bá jẹ́ defender ni wọ́n. Mẹ́rẹ̀ẹ̀rin tó wà lẹ́yìn yẹn. Left back, right back, center half méjèèjì kò sí bí efficiency tí wọn ò lọ. Kódà ìmí ń bẹnu wọn tó tún lè play as a defensive midfielder. Máa ń jẹ́ bẹ́ẹ̀ ni àwọn èèyàn bíi Eric Garcia, àwọn bíi John Stone, àwọn Eric Garcia, Charles Puyol, àwọn yẹn wọ́n play gbogbo rẹ̀ perfectly. Àwọn kan bẹ tó yẹ pé bí ẹ bá fiyansí náà ni. Chalobah náà wọ́n máa ń deploy ẹ̀ sí right back for his natural role center half ni. Ilé ìgànlọ́wọ́ mú awuyewuye díẹ̀ wá pé nígbà tí Tino Livramento tó ní ìfarapa kí ló ṣe Trent Alexander-Arnold. Àwọn kan tiẹ̀ ní pé Lewis Hall gan-an oná òkèrè agbábọ́ọ̀lù ṣe Newcastle àbí kí ló ń wà ṣe Newcastle náà ni pé àwọn natural right back ni ẹ ẹgbọ́n kí lẹ lè sọ ń pẹ́ ń bẹ àlàyé tó wà nílẹ̀ Akudede Wòye Ọ̀gbẹ́ni Sikiru aka àwọn Sikiru.
2: Akudede Wòye
0: ọ̀dẹ òmu.
2: Akudede Wòye Atọ́kọ̀, Akudede Wòye gbogbo ẹ̀yìn ara ilé, aká wọn ti wá, ọ̀tá ni wọ́n wọ̀n ní dòpè.
0: ọ̀rọ̀ títí tí mo bá yín sọ ń jò ni ti ilé tí a ń sọ. Ọ̀rọ̀ ìpọ́n mọ́ ti ń dòótọ́.
2: Ṣé títí oní
0: mẹ́rin
2: onílé mẹ́rin kò sí wàhálà tó bá ìdàgbàsókè náà ni
0: lọ bá ìlú
2: bẹ́ẹ̀ ni. So kò sí tó burú ńbẹ̀
0: gbà kí wọn ó sì
2: láti ẹ̀ ti ronú kan
0: torí ń tẹ sanjo ni ní pé ohun títí ohun bẹ̀rin gbà tí ń ṣe pé kí
2: nígbà díẹ̀ ìjọba ti rán yín pé báwọn ṣe fẹ́ ṣe nìyẹn.
0: Ẹ̀yin lọ́jà kọ́kọ́ ta kò ń jò ni.
2: Èmi wò pé ilé tó máa fẹ́ kò sí bí títí onílé mẹ́rin yẹn ibùdó gan láàrin Ìbàdàn kò sí ibi tí wọ́n sọ pé òkè kò sí títí ilé mẹ́rin bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ẹ̀bọ́ àṣẹfẹ́ gbé fọ́ lè síbẹ̀ tí ò ní affect
0: ilé
2: ṣùgbọ́n nígbà tí ìjọba dẹ̀
0: ti ràn yín tí ilé tí yín tí ó sì wá padà affect lẹ̀ ní sáwọn
2: òkè ìrọ̀ ilé àkìtì korí ò sí lẹ́gbẹ̀ẹ́ títì
0: ẹgbẹ́ búlọ́ọ̀rẹ́
2: àbójò bá rọ̀ ìmọ̀ dọ́yà sí ni kódà gan tó bá yẹ pé yóò tún rí padà rí bẹ́ẹ̀ gan ká tẹ̀ tún sọ pé ẹgbẹ́ títì ló wà ẹ rí bí ó ṣe lọ ẹgbẹ́ rí pé yóò tún
0: bẹ́ẹ̀
2: bẹ́ẹ̀ àbí ìgbà bá ń sọ̀rọ̀ olúmọ lẹ́gbàá ni.
0: àwọn ilé tí ò ṣe é kúfèrè wọ.
2: ìrọ̀ ilé tá à ń wọbẹ̀ lọ́dọọdún tá à ń lọ tí gbogbo ọmọ ilé ń pé. ẹ nà ọ́.
0: mi ò pọn ilé tí ò ṣe é kúfèrè
2: wọ. ìrọ̀ o ṣùgbọ́n kàn jẹ́ pé ẹ mọ̀ pé wọn ò sáré tẹ̀lé ọmọ ilé ńlá wọlé ńlá. irú àwọn àlejò báyìí sìn. ìlú tí ẹ bá tẹ̀lé mi lọ sí.
0: kò tiẹ̀ sí tí wọ́n fẹ́ mú n bẹ̀.
2: wọ́n dẹ yín dúró lẹ́nu
0: ọ̀nà náà wọ́n tiẹ̀
2: ọkọ dẹ yín wọ́n dẹ yín dúró náà pé
0: ẹ bá ọkọ yín rè é. ẹ bá sì fẹ́ joyè ọ́ọ̀lù lẹ́lò.
2: láíláí.
0: ẹ lè sẹ́wọ̀n àti
2: ẹwà agbalejo náà
0: lè rẹ̀ agbalejo
1: náà lè rẹ̀ ní. a ní gbàgede ìrọ̀ ẹ̀ mọ́lẹ́ àkìtì korí a ní ọgbà gidi ni a ṣe wá fẹ́ ṣe àkìtì korí
0: de la ìrọ̀ pé
1: irú yín sẹ́ ẹ̀ lé wọ bẹ̀
2: a ní jẹ́ wọlé ní tí mo sọ
1: lé wọ.
0: ok bàbá àwọn ọmọ líle ọjọ́ ogun bá burú tán yányán ni a máa rántí irú yín báyìí ẹ má wọrí ẹ máa jẹ mọ́sà yín lọ ṣẹ́sígbọ́ ẹ máa jẹ létẹ́tí máa jẹ búrẹ́dì ẹ lọ ṣẹ́sígbọ́
2: wọ́n
0: ń dín yín lọ ṣọ́gbọ́ tó yí ọ máa jẹ búrẹ́dì ẹ wọ́n ń dín yín lọ́wọ́ káwọn aráalé.
2: orúkọ tèmi náà abdulwa sí mamadu yusuf akorede ọmọ bakila pamọ kí ẹ ti wá káàkiri agbẹnlá yípa kúṣẹ látara àlùbáríkà tó pọlọ fi ṣe nìkan kan.
0: ta ló kọ kiri.
2: orílẹ̀ èdè nàìjíríà lónìí bí ó bàjẹ́. gbogbo tí a máa rí
0: náà. ẹ báyìí mo ti wàhálà o kọ ti jáde ọgbẹni olóko dáná ẹ káwọn aráalé wàhálà o kọ ti jáde. akudede
1: oyatọ kun akudede ogun ẹyin aráalé.
2: o kọ
0: lo gẹgẹtẹlẹ
2: o ti ń yẹ oko olóko jẹ.
0: wàhálà ẹ mọ tí n bá ka ntọkọ yìí wàhálà yìí ẹsẹ ni.
2: ẹsẹ ni
0: ẹsẹ ni ẹsẹ ni ẹ ti àkọkọ pàtẹwọ fún bàbá àwọn ọmọ líle náà ẹ ti ẹjẹ àkọkọ pàtẹwọ fún ẹnà bàbá ń pàtẹwọ fún ẹnà ó kọ ti jáde ṣebí.
2: Wàsí
0: wàsí kọ ló kọ yín ni.
2: Abdul Wasi.
0: Abdul Wasi máa yin ti sọ. Wàsí danger.
2: Ọlọ́run fèrè fún ọ.
0: Wàsí danger. Ọ lọ bàjẹ́.
2: Yóò lọ kò sí nílọ lọ́dọ̀ yín. Yóò lọ lọ́dọ̀ yín ọlọ́tẹ.
0: Gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá mọ̀ wípé bọ́yá orúkọ yìí lọ ẹjọ́ ẹ bá ń kọ́. Ẹ máa bá ń kọ́ Wàsíù Dénjẹ́ máa fi àgbà sí wájú torí ó lè fẹ́ jiyàn rẹ̀ lọ́jọ́ wájú ẹ mọ̀ pé íńtánẹ́ẹ̀tì ò dẹ̀ kí n gbàgbé nǹkan Wàsíù Dénjà àgbàníwakọ epo àbí àgbàníwakọ epo aka Wàsíù Dénjà. mo like o kò ìbàjẹ́ ó mú ìwà ọwọ́ rẹ bàbá àwọn ọmọ líle ó mú pa yányán so congratulations.
2: ẹ kíra yín ẹyin bọwọ kọwọ.
0: ẹ já wo olùkọ́ni Thomas Tuchel olùkọ́ni yìí nígbà tí ó máa pe olùkọ́ni tí ó máa pe agbábọ́ọ̀lù nígbà tí Tino tó ti ní farapa gbogbo ara wọn pe fullback ni Tino ó pe Trevor Chalobah ẹ̀rọ ni ṣé bẹ́ẹ̀ ni Trent Alexander Arnold bẹ́ẹ̀ ló burú àbí lọ́wọ́sì tó ni.
2: ẹyin lápọ̀dọ̀ tèmi mérò pé gbogbo nǹkan tilẹ̀ gẹ̀ẹ́sì ni máa yàtọ̀ yorùbá yẹn bàbá ti fàgbò fẹ́gùn
0: àdókùn ẹ̀ lẹ́ẹ̀ ni ẹ mà pọ́n ròyìn wọn ẹnu wọn ò ní dúró.
2: nílẹ̀ brazil ọmọ agbọ́wọ́ èèyàn wọn tó ń plè lọ́wọ́ ẹ̀gbẹ́ lẹ́yìn yìí nígbà tó ní farapa tí ò lè lọ́mọ́ mẹ́fìdà ni wọ́n pè rọ́pò rẹ̀ ẹ̀dásìn.
0: tí bẹ́ẹ̀ ni mẹ́fìdà ẹ̀dásìn tí yọ lọ máa ń yù
2: mẹ́fìdà ni wọ́n pè rọ́pò rẹ̀
0: ẹnìkan
2: kan kò sí nǹkan ẹnìkan kò sọ̀rọ̀ lé lórí
0: tọrọ olùkọ́ni lọ́rùn
2: ni tó olùkọ́ni believe kí n tó kù tóun ò fi rọ́pò nǹkan òun nu kò sì ṣẹjọ́ lórí ìtànṣẹ́lótì kí ló wá fẹjọ́ lórí ti Thomas Tuchel pé èèyàn kan ti lọ òun ló dẹ̀ hàn pé nínú pecking order òun síwájú kí èèyàn kankan tó lọ ni wọ́n ti wà lẹ́mìí ẹ̀ pé àyíbàámọ̀ tọ́gbọ́wọ́ yìí kan bá fi lè yọ kúrò
3: ẹni tó kù tó ń wo pé rẹ̀ ó sì pé Trevor Chalobah òun ló níṣẹ́ rẹ̀ wọ́n ti gbéṣẹ́ fún un ní tó bá fi lè múṣẹ́ rẹ̀ rọrùn nìkan ti jó ṣe gbogbo ó ṣe lè pe Arnold kò ṣe lè pe Arnold lápọ̀dọ̀ tèmi ò èmi ò rí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tipẹ́tipẹ́ ló ti ná àwọn yẹn tí wọ́n sọ even kí tukẹ́ tó débẹ̀ ni Arnold ti ní issue pẹ̀lú national team látàyè Southgate ló ti di pé wọ́n sọ pé primary assignment gangan
0: o
3: máa fi lẹ̀ pé attacking instinct ẹ̀ ni ló dáa so ti yẹn náà máa complain gba yẹn
0: tí ó náà dúró lórí
3: ìyẹn náà dúró lórí pé tẹpẹ nígbà tó di pé yẹn fẹ lọ ló tó wá adjust ẹ sí pé kó máa play midfield
0: pé kó lè play midfield
3: àbí so eléyìí sì dé ó lọ àti midfield àtẹgbẹ òun ò tiẹ interest inú ẹ so kí wọn alẹjọ.
0: Thomas Uche sọ kankan gbà tó máa wọn gba bọ́ọ̀lù ó lóun ò mú best player England òun mú àwọn tó lè play style òun tí ó sì gbọ́rọ̀ sí
3: ilẹ̀ kí wọn ló tán wá kù
0: n tó sọ
3: nìyẹn so àwa
0: oníyòwò ò mú best player
3: oníròyìn ilẹ̀ gẹ̀ẹ́sì bóyá léèsì ohun èjò wọn lẹ́nu lápọ̀dọ̀ tèmi so ohun tí ó kàn wọ́n ni wọ́n ń dá sí.
0: ẹyin pedri tó mórúkọ yẹn wá inú bí mi inú orí mi gbóná wá tó bá di lọ́la wa gbàjẹ́ sí nàìjíríà pedri tó mú wàsíù danger yẹn wá wàsíù danger tó mú wá yẹn ó ti jẹ́ sí nàìjíríà kan tó bá ti di láàárọ̀ ọ̀la bó bá jẹ́ àárọ̀ lọ ráyè máa bọ̀ tó bá jọ̀sà lọ ráyè máa bọ̀ pedri yẹn tó bá gbé bàdàn lọ wà tó o bá sí nbàdàn tó o bá léèyàn nbàdàn tó o lè ràn wá wá gbà kọ́ package ẹ̀ fọ́ mi ìfẹ́ ọmọ bó ṣe fẹ́
4: jẹ́
0: bọ́jálẹ̀ that very person pedri yẹn jọ nítorí ọlọ́ ọmọfọ́ lọ́wọ́ bàbí orí mi gbóná wá orí mi gbóná wá mo like orúkọ
3: yẹn
0: wàsíù
3: danger
0: wàsíù danger ó ti sọ̀rọ̀ àwọn síkírù.
4: Lápọ̀dọ̀ tèmi nílò yìí pé kò sí ibi tí wọ́n yẹn ti káàdì ìyálẹ̀ gbogbo ikọ̀ náà ló máa ń jẹ́ pé àwọn kan ó wà lábẹ́lẹ̀ tán lágbára ju ẹni tó gbéṣẹ́ fún wọn lọ.
0: ẹnìkan ti rán mi létí dákun friday ni kò wá tó o bá wá lọ́la wàsíù danger ò ní sí lórí ètò mo fẹ́ kẹ́ ẹ fojú rin jú friday ìsídà àárọ̀ friday àwọn olólùfẹ́ mi ìmọ̀ gbèmí débẹ̀ wà lára àwọn kan lọ rán mi létí pé sí mo mọ̀ pé wàsíù danger ò ní sí ibi iṣẹ́ lọ́la o pé kò sí ní dá o ẹ sóríire ta lọkọ ọ̀rọ̀ iná ta lọ rán mi létí
3: kó náà agbàjẹ sí.
0: ẹyin the success wọn náà wà ń jọ friday wà gbàjẹ sí nàìjíríà the success tó rán mi létí
3: wípé
0: wàsíù danger ò ní sí ibi iṣẹ́ lọ́la ó sóríire orí mi gbóná wá máa bọ̀ ìwọ náà ẹjọ gbánjọ friday kọ wa gbàjẹ sí nàìjíríà orí mi gbóná wa ọyá àwọn síkírù.
4: so lápọ̀dọ̀ ti tèmi èmi rò pé kò síbi tí wọn ti fẹ́ dúnkokò mọ olùkọ́ ní báyẹn àbí kí wọ́n máa fẹnu yọ àwọn agbábọ̀ tó bá tó jọ tabawo ní lórílẹ̀‐èdè brazil n tó dùn mọ́ carlo ancelotti inú jù ni kí ó máa mú neymar lọ ṣùgbọ́n kò ríbi yẹ kò ríbi yẹ sí ni so àwọn kan wà báyẹn tó jẹ́ pé wọ́n á fẹnu pé wọn ò ní yọ ẹnu sí pléyà tí yàn bá kojọ kò sí ṣùgbọ́n tá a bá wò láàrin Chalobah àti Trent Alexander Arnold láàrin àwọn méjèèjì yẹn èmi faramọ́ Chalobah nítòótọ́ torí pé tá a bá wo Trent Alexander Arnold ìṣọwọ́ ní farapa ẹ̀ ní sáà tó yóò tẹnubodò yìí ó ṣe gan èyí tó lọ last ní December oṣù méjì lólò kó tó lọ tó oṣù méjì yẹn ní December ó ti kọ́kọ́ lọ kan ní September so tá a bá wo agbábọ̀ tó ní farapa ni wọ́n fẹ́ replace ẹni tó bá bẹ́tà ò ní wọ́n gbọ́dọ̀ lò tábáwo Chalobah náà kì í ṣe pé òun náà ò ní farapa òun náà ní bóyá táì kan tó lọ bí 6 weeks ṣùgbọ́n títí ẹ̀ ó ṣì tábáwo
0: period yẹn mo máa ń wo ọmọkùnrin yẹn ó máa ń play with dedication.
4: bẹẹni àwọn yẹn máa like irú nǹkan tó sọ pé òun fẹ pé agbábọ tó wà pé commitment ẹ.
0: o máa ń like ẹ so gbogbo àtàn tachasi player tí wọn ń ṣe ọtẹ tí wọn ń dìtẹ
3: ọba
0: wọn sí di ọtẹ
3: bẹẹni fi máa gbábọ
0: ọba wọn sí di ọtẹ
4: irú agbábọ tí èmi ròyìn pé ó fẹ òun yẹn and then injury yẹn náà ó sì tún bẹ́tà Trent Alexander Arnold.
0: ẹjẹ́ tètè kúrò lórí yẹn torí àkókò torí n ta fẹ́ fà lọ́sàn ipò ká lójú ọjà bíi ọyá jẹ́ àlọ́ tá a bá ti tójú ọjà dé tá a bá ti tójú ọjà dé ẹ̀yin Wasiu danger o ki eyin te fun loruko yo ki gbugbo ara le yo dupe lo gbo awon eyan awon aladuro ti re leyin re a wa po si ori ifigagbaga DR Congo ati Portugal e ma gbagbe o cash *347*1004*1 as ni o Wasiu danger o ni bo nkan ko dupe sugbon gba ba pata toju oja de so yo ma dupe fun ara re e ku kale
5: Flash FM 105.5
6: Iṣẹ́ òjò ṣe ń tẹ̀síwájú, ohun mímu tí sagbára àádọ́tun tó gbàgbọ́rọ̀ kan.

0: ṣe ẹlẹ́yin jọ àánú ti a.
1: Ọmọ má lọ fà tí ká ṣe bá ti ṣàdé òun ó máa sẹ́ẹ̀tì yẹn. Ó ti ṣe ìbọn bá ṣe ẹ ní báyìí àsìkò ti tó láti gbẹnu sí mid-year
2: cashball
1: tinú oṣù kẹfà yìí owó tó lé ní mílíọ̀nù lọ́nà àádọ́ta náírà 50 million naira ní àwọn olóríire tó lé ní ọgọ́ta tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀ ọmọ ìyá má lẹ bọ́dì mọ́lẹ̀
0: gbé bọ́dì ẹ̀
1: àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó o bá ta tó o bá ṣe ta sí ni wàá ṣe gbẹnu sí sí o wednesday june 24 yìí máa tún pọ̀ létí gan pẹ̀lú ṣẹkẹ̀dúgbẹ owó lọ́tún lọ́sì lórí slash fm *347*1004#. Lórí Lágelú FM tẹ *347*1004#2# tàbí lórí wẹ́bsáìtì wa www.cashier.ng.
0: pẹ̀lú mid-year cashball tinú oṣù kẹfà yìí àsìkò oríire mi dé.
1: So ti káṣíẹ̀ ọmọ mo ti káṣíẹ̀.
3: Iṣẹ́ kékeré òun lálẹ́.
4: FM Media Academy níbẹ̀ làwọn ènìyàn ti ń fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwà ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
5: Ẹ̀yin tèmi báwo ni o ṣe wa.
6: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa láwọn náà ṣe fúnra wa.
7: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
8: Babatunde Ajayi ló kọ mi mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi di ńlá mọ́ mi lọ́wọ́.
1: Ó ṣe máa jẹ́ nìyẹn ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Gbọ́n mi má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jìnkí fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí pé wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
8: 08071124000
1: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
9: Ade!
10: I'm coming. Let me just drop a support message for my candidate on Twitter.
9: Have you collected your voter's card?
10: Does that matter?
9: It does now, Ade. The only way you can support your candidate is to vote for him, not just sending Twitter message. You can only vote for him by having your permanent voter's card.
10: I see. I have to go somewhere now. Taxi!
9: Where to? Ade, where are you going?
10: To go and collect my permanent voter's card, my friend.
9: Ade, that's all you need to know.
11: Splash FM 105.5.
12: Ẹ̀ka àbọ̀ padà látojú ọjà. Ìkànnì ti Splash náà ni Splash 105.5 FM ilé tó wà nílé fún Balafẹ́lẹ́lẹ̀ nílẹ̀ Ìbàdàn. Ta lọ ta ọ̀tá ń jẹ́ òpè ní gbọdọ̀ Foisa. Bẹ́ẹ̀ bá sẹ̀ ń darapọ̀ mọ́ wa, ẹ lè wò wá 1100 níbikíbi káàkiri àgbáńlá ayé lọ́kàn ìbánidọ́rẹ̀ẹ́. Facebook ìkànnì ti Splash 105.5 FM. Lórí Jẹ́kọ̀mọ̀ Fan Family ni Facebook ẹ lè wò wá ń bẹ̀. Lórí TikTok @TopStriker100. Ìyẹn náà tún clear rada. Ọmọlẹ̀ rẹ̀ kò sọ. Ti káṣẹ̀ àáṣe láìpẹ́ *347*1004#. Ẹ̀yin ọgbẹ́ni Wàsíù Dèjà, bàbá àwọn ọmọ ilé ẹ̀tì ẹ̀kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ àwọn aládùúró tí àwọn èèyàn lọ́tún lọ́sí tí wọ́n máa ń ṣùgbà yín.
13: Mo dúpẹ́ lọ́wọ́ gbọ́n tó jẹ́ pé máa ṣe dáadáa fún mi pátá lórí ètò tó máa ṣe dáadáa fún mi pátá. Mo dúpẹ́ lọ́wọ́ wọn.
12: Àwọn aládùúró
13: ti dáadáa òní wọ́n ń lé ẹnìkọ̀ọ̀kan
12: wọn.
13: Àwọn olólùfẹ́ yín tí a fẹ́ràn mi dínú tí a máa ṣàdúrà fún mi tí a máa fún mi mọ̀ràn gidi tí a máa sọ̀rọ̀ gidi ńpa mi. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo wọn ẹ̀kọ́ àdúró tì
12: í
13: dáadáa òní wọ́n lé ẹnìkọ́ kan
12: ẹni tí
13: mo yàn ní mi ò kàn lè kíyàn ẹni à.
12: sọgbọn ti an bẹ lori ẹrọ ti an ti oruko rẹ ti won fi se won le
13: mo ti ki won mo ni mo ni gbogbo to fẹ denu ẹ oro ye
12: o ti won fi ode won fi se won le won te oruko rẹ oruko tutun won te lataro won wa ni won ni se
13: abi n te ni won ma te won te
12: se gbo won won te ba to fi ode nuna won te
13: mo ti ki won mo ti kan to fẹ mi denu abi
12: wasiu danger ni oja gbadun mo lori e
13: ka je gbadun
12: ẹni kan ti àtúnni ká tún fi wàsíù rambo sí. Wàhálà abu. Ẹjẹ́ sáré lọ sí ìfigagbága ti ilé tí ó wà yìí ń rọ̀ ní ok. Ẹjẹ́ àwọn ìfigagbága tó máa wáyé ń rọ̀ lẹ́yìn láàrin DR Congo àti orílẹ̀-èdè Portugal. Lákọ̀ọ́kọ́ ná àsìkò tá a wà yìí ní orílẹ̀-èdè amẹ́ríkà àsìkò ooru ni
13: ìtìyẹ́pọ̀
12: náà ló fa
13: water break
12: dehydration break tí wọ́n ń se yẹn léyìn tó túmọ̀ sí pé tá a bá sọ nípa àwọn continent tí yóò lè tó ṣeéṣe kó enjoy n tó ń ṣẹlẹ̀ a sọ nípa africa then àwọn kan ní south america náà bọ̀ ju gbogbo ẹ̀ lọ africa ló fẹ́ gbá bọ́ọ̀lù pẹ̀lú europe ilẹ̀ yẹn orílẹ̀-èdè portugal ṣùgbọ́n kan tó kàn wà ń bẹ̀ náà ni pé africa tá n sọ yìí náà bíi DR Congo tá n sọ yìí náà
13: europe náà náà
12: majority wọn ò sí ní europe majority àwọn agbábọ́ọ̀lù wọn àtọ̀rìn wa àwọn ọmọ tí wọ́n bí sí
13: òkèèrè
12: tí wọ́n kàn wá tí wọ́n nationalize àbí naturalize àbí tí wọ́n lọ pè wá pé
13: àwọn ẹbí
12: family ẹ so lẹ́yìn tó túmọ̀ sí pé
13: wọ́n ìyàtọ̀ síra
12: wọn ò fẹ́ lè sí ìyàtọ̀
13: náà
12: pé european náà
13: ni
12: aago mẹ́rin tó ń bèrè táìmì aago mẹ́fà rọ̀lẹ́ ni 6 PM olúmọ̀wáyé kí lẹ rò pé yóò ṣẹlẹ̀ lálẹ́ yìí láàrin portugal àti orílẹ̀-èdè DR Congo kí ni káwọn èèyàn retí.
13: Lápọ̀dọ̀ tèmi mérò pé portugal ló ní wàhálà tó pọ̀ lọ́rùn
12: kí ló dé
13: torí táàgì pé favorite àbádàáwò wọn láti bi ọ̀pọ̀lọpọ̀ ọgbà sẹ́yìn pàápàá jùlọ opening match tán bá gbá ìyẹn orílẹ̀-èdè portugal wọn kì í ṣe dáadáa mẹ́rin sẹ́yìn ẹyọ kan péré ni wọ́n borí nígbà tí wọ́n pàdánù méjì wọ́n ta omi kan tá bá ti jẹ́ opening match pé match àkọ́kọ́ ní world cup so orílẹ̀-èdè portugal kì í ṣe dáadáa èyí tí wọ́n ṣe dáadáa kẹ́yìn náà ni ti 2022 tí wọ́n na orílẹ̀-èdè ghana láàrin àbí mẹ́ta sí méjì so orílẹ̀-èdè tó túmọ̀ sí pé nǹkan yìí ò kí ń lọ dáadáa ní bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ wọ́n jẹ́ bí ẹni tó máa ń slow bẹ̀rẹ̀ tournament
12: slow starter ni wọ́n
13: so adéhà ń sọ̀rọ̀ nípa DR Congo ìṣòro tèmi rò pé wọ́n lè ní ojú pé àlejò ni wọ́n jẹ́ nínú ìdíje lọ́wọ́lọ́wọ́ báyìí torí ẹni tó ti wá kẹ́yìn ní 1974 bíi 52 years ago tó ti wá kẹ́yìn tó tún ṣẹ̀ fẹ́ padà wá sí àkókò ìgbà tí yóò wá rí ni èèyàn lè mérí gẹ́gẹ́ bíi àkùdé
12: kò sí kankan tá a lè tọ́ka sí pé ìmí inú wọn go tiẹ̀ tí
13: wọ́n ebi wọ́n ti kèsè
12: mí kèsè mí
13: gbogbo wọn
12: kọ́ọ̀tì wọn gan kò sọ
13: kọ́ọ̀tì wọn gan kò sọ ọ̀kan tí ìbí òǹgà sọ lè tó túmọ̀ sí pé àlejò ni gbogbo ọkọ̀ yìí ìgbà yẹn gan ó ràn pé zaire náà ń jẹ́ ńgbà yẹn tí a fi lọ nígbà yẹn so èmi rò pé àlejò tí wọ́n jẹ́ yẹn ó lè jẹ́ àkùdé ẹ̀kejì build up sí ìfigagbága yìí match méjì táwọn gbà sẹ́yìn sí wọn ò borí kankan ní warm up ìyẹn DR Congo nígbà tí portugal dẹ̀ borí orílẹ̀-èdè nàìjíríà táwọn pé nàìjíríà yìí náà wọ́n jọ gbá bọ́ọ̀lù tí wọ́n fi dupin lọ sí playoff ngbà yẹn ní intercontinental playoff so èmi rò pé wọ́n ti rí tí ó jọ mọ́ DR Congo látara nàìjíríà so èmi rí ikọ̀ portugal pé ó súnmọ́ kó difficult o torí pé ìfigagbága àkọ́kọ́ ó máa difficult.
12: Ẹ máa pé nígbà tá a kojú orílẹ̀-èdè Nàìjíríà they play it under normal condition lórílẹ̀-èdè wọn not
13: high
12: altitude condition ní Amẹ́ríkà sí.
13: Tàbá wo sìn gbogbo ọkọ̀ náà lọ ti mọ̀ pé ibi táwọn ń lọ nù kìí ṣe àná kìí sóni onkaluku ti mọ̀ pé ibi
12: táwọn ń lọ. Even under normal condition lórílẹ̀-èdè wọn ó difficult fún wọn against Nàìjíríà.
13: Bẹ́ẹ̀ni sẹ́rí bó ṣe máa difficult fún wọn nínú ni yóò difficult fún Congo DR náà yóò jọ difficult fún àmì èjì ni so nǹkan kan náà ni wọ́n jọ fẹ́ lọ fojú
12: wí
13: náà rẹ̀ èmi rí ikọ̀ ní Portugal pé wọ́n á ṣe dáadáa wọ́n á borí wọn ò lè ta omi torí DR Congo defensive style tí wọ́n ń gbà yẹn tí wọ́n bá gba against team tó wà attacking le minded bíi Portugal báyìí kò sí bá se le ṣe bí wọn kàn sí di góògì wọn kàn sí di penalty.
2: Taba ti ẹni ká wo ìfigagbága yẹn mo fẹ́ lè sọ pé taba ní ká wo ìfigagbága tó wáyé láàrin Nàìjíríà àti Portugal téèyàn bá wò yí pé bóyá pé ó súnmọ́ kí ikọ̀ Portugal kí wọ́n fojú iná wàhálà tó jọ bẹ́ẹ̀ kò ju DR Congo kò le tó bẹ́ẹ̀ ìdí tó jẹ́ sọ bẹ́ẹ̀ ni pé kódà DR Congo ti Nàìjíríà àti DR Congo tó já ní play qualification Nàìjíríà yẹn ò da tó Nàìjíríà tó kojú Portugal ẹ̀ níjọ́ mẹ́ta yìí tá a bá ń sọ nípa teamwork àti kìí ṣe nípa individual
14: kìí ṣe pé DR Congo yẹn náà special àgbà tí wọ́n kojú Nàìjíríà yẹn náà.
2: Èmi wo iye pé tó bá fi lè mú Portugal kojú wàhálà tí Nàìjíríà fi wọ́n sí ní last game yẹn tí wọ́n dẹ̀ sustain prayer yẹn DR Congo lele fún Portugal.
14: Okay.
2: DR Congo lele fun Portugal. Ta ba so nipa DR Congo ta so nipa yen na. Layin gba Zaire yen na. We have 14 goals go ni won concede ni abi 13 goals ni.
13: Yugoslavia la se gan 9-0 ni na. 14 goals won concede la rin match meta.
2: So emi o gege bi threat fun Portugal. Mi o gege bi threat fun Portugal.
14: Okay. So definitely awon eyan fi ke buresi laarin yen ni
2: ki se bi mefa bi meje owo ki se ohun to ma ju meji se okan lo bi meta se okan abi meji sodo
14: pe kala won na try won gbiyanju won orugo kan
2: ben
14: sugba ke se iko teyan le mo kemi oke fun pe against Portugal ni ro le
2: ki se lara won le orilede le adulawo ta le fowo si ya si pe lara won ti mo ta ku lo lele ko si dia Congo
13: me ta le so pe atuseyin
14: so definitely ka le so pe won fortunate lati qualify
2: ben ni o
14: okay ola eyin awon sikiru
15: lapodo tete mi emi ro pe iko ele to fe ba play ta ba so nipa awon top team nile Europe ton ba fe mu African team nu ikọ to sunmo awon ikọ to wa nile adulawo nbi ikan ni Portugal nu ko si iru nkan ti African team kan le so pe on fe gba ti ikọ Portugal e o ngba ru e wo lo bon se ni quality to ye pe won ni attack ti be na na se man defend to ba kan pe won fe defend so mo wo area eleyi ti DR Congo ti mo le so pe okay area yi na le gba lo ti won fi ma da ju Portugal lo yen lori papa ko si the only thing ton kan le se na oju pe ki determination yen ko wa nbe lo tori pe ta ba soro nipa individual player to ni quality mi ro po sumo Portugal rara ta ba de wo Portugal iko to mi awon daada ni ele to je pe akude lo je fun DR Congo last 5 game won pa lawon friendly match kan kan ton so pa won gba 4 goals ni won de concede 3 goals so ta ba worile de Portugal ni last 5 game e oni 15 goals o concede 3 goals so eleyi tumo si pe o iko to le mi awon ko si bi defense se fe so pe ohun ri ti oni mi awon so lapo odo ti temi a difficult die fun orile de DR Congo lati ta omi pelu orile de Portugal bo pelu determination won le wa gba
14: se underrate o le affect Portugal pe ke yan underrate yan bi
2: ti mi ra ko le affect won ni pe to ba di obo to Cristiano Ronaldo
14: pe boya nto sele lana to mo fe soro pe se nto sele lana pelu Messi abi laaro ijari pelu Messi se ko le affect team
2: ti o ba ti to ba ti yato si yen pe dandan ni kan ma wa Ronaldo ka kiri ogo to ba wa ka ma fi pass ile fun to ba ti players team pe to ba ti
14: eni obo gbo gbo apostle se ni
2: so ko lele fun won
13: ta ba ti wo ilu kan to wa nbe sin a ri pe mi ro pe o ni beru lati le so pe ohun se sipo ropo ta ri pe Ronaldo se nkan to ohun fe lori papa o sele against Nigeria ri pe ba tori pe nkan yo lo bo se fe o yo po nbe so o sun mo to wa pe ru e na ba to fe ma sele tori pe all but Ronaldo fe ma sakoba
14: igba to si yo Ronaldo won to so
13: se on the score second goal nigba to yo Ronaldo so ile to tun ma se pe olukan ni e ti ma nkan to le se se ko ma sele to wa ti fe sele o na ti ma solution si nkan ta won ma se so lapodo temi mi ro pe
14: eni kan so igbe tan ba le mark Bruno out e ta ba wo mi fi di Portugal
13: fi ten an go
2: wala won agba bo e to inu kan ma inu kan lu ko yun le se mi yan se inu kan Manchester United ti
14: on le lo mi
2: awon o le yan se pe te ba ti le Fernandes pa o wing won yen gala san kan wala ni
14: wing Portugal gala san awon agba wo awon Bernardo Silva yen won mo gbadun
13: papa
14: gba awon eyan gbadun
13: mo lalafia
14: nu na na ma
13: ara fe le o
14: egbe ma na ara se abi kile manuel
13: Se Martin Nunes.
14: Nunes, Nunes meje. Abi meje ji.
13: Nunes meje ni oni.
14: Eh, meje ji ti an ni. Ewo logbadun nu gbogbo awon Martin ti PSG yi na ti je.
13: Eh, Joao Neves.
14: Joao Neves, Neves mo be so.
13: Joao Neves.
14: Neves.
13: Ati Ruben Neves.
14: Neves meje ji. O si kaka to gbadun nu gbogbo.
13: Ta ba ti e wo.
14: O ku oni team dem ma mark enika out. Mi papa ni mi fidi won. Mo le wu gbogbo nkan be. Emi fi di won won soro
13: gbo ti ni our player individual ta ba wo ball to Ronaldo eleti oloko dana so igba ta ba Ronaldo last world cup won ko le le mo igba toju o ti igbo lo mo mu kan pa mo fun baba ohun gan is a team to African team no fe play ti o ba worst de bi kan ohun gan bi won ni o jade ohun gan fe jade
14: tori
13: gbe ti di ko dabi
14: ko se gbe nkan kan na lo special team le ma juju
13: so alade ti da
14: ase yori team ga yo se koko le mi ti e koko le mi e ju individual
13: so ta ba so pe all ball to Ronaldo ti Ronaldo ba perform e bolu ko ni gan ba fe ma beru awon teammate gan ma because body language wa
14: be ni
13: ah se ngba ton ba ko all ball to Ronaldo igba ti Ronaldo ba ri bo nkan
14: abi
13: won pada yo jade na ni so lapo odo ti temi Ronaldo ko ranse te a le yo kuro ni ta ba so pa yo Ronaldo kuro won si ni agbabo won si ni team to je pe DR Congo yo le withstand there without Ronaldo
14: oda so e ja lo si ori ifigagbaga laarin seju kan kan so pa Ghana Panama Thomas Partey won deny re ni visa in fact won lose appeal only the Ghana won lose appeal visa yen tori pe won je ko ye won wi pe nkan to se na ni pe o deny o ni bi awon document en ba man fill form to ba fe travel won man ko si bi to ba fe apply for visa won bere pe so ni criminal offense to ba je pe oni o se yes to ba ni o kon no lo si sibe pe o se le so pe oni no
13: o se le pe no
14: oni criminal offense won dajo lo to bo so fun a mo pe oni yes
13: o
14: oni nkan to mo deny pe o se le paro pe oni bawo oni na
13: gbogbo ese dudu na ese ni
14: enno fa wahala ti won na fe ku re si ni gbogbo ese to koja yin olodun lo ko eyo na e ja wo ifi gagbaga Panama ati Ghana laarin seju kan ka wa boss England
13: pe Panama ati Ghana akoko na mejo padere ekeji ni pe Ghana tan so ran pe fi gagbaga yo kan pe lo bori nnu fi gagbaga bi meje seyin to ti gba ni world cup o pada nu marun o ta omi kan
14: ata wo
13: build up si tournament na ni to ton agba friendly match leyin gba to ti call five tan o ti gba fi gagbaga bi mefa
14: ni friendly match
13: yo kan pe na lo ton bori o pada nu marun o pada nu marun so le to tun mo si pe ikọ yo se dada bo oluko ni wa Carlos Queiroz mo ro pe Fetrans ni ke se o ma didi o enta fe bagba yen Panama elekeji to won wa si World Cup lele o wa 2018 igba to wa yen balabala lo na se ko bori if gagba kankan o pada na meteta o de concede goal mo kan la won lo concede julen year yen so le to tun se pe ikọ yo se da bo ni odun to fe wa yen qualifier re mewe wa to gba obori meje o ta omi meta ko padanu rara to fi call bai so pe padanu re len je meta to padanu meji pe to padanu ni bi figagbaga to gba Mexico ati Brazil nikan ina lo na na figagbaga meta la to gba seyin obori marun to mi mefa so le to tun mo se pe iko yi won ti yato si iko ti 2018 so Ghana na de re foneku folande ni won so won o sinu ko teyan le gbe mi le emi o ri mo bi iko to ju Panama lo lapodo temi
14: Panama
13: no le mo jun lo bo emi ori mo bi ko to ju Ghana Panama lo o sun ma ka jo fa ko ku so mi tabi ko je pe ki Panama fi nkan si won loru majuma
14: omo oru la seka
15: o la kodo temi lara iko to po lo si inu DJ feye agbaye lati ile adulawo oni Ghana wa taba wo isowo prepare won iko yi o jo iko ele ti o leto si DJ Feye agbaye bo o qualify mi so pe won leto ko ni mo mi o sugbon isowo preparation won o yun gbodo so pe iru won ni o ye ni work but fortunately fun won lati pade iru Panama ni first game mi ro pe o ti ju game ti won le to ya pe o ti e wa worst iru won le so pa won fe fa gidi draw lo tori pe ki se bi Spain ki se bi Argentina kankan ni won pade so ta ba wo caliber of player ele ti won ko lo ta ba tun ti lo yowo party aba hard party gan mo awon agba bolu yi o si ni best won ninu team won yen ni club side won so ile to je pe o se akude o lo se akude ile ti won ni lowo lowo bayi so lati lo sinu dj fi eya agbaye yi nkan to da be ni pe o ko le o ma ni ko mi nko onu panama mi ori bi iko ti orile de gana le buramo panama
14: so, ma, kana wan ju
15: wa so panama
14: ma abi ka tu ipo tun fe
15: si ah ta ba wo panama pelu south africa ni friendly match yan mo pe team leleyi o na south africa ki se pe boya result nikan bo o play te yan ma mo pe team leleyi so lapo odo temi won ni nkan tan le fi se gana le se
14: e ja sare lo sori england croatia big match ni o
2: tabanika wo igba tan ti pade le mewa England now le mefa won ta omi kan won na England le meta odun to na England last ni semi final DJ fi eya agbaye ti 2018 mo fe le so pe score diyen Croatia o ni iru e bayi won ni iru e bayi ṣugbọn England ti yato si
14: awon to ti
2: gbera si taba ni ka wo England team ti Croatia ko boy won ni natural striker to je sansan o de si pe ti leyin awon mazuki last bi ati yen ti finu ko yen le won ni striker gidi kankan
14: to mix 50 ni
2: mi fi da ni won gbekele atawon agba perisic ti won ni wing yen o kan le fun England ni ki se bi eyo kan sodo ki Croatia maji yako
14: le ko maji yako ko le difficult
2: o le difficult ni ki
14: boya won na sagidi abi weather affect won yo si jo affect everybody na ni
13: ta ba ti wo England ton bo won ko pele England yen yato gidigidi tori ta ba wo qualify awon gan 100% ni won ta o mira even o da ko won concede goal garara ti a fi gba qualify ata so le to tun mo si pe iko ti step up ko ni level ti 2018 ta ba so Croatia na o no pada no tori o na bori meje o draw meta bo level yen si yato die sera won bo temi kan wo yi si oju pe iko yi iko Croatia yi problem ti ru to sunmo ki ru England ni o ni ko to aye po ti sit deep o na pe England ma find it difficult lati le fin kan si wa iko ti o ba ti o ki jade te ti o kan ma so ti ma so ra jade le kokan so ta ba re wo Croatia lati aye baye le yan ti ma pe defensively won ma wa okay lati gba tan ti ni debut won ni 98 le yan ti ma pe defensively o ke ba fe score Croatia o ma difficult but temi kan wo yi si oju pe taba wo ifigagbaga bi meji ti Croatia gba ni warm up bi o da merin ti won gba won bori meji won padanu meji so level ta fi concede o po iyen na won warm up game ti won gba boya won na won se yes on experimentation kan mi o ma but England iko to ni strength to po tan de ni awon orisisi ogba ati
14: no da ti de wa
13: depth wa tan ba ri pe egbe o ba rorun won ni television yan laarin tama yi ko arin oro won ni television yan legbe so e mero pe iko yi en te me kan wo yi si to le je bi akude fun e lowo lobe oju bukayo saka lo
14: o ti drop fun
13: workload de lo fa ke se pe boya e ma te yan ti se ba ti po ju eyan lo mo ro pe lo fa ti e o ni lu isemi die ko fe pada si bo se wa tele so ta ba de so ron po hun mo ro pe nkan mi nbe tan le lo le wo egbe bi to ngba yen na to de le fun ni ti won
14: wa na ni madrid
13: na ni madrid ke wa be o na le se dada fun so emeri ko gege bi ko to je pe akoko na won young
14: ki mi ka re ti tori akoko wa
13: emeri England pe a difficult ni won yen yo tori pe arikin o so ma ko ton mi awon lale
14: oda ko boru se ki won o gbe ni won fo ko re si
13: o ko yin ni o ko yin ni o ko ga ni won ma pe
14: awon sikuru tori akoko wa
15: mi ro pe Croatia ko si competition ton wa ton ma n saba disappoint eyan ṣugbọn kankan to kankan mi lominu o ni pe ni midfield won ta so pa agbara won wa most awon agba ball to wa nbe agbalagba ni won ta ba wo Luka Modric leyin bobo Chelsea yen ko fasik ni kan ni mo tun le so pe eyan fe le quality e
13: agbalagba ni
15: Modric ko na 32-33 ni Luka Modric 40 so emi ro pe iyen lo ma fe dabe ni pe a je ko lewu die fun won ṣugbọn pelu ise daada won ati iriri o ṣe ṣe kan ta omi leni
14: sáré pe nọmba yẹn ká fún ẹ lówó lówó o lè lọ o Wasiu Danger má lọ o ti ń tẹ kí ni olóko ṣe fún ọ ọyá ta ló lówó yìí o ti connect 090 ni 7615 lọ parí ẹ hello.
16: Yes, sir.
14: Ẹ ká sàn orúkọ yín.
16: Oruko mi ni Taiwo Olawu.
14: Adugbo wole wa isa.
16: Tosose. Olorun to bi o.
14: Ki lo adugbo wole wa yi.
16: Mo wa para nu iwe. Olorun mo to bi o.
14: Congratulations. Eyin la je 50,000 toss like I ever saw abi.
16: Toss like na mo be so.
14: Congratulations.
16: Mo ka te mo ti gbiyanju gbiyanju gbiyanju mo si ye pe Olorun.
14: O ti said 50,000 na le je won pe yin laipe lati mo bowo yin o se da count yin. Congratulations. Bo se jenu o ma ti de oni o tun gba royin si ala IBK Ibukun lo mo lati le o ti wa nbi fine girl pretty girl beautiful girl adorable girl kilo tun ku de yin fi qualify e ma fi yo ku si ala la pade mi ati ti ala ohun e ku kale.
17: Don't dare touch that dial. It's Splash 105.5 FM, your integrity station.
18: Quick, charge at 240.
17: Hot news, cool vibes, sports, and more on the Integrity Station.

0: ẹni kankan ṣùgbọ́n sá fura rẹ ni
1: restriction yẹn
0: iye báyìí lèmi náà máa gbà lówó oṣù ó kẹ̀rẹ̀ ń ṣe bẹ́ẹ̀ ìyàwó náà ń ṣiṣẹ́ ṣùgbọ́n níṣẹ́ oṣù níyàwó náà owó tí ìyàwó kan ń gbà kò tó ń tí ọkọ fúnra rẹ tó fúnra rẹ gẹ́gẹ́ bí owó oṣù fún àpẹẹrẹ bóyá ká ní ọkọ ẹ máàkì 500k fún rẹ wípé òun máa san 500,000 fúnra òun lóṣù nínú iléeṣẹ́ òun ìyàwó ò tí ẹ kò rìn ń gbèrègbèrè ibẹ̀ wọ́n ṣáà ń ṣe bẹ́ẹ̀ wọ́n fi sínú àpàṣùwọ̀n ṣùgbọ́n ibi tí ìjàgbọ́n ti dé ni pé ọkọ kan gbọ́ láti gbáram wípé iye báyìí o ọjà dẹnu àkáǹtì àdéhùn wọn sì ni wípé nǹkan báyìí la fẹ́ fi jọ sùn bóyá a fẹ́ ṣe àkànṣe nǹkan kan a fẹ́ gbọ́ bùkátà wọn mọ̀lẹ́bí láàyè mi wọ́n ń ṣe nǹkan nù lé ọkọ ló ń gbé yẹn lọ́tọ̀ gbogbo a jẹun a roúnjẹ a ṣe ìyẹn ń ṣe tiẹ̀ fúnra ẹ̀ lọ́tọ̀ yàtọ̀ sí ṣùgbọ́n tó bá di gòbé ń bẹ̀ ni pé àwọn méjèèjì jọ pa àpò àsùnwọ̀n yìí papọ̀ bí ìyàwó bá ti gba sálárì inú àpò àsùnwọ̀n yìí ní darí rẹ̀ sí
1: ní kété gbogbo sálárì
0: tó bá ti yẹ bẹ́ẹ̀ ni yóò darí rẹ̀ síbẹ̀ tọkọ náà bá sì ti san sálárì ara rẹ̀ fúnra rẹ̀ òun náà darí rẹ̀ síbẹ̀ wọ́n jọ ṣí ẹyọ kan yẹn wọ́n jọ wà signatory to the account ni dandan nìyẹn pẹ̀lú bẹ́ẹ̀ tí wàá ṣe yìí ọkọ sì máa ń mọ̀rú ẹ̀ ṣàmójúpò ọkọ sáàrí wípé ìgbà mi ò ní jẹ́ wípé òun ó jọ mọ̀ yọkọ̀ gbọ́ pé param 100,000 200,000 jáde param wọ́n fi kí ló ṣẹlẹ̀ tí wọ́n ti ẹ̀bùn mi gbọ́ ọkọ̀ yìí sábà gba owó ń bẹ̀ fún yàn kódà tí wọ́n bá fẹ́ fún yàn ní nǹkan gan tọkọ bá wípé mo fẹ́ fún yàn báyìí pé kódà no bro
1: yàwó pò mí
0: yóò yọ ń bẹ̀
1: wọ́n
0: yọ ń bẹ̀ ṣùgbọ́n gbogbo ìgbà kọ́ ni ọkọ máa yọ owó níbẹ̀ ìyàwó ni yọ tó mọ̀ pé gbogbo owó títí ẹ̀ bó bá ti gba sálárì yìí bó ti gbà lódidi náà
1: ló ṣe máa kó sínú ẹ
0: àwọn ṣéèmù pẹ́pẹ́pẹ́ kan náà wà tí òun náà ń ṣe lẹ́gbẹ̀gbẹ́ yàtọ̀ sí sálárì o tó fi ń pa wọ́dà díẹ̀díẹ̀ oníṣọ́ọ̀bù kan tán ní wájú ilé wọn oníṣọ́ọ̀bù kan tó sì fún wájú ilé wọn tí ṣùgbọ́n tó bá ti dé nírọ̀lẹ́ iná ń ṣe yẹn ó wá bẹ̀rẹ̀ sí ní di wípé ó mú èdè àyedè dání láàrin àwọn méjèèjì lákọ̀ọ́kọ́ èmi gbà pé wọ́n á di wípé wo tí ọba rí báyìí jẹ́ kó oníkálukú kúfẹ́ kan kó ẹ̀kọ́ ẹ̀ dání apá súnmọ́ yín já filẹ̀ ká mọ̀ wulẹ̀ kó sálárì rẹ kó sínú àkáǹtì rẹ bí o ti ń kó sí jẹ́mi náà ó mọ̀ pé inú àkáǹtì mi ni sálárì mi ń wọ̀ níta àbájọ fẹ́ ṣe bá àbájọ sọ níta ọba nílágbára mo wá níta èmi náà bá nílágbára màá múlẹ̀ kò ní jẹ́ wípé bóyá ìwọ ọkọ wa yarí ìyàwó wa gbà wípé kò sí ń tọjọ wípé eléyìí tí àwọn ti jọ ní àdéhùn ẹ káwọn tó jọ fẹ́ra ọkọ máa ń sọ wípé bóun bá tiẹ̀ sọ wípé rárá ó yẹ kó gbà sóun lẹ́nu wípé òun bá sọ pé rárá ìyàwó sọ pé ṣé báwọn mọ̀lẹ́bí ẹ ni èmi náà fún lówó kò ní rárá kí ìṣẹ̀ sọ pé mo sọ fún ẹ kí n tó fún mọ́ mi ẹ lówó àbí mo fún mọ̀lẹ́bí ẹ lówó.
1: ó yẹ kó sọ since o ti jẹ́ joint account ó yẹ kó sọ àwọn obìnrin gan wà lápapọ̀ ó yẹ kó sọ fọkọ dádì wà wẹ́ ní báyìí mo fẹ́ fún lówó mo fẹ́ yọ iye báyìí o ṣe bí joint account náà pé wọ́n mọ̀ pé ní special account náà.
0: ńgbà wá pé joint account náà ṣe bí mọ̀lẹ́bí ọkọ ló fún lówó.
1: ó yẹ kó sọ mo fẹ wọn ní joint account ngba ẹ máa sọ nsìn wọn ni pé both of them are signatory to the account. So téèyàn kan bá fẹ yọ owó ẹnìkejì gbúdọ̀ mọ̀ kì í ṣe personal account ẹ ó yẹ kó mọ̀ mo fẹ́ fún dadi lágbájá lówó o èlò ni kí n yọ o èlò ni ká fún wọn kì í ṣe pé kòkò decide ní ọkàn ara ẹ no it's not done.
0: kò yẹ kí ìyàwó ṣe bẹ́ẹ̀
1: kó dat decision take lórí owó tó jẹ́ joint account tóun bá fẹ́ fúnyàn lówó lápò ààrẹ ó lè ṣèyẹn láì sọ fọkọ ẹ̀ ṣùgbọ́n ilé tó ti jẹ́ joint account lágbájá sí kò èlò ni ká fún wọn o ẹ̀yin méjèèjì lẹ́ẹ̀dẹ̀ẹ́jì jọ sọ even go koje owo school awon mo ni have some owo school awon mo
0: nkan ko mi nkan mi ni
1: iro o
0: nkan yawo mi
1: nkan
0: ton
1: pe ni respect niyan sey awon family mi marriage wa to je pe ti respect ba ti kuro nbe marriage o de nse marriage mo sey most times ti marriage ba tin wo bi 10 15 years ife ti kuro respect lo de ku
0: mi gbo dada
1: marriage mi
0: e ba ko le o eyan ara le mi gbo
1: ben marriage mi to ba ti ben ife ma kuro respect lo de ma ma sise lo ben ife yen o le je
0: okunrin o mo le yo
1: ben o le je ori omo lo ma lo wa gbe sori omo baba go ma gbe so ben sugbon iru yen ko ni so pe ba alagbaja e mo pe o ti rude si ani adadi we ni suru e ja yanju ti bobo e ja yanju ti mama
0: ise to si ye ko je pe ti baba
1: baba lo ye
0: ko mu mo laya
1: so 10 15 years ife yen ma ti sha respect lo de mama sise lo so ti respect yen o ba ti si from onset e gbagbe ko si bi marriage yen se fe last mo so iyawo gbudo so foko pe bayi la se fe se eyin mejeji ti jo decide owo school ni o family responsibility ni o a fe ko ile ni o
0: eyin gege bi enikan se e faramo looto pe keyan o jo ni apo asunwon
1: ben
0: gege bi loko laya wi pe opo e ti a mo sabari I ma dago bi le boko iya oni na kuna iyawo yo na pa boko iya na kuna iyawo yo na pa se mi se mi owo oko mi owo mi ni eyin obi si ni kini kan won ni owo oko wa owo wa ni owo mi owo mi ni owo obirin obirin lo ni
1: sugbon
0: owo oko eyin le la la olowo
1: lodiwe adawo tolorun da si agbada okunrin niyan kon ma ru olorun fun won lori ofe lati gbe
0: 0706949 3000 0706949 3000 ati 0701447570 0701447570 pelu oro ti nbe nle yi nje nigbagbo wi pe ki oko yi ko na okuku fe kan gba fọlọhun ki iyawo re ko ma sere be lo pelu owo ti won jo ni yelo kini so oruko yin ati bi ti tin pe eh oda awon o mo pe awon ti wa loju opo ni yelo e ma ka so
2: ile de du mu wa lo de lagbara di
0: o aha o de ka bi ka si nkan bayi
2: isu ma wa sa ni mi fe mo ba se ki jo kawe to ibo ka jo lo si london lo kawe kan wa da sile ni
0: e bo se o ko da wa la le o e bo se ko da wa la le o
2: e bo se ko da wa la le o wa africa o so wa la npe lo sibe la tun da pada si ru wa
0: eh
2: so bo se wa e lẹyìn kan jọra ma lo either she like it or not lẹyìn kan jọra ma
0: ti mami ba so fe yin pe ma ndale ma nsu ti my sugar my honey my chocolate everything ja joint account
2: mo ni iya so ko lo ma pa won ni la kai
0: amen
2: won ni respect lo fu
0: ife ma nsa lo respect lo ma ku
2: o laye pelu nkan ti mo bo yi mo tun ti mogbon kan
0: eyin na tun ti mu ale mi na tun ti di kan mu koda owo si mo fi si walaye ah sheri
2: okay wedding dey see on going to kitchen ba yabi o we have been taking for years so e je ke mi se di mu lati pe ipere se si lo
0: ku eh eh eyin o le ni ma gbo kan yin gbona mo babo baba awon ya won ti ya tete mu kan be nti won 0706949 3000 ati 0701447570 eni gbagbo yi pe looto ti igbeyawo ba ti daaye kan keyin o funra re nfo kan wale respect mo sa abi love mo sa I love you tori toru yen ibe re ni
1: ife yen ma lo
0: e ba mi yin radio yin sile e ma ka son oruko yin ma
3: Adeniyi lati bode.
0: Ode remo. Olorun se won obirin lo pe wole e se judgment yin fun ra yin ma e judgment oro to wa le
3: otito ni madam e so
0: otito ni
3: ma se won 15 years ni pe respect to ku ijama master
0: e ti han awo okun ile mo e ti han awo okun ile mo ah
3: bo ko wa lodo obirin o o wa lodo awon okunrin bi ko awon okunrin to ba tin ya ọkùnrin tàbí kọkọ ti tẹyẹ o ni tẹwa gbọdọ ma fọ si tẹwa ri pe ngba tawọn baba yin o ba tinle ọkọ wa mama fọ sọdọ n pe daddy yi o sinle
0: Oh, o de da na, o de da na, kiyan ni jọ ta kan, ko tin kan to duro ni teyan ba ni jọ ta kan. Eṣeun. Trust, trust ba ti wa laarin awon mejeji. Ko tin kan to. Sugbe ni kan o ma nawo je ni kan lo, eni kan o ma nawo je ni kan lo. Mo fe fun daddy lagbaja. Eh, daddy yin mo fe fun yin, mo fe fun wa ni eh 200,000. Afi 150 ranse. Awa no sa. Inu owo be na lo bi ti dajo.
4: Hello, sir. Akẹ́rẹ́ ló ń sọ̀rọ̀ láti Ìdó.
0: Láti Ìdó, ọ̀yà.
4: Ẹ̀rí ìgbò la tún wá já sí láyé o.
0: Ah, splash la wáyé.
4: Lágbára. Ìdí ìyá mi sọ yẹn ni.
0: Ẹ̀ẹ́.
4: Ilé yín ọdún 15 sí 20 ọdún kò sí ìfẹ́ mọ́.
0: Ah, ẹ̀yin náà tó gbà bẹ́ẹ̀.
4: Ah, èmi ò gbọ́ yín o.
0: Ṣùgbọ́n ṣe ẹ gbà pé ó ń rí bẹ́ẹ̀. Ṣé ó ti tọ́dún kelò tẹ́ ẹ ti má rí báyìí sà?
4: Ó ń rí bẹ́ẹ̀ dáadáa.
0: Unconsciously, ẹ lè máa ń mọ̀ pé ó rí bẹ́ẹ̀ tẹ́ ẹ kàn ní. Ẹ ní mọ̀ kà sùtì mi ò ní mi náà ni.
4: Àti tó ń ṣẹlẹ̀ rí. Àwọn ìyá yìí, àwọn ti
0: tẹ́ ẹ bá gbọ́ tísà ayé obìnrin ni. Bàbá 55 tẹ́ ti márì, tẹ́ ti márì láti 55 years. Yóò tó máa kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ bẹ́ ẹ tí ẹ kú. Ọlọ́wọ́.
4: First born
0: 45 years. Ọtọ. Ẹtọ́ ni ọdún mélòó báyìí sà? Ẹtọ́ ni ọdún mélòó báyìí?
4: 59 years
0: ni yí báyìí, ẹ ti fẹ́ 60. Ẹ̀yin náà tún ṣẹ̀ṣẹ̀ wá gbà báyìí wípé yes. Ẹ fura ẹ̀yin kan ṣayé lọ ti. Ayayayayayaya ẹsẹ abẹ́gbọ́n gan ayi ètò ẹ̀dùn gbélé lọ́sẹ̀ yìí èmi gan kẹ́kọ̀ọ́ adọ́lẹ́lẹ̀sìn àwọn eléyìí eléyìí tí í ṣe bẹ̀nàbẹ̀nà kì í òun náà kẹ́kọ̀ọ́ wáyé nísìn sẹ́rí ètò àmúwáyé tí ó tún wọ̀ ọ́lá lọ́sẹ̀ yìí ara ẹ̀ náà ni ṣùgbọ́n síbẹ̀ náà ẹ jẹ́ ká gbìyànjú kájọ máa fi ìfẹ́ bára wa lò bá ṣe nífẹ̀ ọkọ àti ìyàwó wa ẹja máa nífẹ̀ wọn bẹ́ẹ̀ bàbá tí ẹ kó díẹ̀ sọ́dọ̀ ọmọ ẹ mọ̀jú ó pọ̀jù tán ọlọ́run ọmọ ṣàánú wa ọlọ́run tóbi ẹ ṣeun gan púpọ̀ tájọ wà lórí ètò lọ́sàn-án ni ọjọ́ mẹ́jọ àtújọ pàdé láṣẹ ọlọ́run kúnlẹ̀ ọmọ ní fowó ṣe náà lórúkọ tèmi yẹ̀ló kíni sóòlè tù ọjọ́ mẹ́jọ ẹ tún já jọ pàdé lórí ẹ ẹ kú kalẹ̀.
5: Gbogbo ọkùnrin sọ pé òun la fẹ́ o.
6: Obìnrin ló ń sọ pé àwa fẹ́ máa gbọ́.
5: Àwọn tí ní Splash FM làwa fẹ́ máa gbọ́. Splash FM. O
7: Splash 105.5 FM, the integrity station.

0: ó ga ó.
1: Ṣé láìfù
0: lè lè báyìí?
1: Láìfù ni.
0: Àwọn ikọ̀ agbábọ́ọ̀lù kì í ṣe láìfù.
1: Ta
0: ló wá nọ̀rọ̀ láàrin Arúlógún àti Abolongo báyìí?
1: Arúlógún, owó jẹ́ káwọn ará Arúlógún báyìí.
2: Arúlógún gbá bọ́ọ̀lù international ni.
0: Àti àwọn Abolongo.
2: Tó ẹ káàsán o, ẹ̀yin ọmọ kóòtù òjèrè, ẹ káàsán, ẹ̀yin ọmọ Nàìjíríà, jákèjádò lápapọ̀, ẹ kú dédé àsìkò yìí, àákò tó bá ká mọ́dọ̀ tí ẹ bá gbà bẹ́ẹ̀, wípé ẹ kú dédé àsìkò yìí náà láà máa fi kí ẹ̀yin ẹ káàbọ̀ sí àkọ̀tún gbáǹkọ́ gbìròyìn ní ìkànnì. Ọmọlúàbí ìkànnì Splash 105.5 FM, The Integrity Station Promoting Right Values. Àtúgbé gbáǹkọ́ gbìròyìn dé lọ́sàn-án tòní. Ẹ náà kúkú ti mọ̀ pé gbáǹkọ́ gbìròyìn.
1: Ó lágbá. Tọ́pàlẹ̀ fi mí kanlẹ̀ bá.
0: Àlẹ́ mi kanlẹ̀. Gbogbo ẹ̀ tó ṣé gbogbo wa tó kéèyàn mi kanlẹ̀ ni.
1: Yóò kúkú da. Àmì ò ní sì ń dábọ̀ díẹ̀ díẹ̀ náà.
0: Ń dábọ̀ díẹ̀ díẹ̀
1: náà. Ẹni ṣe èèwọ̀ náà mọ̀ ń pè àmì nǹkan tó bá ti débi.
0: Ẹ̀gún ni. Ó ń ṣetán àti yọ ni. Kó wá tètè yọ lókù.
1: Kó tètè yọ ni torí kò gbọdọ̀ dúró sẹ́nu gẹ́gẹ́rẹ́.
0: Ó kùdé ẹ kùdé ẹ máa gbọ̀nsẹ̀ kan ń gbà mí.
1: Eyín gan ni ò dá.
0: Àyín ò dá o.
1: Torí ríro rẹ̀ máa ń yàtọ̀.
0: Yìí
1: máa ń yàtọ̀. Ìbọn ti ní straight of humus yóò ṣì padà báyìí.
0: Àwọn tí a máa ní wọ́n yọ 85 náírà. Àwọn ò rí nǹkan kan o. Kò yàtọ̀ kankan.
1: Ọ̀pẹ̀ wọ́n bá yẹ pé wọ́n fi kún ni.
0: Wọ́n fi kàṣẹ ọmọ Nàìjíríà.
1: Wọ́n bá yẹ pé wọ́n fi kún ni. Kó ìṣẹ́jú kan yóò ti yí padà lórí ago nǹkan wọn. Yóò ti yí padà tó ti rí. Gbogbo bí mo ṣe drive bọ̀ lè mú sẹ́yìn pa. Kí n tẹ̀wé lè tó tún wálẹ̀ díẹ̀ o.
0: Miracle
1: o. Àmórí wọbẹ̀ o. Níbo. Níbo.
0: Ẹ ràn máa sọ wípé ìjọba ò dáa.
1: Ẹ fẹ́ jọ wọn rárá. Àwọn ọmọ orílẹ̀-èdè tẹ̀ ń fún gbogbo ẹ̀jẹ̀
0: ńkan. Ẹ wá níjọba ò dáa.
1: Alẹ́ yan ni ká.
0: Ẹyin gan ò sún wa.
1: Yan ni ká
0: jẹ. Ẹ náà lọ tún ara yín ṣe.
1: Ṣé
0: ẹ rí i tá ẹ̀ bá ti dáa. Ẹ lè lo lórí ire.
1: Bẹ́ẹ̀ni.
0: Torí ẹ bẹ́ẹ̀ bá ṣe àníyàn tí kálukú bá fi ń bá irú ró ń borun.
1: Bẹ́ẹ̀ni.
0: Ṣago tó ń bú ìgò. Dẹ̀mí John disparages the bottle.
1: Ibi ìwọ̀n bá bí péréte tán fún ọ láǹfààní kó o mọ ṣàkóso lórí ẹ̀ bó o ló ṣe ń ṣe. Bó o lo ṣe tẹ́yìn kan bá ti lẹ́rù mi bá ti lágbára kékeré kan báyìí. Yóò mọ flex muscle ni.
0: Yóò dọ̀ lọ́hùn sí ìsìn.
1: Kẹ́ ẹ mú lẹ́tà lọ bò mí ní sagittarius báyìí. Ìníkankiri kan. Ẹ̀bẹ́ lómi sọ pé bóyá ó lẹ́tọ̀ láti fún yín lóògùn láti ṣe kinní láti ṣe gbogbo
0: ẹ̀. Ẹ
1: lè lọ ṣọsibítù ń gbà mí.
0: Ilé ìwòsàn gbà mí.
1: Kí ló dé? Kẹ́kẹ́.
0: Wọ́n wà kó fóòmù séjìká.
1: Ìtìtẹ̀ mọ́ tèmi
0: ní yóò wà gùn dé sí.
1: Owó ní lẹ́sàn-án. Ètò tó bá ń wọ́n wá tún fẹ́ kẹ́ ẹ mọ̀ bẹ àwọn àǹtí ẹjọ́ ṣé kìdí kan ṣé tó yẹ kó ẹpẹ́ yìí ló yẹ kẹ́ ẹ máa bẹ̀pẹ́ ju ẹ má bínú o à ń ṣiṣẹ́ yín lọ́wọ́ à ń ṣe gbà o à ń ṣàwò.
0: Nínú ọgbà fásitì wa ń bẹ̀ ọ́n àwọn potters iṣẹ́ wọn ń gbà náà níjọ́ náà lọ́hùn-ún ni wípé nígbà tí akẹ́kọ̀ọ́ bá ti wọ inú ọgbà tó jẹ́ ilégbèé tó jẹ́ tinú ọgbà àwọn ni wọ́n máa bá wọn gbé ẹrù lọ sí àwọn yàrá wọn kódà ń gbà mí wọn máa bá wọn ṣètò àwọn aṣọ wọn tí wọn bá fẹ́ fọ̀ lọ kankan torí pé ara iṣẹ́ pọ́tà náà òyìnbó ni alábàárù ní jẹ́ yorùbá kábánigbẹ́rù kábániṣe òun níṣẹ́ wọn ṣùgbọ́n nísìnyí pọ́tà nísìnyí ó ti fẹ́ máa dàbí lẹ́kṣọ́rà.
1: Bẹ́ẹ̀ni àwọn gan ti fẹ́ lágbára ju lẹ́kṣọ́rà
0: lọ. Wọ́n tún ti fẹ́ lágbára ju lẹ́kṣọ́rà lọ.
1: Ẹlòmíì wá sọ̀rọ̀ ẹ̀dí ọlọ́run sẹ́nu géètì.
0: Pọ́tà kan ń bẹ ni máa dárúkọ àwọn táwọn ọmọ fásitì ìbàdàn bá gbọ́. Wọ́n á ní ó mọ̀ọ́yàn. Ṣùgbọ́n o nǹkan tí mo kàn rí lára pọ́tà yẹn ni wípé bó ṣe máa ń dàbí ẹni pé ó burú tó. Tó bá tún bá yín sọ̀rọ̀ tó bá bá yín sọ̀rọ̀ ń gbà mí. Ẹ rí i pé bóyá àdámọ̀ tiẹ̀ ni pé irú èèyàn tí ohun rẹ̀ le ni ṣùgbọ́n kì í ṣe pé bóyá ìwà rẹ̀ le. Àmọ́ ń gbà mí wọ́n máa ní wàhálà pọ́tà jíde pa. Gbà mọ́ wá darúkọ bá mi. Gbẹ́kọ̀ gbìròyìn náà lọ́ṣàgbédé.
1: Àǹtí kan náà wà láàjú ìyú ẹ̀ ń gbà. Mo bá fẹ́ lọ bẹ̀. o koko yoju na tori to ba ile wa lori city o pada sha rora pada tori o better ko pada o ju ko fara
0: ko ko jo don won lo bo si lo gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé àwọn ọgbà ńkọ gbèròyìn lọ́lọ́kan ọ̀jọ̀ kan àwọn ìṣẹ̀lẹ̀ àgbọ̀ sọ gbánú àgbọ̀ ṣe ha àwọn ìṣẹ̀lẹ̀ lónìrànran tí máa ń yàgbàdo ẹnu àti máa ń mú ní yàgbàdo ẹnu òun náà ni gbáńkọ gbèròyìn máa ń mú wá ṣùgbọ́n ṣe mọ̀ pé tibi tire náà la dá ilé ayé méjì méjì ń le èèyàn ìgbà míràn a sì máa pé mẹ́rin mẹ́rin bá a ti ní gbáńkọ gbè amúnidíjì adẹ́rùbáni bẹ́ẹ̀ náà la tún ní àwọn gbáńkọ gbè tó jẹ́ pé àtún fi dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ni ìyẹn ni wọ́n ń pè ní oore gbáńkọ gbè àmọ́ àwọn àkọlé ìròyìn gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ náà la máa ń kọ́kọ́ ṣàbí ṣàbọ́jọ ṣáájú ohun gbogbo ọlárẹ̀wájú ọ̀pẹ̀lẹ̀ ọ̀rọ̀ adéòsì lorúkọ tí mò ń jẹ́ ẹ kú kalẹ̀.
1: Tẹ́miládé àlòkò òun lorúkọ ti tèmi o ẹ káàbọ̀ sí àkọ́tún ìròyìn gbàǹkan gbé ìkànnì ọmọlúàbí sì lélẹ́yìí splash 105.5.
0: tó ìwé ìròyìn daily post gbé gbàǹkan gbìròyìn wá lọ́sàn-án tòní ohun tí mo sì ń wò ń bẹ̀ lélẹ́yìí o wọn ni àwọn òbílẹ̀jọ́ àbáyéjẹ́ tí wọ́n ń ba dúkìá àjọba jẹ́ ní ìpínlẹ̀ edo wọn ni ọwọ́ ṣìkún àwọn elétò ààbò ní ìpínlẹ̀ edo tẹ̀ wọ́n ọwọ́ tẹ mẹ́ta nínú wọn ti daily post gbé wánu ọ̀rọ̀ mẹ́ta ní ìjà olè láyà mo rí ọ mo mú ọ pẹ̀lú wọ́n rí wọn wọ́n sì mú wọn ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn bọ̀ ń bẹ̀ tẹ́ gbọ́.
1: tó ẹ jẹ́ ká lọ sí ìpínlẹ̀ edo wọn ni àwọn méjì náà ni wọ́n mà ti dágbére fáyé o nínú ìṣẹ̀lẹ̀ kan ìṣẹ̀lẹ̀ ìkọlura ẹni eléyìí tó lọ́wọ́ àwọn ẹlẹgbẹ́ òkùnkùn nú wọn nígbà tó wáyé ní ìpínlẹ̀ edo àwọn méjì ni wọ́n pàdánù ẹ̀mí wọn ní ìfọnáfọ́nṣu ìwé ìròyìn daily post ló gbé ìròyìn náà.
0: bẹ́ẹ̀ ni èmi náà ń wo ìwé ìròyìn daily post tòun ti gbáńkọ́ gbèròyìn tí ń bẹ́ ń bẹ̀ lọ́sàn-án tòní o níbi tí wọ́n ti wí pé ikọ̀ ọmọ ogun ilẹ̀ nàìjíríà wọn ni òun náà ni wọ́n ti dóòlà àwọn mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ kan eléyìí tí wọ́n ní àwọn kan ajímọ̀gbé gbowó tí wọ́n jí wọn gbé o lásìkò ìgbà tí wọ́n ni wọ́n ń tọpasẹ̀ olórí ikọ̀ agbésùmọ̀mí ìgárá ọlọ́ṣà gbórígbẹ́dìgárá kan tórúkọ rẹ̀ ń jẹ́ kàchálà àsìkò ìgbà náà ni àwọn bíi mẹ́rin kan wọ́n gba ẹ̀dáǹdè tí wọ́n gbòmìnira mo bá yín yọ̀ mo bá yín dúpẹ́ o ẹ máa jó ẹ máa yọ̀.
1: tó ní ìpínlẹ̀ ogun wọn ní ọkùnrin kan ọmọ rẹ obìnrin àti àwọn ọmọ ọmọ rẹ náà ni wọ́n ní gbogbo wọn kọ̀ wọ́n káwọ́ pẹ̀yìn wọ́n ń rojọ́ níwájú ilé ẹjọ́ lórí ẹ̀sùn wípé wọ́n díbọn bí àwọn agbébọn àwọn bandits bandit family. aláwọ̀ yẹn lomi ò ní ronú.
0: irú bandit tó rí àti ọ̀rẹ́ ò ní ṣé wọ́n fi ṣe
1: ọmọ grandchildren àkótí ẹ̀ wáyé
0: ni ṣáfìṣẹ́ skiti ni
1: gbàǹkan gbinú ẹ̀ náà ni àbí
0: àwọn kìkì dá aláìní ronú
1: wọn ní ronú kankan
0: ìròyìn
1: wọn ti fàya
0: ṣí ọ̀rọ̀ bọ̀ ọ̀dà I think they should be treated as such ṣá tèmi my own opinion IMO to daily post ló gbé eléyìí o níbi tí wọ́n ti ní àwọn agbébọn wọ́n ṣe ìkọlù sí ẹ̀ka ẹ̀kọ́ kan o new national institute for policy and strategic studies ẹ̀ka ẹ̀kọ́ níbi tí a ti ń kọ́ nípa ààtò ohun gbogbo bá a ṣe ń ṣààtò ìlú àti bẹ́ẹ̀ lọ àti ìtagbọ́n ọ̀nù lónìrànràn tó jẹ́ ti orílẹ̀-èdè wa nàìjíríà kódà wọn ni sójà méjì àwọn ọmọ ogun wa méjì ọ̀tọ̀ọ̀tọ̀ pẹ̀lú odindi ọlọ́pàá kan ni wọ́n rán lọ sí ọ̀run àṣàntẹ́ o èyí ga o
1: ọ̀gá alága jù tó wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá náà ló ti náwó gan akẹ́kọ̀ọ́ kan ní ọdún 19 year-old student ní ìpínlẹ̀ delta lórí wípé ó ní ohun ìjà olóró lákàtà rẹ̀ kí ló ń fi ìbọn ṣe kí ló ń fi àwọn ohun ìjà olóró eléyìí tí ò láṣẹ lórí tí ò fẹsẹ̀ múlẹ̀ kí ni ó ní lákàtà rẹ̀ fún gbàǹkangbì ní ìwé ìròyìn the punch ló gbé ìròyìn náà.
0: ó tún ti ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ sokoto àkọlù ọ̀tún ìkọlù kọgbà wọn ni èèyàn méjìlá làwọn ajínigbé gbowó tún jí gbé lọ o ta ló lè àjọmọgbé àwọn eléyìí jí èèyàn gbé àgbààgbà ni wọn jí gbé kò wáá tán síbẹ̀ pábánbarì tí wọn ṣe àgbẹ̀ mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọn júwèé ọ̀nà ọ̀run fún wọn rán wọn lọ sí ọ̀run àṣàǹtẹ wọn pa wọn ní ìfọnáfọnṣu punch ló gbé ìròyìn kí la àgbẹ̀ ṣe fún yín ní ìpínlẹ̀ sokoto ṣe bí oko ni wọ́n ń dá ṣe bí ká lè rí jẹ ní akitiyan tí wọ́n ń ṣe èwo ni tàwọn ẹni ẹlẹ́ni tẹ́ ẹ dẹ́mi wọn légbodò èwo sì tún wà ní tàwọn èèyàn ti won lo jeje nje ara won lai ni nkan ipalara te tun ji won gbe eni bi niyin o owo teyin gbogbo yin pata igbele o sun eni meridele punch lo ma punch gba nkan gberoyin yi
1: o to owo ba won o
0: awon wo
1: adupe o bolo o si bowo si se ma ba won ni kokan ejejinu ta fi ni guro won mo lawojo wa won ni owo ba awon kan to je pe ise tan yan laayo ise one chance ni ni ilu badan wa yi ohun na si ni owo ti ba won ah won ni won ti n so won tele sikun bayi na ni won si ko so wa awon eso oju popo to ba se tun wa ma gbigbi tan ti mu won o ti da Iwero yi punch.
0: Okay.
1: Ohun lo gbe royin ohun.
0: It's okay. Odato, Iwero in the Guardian lo gbe gba nko gbe royin eleyi. Lodo temi nbi nibi ti won ti ni ajinigbe kan, ajinigbe gbowo kan ni ipinle Kogi. O na ni ile ejo giga kan to kale sibe. Lohun ti so pe ki arakunrin yi eni ti oruko won ni ti o je pe awon iko olotele mu ye DSS wa ti owo won te Jibrin Halilu loruko re nje o kini idajo ti won gbe kale fun idajo iku ni nitori kini na o nitori pe o ji enikan to je alajo gbele re gbe ko wa ji gbe nikan leyin to gba owo ibobe tan o tu wa demi onitan le gbodo
1: ah awon ile ohun na ni won ni won ko awon ohun ija oloro si ninu o won dawo lule o imi ati ipinle edo won ni won lo lati ma pa awon eyan fun etutu ola ni ile ohun ati tipinle edo ati tipinle oyo wo
0: to
1: ohun na ni won si dawo lule iwe iroyin the nation lo gbe iroyin na
0: o da to iroyin ayo lele to je gbanko gbi ajarele ayo akole re re to je pe guardian na lo gbe pe ijoba apapo le Nigeria lo ti siso loju egun akanse eto kan ara oto eto ta nwi yi gege bi e ti se mo wi pe ohun gbogbo ti nbo si ori aye lu jara ohun gbogbo ti nba ti digital wa to ti nje ti takun ofurufu aye lu jara ta nlo bayi gẹgẹ bi ijọba orilẹede Nigeria na o se sun ti won o tẹti lori e won ni free tv o na ni won ti siso loju egun re bayi o free tv yi o na re to je pe mo ma woran ta ma wo latori ero ibanisoro wa ni se be ni ojupona to je ti ayelujara ta ti ma wo mo ma woran digital television free tv ni won pe ba ti dori awon ero ibanisoro wa ka mo si won le ka si mo wo eyikeyi na awon ikan ni
1: oni je data wa
0: mo ba je se bi esi mo mi si
1: atura mi yin o se free ngba na
0: o free
1: bibo
0: e lo ra tv ngba na
1: mi o ba si ni je data awon pe free
0: o se le se ko ma fe je sugbon anfani
1: be ti ngbe mi eyan ni isin
0: mo gbogbo le o mo dawo jora data pe te mo pe tv la fe wo bayi
1: ki le mo so nbe
0: 100 tv channels ikani to to bi 100 o lo wa nbe sugbon won ni without monthly subscription fees ko si pe te mo pe ko da bi awon ara sauti ti en sanwo le lori eleye ni sanwo o
1: won gba yin won pa
0: mo ba si se te ba abi en jeun mi en je ko data mi e tu wa nfi ibon le mi kiri e n dukoko laja mo mi eyin gan pelu igbere sun e ni meridele Nigeria o si raye yin ni
1: raye ni o
0: won si tin raye won bo na ni
1: andi pelu awon banditi
0: lowo
1: e ja pari pelu awon mi
0: awon mo ya yin an ba won ti yin kere
1: be ni
0: ti yin kere a ti won kere
1: So, wọ́n ní aya rẹ̀ orílẹ̀-èdè yìí náà ló ti ṣe ètò ìrónilágbára fún àwọn obìnrin eléyìí tí wọ́n tó 2,000,000 níye ní ìpínlẹ̀ Benue pẹ̀lú owó eléyìí tó tó 100,000,000 náírà. Bákan náà lọ́ sì ṣiṣọ́ lójú ibùdó kan tó jẹ́ ibùdó ìmọ̀ ẹ̀rọ ayélujára tí wọ́n ń pè ní ICT Center. Ìròyìn Kásọ̀láyọ̀ látọ̀dọ̀ mi òun náà nù.
0: Ọ̀dà ẹja máa lọ sójú ọjà náà nígbà tí a bá padà dé a wàá mú àwọn gbàǹkan gbìròyìn wa ní ẹ̀kúnrẹ́rẹ́. Ó dọwọ́ ẹyún àǹtí bímbọ ajó kan má ṣe fọṣọ ẹ̀lẹ́ ń bẹ̀rùn ẹ kú kalẹ̀.
3: Gbàǹkọ̀gbì ìròyìn ìròyìn àgbọ̀sọ̀gbáyìn.
4: Babe, why are you frowning for me now?
5: Woman, make noodles for me.
4: Hey, this woman. Okay, how do you want it?
5: I want it as it is hot. Let it burst my brain.
4: Okay, I'll make it. But if I make it, I want a kiss.
6: Leave it to Golden Penny. Because with Golden Penny noodles, you'll get your noodles how you want it. Enjoy quality, nourishing goodness of Golden Penny noodles for that irresistible taste. Golden Penny noodles, now available in stores near you.
7: Èmi ọmọ yín náà ni ó jọ̀lí jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
8: S-E-L-A-R-R-I-E. Sálárì.
7: Bọ̀dá mi, ẹsí fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lọ́pìn ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric.
9: T-U-R-L-E-R-I-C turmeric.
7: Ẹ káre, pálí ohun ìṣebẹ̀ Maggi chicken flavour kan fún yín.
10: Ohun ìṣebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti atalẹ̀ pupa olùyípadà ayọ̀.
11: Màámi, tẹ́ ẹ bá rí bí mo ṣe fọ ilé ìgbọ̀nsẹ̀ yẹn, ẹ wo, ó mọ́ gidi gan ni.
12: Ó lè wọ́n lójú lóòótọ́. Ṣùgbọ́n lílo Hypo Toilet Cleaner túbọ̀ máa pa àwọn kòkòrò àìfojúrí tó wà níbẹ̀.
13: Bẹ́ẹ̀ni o, má gbà fáwọn kòkòrò àìfojúrí dáàbò bo ilé ìgbọ̀nsẹ̀ rẹ lójoojúmọ́ pẹ̀lú Hypo Toilet Cleaner.
14: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà láròwọ́tó kó sì rọrùn lówó tí ò fanilápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó 2,500 naira. Fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit, yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bóyá o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama, Direct Entry, àbí o fẹ́ ṣe ìpadà HNDC Degree University, ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní No. 1A Ọba Crown Avenue Ikeja, Nìbàdàn, a wà ní White House Adéwùmí Street Fẹ́lẹ́lẹ̀, Lábẹ́òkúta ICT Institute of Technology 52 Ìjẹ̀mà Àgbádù Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University, so àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ̀ di mímúṣẹ.
15: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo don land o.
16: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
15: Yes so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
16: Na more rich chicken taste, more enjoyment and more value for your money.
15: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before it finish. Offer valid while stocks last.
16: Me and Maggi,
15: so good together.
4: Babe, why are you frowning for me now?
5: Woman, make noodles for me.
4: Hey, this woman. Okay, how do you want it?
5: I want it as it is hot. Let it burst my brain.
4: Okay, I'll make it. But if I make it, I want a kiss.
6: Leave it to Golden Penny. Because with Golden Penny noodles, you'll get your noodles how you want it. Enjoy quality, nourishing goodness of Golden Penny noodles for that irresistible taste.
17: Golden Penny noodles, now available in stores near you.
3: Gbàǹkọ̀gbì. Gbàǹkọ̀gbì ìròyìn. Ìròyìn àgbọ̀sọ̀gbáyìn.

0: káàbọ̀ padà láti ojú ọjà gbáǹkọ́ gbìròyìn náà rí tí ó máa tẹ̀síwájú nìkànnì splash 105.5 fm daily post ló gbé ìròyìn wá lápọ̀dọ̀ tèmi ń bí níbi tí wọ́n ti ní pé ikọ̀ elétò ààbò ti ìpínlẹ̀ edo lọ́hùn-ún wọn ni òun náà ni ọwọ́ wọn ti tẹ àwọn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ kan tí wọ́n jẹ́ ọ̀bàyíjẹ́ òbílẹ̀jẹ́ tí wọ́n ba àwọn dúkìá àjọba jẹ́ gbogbo bẹ́ẹ̀ ni ìpínlẹ̀ ọ̀hún mẹ́ta lọ́wọ́ tẹ̀ níṣẹ́ ni wọ́n sì ń wò bí àkọ́bí ìjímẹ̀rẹ̀ báyìí àwọn mẹ́tẹ̀ẹ̀ta ọ̀hún wọn ni náà ni ọwọ́ tẹ̀ wọ́n o ni ibùba wọn tí wọ́n ń fara pamọ́ sí nínú ọgbà ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ kan tó ń bẹ ní ìjọba ìbílẹ̀ ìlà oòrùn àríwá ovia ní ìpínlẹ̀ edo ìyẹn ovia north east local government area ẹni tí í ṣe igbákejì adarí ikọ̀ elétò ààbò ọ̀hún àti ẹni tí orúkọ rẹ̀ ń ṣe richard balogun òun náà ló ṣiṣọ lójú eégún ọ̀rọ̀ yìí fún àwọn oníròyìn ní benin tí í ṣolúlu ìpínlẹ̀ edo balogun náà ló mú orúkọ àwọn mẹ́tẹ̀ẹ̀ta ọ̀hún wá o gẹ́gẹ́ bíi daniel idong tí í ṣe ẹni ọdún 29 tó wá láti ìpínlẹ̀ cross river nígbàtí destiny idahosa tí í ṣe ẹni ọdún 28 àti bright efosa tí í ṣe ẹni ọdún 25 àwọn méjèèjì tó kù yẹn ìpínlẹ̀ edo ni wọ́n ti wá àṣé bí ò bá sí olè inú ilé tò dé olè ìjà ó sọ̀rọ̀ ó ní àwọn mẹ́tẹ̀ẹ̀ta ọ̀hún náà lọ́wọ́ tẹ̀ wọ́n lásìkò eléyìí tí ikọ̀ ìríjú àwọn elétò ààbò ọ̀hún tí wọ́n ní wọ́n ń ṣiṣẹ́ wọn gẹ́gẹ́ bí iṣẹ́ o ó ní ọwọ́ tẹ̀ wọ́n lórí ẹ̀sùn wípé wọ́n ba àwọn nǹkan kan jẹ́ tó jẹ́ àwọn dúkìá àjọba bí ìgbà téèyàn fẹ́ jí nǹkan gbé bẹ́ẹ̀ sì tún ni wọ́n tún ń digun jalè armed robbery gẹ́gẹ́ bó ti wí ó ní àwọn ìpilẹ̀ṣẹ́ ìwádìí lóníranran òun náà ni ó ti sọ ọ́ di mímọ̀ wípé àwọn mẹ́tẹ̀ẹ̀ta ọ̀hún ni wọ́n lọ́wọ́ nínú bíba àwọn dúkìá ìjọba jẹ́ o eléyìí tó sì tún jẹ́ pé ọ̀nà tí ò tọ́ ọ̀nà àìbófinmu ẹ̀wẹ̀ òun náà tún ni wọ́n tún fi fi inú ọgbà ilé ẹ̀kọ́ ti olùkù tí wọ́n tún fi ń ṣe ibùba wọn tí wọ́n fi ń ṣiṣẹ́ bí ìyẹn ni daily post gbé ọwọ́ ṣá ti tẹ̀ wọ́n báyìí ní ìpínlẹ̀ edo.
1: ó dáa wọn ni àjọ ẹ̀ṣọ́ ojú pópó ní ìpínlẹ̀ ọ̀yọ́ náà ni ọwọ́ rẹ̀ ti ba àwọn ikọ̀ kan tó jẹ́ pé wọ́n máa ń jí ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ tó sì jẹ́ pé wọ́n máa ń lo ìlànà kan tá a mọ̀ sí one chance láti máa fi jí nǹkan lọ́wọ́ àwọn èrò ọkọ̀ tí wọ́n bá ti gbé ni o wọ́n ní ṣùgbọ́n eléyìí kọ̀ náà ni ó jí ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ lásìkò tí àwọn ẹ̀ṣọ́ ojú pópó yìí tí wọ́n ń ṣiṣẹ́ ìpàráàrọ̀ ní ìpínlẹ̀ ọ̀yọ́ òun náà sì ni ọwọ́ ba àwọn ẹni yìí o gẹ́gẹ́ bí àtẹ̀jáde ti àjọ ẹ̀ṣọ́ ojú pópó tó fi sí ojú ewé rẹ̀ lórí ìtànà facebook náà ló sọ ọ́ di mímọ̀ pé ọwọ́ ba àwọn ẹni náà gẹ́gẹ́ bí ẹni tí ṣe ọ̀gá ní ẹ̀ka tó ń ṣe àlàyé fún àwọn aráàlú tó ń dá wọn lẹ́kọ̀ọ́ osondu ohaeri náà ló jẹ́ kó di mímọ̀ pé ọwọ́ ba àwọn ẹni yìí o lásìkò tí wọ́n ṣe ìpàráàrọ̀ ní òpópónà babalẹ́gba ẹlẹ́yẹlé àti ọjọ́ ọ̀nà ilé ni ajẹ́ ẹ̀ṣọ́ ojú kókó ajẹ́ kó di mímọ̀ pé àwọn ẹ̀ṣọ́ ọ̀hún náà ni wọ́n bẹ̀rẹ̀ sí ní fura lẹ́yìn tí wọ́n rí ọlọ́kadà kan eléyìí tó ń lé onímìkìrà bẹ́ẹ̀ sì ni ó gbé èrò kan sẹ́yìn eléyìí tó ń pariwo wípé wọ́n ti jẹ́rọ ọ̀bára ẹni sọ̀rọ̀ òun o nígbà tó ń wà nínú ọkọ̀ náà gẹ́gẹ́ bí ẹ̀ṣọ́ ojú pópó ọ̀hún ṣe wí náà ni pé awakọ̀ ọkọ̀ náà eléyìí tí wọ́n porúkọ rẹ̀ ní ìdòwú mukaila náà ló wá sọ pé òun lè bá wọn rí ẹ̀rọ ọ̀bára ẹni sọ̀rọ̀ náà wọ́n ní kò pẹ́ sí àsìkò yìí lẹ́lòmíì tún dé lónìí ló bá mú ẹ̀rọ ọ̀bára ẹni sọ̀rọ̀ náà lónìí fóònù tí wọ́n wá léléyìí o wọ́n ní eléyìí gangan ni àwọn ẹ̀ṣọ́ ojú pópó wọn wá bẹ̀rẹ̀ sí ní fura wípé ó dàbí ẹni wípé ejò ó ti lọ́wọ́ nu ó dàbí ẹni pé wọ́n jọ ń ṣiṣẹ́ ni látara eléyìí kíákíá òun náà ni wọ́n sì fi ọ̀rọ̀ náà lu àwọn aláṣẹ kó tó di wípé wọ́n mú wọn lọ sí àkàtà fún ìfọ̀rọ̀wánilẹ́nuwò wọ́n ní àtẹ̀jáde yìí kọ́ náà sì ni àwọn tí wọ́n jẹ́ alákòóso àwọn ibùdókọ̀ nípínlẹ̀ ọ̀yọ́ náà ni wọ́n wá sọ fún àwọn ẹ̀ṣọ́ ojú pópó náà wípé àti dẹ́rẹ́bà ọkọ̀ àti ọkọ̀ tí ń wà náà ni ó ti wà lábẹ́ ìtọpinpin
2: lórí ìwà lórí ẹ̀sùn oríṣiríṣi nípa ti jímọ̀ jí nǹkan gbé àti mọ̀ jí nǹkan gbà lọ́wọ́ àwọn èèyàn pàápàá jùlọ ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ àti ìlànà one chance eléyìí tí wọ́n ń lò ní ìlú Ìbàdàn. Wọ́n ní àwọn tí ń sọ wọn tipẹ́tipẹ́ ṣùgbọ́n ní báyìí o àkàrà wọn ó ti tú epo. Ìwé ìròyìn The Punch ló gbé ìròyìn náà.
0: Kí la pé one chance ní Yorùbá náà? Ọkọ̀ one chance.
1: One chance ààyè kan.
0: Ọkọ̀ àìwọ̀.
1: Àìwọ̀.
0: Àìwọ̀ ni. Bí èèyàn bá ti wọ̀ ọ́ tí ẹ bá nu ọlọ́run máa ṣọ́ wa. Àmì ó dáa tó ìwé ìròyìn Daily Post náà rèé lọ́dọ̀ tèmi ń bíbà yìí ohun tí mo sì ń wò ń bẹ̀rẹ̀ ó níbi tí wọ́n ti ní ìjọba ti ìpínlẹ̀ Katsina wọn ni náà ti fìdí rẹ̀ múlẹ̀ pé lẹ́yìn ìgbìyànjú ikọ̀ elétò ààbò wa àpapọ̀ àwọn ọmọ ogun ilẹ̀ Nàìjíríà láti tọpinpin àti láti gbé olórí ikọ̀ agbésùmọ̀mí agbórí ìgbẹ́dìgárá ọlọ́ṣà kan Kàchálà Muhammadu Fúlàní àti ikọ̀ oníṣẹ́ ibi wọn tí wọ́n jọ ń pàlú lẹ́kún. Wọ́n ní ikọ̀ ọmọ ogun ilẹ̀ Nàìjíríà látara ìgbìyànjú yìí ń bẹ̀ náà ni wọ́n tún ti gba ìdáǹdè àwọn mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ẹni ìdè kan tí wọ́n ti wà ní ìgbèkùn wọn tẹ́lẹ̀ tí àwọn onítàn sì gba òmìnira. Ọ̀mọ̀wé Nasir Muazu ti ṣe kọmíṣánná fún ètò ààbò lábẹ́lé àti ọ̀rọ̀ tó níṣe pẹ̀lú ìgbáyégbádùn àwùjọ wọn ní ìpínlẹ̀ Katsina. Ó sọ̀rọ̀ nínú àtẹ̀jáde rẹ̀ tó bóde wípé àwọn tí wọ́n jí gbé ọ̀hún náà ni orí kó yọ o tó sì jẹ́ pé lásìkò tí ikọ̀ ọmọ ogun wa tí wọ́n bẹ̀rẹ̀ sí ní tọpinpin lé àwọn kọlọ̀ràn sí agbésùmọ̀mí ọ̀hún ni wọ́n bá àwọn ilé yìí ní ibi tí wọ́n ba búrúbúrú sí tí wọ́n sì wà nínú ìjayà gidi gan ni. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde rẹ̀ ṣe tẹ̀ sọ́wọ́ iwájú wọn ní àwọn mẹ́rẹ̀ẹ̀rin náà lójú ẹsẹ̀ pàápàá ni wọ́n gbé wọn lọ sí ilé ìwòsàn láti lọ rèé ṣe àyẹ̀wò àti ìtọ́jú tó péye fún wọn nítorí wípé wọ́n ní wọ́n fara gbọ́ta bẹ́ẹ̀ ni lásìkò tí ìkọlù yẹn tí ó ń ṣẹlẹ̀ ìtàkùrọ̀sọ ọ̀tá tó ń wáyé láàrin àwọn sójà wa àti àwọn agbésùmọ̀mí náà. Ìjọba ìpínlẹ̀ Katsina ẹ̀wẹ̀ ló gbé òṣùbà kárí láyò fún ikọ̀ ọmọ ogun ilẹ̀ Nàìjíríà àti àwọn ẹ̀ṣọ́ elétò ààbò míì tí wọ́n jọ ṣiṣẹ́ papọ̀ láti rí i pé wọ́n gba ìdáǹdè àwọn mẹ́rẹ̀ẹ̀rin náà láyò àti àlàáfíà. Ìjọba nínú ọ̀rọ̀ tí wọ́n fi léde wọ́n fi ń mú dá gbogbo ẹni lójú o wípé ẹ fọkàn balẹ̀ o ànísẹ́ kí ẹ̀mí yín àti dúkìá yín kó lè ba àdé náà ńlá ṣe wà. Ṣé ẹ wá rí ikọ̀ elétò ààbò wa tapá tún tapá sí bẹ́ẹ̀ wọn ò ní tẹ̀tì láti rí i wípé Kàchálà Muhammadu Fúlàní tí í ṣe olórí ikọ̀ agbórí ìgbẹ́dìgárá ọlọ́ṣà nì ní agbègbè náà tòun ti àwọn ẹni ibi bíi tiẹ̀ wọn ò ní ṣàìgbé wọn o wọn ò ní tẹ̀tì láti dọdẹ wọn títí tí ọwọ́ sì fi tẹ̀ wọ́n. ọwọ́ padà tẹni ibi náà ni títẹ̀ lọ́wọ́ tẹ̀ wọ́n títẹ̀ ń ti tẹ̀tẹ̀ títẹ̀ ń toní tẹ́tẹ́. Daily Post ló gbèrò ìyẹn gbáǹkọ́gbì ìròyìn sí ni pẹ̀lú.
1: Tó ẹ jẹ́ ká lọ sí ìpínlẹ̀ Edo wọn ni àwọn méjì náà ni ọwọ́ ti bà àbí ni wọ́n ti dágbére fáyé o eléyìí tán sì ní ìpapòdà wọn ọ̀hún náà ni kò ṣe lẹ́yìn àwọn méjì kan tí wọ́n fura sí wípé àgbébọn ni wọ́n lásìkò ìkọlù tó wáyé láàrin àwọn ẹlẹgbẹ́ òkùnkùn kan ní ìpínlẹ̀ Edo ọ̀hún. Ìròyìn jẹ́ kó di mímọ̀ pé ìṣẹ̀lẹ̀ ọ̀hún náà ló wáyé ní agbègbè kan tí wọ́n ń pè ní Ugbiyoho ní òpópónà Ekehua ní ìjọba ìbílẹ̀ ìlà oòrùn àríwá Ovia èyí ni Ovia North East Local Government. Eléyìí tán ló wà ní ìkóríta Jàtú ní ìlú Aochi ní ìjọba ìbílẹ̀ ìwọ̀ oòrùn Esako ní ìpínlẹ̀ Edo bákan náà. Wọ́n ní ìṣẹ̀lẹ̀ eléyìí tó wáyé ní Aochi yìí òun náà ni ọkùnrin kan eléyìí tán ló ń ṣiṣẹ́ ní ibùdókọ̀ tí wọ́n porúkọ rẹ̀ ní Jogodo òun náà ni wọ́n ní wọ́n yìnbọn fún ní ìkóríta Jàtú yìí o ìyìnbọn òun náà náà sì ló wáyé látọwọ́ àwọn ọmọ ìsọ̀ta kan ní ìlú Aochi. Wọ́n ní bákan náà ni ìròyìn tún sọ ọ́ di mímọ̀ wípé àwọn ọmọ ìsọ̀ta yìí àbí àwọn ẹlẹgbẹ́ òkùnkùn yìí náà ni wọ́n ṣàdédé gúnlẹ̀ sí ibùdókọ̀ ọ̀hún nínú ọkọ̀
2: Lexus aláwọ̀ dúdú eléyìí tí wọ́n ni ní kété tí wọ́n débẹ̀ náà ni wọ́n sì ṣínà ìbọn bulẹ̀ lu ọkùnrin yìí lẹ́yìn tí wọ́n ṣe lé ìtàn wọ́n sì fi ẹsẹ̀ fẹ kúrò ńbẹ̀. Wọ́n ní nínú ìṣẹ̀lẹ̀ míì eléyìí tó tún wáyé ọkùnrin kan eléyìí tí wọ́n pe orúkọ rẹ̀ ní Happy ó lágbára òun náà ni wọ́n ní ìròyìn tó jẹ́ kó di mímọ̀ wípé wọ́n yìnbọn fún òun náà ní agbègbè Ugbiyoko ní eléyìí tó wà lópòpónà AK1 ní ìjọba ìbílẹ̀ ìlà oòrùn àríwá Ovia. Bákan náà wọ́n ní ẹni yìí ńkọ́ náà ló ń padà bọ̀ láti ibi iṣẹ́ jẹ́jẹ́ ǹjẹ̀jẹ́ nígbà tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún wáyé. Ẹni tó sọ̀rọ̀ tí ò dárúkọ ara rẹ̀ ó wá ṣàlàyé síwájú wípé ìyàwó olóògbé yìí náà ló ń gbìyànjú láti ṣí géètì fún ọkọ rẹ̀ láti wọlé lẹ́yìn tó dé láti ibi iṣẹ́. Wọ́n ní lẹ́ẹ̀kan náà ni àwọn tó ṣe ìkọlù yìí tí wọ́n ti dẹ páńpẹ́ lẹ̀ fún tẹ́lẹ̀ wọ́n kàn yọ wá ni láti ibi tí ò tiẹ̀ sẹ́ni tó lè sọ wípé ibi ìgangan ni tí wọ́n sì yìnbọn fún ọkùnrin ọ̀hún wọ́n sì sá lọ. Lẹ́yìn tí wọ́n yìnbọn fún wọ́n gbìyànjú wọ́n gbé lọ sí ilé ìwòsàn wọ́n ní ṣùgbọ́n ibẹ̀ náà ló gbà dé ọ̀run alákejì. Nígbà tí wọ́n kàn sí agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Edo ASP Ẹ̀nà Iko Edem ó wá jẹ́ kó dì mí wẹ̀ pé owó ti ba àwọn mẹ́ta eléyìí tí wọ́n fura sí wípé wọ́n lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ eléyìí tó wáyé ní ìlú Auchi. Ìwé ìròyìn Daily Post ló kọ ìròyìn náà.
0: Ó dá inú ìwé ìròyìn Daily Post lèmi náà tún wà ńbẹ̀ níbi tí mo ti rí ìròyìn tí ó bani lọ́kàn jẹ́ yìí ó tí wọ́n ní ìkọlù látọ̀dọ̀ àwọn kọlọ̀ràn sí agbésùmọ̀mí agbébọn kan òun náà ló mà wáyé o nílé ẹ̀kọ́ tá a ti ń kọ́ nípa ìtagbọ́nú àti ìpalẹ́sẹ̀ ààtò òlú lọ́lọ́kan òjọ̀kan níbi tí wọ́n ní ìyún ní agbègbè ti kúrù níbi tí wọ́n ti ní sójà méjì ọ̀tọ̀ọ̀tọ̀ àti odindi ọlọ́pàá kan ni àwọn agbébọn yìí ni wọ́n rán lọ sí ọ̀run Àsántì. Nínú ọ̀rọ̀ tó jáde olórí ẹ̀ka ìbáraàlú sọ̀rọ̀ fún ti àjọ ọ̀hún iléeṣẹ́ ti ilé ẹ̀kọ́ ọ̀hún ọmọwé Osimhen Samuel ló fìdí ìṣẹ̀lẹ̀ múlẹ̀ ó sọ̀rọ̀ ó ní àwọn tá à ń sọ̀rọ̀ wọn yìí àwọn sójà méjì àtọlọ́pàá yìí ó ṣebí lẹ́nu iṣẹ́ wọn náà ni wọ́n wà lásìkò ìgbà yìí kódà ní àkàtà ibi tó jẹ́ ibùgbé àwọn òṣìṣẹ́ gangan ni staff quarters tó jẹ́ ti ilé ẹ̀kọ́ ọ̀hún nígbà tí ìkọlù yìí tó ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ ló tẹ̀síwájú ó ní jẹ́jẹ́ ǹjẹ́ lohun gbogbo ti ń lọ o gẹ́gẹ́ bí a ti ṣe kọ̀wé rẹ̀ lẹ́yìn ètò ṣáá lẹ́yìn tí ìṣẹ̀lẹ̀ náà tó ti ṣẹlẹ̀ ṣáá ó ní kò sí ìdúnkùkù lájà kankan látọ̀dọ̀ ẹnikẹ́ni mọ́ báyìí yálà sí àwọn òṣìṣẹ́ ni àbí sí àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n ń bẹ ńbẹ̀ àbí sí ohunkóhun tí ó lè wà ńbẹ̀ ṣùgbọ́n ìṣẹ̀lẹ̀ yẹn sáré wá ó sì sáré lọ sójà méjì sì sáré lọ bẹ́ẹ̀ òdindi ọlọ́pàá kan sì tún bá a lọ. Daily Post ló gbé ìkọlù burúkú tó ṣẹlẹ̀ yìí ọjọ́ burúkú ṣòde parọ́ ni àfikọ́lọ́run dẹ̀ máa ṣọ wa ni o bẹ́ẹ̀ ni mo tún tajú kan ni mo tún wo ìròyìn kan o ìròyìn eléyìí sì ní agbára díẹ̀.

0: ọ̀hún tí wọ́n kóra wọn jọ tó jẹ́ agbègbè ìdàgbàsókè ti Kùtùrúmi ẹgbẹ́ wọn lápapọ̀. Wọ́n ní wọ́n nà kẹsùn sí ìjọba àpapọ̀ ilẹ̀ Nàìjíríà àti ìjọba ìpínlẹ̀ Kaduna o àti àwọn àjọ elétò ààbò gbogbo tó kù wípé kí ló dé ẹ̀kan tí ẹ̀ wá dà wọ́n nù tán pátápátá. Wọ́n da àwọn agbègbè gbogbo tí gbogbo ìṣẹ̀lẹ̀ ìjínigbé ọ̀hún tó ti wáyé ní ìjọba ìbílẹ̀ Kachia ní ìpínlẹ̀ Kaduna létí wọ́n ní wípé ẹ̀rí nǹkan báyìí àwọn olùjọsìn jẹ́jẹ́ ni wọ́n jọ́sìn o ní ọjọ́ ti àjíǹde lọ́jọ́ Sunday ọjọ́ Àìkú nínú ilé ìjọsìn eléyìí tí wọ́n ní ó wáyé ní Àríkò. Wọ́n ní ǹjẹ́ mọ̀ pé dà àsìkò tá a wà yìí o fún bí odindi 70 ọjọ́ more than 70 days tí wọ́n ti wà ní ibùba àwọn ajínigbé yìí pé àwọn ìjọba wa ò tí ẹ̀ wá ta sí àwọn ọmọ ń pa ẹ̀ wọn ò tí ẹ̀ wẹ̀yìn wò ṣe bí iyeye ọmọ ẹgbẹ́ kan ọmọ rẹ̀ kó má ta tí wéré kò di ọjọ́ mélòó lónìí kò má di ọjọ́ kejì lé ní 30 báyìí tí wọ́n ti gbé ọmọ wa náà ní ìjọba ìbílẹ̀ oríire. Ok o tọ wọn ni ẹgbẹ́ ọ̀hún bákan náà ni wọ́n sọ di mímọ̀ wípé àwọn 11 ọ̀tọ̀ọ̀tọ̀ míì tí wọ́n jẹ́ olùgbé lágbègbè ọ̀hún náà ni wọ́n jí gbé lásìkò ìkọlù yìí o yìí o ní agbègbè ti àwọn tó sì jẹ́ wípé 50 ọjọ́ báyìí tí wọ́n ti jí àwọn eléyìí náà gbé wọn ò tún ti gba òmìnira. Nínú ọ̀rọ̀ tó di fífiléde tó sì di bíbuọ́lù látọ̀dọ̀ ààrẹ káàfàtà fún ẹgbẹ́ náà JD Àríkò àti ẹni tí ṣe akọ̀wé ìpolongo rẹ̀ Manasseh Samuel lọ́jọ́ Ìṣẹ́gun Tusidee níbẹ̀ náà ni wọ́n ní ẹgbẹ́ ọ̀hún ni wọ́n ti kọminú lórí tí wọ́n ṣe lápèjúwe gẹ́gẹ́ bí àìṣe tó tọ́ àti àìfèsì bó ti tọ́ àti bó ti yẹ àti àìdáhùn sí ìkérora àwọn aráàlú àti agbègbè tí nǹkan yìí ṣẹlẹ̀ sí pé ṣé bó bá jẹ́ pé ìran wọn ló ṣẹlẹ̀ sí ni àbí èèyàn tí wọn ṣé bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe máa wo títí dàsìkò yìí tí 70 ọjọ́ fi ń pé títí dàsìkò yìí tí 50 ọjọ́ fi ń pé lọ́dọ̀ tẹlòmíì a sì tí ì rí nǹkan kan títí dàsìkò yìí náà tí ọjọ́ 32 sì fi ń pé
1: tá
0: ò tí ì romira tá ò sì rẹ́jẹ̀. Ojú ìwé karùn-ún ìwé ìròyìn the punch ló wà o kọlọ́hún kọ́ mọ́ ṣọ́ wa ni o afẹ́dójú ọjà tá a bá padà dé gbáǹkan gbèrò ń tẹ̀síwájú ẹ kú kalẹ̀.
2: Gbáǹkan gbèrò gbáǹkan gbèrò ìròyìn ìròyìn àgbọ̀sọ̀gbáyìn.
3: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land o.
4: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
3: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
4: Now more rich chicken taste, more enjoyment, and more value for your money.
3: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish.
5: Offer valid while stocks last.
3: Me and Maggi, so good together.
6: Obìnrin ṣe bẹ̀rẹ̀. Ẹgbẹ́ àwọn obìnrin oníròyìn àtàdarí ẹ̀tọ́ lọ́lọ́kan òjọ̀kan lórí rédíò àti tẹlifíṣàn gbédé o. Women Broadcasters Forum Nigeria and Diaspora ń pè yín síbi ìfilọ́lẹ̀ ẹgbẹ́ àwọn obìnrin agbóhùnsáfẹ́fẹ́ tó wà lẹ̀ pẹ̀lú ayẹyẹ fífi àmì ẹ̀yẹ fáwọn akọni obìnrin tó ti kópa mánigbàgbé fún ẹ̀ka ìgbóhùnsáfẹ́fẹ́ nílẹ̀ yìí. Sátidé ògúnjọ́ oṣù kẹfà 12:00 ọ̀sán la pẹ̀tùkú ayọ̀ máa wò. Orí Adékalẹ̀ Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn Ọba Rasheed Adéwọ̀lú Ládọjà Arusa 1 àti Ẹ̀kẹrin Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn Ọba Muritala Adébáyọ̀ Àkàndé MFR Olórí Olúfúnkẹ́ Oníkẹ́pọ̀ Àkàndé Nìyáńkalẹ̀ àwọn ìyálọ́jà bàbálọ́jà ládélàdé wọ́n wà níkàlẹ̀ pẹ̀lú wa. Ẹni àyẹ́sí pàtàkì ọjọ́ náà láyà gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ẹnjiníà Saminu Minini Olúfúnkẹ́ Makinde kásì máa ṣe àtúpalẹ̀ àkòrí ipa táwọn obìnrin kọ́ fún ìsọdọ̀tun ẹ̀ka ìgbóhùnsáfẹ́fẹ́. Olùdánilẹ́kọ̀ọ́ wa ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́ ọmọọba bìnrin Bùnmi Lábìyí Splash FM Academy nílé funfun Báláwú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn láti máa gbàlejò.
7: Gbogbo yín là ń pè ó.
8: Good internet changes everything. The way you work, the way you relax, even the way you stay close to those who matter to you. That's what the Airtel 5G Smart Connect brings into your space. With the Airtel 5G Smart Connect, you can enjoy unlimited data, super fast speed, and even connect to multiple devices. All for just 25,000 Naira plus 15,000 Naira one-time installation fee. Visit the nearest Airtel shop or call 0911-000-0080 to switch to unlimited.
9: Airtel.

0: to eka bo pada Bangkok biro yin te siwaju ni kan omoluabi splash 105.5 fm eje ka lo si ipinle ogun won ni okunrin kan ti won poruko re ni fagbenro olaewe atohun atomo bibi inu re obirin atawon omo re omo re meji kan na ni won ti wo won lo siwaju ile ejo magistrate eleyi to wa ni agbegbe sabo ni ilu abeokuta lori esun wipe won dumo huro mo obirin kan bakan na ni won se fira won pe ohun ti won je won pera won ni agbebon bandit iroyin je ko di mimo wipe isele ohun na lo waye ni agbegbe olohun da ni ijoba ibile ariwa ti ilu abeokuta ni ipinle ogun won ni awon omo kekeke meji yi to je omo ogbeni fagbenro olaewe yi na ni won lo fonu baba aya won abi baba won ni lati pe arabirin kan ti won poruko re ni Esther Lawal eleyi won ni awon omo yi gangan ni won si daruko ara won fun arabirin yi pe bandit lawon o ba won si se soro yi bo ba soro awon bi awon mo bi to wa awon o wa ju ogbe ni won ni bo se so eleyi na ni won tun beere owo lowo arabirin yi won ni olaewe eni ogoji odun omo re elegbede nofisas eni odun mokandinlogun atawon omo re meji omo odun mewa kan at omo odun meji la amo bawo le ni ogoji odun se ni omo 10 and 12 years
1: won tete bi man obirin ni won
0: ga ti e mo amo
1: ba bi mo lati odun eni odun meji din logun ko
0: se ti okunrin ba bi mo leyin odun meji
1: okunrin na obirin
0: baba ni ogoji odun
1: won ti wa lo
0: omo e abi omo e omo odun 19 19
1: the time 11
0: omo wa je omo odun
1: 21 lo bi mo
0: omo wa je omo odun mewa ati omo odun mejila
1: omo 19 years jo bi mo ni 9 ni
0: abi o ani awon eyan yi na ni won si wo lo si waju ile ejo nibi ti won ti fi esun meta ototo kan won eleyi to ni se pelu igbimopo seun buruku didumo huru moni lori ero ayelujara bi lori ero ibare ni soro ati mimo beere owo ni ilana ti pa ti won si tun fi ara won pe agbebon won ni eni ti se olori ile ejo magistrate ohun arabirin AK Araba na ni o wa ni pe won gba oniduro won o sugbon pelu owo eleyi to tu egberun lona 500,000 naira 500,000 naira pelu oniduro kan eleyi to hun no si ni iru owo yi ni akata won ni Araba na lo wa palase fun olaewe ati nofisat wipe ki won ko won lo si ogba itunro eleyi to wa ni ibara correctional center won ni awon omo kekeke meje eleyi nko kan ko won lo si ile ti won mo nko awon omo kekeke to ba uwa bi bayi kan ko won si ta n pe ni juvenile home eleyi to wa ni Ashero titi won o fi ri owo gbigba oniduro won ti won o fi re gba ejo yi na ni won si sun si waju di ogbonjo osu kefa lati tun ejo na gbo iwe iroyin Daily Post lo gbe iroyin awon omo kekeke ara n ta n winu ati pe opolopo nkan ti awon omo yi ti won wo lori ero ayelujara opolopo awo bi a ro pe nkan to da ohun la n se fun lomi agbe ero ibara eni soro fun awon ome won ni monitor e won ni se kankan se mo pe ile gẹẹsi nisin won si n fi ofin kan lele wipe awon omo awon oni leto si ero ibara eni soro si ti won fi pe omo odun 16 years mo n wo akanse
1: ìròyìn kan bẹẹ ṣùgbọn
0: ó sì tún ó sì gbéwọn díẹ akanse ìròyìn kan tá n pè ní special report níbi tí wọn ti kó àwọn ọmọ ilé ẹkọ jọ tí wọn bí wọn léèrè tí wọn ní pé táwọn ọmọ ìbá ti délé ẹkọ wọn ò gba ẹrọ ìbára ẹni sọrọ wọn jẹ kí wọn lu ẹrọ ìbára ẹni sọrọ wọn eléyìí táwọn ọmọ òun náà sì ń sọ fúnra wọn wípé àwọn rí wípé àwọn ń lè gbajúmọ ètò ẹkọ àwọn dáadáa
1: wọn lè fiyè sí tí wọn kọ wọn
0: fiyè sí wọn ṣe gbogbo ẹ ìwọ tó bá rò pé òun ṣọmọ láǹfààní ó fi fóònù sínú báàgì rẹ ẹ rò pé tíṣà lẹ ń tàn ẹ rò pé
1: ara yín lẹ ń ṣe
0: ẹni tó ní ilé ẹkọ yóò gbowó ẹkọ títí ẹ
1: bẹẹni
0: ẹyin lọmọ yín padà bọ wá bá nílé
1: ẹyin lẹsọ ẹyin ara yín digbá tí wọn yín gbàdó sí tí ò dúró àti wípé gẹgẹ bí olórin ni wọn ni ara yín lẹ ń dá lóró ara yín lẹ ń dá lóró àwákọ
0: bolo ti ko pe ke ma lu phone ke ma fi threat awon eyan
1: e ma fi dumo orumo orumo
0: awon to si se skit wa yi ni gbogbo pata na lo ni lo dan ile ko gidi
1: be ni ni awon asiko ti nkan ba gbona girigiri a ki kan bo si ode
0: nkan to npa awon eyan lekun e si ma fi se e ma fi se erin e wa ni joba gun ro ko bi ara si
2: Ọlọrun ọba kini ana yo Muhammadu Buhari ijo baba wa Lai Muhammad ti won jewo omo ko fun yin ba won ti Twitter panjo na Ọlọrun se lomi o fe ke tunu o
0: se sin to buru ton ba regulate
1: awon rile ede bi China nti won ko se nu
0: won regulate ko ni kile Yoruba mo pe ko ni ko se akoso ki won ma sabojuto e
1: be ni monitoring abojuto ati ko janu
0: ati ko janu o yo se ranlowo gidi fun wa gan orile ede yi tori gbogbo e tin bori lo
2: mbori lo
1: ori phone na le ti ma ro mo odun marun tin fa agbo
0: abi tin life
1: la bandi tin se life nigbati gbogbo awon kan woran yen to nbe laarin awa ta ki se odaran ti a ki se agbesumo mi bi ki e ma ri omo odun mefa omo odun marun ko ma ja pelebe mu se tin o ba je nkan kan fun yin se wa ye kita awon banditi o je nkan fun yin e mo pe eyin gan te ro ta run do wi pe awa olori pipe awujo olori pipe lawa ta gan ba tin huwa ipe ori ta ba ti ri eto ipe ori to ju ti wa lo ko ye ka kan ra mo fẹni tó bá fẹ gbó tọrọ ẹ jẹ kíkálukú tọwọ ọmọ ẹ bọṣọ kíkálukú sì fa ọmọ kó fọmọ kó bọmọ rẹ kó fà létí kó bá sọ gbólóhùn ọrọ tó jó òótọ. punch ló gbéròyìn èyí àwọn òbí kan sì wà náà ó ń bàjẹ́ ni wọn àti kékeré ni wọn ti bẹ̀rẹ̀ rí ibú bẹ́ẹ̀ bá ń bọ ọmọ wọn wí pé ń ṣe aburú báyìí ìgbà wọn wà múyín lọ́tà oníyà ni ó jẹ́ ìtọ́pọ̀ jù àní ara yín lẹ̀ ń dá lóru àwakọ. wọ́n ní ìgárá ọlọ́ṣà bí mélòó kan rèé o wọ́n ṣe ìkọlù tó ní agbára wọ́n sì rán àwọn àgbẹ̀ mọ́rin ọ̀tún ọ̀tọ̀ọ̀tọ̀ lọ sí ọ̀run àṣàǹtẹ̀ níbẹ̀ ni wọ́n tún ti jí ó kéré tán èèyàn méjìlá gbé o lọ́sàn-án gan níbi ìkọlù tó wáyé ní agbègbè Gandhi ní ìjọba ìbílẹ̀ Rọ́bà ní ìpínlẹ̀ Sokoto. wọ́n ní gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ báwọn èyí tó ń kọni lóminú ọ̀hún náà ni ò ṣàì máa jẹ́ ìkọni lóminú torí pé kàkà kó dẹ̀léwé àgbọn kàkàkà ni tún lè bí ọrùn akíká ó lè tó bẹ́ẹ̀ gẹ́ bẹ́ẹ̀ ní ṣẹlẹ̀ ní apá ìlà oòrùn ti ìpínlẹ̀ ọ̀hún ní ìpínlẹ̀ Sokoto. ìkọlù ọ̀hún gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ wọ́n ní àsìkò ìgbà tí àwọn ẹni ẹlẹ́ni tí wọ́n jí gbé náà wọ́n ń ṣiṣẹ́ lóróko wọn orí oko wọn wà tí wọ́n gbé ń ṣiṣẹ́ o oko yìí sì rèé àníyàn níyàn ìlú ló wà ó jìnà sí ìlú nígbà tí wọ́n fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ ẹnìkan Malam Ibrahim Umar Gandhi tó jẹ́ ẹni agbègbè ibẹ̀ ó sọ pé ìkọlù yìí wáyé onítòsí oko tòun gangan ni léyìí tó sì jẹ́ pé nígbà tí ó ti di ọ̀rọ̀ ìdúnkùkù lájà àti bí wọ́n ṣe ń jí àwọn èèyàn gbé bí wọ́n ṣe ń pani lòun ti dẹ́kun à ń lọ sóko àti ìgbà náà lòun ò ti lo oko mọ́ bí bẹ́ẹ̀ kọ́ òun náà ò bá wà lára àwọn tí wọn ò bá kó lóko gẹ́gẹ́ bó ṣe wí ó ní àwọn àgbẹ̀ yìí wọ́n ń ṣiṣẹ́ lọ́wọ́ ni ní nǹkan bí aago mọ́kànlá ìyálẹ̀ta láàárọ̀ nígbà tí àwọn agbénipa yìí tí wọ́n ya dé ibẹ̀ lójijì. ẹlòmíín náà Mohammed Sani tó jẹ́ ọ̀kan lára àwọn olùgbé lágbègbè ọ̀hún sọ̀rọ̀ ó ní àwọn ìròyìn lóríṣiríṣi náà ló ń wá tó sì ń forí gbárí mọ́ra wọn ò wípé àsìkò báyìí gan ní pàtó ní ìṣẹ̀lẹ̀ yìí ṣe kò sẹ́ni tó lè sọ o ṣùgbọ́n ó ní ó ṣeéṣe kó jẹ́ pé ó ti wáyé ṣáájú aago mọ́kànlá ìyálẹ̀ta yẹn gan yẹn ni tí ìwé ìròyìn punch gbé ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ ó ṣẹlẹ̀ láàárọ̀ wọ́n pa àgbẹ̀ mẹ́rin wọ́n sì jí àwọn méjìlá míì gbé nílùú tó ní ọba tó ní ìjọba tó tún láwọn ìjòyè kàǹkà pẹ̀lú kí là á ti ṣe yìí sí Nàìjíríà kété ni o.
0: tán wọ́n ní ìpínlẹ̀ Delta ọkùnrin kan ẹni ọdún 19 òun náà ni wọ́n pè tó jẹ́ akẹ́kọ̀ọ́ ní ilé ẹ̀kọ́ gíga fásitì ti ìpínlẹ̀ Delta the great Nwadozie òun náà ni wọ́n porúkọ rẹ̀ wọ́n ní ọwọ́ bá o eléyìí tó sì ń sọ wípé ìbọn tí wọ́n bá ní àkàtà òun lásìkò tí àwọn ọlọ́pàá tí wọ́n ń dá ọkọ̀ dúró tí wọ́n ń ṣe àyẹ̀wò rẹ̀ àtàwọn èrò tó wà nínú ẹ̀ náà ni òun rà lówó tó tó 2,300 naira 320,000 naira o ni ohun si ra lati ma fi daabo bo aro ohun ni o won ni wa dozie na lo soro ye lasiko ti won fi oro wa lenu wo ninu foran kan eleye ti agbenuso fun le se olopa ipinle delta bright edafe ti o fi si ojo opo x re won ni edafe na lo je ko di mimo wi pe owo ba akeko ye pelu ibon na ni bi olobiripo kan eleye to wa ni ilu asaba ni ipinle delta o oni pe bakan na ni owo ba awon merin mi ti won ni ohun se pelu ibon na won ni sugbon o lasiko ti won lo re gbon ile the great wo daada na ni won tun sawari ake kan ninu yara re gege bo se wa ko oni owo ba eni ti won fura si yi pelu ibon lasiko ti awon olopa ti won sise lowo nigba to wa soro ninu fọ́nrán ọ̀hún nwádòzé náà ló jẹ́ kó di mímọ̀ wípé òun kàn sí ọkùnrin kan tí wọ́n ń porúkọ rẹ̀ ní godwin ẹni tó yẹ pé òun gangan ló ṣe ìrànlọ́wọ́ fún òun láti ra ìbọn ìléwọ́ ọ̀hún ní ọjà onisha gẹ́gẹ́ bó ṣe sọ ó ní ṣùgbọ́n òun ra ìbọn ọ̀hún títorí ìdúmọ̀húrú àwọn ẹ̀yà haúsá kan ní agbègbè ọ̀hún ni wọ́n ní àmọ́ṣá o ńṣe ni ó fi ìkábàámọ̀ hàn lórí ìwà eléyìí tó wú ọ̀hún ẹ̀dàfẹ́ náà ló wá parí ọ̀rọ̀ rẹ̀ wípé ìfọ̀rọ̀wálẹ́nuwò yìí náà ni àwọn ó sì ń ṣe ìkìlọ̀ fún àwọn ọ̀dọ́ wa wípé ìwà ọ̀daràn kò pé ẹni tó bá hùwà ọ̀daràn yálà kó yọrí sí ikú tàbí kó wára rẹ̀ ní ọgbà ẹ̀wọ̀n ìwé ìròyìn the punch ló gbé ìròyìn náà.
1: tó kò jẹ́ bí ó ti jẹ́ fún gbàǹkan gbèròyìn ní ọ̀sán tòní ẹ ṣeun púpọ̀ tí ẹ ti darapọ̀ mọ́ wa láti ìbẹ̀rẹ̀ títí di àsìkò yìí ẹ ṣeun gan ni o a máa rí yín bá àwa láàmà wá iná láti máa bá láṣẹ lédùn máa rẹ̀
0: ìgbádùn
1: ó wá dójú ẹ̀ sẹ́ẹ̀ yóò padà dùn sẹ́ẹ̀ náà ni just football pẹ̀lú Fẹmi Akinoṣó Femaiti àti ikọ̀ rẹ̀ òun náà ni ọpọ́n sùn kàn nígbà tí àwa bá ti dìde lórí àga ní ọ̀sán tòní ètò gbogbo yóò sì tún máa tẹ̀síwájú lẹ́yìn just football náà ẹ mẹ́yìn kú níkànnì ọmọlúàbí splash 105.5 FM the integrity station promoting right values ọláyẹwájú ọ̀pẹ̀lẹ̀ ọ̀rọ̀ adéhùsì lorúkọ tí mò ń jẹ́ ìpínhùn níjọ́jọ́ o ìjọ́jọ́ ní máa jẹ́ ìbọ́gun níbọ̀hún belélé ó bá lọ kò gbọ́dọ̀ fún òlílé sílẹ̀ omi tútù báyìí ní tẹnu ẹja bọ̀ ọ̀rọ̀ tútù ni ó máa tẹnu tàwa àti tẹ̀yìn bọ́ aláìsàkágbá kágun ọláyẹwájú ọ̀pẹ̀lẹ̀ ọ̀rọ̀ adéhùsì lorúkọ mi elephant solo ọ̀kan ṣoṣo ajánakú tẹ́gbà àgbò gf papọ̀jọ gr sky global radio king of scorer continental and intercontinental ó dàbọ̀.
0: tèmi ládé àlòkò lórúkọ ti tèmi ó ti gbà kan ná ire.

0: lọ́wọ́lọ́wọ́
1: ẹ̀dá ò lọ́gbọ́n nù
0: ọgbọ́n gan lọ́ba ọgbọ́n
1: ọgbọ́n
2: akábala tó jẹ́ kí n máa bòrí àgbà ẹ̀.
0: ó yá wá jẹ́ kí n jáìsí ǹjẹ́ ló mọ̀ pé fún oṣù márùn-ún àkọ́kọ́ ọdún yìí káàṣì ẹ̀ ti ń du àwọn ènìyàn nínú bẹ́ẹ̀ ló fi ayọ̀ kún ọkàn àwọn èèyàn láì sí ìdádúró kankan láti ní yíya cash.

0: gbà àwọn èèyàn kí mọ bí dítà àwọn ṣe máa ń tètè jó tán èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀ àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí gia 3 gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi àmà refresh ń tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
1: Yee, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀.
0: Ṣé mi ò sọ fún ẹ?
1: Jara ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe ogle. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
1: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
2: Hey, wait! Before you buy that multivitamin, ask yourself, is it giving your child complete nutrition?

0: àwọn ìkókó àtàwọn ọmọ wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè ààbò ara àti ọpọlọ tó jí pépé. NAFDAC bòǹtẹ̀lú Afrabite jẹ́ ọjà Afrabchem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.
1: Good internet changes everything. The way you work, the way you relax, even the way you stay close to those who matter to you. That's what the Airtel 5G Smart Connect brings into your space. With the Airtel 5G Smart Connect, you can enjoy unlimited data, super fast speed, and even connect to multiple devices. All for just 25,000 Naira plus 15,000 Naira one-time installation fee. Visit the nearest Airtel shop or call 0911-000-0080 to switch to unlimited.
2: Airtel.
3: Gbogbo ọ̀nà ní Lipton tí fi ń fani mọ́ra láràárọ̀. Kọ́ọ̀bù kan, bóò ní kan, lásìkò kan náà.
4: Ọ̀rẹ́ mi, tó o bá mo tó ṣẹlẹ̀ lánàá.
5: Ìwọ náà kò ojúmọ́.
4: Mo gbàgbé ni, má bínú ọ̀rẹ́ mi. Tí ìlò ṣáájú gbogbo ọ̀rọ̀.
5: O dáná, sọ ká gbọ́.
4: Àbí.
3: Pẹ̀lú Lipton tí, ìlọ́wọ́rọ́ rẹ̀ ṣe ju bó ṣe wà nínú kọ́ọ̀bù lọ. Ó ń fa àyànsán mọ́ra. Lipton tí, ó wà fún ìṣọ̀kan.

0: oríṣiríṣi ìṣàní ìwà èèyàn ọ̀pọ̀ mọ̀ rárá pé ayé ò le ìwà èèyàn ló jálé ayé ṣòro bọ́dà jẹni lọ́sẹ̀ wọn tún máa fátẹ́gùn sí gẹ́gẹ́ bí èkúté tó jẹ́ pé tó bá ń jẹyàn ó bá tún máa fẹ̀sọ fẹ́. Ìbàtà ìwà mọ̀ ta o nínú ọ̀rẹ́ o ìbàtà mẹ́sàn-án sì ká sí tó lórí lọ́nà o kì í ṣe ti ìka nìkan àti tèèyàn kéèyàn. Náà fi lára lọ́mọ kò ṣe èèyàn tó máa nù. Yorùbá ṣe ní múníkà pé kí gbòòrùn èèyàn bí. Ṣùgbọ́n oríṣiríṣi ìṣá ni àwọn afẹ́ni. Fẹ́ni fẹ́ni wọ́pọ̀ nínú
1: àwọn afẹ́ni.
0: Jẹ̀ni fẹ́ni lọ́pọ̀ nínú àwọn afẹ́ni. Tó bá ṣe ń re inú wọn
1: kò ní dùn ún.
0: Bó bá níṣòro tán bá bá ẹ kẹ́dùn o. Ojú ayé ni wọ́n kàn ń ṣe kò dẹnu.

0: tó nílé mo kágò kí n tó wọlé ìrù ọ̀nà mo ṣe aago ya ẹ ká lẹ́ o ní gbogbo bí ọwọ́ ìjà ìkànnì yìí dé ìyẹn ní gbogbo bí ẹ ti gbé láǹfààní àti máa gbọ́ mi ìjẹjọ lórí ètò yìí ni mo pé àfẹ ètò ọ̀hún kọ́nà tí mo pé lọ́jọ́ mẹ́jọ láṣẹ ọlọ́run ọba olódùmarè aláǹfààní àti tẹ̀síwájú pẹ̀lú bá àtúnṣe bẹ́ẹ̀ mú ètò ọ̀hún wá fún yín olódùmarè ló gbọ́ tó gbà bẹ́ẹ̀ tó fàṣẹ sí tó tún fún wa láǹfààní àti padà wá lónìí ìyẹn gẹ́gẹ́ bí mo ti wí níjẹjọ lẹ́nu ìjẹjọ ọ̀hún sò ní ọ̀pọ̀ òjò ń ló ṣe bẹ́ẹ̀ tó ti rọ̀ tí ilẹ̀ ti fi mú onírú ìṣẹ̀lẹ̀ ń ló ti ṣẹ̀ káàkiri ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ ti báwo ìyàtọ̀ kò ní nǹkan kan tá a gbé fẹ́lẹ́dùn àti tayọ táwọn kan ó wù ná láńlá ẹ̀ ò tún ṣe bẹ́ẹ̀ ó dá wá sí títí di àkókò yìí ìdí rèé tá a fi mọ́ kó bẹ̀rẹ̀ fún olódùmarè olódùmarè ẹ ṣe o ẹ ṣeun ìgbà gbogbo wa o pẹ̀lú bẹ́ẹ̀ tún ṣe fún mi láǹfààní tún padà wá sórí ètò yìí fún talẹ́ yìí
1: orí mi gbà mí o
0: kí gbogbo orí òru ẹnu ò jẹ onígbìyànjú látàárọ̀ láti bìkan sí bìkan nínú òjò nínú òrùn tòjò tẹ̀rùn tòun ti pé kárí ajé mo fi jẹun ṣe bẹ́ẹ̀ fi ṣe nǹkan rẹ lókè pẹ́ olódùmarè yóò dé ìgbìyànjú wa ládé àníṣe lásán láṣẹ olódùmarè
1: kò má bọ́ tá a ní ọ̀nà
0: á bẹ̀rẹ̀ ètò yìí lálẹ́ yìí bá a ṣe máa ń ṣe o ojúbà yín o lédùà ẹ bá wa pé bẹ́ẹ̀ ti máa ń ṣe o ojúbà gbogbo alágbára ayé pátápátá porogodo alágbára tó ń bẹ̀nu àtẹ́gùn nu omi nù òkúta ní kọ̀rọ̀kọ́ndù olè gbogbo bí agbára ṣe bẹ́ẹ̀ tó farasin sí mojúbà yín ẹ̀jẹ̀ ojú wa ṣe mojúbà àfáà wòlíì pásítọ̀ pásítrẹ́s olùṣọ́ àgùntàn tó ń gbètò yìí fún tálẹ́ tò ní gbogbo olè kílẹ̀ mojúbà yín ẹ̀jẹ̀ ojú mi ṣe mojúbà lẹ̀ mo pè pátápátá porogodo babaláwo àbọ̀rúbọ̀ yẹ mojúbà yín ẹ̀jẹ̀ ojú mi ṣe lórí ètò yìí ní ètò tá a pè ní múníkà kò jẹ́ agbó òórùn aṣebi ètò tá a fi ń tọ́ra wa ni tá a fi ń pera wa ṣàkíyèsí síra wa ń gbẹ́rẹ́ ìpàkọ́ fi ọ̀rọ̀ ẹnìkan ṣe àríkọ́gbọ́n ní àwọn ohun tó pamọ́ sínú ayé gan-an tílé ayé fi ń tẹ̀síwájú torí múníkà ní tòótọ́ kò jẹ́ agbó òórùn aṣebi tẹ̀yìn bá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa lórí ètò yìí fúngbà àkọ́kọ́ orúkọ mi ò yí padà ọmọọba mukram adédọ̀tun asade lórúkọ mi malé mi lọmọba dodo bí òkè ọmọọba ọ̀tẹ níbọ̀ tẹ̀ mọ́lẹ̀ ọmọ ìyá mọ̀ wẹ̀ tó fi gbogbo ọmọ bí ọba ìpókì mẹ́kùn ọmọ aṣúdẹ̀dẹ̀ ọmọ afàtàrí wòran DJ Spider ni studio manager tátùnjọ ṣiṣẹ́ pọ̀ ní ìkúlù gbóhùnsáfẹ́fẹ́ yìí fún tẹ̀lẹ̀ tò ní.
1: ẹni taṣọ ti ẹmẹ́rọ̀ fọ́ tó bá pa.
0: kúnlẹ̀ anífowó ṣe lò lóòtú ètò yìí.
1: ìyẹ̀ kò dùn ni.
0: ẹ láǹfààní àti darapọ̀ mọ́ wa níkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook. Splash FM 105.5 Ìbàdàn. Splash FM 105.5 Ìbàdàn. máa wo ètò yìí kété bá a ti mú wá látinú kulù gbóhùnsáfẹ́fẹ́ yìí.
1: ó wà ní ká kò bá kọta ẹni ọni a ò bá mọ.
0: ẹ já bẹ̀rẹ̀ pẹ̀lú abala tá a pè lóhùn ìkìlọ̀ ohun ìkìlọ̀ ńlábala àkọ́kọ́ lórí ètò yìí bí a ti máa ń kira wa ń lọ kira wa ṣàkíyèsí sì wá ń gbẹ̀rẹ̀ pàkọ́ tún ta wá jí àwọn ohun tá a kì í lákàsí tó ń ṣe bẹ́ẹ̀ ń gbé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá ṣubú nínú ìrìn àjò lókè pẹ̀ bóyá

0: ìlú Àkórí la ṣe bẹ́ẹ̀ fi kíra wa ń lọ àti fi ń kíra wa ń lọ labala ìtàgbè lóhùn ìkìlọ̀ gbara wa ṣàkíyèsí gẹ́gẹ́ bí mo ṣe wí ṣáájú lẹ́ẹ̀kan pé ọ̀pọ̀ ohun tó pọ̀ ẹ̀dá kì í lákàṣe náà ló ń ṣe bẹ́ẹ̀ tún gbé ọ̀pọ̀lọpọ̀ ṣubú nú ìrìn àjò ohun tó pọ̀ kì í fọkàn sùn ojú àánú ni tẹlòmíì náà ló ní tó ṣe bẹ́ẹ̀ tó jẹ́ òjì sọ́fìn ayé onírú nǹkan sí lẹlòmíì ṣe eléyìí tí ò mọ̀ tó ṣe bẹ́ẹ̀ tó sọ ọ́ dẹni tó ń gé kàbámọ̀ jẹ tó ṣe wípé ọjọ́ ti lọ ẹ̀pa ò boro mọ́ máa pé kinní kan aṣọ ò bọ́ mọ́yẹ mọ́ mọ́yẹ ṣe bẹ́ẹ̀ ó ti rìn òhò ọjà lọ̀rọ̀ ẹlòmíì bá a ti ń sọ̀rọ̀ yìí ọ̀rọ̀ di sóònú ẹ̀ kú àmúmọ́ra ní tẹlòmíì torí kinní ọ̀hún ti bọ́wọ́ ó ti kú òní bí oyè wà gan òun fún wa ń jò ní mo pé bàbá kan tó láǹfààní àti bá mi sọ̀rọ̀ bàbá yìí pé òun ti ń lọ bí 70 ọdún báyìí ó pé tóun bá wẹ̀ yín wò àwọn nǹkan kan àtàwọn nǹkan kan tó ti ṣẹ̀ àwọn ìgbésẹ̀ kan tó yẹ kóun gbé àwọn nǹkan kan tó yẹ kóun ti tara pòrò sí àwọn nǹkan kan tó yẹ kóun ti dìde sí nígbà òun sì wà lọ́dọ̀ọ́ tó wà lópepè ó pé gbogbo ẹ̀rín ló yẹ ẹ́ lẹ̀gẹ̀ẹ́rẹ̀gẹ̀ nítorí òun kùnà àti mójútó ni bàbá yìí pé ní gbogbo nǹkan náà fi ṣe bẹ́ẹ̀ tó bọ́mọ́ òun lọ́wọ́ báyìí àgbàlagbà 70 ọdún mo pé bàbá náà bú sẹ́kù gbámù níwájú mi lọ́jọ́ náà tó sì ṣe pé ara mi bù maṣọ wọ́n ń pàrọwà fún wọn mo pé ilẹ̀ àánú olódùmarè kì í ṣú kúrò tó kù lókè yìí náà sì tó ṣe bẹ́ẹ̀ ṣaṣọ ọgbẹ́ bàbá pé rárá o ó ṣe ṣaṣọ ọgbẹ́ ní tòótọ́ àmọ́ tòun ti bẹ́ẹ̀ bí nǹkan ti bọ̀ olódùmarè mo fi pé ní gbogbo ìgbà tá a bá mú kìlọ̀ yìí wá mo pé ẹjẹ́ a máa mú kìlọ̀ yìí lò ó ṣe pàtàkì púpọ̀ bondage mo fi làkúrí ohun ìkìlọ̀ fún tọ̀sẹ̀ tó kọjá tí mo pé ìdè ọkùnrin ló ń bẹ nú ìdè obìnrin ló wà nú ìdè kì í ṣe ìdè tí wọ́n ṣe bẹ́ẹ̀ fi ṣẹkẹ́ṣẹkẹ̀ dè wọ́n lọ́wọ́ àbí tẹsẹ̀ àmọ́ ìgbésí ayé wọn bẹ nú ìdè ọ̀pọ̀ fúnra ẹ̀ ló tọrun ara ẹ̀ bọnú okùn ọ̀hún tí wọ́n fi fà á tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ tí wọ́n dè tó le dandan mo pé ayé wà ní tòótọ́ èèyàn sì wà bẹ́ẹ̀ ni alágbára ń bẹnu ayé jọjọ ọ̀pọ̀ tí ń ṣe kinní kan lúbúlúbú tí wọ́n fẹ́ lọ́gànjọ́ òru àwọn náà wà ọ̀pọ̀ ló sì lágbára ọ̀hún tí ò mọ̀ ọ̀pọ̀ lágbára ọ̀hún tán ó mọ̀ póun ni ó sì fi ń milé ayé lògbòlògbò wọ́n bẹ bẹ́ẹ̀ tí wọ́n pọ̀ lọ jàrá ní tòótọ́ àmọ́ tòun ti bẹ́ẹ̀ àfọwọ́fà kálukú ńkọ́ àwọn nǹkan kan tẹ́lòmíì ṣe tí kì í lákàṣe tó sì ṣe pé òun náà ló mú ọ̀pọ̀lọpọ̀ lọ tọrùn bokùn mo pé gbọ̀njọ̀gbọ̀njọ̀ ẹlòmíì ló pọ̀ jù tó bẹ́ẹ̀ ọkùnrin táre ò lélẹ̀ obìnrin táre ò lélẹ̀ obìnrin míì bá a ti ń sọ̀rọ̀ yìí torí pé ọjọ́ ti lọ wọ́n pé ó ti wà overripe gẹ́gẹ́ bí àṣẹ iléèbó ọjọ́ ti lọ lórí ẹ̀ ni wọ́n ń wíhun ní ṣe bẹ́ẹ̀ tí yóò fi gbọ̀n gbọ̀njọ̀gbọ̀njọ̀ tí yóò tún lọ ṣe bẹ́ẹ̀ kí oorun sínú okùn kan wàhálà eléyìí tó fi ń bá bọ̀ tẹ́lẹ̀ tó ṣe bẹ́ẹ̀ tí ọjọ́ fi ṣe bẹ́ẹ̀ tó lọ lórí ẹ̀ ibi tó ti tún lọ ṣàyẹ̀wò náà ni ó ti tún pàdé ẹnìkan wòlíì kan àbí àáfàá kan tí ó tún ríran rọ́ ìran rọ́ tẹ́lẹ̀ yìí wárí sí i gan náà ni ó ṣe bẹ́ẹ̀ tí ó tún fi ṣì í lọ́nà tí ó tún ṣe bẹ́ẹ̀ tún lọ kọrùn bọ̀kùn ti lé lọ́gbọ̀n ọdún ẹni tí ó tún náwó gan ìrìn àjò ọ̀hún a tún bẹ̀rẹ̀ sí ní fàdán ìdàn àjẹbí ọdún méjì mẹ́ta kódà ó lè jóṣù kan gbà míì wọn pé ìgbéyàwó bẹ́ẹ̀ tún ti túká a sì pé dáàdì dẹ̀ ríran sí òun o ó dẹ̀ take time mi o bẹ́ẹ̀ ni ọ̀pọ̀ ọkùnrin ni òrojútu ayé ẹ̀ mọ̀ bá ti ń sọ̀rọ̀ yìí torí inú ìdè ló wà lọ́dọ̀ abóńtẹlòmíì ẹnìkan tó mú un jáde ló fi sínú wàhálà bí wọ́n ti ń ṣáájú ẹlòmíì inú ló ti tún ṣe bẹ́ẹ̀ tó tún lọ ti ọrùn bọ̀kùn wọ́n ṣáájú ẹ̀ ní o ẹ̀jẹ̀ á mú un lọ́bì kan ẹ̀jẹ̀ á lọ fi han ẹnìkan ṣe sùúrù àléyàn kì í kápọ̀ èèyàn kì í káwọ́ gbàbora bẹ́ẹ̀ ohun tí ń ṣe ẹlòmíì ló wí fún èèyàn kan tó ti tubẹ̀ tún ṣe bẹ́ẹ̀ tún kò wàhálà látara pérú ẹni bẹ́ẹ̀ yóò tún nu rìnrìn àjò kan tí ó tún lọ kò wàhálà míì olódùmarè mọ́jà á kò dààmú mo fi ń pe gbogbo ohun tó bá ṣe ìkíní ọ̀hún lẹ́sẹẹsẹ jọ̀ọ́ wò kó tọ́ wò kó wù dáadáa kó o tó ṣe bẹ́ẹ̀ kó o tó tọ̀nà ọbẹ̀ àbí kí wọn tó fà ọ́ tẹ̀tẹ́. Ipò já wọn ò tún rìn báyìí. Orun tó ń da ọ̀pọ̀lọpọ̀ láàmú ni. Ó ti dé ọ̀pọ̀lọpọ̀ mọ́ kinní kan tí lè bùn pè ní cage. Nǹkan tí wọ́n fi nǹkan pamọ́ sí tí wọ́n ti pa. Ọ̀pọ̀ wà nírú ipò bẹ́ẹ̀ báyìí báyìí tí ò rójútu ẹ̀. Lálẹ́ yìí ó máa fi kì wá ń lọ pẹ̀lú àkòrí torí àkókò wa ti ò tó nǹkan. Analejo tàgbà labalábá mi tún ṣòro mi fún talẹ́ yìí. Àkórí ohun ìkìlọ̀ fún talẹ́ yìí mo pè ní ìfà. Ṣọ́ra fún ìfà. Bẹ́ẹ̀ ni ohun tí ń fa ní ìṣubú ni o. Ohun tí ń fa wàhálà sínú ayé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá ni. Ohun tó sì ń ti ọ̀pọ̀lọpọ̀ lọ́pọ̀pọ̀n tí wọ́n fi ṣe bẹ́ẹ̀ tí wọ́n ń bára wọn ní kòríta kò yé mi mọ́. Eléyìí tí wájú ò ṣe lọ mọ́ tí ẹ̀yìn ò ṣe padà sí. Ogun tó ń bá ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá fínra. Ogun ìfà ni. Bẹ́ẹ̀ ni ẹlòmíì àti ẹ̀pẹ́ wọ́n pe wá jẹ sàárà olọ́jọ́ wọnú. Ṣé bí sàárà báhùn la wá ń sọ ni. Bẹ́ẹ̀ ni àwọn nǹkan kan tí wọn náà ń wòye pé kinní yìí kàn ń lọ tìrìntìn ò sì mọ ohun tí ń bẹ ń díẹ̀ kò sí nǹkan kan kó tó tì í òfuru gágádò yìí náà ṣáá ló ń ṣe bẹ́ẹ̀ tó ń lọ tìrìn wọn náà ò mójútó ìfà nìyẹn. Bẹ́ẹ̀ ni kéde kan bẹ tí wọ́n ń pè ní free town wọ́n pé nǹkan ò free kì í ṣe gbogbo nǹkan gan náà kọ́ ló free mẹ́ ló ṣe wípé ó mú lọ́fẹ̀ẹ́. Bẹ́ẹ̀ ni ló ṣe wípé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ń tanná yindinyindin tí wọ́n ń tì sẹ́lòmíì tí wọ́n pè kó hàn tóun náà ó wò níwò ìfà ohun tí ń bẹ lẹ́yìn ọ̀fà ju òje lọ. Bẹ́ẹ̀ ni ohun tó ń kó ọ̀pọ̀lọpọ̀ sí wàhálà nìyẹn. Ó ṣeéṣe kí wọ́n ti mọ́ taari nǹkan kan sí ọ. Ó ṣeéṣe kí wọ́n mọ́ pè ọ́ sí nǹkan kan. Ó ṣeéṣe kó jẹ́ rìn àjò ni. Ó ṣeéṣe kó jẹ́ ọ̀nà kan ni. Ó ṣeéṣe kó jẹ́ nǹkan kan wọ́n fẹ́ bùn ọ́ tí wọ́n náà sì bójú wò dáadáa. Torí pé ohun tó ń rí yìí ó jọ ìfà. Kò lani lóògùn ní tòótọ́ kò sì fúnni ní wàhálà àmọ́ tòun ti bẹ́ẹ̀. Ó ṣeéṣe kóhun ti ń bẹ lẹ́yìn ọ̀fà ojú òjìlẹ̀. Ẹ já lọ sójú ọjà ká lọ polówó àwọn ohun tá a gbé wá. Tá a bá padà dé a tẹ̀síwájú ẹ kú kalẹ̀. Ẹ má yìí kúrò nìkan ni Splash 105.5 FM. Mo ń bọ̀ wá. Ẹ ṣé o.
1: Splash FM 105.5.
2: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo don't land o.
3: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
2: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
3: Not more rich chicken taste, more enjoyment, and more value for your money.
2: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before it finish.
4: Offer valid while stocks last.
2: Me and Maggi, so good together.
5: Out of airtime and you don't have money to top up? Out of data and you don't have money to top up? The GC Bank Airtime and Data Loan is available to you anytime. Just dial *737*90# for airtime and *737*91# for data to get up to 10,000 naira instantly at just 2.95%. T's and C's apply. You are never stranded with the GC Bank Airtime and Data Loan.
6: Dangote salt give food ogbonge taste. Plus, it carry the Dangote name, who I trust. My people, time don't reach to shine eye when you reach your salt too.
7: Dangote salt. Choose quality. Choose Dangote salt.

0: Kenya, nourishing minds, sharing happiness for 50 years.
1: Oya, ẹ̀yin ọmọ lọ́wọ́ ìdán, ó tún ti zẹ̀. Oṣù márùn-ún àkọ́kọ́ nínú ọdún ni àwọn tó tap ti gbẹnu sí kàṣẹ léra-léra lóní back-to-back. Abẹ̀rẹ̀ látòrí New Year Cashport lọ sórí Valentine Cashport. Easter Cashport ń kọ́, àwọn èèyàn tún gbẹnu sí yẹn lọ ní ìgbòrò ayé. Workers Day Cashport yẹn gan lọ fàfà. Ká má wá tí sọ nípa Iléyà Cashport pẹ̀lú ẹran àgbò tó sẹ̀mẹ̀ nǹkan ẹ̀. Kàṣẹ ẹlẹ́yin jọ àánú ti a. Ọmọ má lọ fà tí kàṣẹ bá ti ṣàdéhùn, ó máa sẹ́ẹ̀tì yẹn. Ní báyìí, àsìkò ti tó láti gbẹnu sí Mid-Year Cashport nínú oṣù kẹfà yìí. Owó tó lé ní 1,250,000 naira 50,000,000 naira ni àwọn olóríire tó lé ní 100 tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀. Ọmọ ìyá, má lẹ bọ́dì mọ́lẹ̀, gbé bọ́dì ẹ̀. Àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó bá ta, tó bá ṣe ta sí. Ní wàá ṣe gbẹnu sí sí o. Wednesday, June 24 yìí máa tún pọ̀ létí gan o, pẹ̀lú ṣẹkẹ̀dúgbẹ owó lọ́tún lọ́sì. Lórí Splash FM, tẹ *347*1004#. Lórí Lágelú FM, tẹ *347*1004#2#. Tàbí lórí wẹ́bsáìtì wa www.cashier.ng. Pẹ̀lú Mid-Year Cashport inú oṣù kẹfà yìí, àsìkò oríire mi dé. So ti kàṣẹ́, ọmọ mo ti kàṣẹ́. Ṣé kékeré owó lálá.
2: Guy, we don't dey talk since. Ha, make I go do my work, eh? We go continue this talk later.
3: Oh boy, you don't talk. How about? You know the tire.
2: Now the new level be that, oh. This new MTN sachet bundle don't make life easy for me.
3: Brotherly, involve me now. Make myself they follow ya like you. Talk until you tire. When you day on top the new MTN sachet bundles, dial *312*7# and press 2 to start to enjoy from 100 Naira. Low down, talk they go.
4: Flash FM 105.5.

想不破这是完美，真不哇！伊讲你 splash 105.5 FM， 啊哇！你勒风风巴拉乌你飞嘞嘞，侬冷不？一出大闺女伊母尼卡苦家不乌阿西比，路啊路呀飞飞。abala yin lasi pe ni ohun ikilo ta ti man kira wa nlo ka tun lo suju oja nle kan na lati bere ti mu tin ki wa nlo nipa ifa ifa ma bo wa pa pa pa wa gba lu so opolopo omo obirin majesin abi ki n pe mundia ọ̀ṣọ̀rọ̀ adélébọ̀ wọ́n bọ̀ wá pápápá wá gba kiní ọ̀hún ló ṣe bẹ́ẹ̀ tó sọ ọ̀pọ̀lọpọ̀ dẹni tí wọ́n ń wádìí bá ti ń sọ̀rọ̀ yìí ìfàwọnú ọkọ̀ yìí jẹ́ mọ́ gbé ọ lọ náà ló sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀ṣọ̀rọ̀ adélébọ̀ dẹni tí wọ́n ń wá ti ẹ̀sọ̀ kan fún mi lọ́sẹ̀ tó kọjá tí wọ́n pè ṣẹlẹ̀ lágbègbè Mọ́kọ́lá tí wọ́n pe single mother ni tó ti ẹ̀tún ní ọmọ ọkùnrin kékeré lọ́wọ́ tó ń tọ́ tọmọ náà ò tí ju bí ọdún méje lọ tó ṣe pé ohun tó tọ̀ lọ náà nìyẹn tí ó fi dẹni tí wọn ò rí títí di àkókò yìí mọ́ ọmọ náà ti wà ní motherless home ní dẹni tí wọ́n ń wá láṣẹ ọlọ́run ọba Olódùmarè ìlú rí bákan ní tòótọ́ àmọ́ o bó ti wà látayébáyé náà nìyẹn o rántí àtìgbà tí bàbá kan ti kọ ìlú lé o kò sówó lóde kàlùkù sì ń ṣe ó sì ń lọ àsè ń bọ̀ kàlùkù ń dìde nú ẹ̀ náà bí a ṣe sùúrù ká tẹ̀ jẹ́jẹ́ àníjìn sọ́fin ayé tọmọtọmọ ẹ̀já mú kìlọ̀ yìí lò ó ṣe pàtàkì púpọ̀ ìfà tí ń fa ní wọgbó tí ń fa ní sọnù dẹni tí wọn ò rí mọ́ ẹ̀jẹ̀ aṣọ́ra o bẹ́ẹ̀ fún tabala tá a pè lóhùn ìkìlọ̀ fún ta lẹ́yẹ ẹja tẹ̀síwájú pẹ̀lú abala tó kàn tá a pè ní bá mi tọ̀ṣòro mi ẹ kú kalẹ̀.

ẹ káàbọ̀ sábàlà yìí tá a pè ní bá mi tán ṣòro mi níbi tá a ti pé kẹ fi tó wa létí gbogbo tó bá ní ṣe pẹ̀lú fanfa láàrin ẹ̀yìn àti ẹnìkan lórí ọ̀rọ̀ ilẹ̀ ọ̀rọ̀ ilé ọ̀rọ̀ owó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹnìkan ń dúnkookò mọ yín fẹ́rẹ̀ yín jẹ tàbí fọwọ́ lágbà yín lójú ẹnìkan ń wà kò tọ́ lágbègbè yín ẹnìkan ṣe nǹkan kan tó kù díẹ̀ káàtó tí mo sì pé ẹ fi tó wa létí lórí ètò yìí ẹ mọ̀ gbé ìgbésẹ̀ kan tó kù díẹ̀ káàtó tí aláre tí ó fi ṣe bẹ́ẹ̀ tí ó di ẹlẹ́bi ìyẹn ni pé tí ẹni tó ti ń ṣe ohun tó tọ́ tí ó fi di ẹni tí ó mọ̀ ṣe àìtọ́ ó gbé ẹ fi tó wa létí lórí ètò yìí lábala tá a pè ní bá mi tún ṣòro mi mo gbé àátọ̀ bó ti ẹ ká tọ̀ ìgbésẹ̀ tó bá yẹ ká gbé àgbé abẹ́yìn tí ẹ bára yín ní kò rí ta kò yé mi mọ́ iwájú ò ṣe lọ ẹ̀yìn ò ṣe padà sí. tẹ̀tí wá ròyìn pé kí ló kù bóyá odò kan ń bì kan lẹ ti ń ronú pé ẹ lọ bẹ́lù àbí nǹkan kan ẹlòmíì ò ti ẹ̀ pé kó gírí ó lanu kóhun ó tọrùn bọ́ lẹ́ẹ̀kan náà. mo pe rárá o ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ kàn sí wa lórí ètò yìí tá a pè ní lábala yìí tá a pè ní bá mi tún ṣòro mi. ṣẹ̀rùn ti arákùnrin kan tí ó wá sábàlà yìí bí ọ̀sẹ̀ méjì àbọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn olóhùn bára òun ní kò rí ta kò yé mi mọ́.

0: tó sì pé ń gbọ́ òun kàn sétò yìí gbàgbá àwọn ìgbésẹ̀ kan àti ó ti yá gbé ó padà wá tó pé òun ò lè bẹ́ sódò mọ́ báyìí. Arákùnrin kan Olúwa Ṣẹ́gun ọ̀nà èjì díẹ̀ ó yẹ kóun náà darapọ̀ mọ́ wa lórí ètò yìí lálẹ́ yìí. Ìyẹn láti fi hàn ohun tí abala yìí ṣe nínú ìgbésí ayé tiẹ̀ náà. Òun ti pé òun náà bá rẹ̀ ní koríta kò yé mi mọ́. Mo máa ń sọ nǹkan fún wa pé ẹlòmíì àdúrà ti gbọ́ ó sì ti gbà mo ti wí rí lábala ohun ìkìlọ̀. Àdúrà ẹlòmíì ti gbà. Gbogbo wàhálà ìdílé kinní kan ó ti túwọ́. Gbogbo àwẹ̀ tó yẹ kó gbà ó ti gbà. Gbogbo ohun tí wọ́n wí ó ti gbọ́. Gbogbo ohun tó taari sókun lòkú ti tẹ́wọ́ gbà. Ó pọ̀ nílò ẹnìkan tí ó fà á. Olúwa Ṣẹ́gun kàn sí wa lórí ètò yìí ó pé òun fẹ́ ọ̀rọ̀ ti rí bákan òun fẹ́ lọ ṣe bákan mo ní má ṣe bẹ́ẹ̀. Kí ló kù ó pé kí wọ́n kàn fa ohunkóhun oríbì kan tó òun fẹ̀yìntì mọ gba nǹkan kan bẹ̀ lóṣooṣù. Kò dàkú sínú àlàálẹ̀ lórí ètò àmọ́ tó bá jẹ́ ohun tó kàn ní à á ṣe ó sì ṣe. Ó ṣeṣe kóhun náà bá wa lórí ètò yìí lọ́jọ́ mẹ́jọ. Màmá ń bẹ pẹ̀lú wánú kulù yìí lálẹ́ yìí ọ̀rọ̀ mọ̀lẹ́bí ni tiwọn ọ̀rọ̀ mọ̀lẹ́bí má sì fẹ́ ká tún kẹ́kọ̀ọ́ kan àbó mi ń bẹ̀ ọ̀rọ̀ mọ̀lẹ́bí ni má pé má ok ayọ́ síra wọn ṣá wọn wà ń bí wọn fẹnu ara wọn ṣàlàyé ẹjá dojú ọjà bí ọgán tá a bá ti padà á tẹ̀síwájú ẹkú kalẹ̀ ẹ má yí kúrò nìkan ni splash 105.5 FM.
1: Flash FM.

0: Choose Milk. Brought to you by the European Union and the Danish Dairy Board in conjunction with Arla Foods.
1: Ni West Midlands Open University amu ki eko wa larowoto ko si rorun lowo ti o fani lapo ya eto igbaniwole nlo lowo lowo o si le bere rin ajo eko re pelu owo to kere to 2500 naira fun abala eko kokan course unit yan ninu awon eka eko to ni igbelewon ka kiri gbugba agbaye bi information systems computer science cyber security business administration finance public administration marketing economics accounting human resource management mass communication ati educational management bo yo sese pari ilewe girama direct entry abi o fe yípadà HNDC Degree University ó rọrùn pẹ̀lú WMOU kàn sí wa nílùú Èkó ní number 1A Ọba Akran Avenue Ikeja Nìbàdàn a wà ní White House Adéwumi Street Fẹ́lẹ́lẹ̀ Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ìjẹ̀mà Gbadu Road ó tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167 tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria West Midlands Open University so àfojúsùn nípa ètò ẹ̀kọ́ ore di memuse
2: Emi omo yin na ni o Jolly Jani mo wa nita bayi lati le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si oya especially celery
3: S E L A R R I E salary
2: ah boda mi especially no di salary oya lopin gbiyanju especially turmeric
4: T U R N E R I C turmeric
2: e kare pali ohun isebe Maggi chicken flavor kan fun yin
5: ohun isebe Maggi chicken flavor pelu eroja alubosa celery ati atale pupa oluyi pada ayo
6: This June, get more on DStv. That means with same price, you get more channels, more action, and drama. Pay on compact and watch premium. That's two levels higher. DStv Confirm and Yanga subscriptions get the next higher package. Renew today and enjoy more on us all June. DStv, your home of entertainment.
7: Tí ìdùnnú bá ní ìrò ní Nàìjíríà. Báyìí gẹ́lẹ́ ni yóò ṣe dún.
8: Ọkọ ìyàwó, gbé ìyàwó ẹ mọ́ra.
7: Fún ọdún 75, Coca-Cola ti wà nínú àwọn àkókò ìdùnnú tí ó mú wa pọ̀. Láti ìgbéyàwó, sí ọjọ́ ìbí, sí ìsọmọ lórúkọ, sí ìwújáde, sí ìgbòkègbodò, kódà sí gbogbo àkókò. Ó ti pẹ́ àdẹ̀ṣìjọ wà.
8: O lè fẹ́ ni kòyàwó ẹ lẹ́nu.
7: Nísìn, o lè jẹ́ alábápín nínú ayọ̀ wa kí o sì jẹ̀gbádùn ìdá ogún sí pẹ̀lú Coca-Cola, Fanta àti Sprite Páàkì 60cl fún ìwọ nìkan ṣoṣo. Gba ti ẹ nílé ìtajà tó súnmọ́ ẹ.
9: Màámi, tẹ́ ẹ bá rí bí mo ṣe fọ ilé ìgbọ̀nsẹ̀ yẹn, ẹ wo, ó mọ́ gidi gan ni.
10: Ó lè mọ lójú lóòótọ́. Ṣùgbọ́n lílo Hypo Toilet Cleaner túbọ̀ máa pa àwọn kòkòrò àìfojúrí tó wà níbẹ̀.
11: Bẹ́ẹ̀ni o, má gbà fáwọn kòkòrò àìfojúrí dáàbòbò ilé ìgbọ̀nsẹ̀ rẹ lójoojúmọ́ pẹ̀lú Hypo Toilet Cleaner.

0: share na Odogwu, only the best.
1: Kí ló ń sun ọkọ ìrẹsì jọ̀lọ́fù lọ sípele ìgbádùn tó ga? Ṣé tí wọ́n bá sè é pẹ̀lú kóró náà fún adùn tó ká màmá yẹn ni? Tàbí tẹ bá jẹ́ pẹ̀lú ojúlówó sàláàdì Nàìjíríà, èso kábéèjì, kárọ́ọ̀tì, lẹ́tùsì, àtẹ̀wà oníkíndìnrín díẹ̀.
2: O ní láti jẹ́ méjèèjì. Ṣé jollof rice ẹ pẹ̀lú adùn kóró náà kí o wá jẹ́ pẹ̀lú ọ̀pọ̀ ẹ̀fọ́? Ó yá jẹ́ kí ọpọ́ oúnjẹ rẹ gbé pẹ́ẹ́lí. Lónìí, jẹun tó dáa.
3: For this Naija, everybody go chop, whether you be man, woman, pikin, you no go fit escape her. You go chop for this new close-up red hot 130 gram promo. You fit chop your own share from the 500 million naira worth of prizes like airtime, electricity payments, cash, and dinner date for you and your person.

0: she who got it. Thank God. Eka le mama.
1: Yes sir.
0: Esu mo kini e die. E ba ada ruko yin fun gbogbo omo Nigeria.
1: Ruko mi ni Ayinka Oluwa fun mi layo sarumi.
0: Ege mo je wi sa saju le kan abala yi la pe ni ba mi tan soro mi. Mama ele la won kankan ti e fe fi sun ti e si fe ki gbogbo omo Nigeria o ba yin da si. E ti salaye fun wa ose to koja e wa ojo ni oje. Ah mo wa ni ke pada wa lose yi. E fi esun kan enikan to je gege bi ise lomo egbon yin ni.
1: Omo egbon mi.
0: Omo egbon yin ni. Eleniyan ndukoko mo yin.
1: Ati yawo e.
0: Ati yawo e. E si pe laarin molebi e ti fa sotun sosi. Tohun ti be nkan na o ni yanju. Amo e bere oro yen latori enikan e pe se lore kan gba kan nkan pada o tun ri ba mi e ja gbe latori eniyan ki loko eniyan ti e
1: iyan ni yabo yabo adeyemo
0: adeyemo loruko e loruko eniyan ati gbin oju ati be niyan soro ari ba soro amo ati ba eni ti bi te da ko e nisin iyan arakunrin yen aba soro ohun ati iyawo e lori esun te fi kan won toro na won jin die o ye ki won ba wa lori eto yi lale yi ti wi fun won pe e nbo amon tori pe won le wa aba won soro agbo won sile ma fe keyin o koko so awon kankan kin to wa te ohun awon mejeji toko ti yawo ke wa fi ti yin gbo nkan ti won so lori esun te fi kan won ẹnìkan náà tó jẹ́ gẹ́gẹ́ bí ẹ àbúrò yín eléyìí tí mo bá sọ̀rọ̀ njọ yẹn a padà tún jọ sọ̀rọ̀ ẹnìyẹn pé òun àwọn ti dá sí nǹkan náà ò gbọ́ ṣé bẹ́ẹ̀ ni.
1: Ìgbà tí ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ tí mo pè é wọn ò ṣe aṣọ kankan gbogbo wọn ìgbà tí mo ṣe gbé wá sọ́dọ̀ yín nísìn ló ṣe wá ń bẹ̀bẹ̀.
0: Wọ́n ti wá ń bẹ̀ yín báyìí.
1: Wọ́n ti wá ń bẹ̀ wọ́n sọ pé ìgbà tí ọ̀rọ̀ yẹn. Talẹ̀ ni
0: tó ń bẹ̀ yín nù wọn ẹ ṣàlàyé nǹkan yẹn gan bó ti rí.
1: Ẹ jọ gbogbo ọmọ Nàìjíríà ẹ gbà mí o ẹ ní ṣore kẹgbà bímbẹ o torí ore ni wọn
0: o ore wo lẹ ṣe
1: ore ni mo ṣe fún Túndé o ngbà tí ó ní ṣòro ojú ó dẹ̀ tún láwọn ṣòro àtijọ́ àti mo ivo gan àbúrò wa kan wà tí yẹn jẹ́ ṣàmà ní ìfẹ́ nílé ìfẹ́ lẹ́kan ìjíwọ́yè adéyẹmọ lorúkọ ẹ mo láti pè yẹn gan pé kí yẹn jọ kó bá mi wá ọ̀kadà tuntun àbí márúwá tó bá ń ṣe empowerment yẹn dẹ̀ pé kò ní kò burú torí pé ọmọ ẹ̀gbọ́n wa ni èmi náà sì bí lé bàbá ẹ̀. So ìgbà tí mo ṣáàdì pé yẹn ò tí ì ṣe kankan àbúrò wa yẹn èmi àti màmá mi ọmọ ọdún méjì àwọn ọmọ ọjọ́ méjì nìyẹn gbé ló gbé jùlẹ̀ lọ hospital. Tí bàbá ẹ̀ wá gbé fún màmá mi èmi náà dẹ̀ wà ní ọ̀dọ̀ màmá mi ńgbà náà lájọ tọ́jú ẹ̀ ìyá
0: àbúrò yín obìnrin
1: ìyàbọ̀ ìjíwọ̀ ìyá adéyẹmọ ó wà ní òyìnbó nísì. So ọmọbìnrin yẹn ó wá sọ pé ó fẹ́ ṣe immemorial bàbá wọn wọn dẹ̀ tún fẹ́ ṣe empowerment torí ní family àsùwà ní àrùbíìdì ọmọọfẹ ni màmá mi bàbá mi ni lẹ́ṣà. So ó wá sọ pé òun fẹ́ ṣe àwọn kankan bẹ̀ but mi fẹ́ lọ torí nǹkan tó dẹ̀ jẹ́ kí ṣe pé nǹkan tó fẹ́ ṣe kò dùn mọ́ mi nú but ìgbà tí màmá mi kú màmá mi tó gbé lọ́mọ ọjọ́ méjì kò wá síbi òkú màmá mi kò sì ṣe ẹ̀tọ́ tó yẹ kó ṣe ìyá ẹ̀ náà kí wa kò ṣe ẹ̀tọ́ the nurse tó máa ṣe ìyá ẹ̀ wá ṣe birthday 78th birthday ó dà sọ pé òun ná 5 million fún ìyá òun ṣé tí ọlọ́run ò bá jẹ́ kí màmá mi wòye tọ́lọ́run bá màmá ṣé ó lè ṣe irú nǹkan yẹn fún ìyá ẹ̀ ọmọ yẹn kò tọjú wa kankan kò sí oore kankan tó ṣe fún wa but àbúrò mi tó wà lẹ́kọ̀ọ́ yẹn ìyá ẹ̀kọ́ ìdè ojókòbìrì kalẹ̀ ìyá tó sìn yẹn ló ṣàǹbẹ̀ mi pé ka lọ ka má wo nǹkan tó ṣe but àti pé nítorí ti Túndé gan mo tún fẹ́ kí ó lè rí àánú tó lè bá mi ṣe fún ìgbà tí mo ṣáà pé Túndé yẹn torí àbúrò mi èkó yẹn ó ní kí n má pè Túndé yẹn ó lóun ò fẹ kó wá bẹ ó torí ó máa dà bẹ rú ni torí yẹn ò tiẹ̀ gbà tiẹ̀ torí nǹkan tó ṣe nígbà tí à ń ṣòkú màmá mi gbogbo oúnjẹ tá a sè ni Túndé sàrùmí tó da gbogbo ẹnu tó ba gbogbo ọpẹlọpẹ àwọn OPC àtàwọn sójà tá a kó wá náà jẹ kó da gbogbo àgbo màmá mi rú. So ati gba yen laburo mi e ti so pe ohun o ti e fe ri nbi kankan ni o fun facebook temi wa wo pe agbalagba ni mi laarin gbogbo won gba to ti wa bebe ka dariji temi mo pe emi gan lo ma wa fi ya to to ku je
0: eyin leyin duro fun nu molebi
1: emi mo duro fun nu molebi to e pe gbogbo gbogbo eyan won gba ti e lati bi si be yen but mo wa awon ti o je wa yen won o da mo be nu kan na mo mo de ri pe won le help e mo ba pe mo ba sha attend the 10,000 si mo ni mura daada o wa ti yawo e ma mura bo se ma mura jaku jaku o kan ma mo pe tori wa ti soro e fa won yen o mo ni mura daada yawo e na mura tomo e ma bo mo send 10,000 gbogbo to fi ma wo moto gan ati yawo atomo ko ju 5,000 lo mo sha send 10,000 si won mo ni kan ma bo a de won de wa si le fe a se gbogbo e igba ti mo wa ri pe eh ya aso ti yawo e tori mo kaso dani fun yawo e amo mo ri pe aso to mu wa o fine mo wa ri pe ko ni gold to ma lo si to fine tori gbogbo ala lo gold mo lati wa ko ko fun ninu awon gold ti mo ko dani mo ni ko na lo ko ma ko na da bi eyan be mi mo po re ni mo se to di bi o sa lo gold yen igba ti a de se party yen to lojo keji ta wa fe ma la bi jo keta sa won wa fun ni owo oko mo wa yari mo won taburo mi a wa so pe won se ni fun lowo oko se bo won ati yawo e na jo wa tomo e ti mo ni si e te ba ma se fun tori yabo yen ko yoju ati ye but di ola no kan lo yoju ati mame lo yoju si
0: lo kan tunde sarumi eyin le nduro fun nu mo lebi
1: emi mo nduro fun o mi mo pe o de ti o ti fi bi san ore fun mi o ki gbogbo mo Nigeria gba mi
0: kini kan tunde se gan
1: nigba ti mo wa de ti asa wa ibi ti mo te ti mo po mo buruku ibi ti mo ati n se wahala pe kon fun lowo ti e asa ti send owo sa account e ko je kemi ataburo mi yen mo asa wa ti ibi hotel aburo mama wa ta de si ni mefia hotel da aburo mama wa lo ni hotel yen ibe la de
0: e se suru Eyin le je ki Tunde wa sibi molebi pada.
1: Emi mo je ko wa be.
0: Gbogbo ebi pe ko ma wa.
1: Eh?
0: Ngba ti gbogbo ebi lawon o fe ri mo.
1: Iro awon abi o ti e so pa awon aburo mi enu kan lo so pe tori awon yen o mo, won o mo. Won o mo. Aburo mi enu so pe won o fe ko mo won.
0: Ele tun fun eduro ti yawo e.
1: Mo duro mo fun yawo e ni goolu to lo. So gba ti o di ojo keji yen ta nlo mo ro pe bi wahala ta se owo pe won fun lowo aso ti fun won lowo won ati yawe ato mi akori pa ari won mi ataburo mi la wa ati en binu gba to de lo wa so pe won wo to fun lo nlo gba mo ni ata tun ba won yen ja pe won fun e lowo mo ni wa to wu yo da o mo sa be wa a de jo pada si onikaluku pada si bi to ti wa gba tore mi wa mo wa de Ibadan awon mo wa ri pe mi ri gba ti mo wa wonu awon gold mi wa ri pe mi ri gold yen nbe bi mo se wa pe niyan pe mo wa pe yawo e pe iya si ola owo e ni gold mi wa bi oni be ni ma oni owo oni mo gbagbe si ah mo ni gan to do olohun gold yen gold daada ni omi le fun yan o send e si mi through oni moto
0: olohun ti pada send e
1: and gba to gold yen na lo di wahala wa pe oko e bo pe se wa pe mi niyan mo wa ni ah goolu ni mo so pe kiyawo e ko send si mi o oni iwo ya buruku iwo ya radaada iwo ya to pe apayan ni e o le pa mi bo se pa baba mi o tori pe iwo lo pa baba mi mo ni yen emi mo ni se mo pe ti de meta to ma soro yi mo ni adejo debi ta ti jo ma ro ti gbogbo Nigeria o ti ba wa gbo tori gbo lo mo ku to pa baba e ni le sa emi mi baba be ga baba lo baba bo se mu mi lo le gbo mo ko pa mi tolohun o fi mi le won lowo gbogbo eyan lo gbo ti yawa gan to fe dija baba wa ati yawa tori eyin eni mama wa ma nwa ko si nkan to le se eyin baba won ni mama wa ma eyin baba won ni mama won mama wa ma nwa so baba wa lati ba mama wa jare pete pe omo e gbe aburu e lo si le gbomo gbomo olohun yo o wa so pe ko ma so fe ni keni
0: to tun je baba fun tun de le so
1: e baba e ni o mo ni baba e ni apayan tori baba e lo fe pa mi tolohun o e meji ototo baba e fe pa mi o tolohun o je ko ni pa
0: e ja se bayi
1: Yes.
0: Eje egbo hun tun de egbo nkan tun so. Egbo nkan ti tun de so.
2: O wa le Ibadan na ni ta ko tun. O wa le sa.
3: Okay. Mo ngo yin
2: mo ngo yin. O gbe na lo pe ti won. Mi no nyo. Emi le ba le ru. Ko ni ti ba lo ti ti ka le lo. Ka lo ni kini ga ni ka lo wa. Abi ni ti na gura. Ku yo ni emi ni nuke. O ni ti ba ka si. Ai ba ga mo ti pe. Ti o gbe ni ba ti pe. Ko fe ti pe ko ki ka se aburo tabi ni ba to gbe
3: kan teyin pe ri pe e ma pa bi ya ku wa
2: ko ji kan mi o ka pe ri kan mi o pe ri dapeta ajin kan da tutu wa mi o pe ri to ba ku ba si paro na o mu ta ti baba mi mu a jo fina a si aje mi to ma ti paro be mi ba si paro o mu to a ti mu tan ba ya ji baba mi do mu a si aje to ma ti mo le fun mo fun ya o mi ke ba si koro
3: Okay, to fun fun awon je ki fi di oro yen mule bayi lekan si bi pe
2: okay
3: sir ni be se so nsin ni pe eyin o ni nkan kan si won
2: yo
3: kan na ba yo pe ka so fun gbogbo Nigeria pe kon fo kan bale ko ta buru kokan to ma se won lato to yin
2: bi jo kan ma na ga o ma pa ko ma ko ba mi o o ma ko ka so si mi lowo gbogbo ma so gbogbo ka ni do na gan o ko bi bi na gan o ko lo mo bi je pe mama mo mama ni bi na ti mama
3: Ilu ole yin wa.
2: Ile ta mu ra.
3: Ah, mi ba ni ke wa Sibadan ni bo. Mo ko se rorun fun yin to.
2: Ka gbo daji.
3: Oye mi, oye mi. O ti gbo mi lo. Oya, oya.
2: E te gbo lu fika ori ta ba so.
3: Oya, oya, oya. Oya.
2: E gbo.
3: Yes.
2: Ara mo mi ba jani.
4: Hello sa.
3: Hello ma, e ka ro ma.
4: Yes sa, e ka ro sa.
3: Eyin na omo ya Ibadan.
4: Bẹ́ẹ̀ yọ ọkọ mi ni wọ́n lọ kọ yín nílà tí wọ́n lẹ̀ ń lérí sáwọn.
5: Ah! Orúkọ Jésù pé kí ni kí náà fàkọ̀.
3: Wọ́n ní ẹlẹ́ẹ̀mọ àwọn lè mọ̀ pé kódà tẹ́ẹ̀bù táwọn ò bá ṣọ́ra ẹ̀mí àwọn apọ́sù.
5: Wà á láì pàlẹ́ tá a bá nínú méjì tí wọ́n kí wọ́n jèrè ọmọ tí mo fi fún wọn.
6: Ó ní jèrè.
0: Ọmọ ẹ má sọ bẹ́ẹ̀. Ẹ gbọ́ nǹkan tí arábìnrin yìí ń sọ ẹjẹ́ àgbọ̀ dáadáa ẹgbọ́. Mo pé kí wọ́n wà ní mo pé kí wọ́n wá àmọ́ wọn ò lè wá fún ìdí kan àbí omi.
6: Bàbá
0: ti ẹ ṣe sùúrù ẹjẹ́ àgbọ̀ wọn dáadáa ẹjẹ́ àgbọ̀ ẹ ṣe sùúrù.
5: Fún ọ àbúrò wọn gan àbúrò wọn tẹ bá sọ̀rọ̀ sí ọkọ mi òun gan ni ó ní problem ojú tí wọ́n ti operation ojú fún kò sí kankan tó wà láàrin àwa àti wọn o tí wọ́n ju ọlọ́run àti èèyàn. Tó ti bá yẹn kẹ́kẹ́ mi ni mò ń lọ o èso ni mo máa ń kiri o nínú méjì sí wọn o.
3: Wọ́n wá ní ẹnìkan tó wà ní wọ́n lọ́mọ kan lẹ́nìkan wà táwọn tọ́ tó jẹ́ gẹ́gẹ́ bí ọmọ fún wọn náà wọ́n níyẹn wà lu òyìnbó nísìn wọ́n ní wọ́n lẹ lọ bà wọ́n jẹ́ lọ́dọ̀ gbogbo àwọn èèyàn yẹn débi tí wọn ò ráàánú gbà lọ́dọ̀ àwọn èèyàn yẹn mọ́ pé léèyàn burúkú làwọn ẹni kan má bá wọn ṣe mọ́ ṣé yẹn rí bẹ́ẹ̀.
5: Kò rí bẹ́ẹ̀ o ẹ pè wọ́n ẹni kan fún ẹni nọ́mbà kẹ́pẹ́ àwọn ẹni yẹn níwájú ọlọ́run àtẹ̀yàn ẹni yẹn gan torí bẹ́ẹ̀ kò rántí àbúrò wọn mọ́ tó ṣe bá yẹn ìgbà tá a lọ ṣènáwó ní ìfẹ́ táàjọ lọ ṣènáwó nífẹ̀ wọ́n fún mi ní ẹ̀fẹ́ ti ṣènáwó lóníkálukú ti ríra mọ́ o wà láì sàlẹ̀ tí wọ́n bí láì ó dá gan à ń pe nọ́mbà pẹ́ni yẹn gan wọn gbé kọ́ gbogbo kan tọ́ta pọ́ fẹ́ ṣe fún wọn àbúrò wọn wọn ṣe kankan mọ́ èso ni mò ń kiri ká o tí mo fi ń fun lóúnjẹ ó sọ fún èso ojú o.
0: Màmá ṣe ti gbọ́.
6: Irọ́ ló pa.
0: Ẹ gbọ́ ohun tí àbúrò yín sọ. Lẹ́yìn tí ìyàwó àbúrò yín sọ̀rọ̀ tọ́ yẹn, irú ọ̀rọ̀ tọkọ sọ ṣáájú òun náà tún sọ bẹ́ẹ̀. Ìyẹn ni pé ó ń fàwọn ọmọ búra pé kí láburú kan ṣẹ̀ kí gbogbo ẹ̀ ṣẹ̀. Ẹ ṣe sùúrù màmá, wọ́n tún sọ nǹkan kan nípa ti pé àwọn tẹ ni wọ́n kọ ẹ̀yìn sí yín. Wọ́n láwọn èèyàn yẹn kọ ẹ̀yìn sáwọn náà. Ṣé bẹ́ẹ̀ ni?
6: Èmi ò mọ gbàtẹ́mi ti torí mi pe àwọn yẹn àbí kò yé yín. Mo pè wọ́n mo ní ẹ wo nǹkan tí lágbájá ṣe fún mi ṣó yẹ kó ṣe bẹ́ẹ̀. Mo nítorí mo máa tẹ kashan lórí ọ̀rọ̀ yìí o. Mo ní ẹlẹ́ẹ̀kẹta rẹ̀ tó máa sọ tí ọ̀rọ̀ bá ti dèmí ẹ̀ tí ẹ pọ̀. Alẹ́mi mo pa bàbá wọn. Mo ní ọlọ́mọdé jẹ́ kí èèyàn rí ẹni tó máa bá
0: tèèyàn jẹ́. Ó sọ̀rọ̀ ẹ̀yìn àti bàbá ẹ̀ náà a láǹfààní àti gbọ́ dé
6: lẹ́mi. Ọlọ́mọdé jẹ́ kí ọ̀rẹ́ tó máa bá tèèyàn jẹ́. Mo ní so òun ni mo ṣe máa tèèkà ṣan o. Bó tí mo ti pa bàbá rẹ̀ èmi àti bí bàbá ẹ̀ ṣe ṣèkà fún mi tó àjọ jà. Ibùgbó ṣe kà fọ́kọ́ mi. Èmi mo bẹ ọkọ mi pé kó fi sílẹ̀. Kan tó ṣe fọ́kọ́ mi torí ọ̀gá sójà ni bàbá àwọn ọmọ mi tí mo bí mọ́ kejì fún. Torí mo wọ́n nìyẹn pé kó má jẹ́ kó wá nù ilé wa ìyẹn ò gbọ́. Ojú màmá wa dẹ̀ ni ló ṣe fún yẹn. Ìyáálé mi tó kú ó bá lémi àti ọkọ mi lájọ pa yẹn. Àwọn wọ́n dẹ̀ ń ṣe fámílì mi tìjọ́ náà. Báwọn fámílì ọkọ mi ṣe fẹ́ nà pa jọ náà àtàwọn ọmọ ṣe ọkọ mi sójà to fe na ti gbogbo e sha mo wa so foko mi po olohun lo mu e to ni mo so pe ko ma allow this man ni pere pere bi ta ba wa o gboran
0: iyen ni to tun je baba tunde
6: baba tunde we can be for ni won o ngo to wa se mi ti e mo mo de ti so ni isin olohun ni je ki nkan ko pe mi ati won po mo ni ile aye
0: e se suru mama e se suru e se suru o ti mo da ti pa ko le yanju na le se wa bi
6: o cha ma ba mi loruko je
0: e ti gbohun tunde bayi tunde pe ohun o ni bayin loruko je mo e gbohun e ohun la si ti te si gbogbo mo Nigeria ti won ti gbo
6: ni ile to de jo pa wa po ko ma gbowo be mo tori awon ma mu gbolohun ko sibe
0: iyen na wa nu
6: awon yin o sanwo ile latodun meta to ti wa nu ile
0: o da
6: ta ma de ti soro bayi ja lo ma ba mi ja
0: a fi kun a fi kun a kan si a mo ti wi nisin o ni
6: ko ni nkan mo ko ma se
0: yin olohun o ni pariwo olohun o ni nkan kan pelu yin ni wahala mo se faramo be
6: o faramo
0: e faramo be
6: ko ba mi ja mo to ba ti ba mi ja a di wahala
0: ko ni di wahala
6: ko eran yan wa bi gege
0: e tun pada wa o da
6: se ri daddy ti bu fun yin ni number won yen daddy yen gan da si tori mo daddy yen gan lo je koko chaini goal yen fun mi daddy yen so pe ah oru wicked person wo ni e eyan sore fun e o wa fi kan sore fun daddy yen gan so pe o ma fura olopa mu lojojo na lo fi wa so pe o da ki wa gba goal yen mo sha lo fu 4000 mo tun lo fi gba goal yen ni gate so ye ko ri be lori ore sise baba mi mo de ma fun lowo gba to soro oju e ipoju yen yo n lenu ko to din la o ni 10000 ni kini shade tawon awon olokada ma nlo bi ro ni bo to ni mo ko send 5000 si mo tun send another 5000 si ti yawo egan lati fun pe ki mama send owo si mo pe ti ma tin send owo si imukumu lo fi mu ati do ma fi gba awon obirin mo ni emi wa ko rerin jọ
0: lo awon so nsin o pe nikan o da sohun ni molebi ohun ati yawo e so
6: emi e bere lowo yawo e mi wa send owo igba ko fi yen igba ti mi ba send owo si won mo send 5000 si won omo mi go gbodo gbo toro ju omo mi lo
0: ojo ti lo ojo
6: ti ti awon omo mi ba go won le tori be ko ma fun mi lowo toro omo mi 8 e tori iwa to te ti wu yo ku mama wa to da ogbo njenu to da ogbo patiru awon omo mi 8 e aburo mi eko igan o lo ma soro e fa awon omo mi tele pe eyan buruku ni ko ma je ko tori gba ti omo mi agba fe se wedding mo ra aso fun mo tun fun lowo to fi ma ra to fi ma ran aso yen ti dowo bata ti dowo fila mo fun ko wa aburo mi eko yen wa so fun awon omo mi pe inu o ti edun ti o wa tori da gboru ni o ma da ogbo eru ni tori yen eti e
0: o da
6: e to wa se kini yi o o eti e o ma yari mo ni pe ki ma sun mo
0: o da ma ojo ti lo ojo ti lo akoko si ti se be pe wa
6: njabo yen na e je ba mi be o koko na e to to ba to si mi tori iya re iya ti o se wahala le lori igba to ko su meji to ma se yawo niye e to mo niye e to mo ya yen lo ngbadun ni so wa lodo America
0: ko
6: si nkan ko to se fun mi to se fun mama mi tu ku ko wa si bi oku mama mi ko send
0: oda
6: 250,000 lo send si wa
0: oda mama
6: segu e da ma se bi ebe mi na eyan ba mi to mo mi oke to ba de ma eni ti omo mi yen mama yen le omo mi kokko ma se nkan foko to se fe mi gbogbo yen lo si mo
0: oda
6: o ngo ni gbogbo yen ma ro bo bo bi omo yen
0: oda eja fi bi eja fi mo ben tori akoko wa lori eto yi
7: imu ma ni ka
0: o gbogbo e ti n tara poro yi o ye mi ẹyin tara àwọn nkan tẹ ti ṣe ni dada mọlẹbi si re o kì í ṣaráàta àmọ ju gbogbo ẹ lọ arákùnrin yìí pé ó ní ká fọkàn balẹ̀ ó lọ fún òní fìrùnàgbá ó ní kò ní sí wàhálà kankan ó ní kẹ fọkàn balẹ̀ pé kẹ fẹ̀dọ̀ lórí òróró ó ní wàhálà kan ò ní ṣẹlẹ̀ ó láburú kan ò ní ṣẹlẹ̀ sí àwa náà sì gbàgbọ́ bẹ́ẹ̀ pé lágbára ọlọ́run àburú kan ò ní ṣẹlẹ̀ sí kò ní ṣẹ̀ sáwà náà ṣẹ ti gbọ́ ó dá mo ti gbọ́ gbogbo ẹ̀ pátá náà la padà á mú gbọ́ mẹ́wàá ń ṣẹlẹ̀ lókè pẹ́ mọ̀lẹ́bí rèé ẹ̀jẹ̀ kan náà ó sì ṣe ń ṣe káàkiri nìyẹn o èyí tá a rí iná ńlá gbọ́ tá a mú wá èyí tá a ń dá sí yìí o ká má bàa ṣe bẹ́ẹ̀ jẹ̀kọ́ tó lè gun orúkọ mi ò yí padà ọmọọba mukaram adédọ̀tun aṣáde lórúkọ mi màálẹ́ mi lọ́wọ́ bá dodo bí òkè omo ba ote ni bo te mole omo ya mo owe to fi gbogbo omo bi oba ipoki mekun ni mi omo asudede omo fatari woran DJ Spider ni studio manager atajo sise po fun talei olaleke olutoyin lori Facebook won kiwa ise ati oworopo to kiwa nbe na ta lanfani ati daruko ise pupo te wa pelu atawon ti won gbo wa nle ti won lanfani ati pe wa te ba pe wa fun tabalaba mi ton soro mi ye abe ni nkan te fe fi to wa leti abi ipolu oja ti kede lori eto yi number te pe mi sire 070-66-23-52-62 070-66-23-52-62 o daro ojo mejo latun lanfani ati pade lagbara olohun momo nkan kan oni se yin ko ni sawa na atawon lolufe eto yi ti won gbo wa nle o daro orun ayo lasun.

0: àti lówó lọ́wọ́. Ẹ̀dá ò lọ́gbọ́n nù. Owó gan-an lọ́ba ọgbọ́n. Ọgbọ́n.
1: Akábala tó jẹ́ kí n máa borí lágbà.
0: Ó yá wá jẹ́ kí n já ẹ sí. Ǹjẹ́ ló mọ̀ pé fún oṣù márùn-ún àkọ́kọ́ ọdún yìí, káàṣì ẹ̀ ti ń dun àwọn ènìyàn nínú. Bẹ́ẹ̀ ló fi ayọ̀ kún ọkàn àwọn èèyàn láì sí ìdádúró kankan. Láti ní yíya cashport sí valentine cashport, easter cashport tó tún yàtọ̀ sí workers day cashport, ilé tó gbóná títí di iléyẹ cashport pẹ̀lú àgbo ńlá kan tó jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Lótìtú àti lódodo ẹ ti mọ káàṣì ẹ pẹ̀lú òótọ́ ọnú. Tó bá sọ bẹ́ẹ̀ ó máa ṣe bẹ́ẹ̀. Lọ́wọ́lọ́wọ́ lásìkò yìí àkókò ti tó fún mid-year cashport nínú oṣù June. Owó tó lé ní 1,150,000 wà fún jíjẹ, àti bí àwọn tó ju 100 ènìyàn ló máa ní ìpín láti jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Má ṣe fàsẹ́yìn, má jọra rẹ lẹ́nu. Gbogbo ayò tó bá jẹ dúró fún àǹfààní láti yí ìgbésí ayé rẹ padà. Bó ṣe ń ta tó tún ta sí, bẹ́ẹ̀ làǹfààní rẹ ń pọ̀ sí. Wednesday 24th of June yóò di ojú ayọ̀ ńlá pẹ̀lú oríire ńlá kọ̀tun. Ó yá bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347 *1004 *1#. Lórí Ìlàjẹ̀lú FM *347 *1004 *2#. Bẹ́ẹ̀ ló tún lè ṣàbẹ̀wò sójú òpó website www.kase.ng. Mid-year cashport ní June. Àkókò ìyípadà rere rẹ ti dé o. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.
2: Owó ni Monday ní Wapa.
3: Guy, why you dey smile like this? Wetin happen?
4: Cause I don quit trip to go abroad.
5: You too could win in the Goldberg Back to Bar promo. Visit any participating outlet, buy two bottles to win instant prizes and the chance to win a trip abroad to watch the Super Eagles play. Terms and conditions apply. Goldberg, the gold standard. Not for sale to persons under the age of 18. Drink responsibly.
6: Àwòdì tó rè bára lórí yẹ́. Ó lọ mú agbára kún agbára ni. Gbogbo ẹ̀yìn olólùfẹ́ Abiodun Adéwọlé Mr. AA. Ẹ máa jó, ẹ máa yọ̀, ó dé padà.
7: Kájọṣe, tí wọ́n dàgbà kájọṣe
6: ooo. Ojú ọ̀run ṣúdẹ̀dẹ̀ yóò rọ̀jò ayọ̀. Òjò ìdùnnú àti àlàáfíà. Ó yá o, ẹ wá fi kẹgbẹ́jọ lórí ètò ìjọba ìbílẹ̀ lọ́jọ́ jọ Ẹtì láago 5 ìrọ̀lẹ́ 5 PM Friday. Àti gbangba làṣáàtà láago 11 òwúrọ̀ ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Sátidé 11 AM Saturday. Pẹ̀lú Abiodun Adéwọlé Mr. AA. Owó bàbá fọwọ́sì tá a mọ̀ bí ẹ mowó, ẹ mọ̀ pé kò lè dọ́ rárá. Ó máa fọná sójú kẹ̀kẹ́kẹ́. Mr. AA balẹ̀ bàgẹ̀ bí ẹ̀rọ ǹdẹ̀dẹ̀ sórí ìkànnì Splash 105.5 FM lórí ètò ìjọba ìbílẹ̀ àti gbangba làṣáàtà. Ẹ̀yin kọ́ yìí ẹ mọ̀ ní ìsìn.

0: Smash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbágidìgbà sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwà ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
1: Ẹ̀yin tèmi báwo ni o ṣe wá?
2: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
3: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
4: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi di ńlá mọ́ mi lọ́wọ́.
0: Ó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Gbọ́ mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jẹ́ ìké fún ọ kúkú mọ́ nínú. Bíralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹrọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
4: 0807-112-4000.
0: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́. Óyá ẹ̀yin ọmọ lọ́wọ́ ìjọ́n ó tún ti zẹ̀. Fún oṣù márùn-ún àkọ́kọ́ nínú ọdún ni àwọn tó tap ti gbẹnu sí kàṣí ẹ̀ léraléra lóní back-to-back. Abẹ̀rẹ̀ látorí New Year Cashport lọ sórí Valentine Cashport. Easter Cashport ń kọ́ àwọn èèyàn tó gbẹnu sí yẹn lọ ní ìgbòrò ayé. Workaday Cashport yẹn gan lọ fàfà. Ká má wàá tí sọ nípa Ilẹ́yà Cashport pẹ̀lú ẹran àgbò tó sẹ̀nẹ̀ ńkọ́ ẹ̀. Kàṣí ẹ̀ ẹlẹ́yinjú àánú ti a. Ọmọ má lọ fà tí kàṣí ẹ̀ bá ti ṣàdéhùn. O máa sẹ́ẹ̀tì yẹn. Ní báyìí, àsìkò ti tó láti gbẹnu sí Mid-Year Cashport. Inú oṣù kẹfà yìí, owó tó lé ní 1,250,000 naira $50,000,000 ni àwọn olóríire tó lé ní 100 tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀. Ọmọ ìyá, má lẹ bọ́dì mọ́lẹ̀, gbé bọ́dì ẹ̀. Àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó bá ta, tó bá ṣe ta sí. Ní wàá ṣe gbẹnu sí sí o. Wednesday, June 24 yìí máa tún pọ̀ létí gan o pẹ̀lú ṣẹkẹ̀ dúgbẹ́ owó lọ́tún lọ́sì. Lórí Splash FM, *347*1004#. Lórí Ládélú FM, *347*1004#. Tàbí lórí wẹ́bsáìtì wa www.cashier.ng. Pẹ̀lú Mid-Year Cashport inú oṣù kẹfà yìí, àsìkò oríire mi dé. So ti Cashier, ọmọ mo ti Cashier.
5: Guy, why you dey smile like this? Wetin happen?
6: Cause I don't win trip to go abroad.
7: You too could win in the Goldberg Back to Bar promo. Visit any participating outlet, buy two bottles to win instant prizes and the chance to win a trip abroad to watch the Super Eagles play. Terms and conditions apply. Goldberg, the gold standard. Not for sale to persons under the age of 18. Drink responsibly.
8: Guy, we don't dey talk since. Ha, make I go do my work, eh? We go continue this talk later.
9: Oh boy, you don't talk. How bad? You know the tire.
8: Na the new level be that, oh. This new MTN sachet bundle don't make life easy for me.
9: Brotherly, involve me now. Make myself dey follow ya like you.
10: Talk until you tire. When you dey on top the new MTN sachet bundles, dial *312*7# and press 2 to start to enjoy from 100 naira. Low down, talk dey go.
11: It's the brand new fun show in town.
12: Come party with lots of entertainment, gist and music.
11: And win fun prizes weekly on Chelsea Fun Party.
12: Season 1 starts this Saturday and every Saturday, 8:30 p.m. on Splash 105.5 FM.
11: Don't miss it.
12: Yay!
11: Brought to you by Chelsea London Dry Gin.
12: The right spirit, the right feeling.
13: This is hot and I'm still standing. We've got the city on lockdown.
14: Got my own city that I hold down.
13: We are Splash 105.5.

0: Splash 105.5 FM, your integrity station. Bonkile, bonkile, bonkile, bonkile.
1: Splash 105.5 FM, the integrity station.
2: Bẹ́ẹ̀ Olúwa Sakios, the return of Benga Adeboye. Ó tún máa máa gbé wa débẹ̀ nìkànnì Splash 105.5 FM pẹ̀lú àràmàǹdà ètò tó kó ọ̀rọ̀, ọgbọ́n ìmọ̀ràn àti ẹ̀fẹ̀ sínú. Gbogbo alẹ́ ọjọ́rú Wednesday láago mẹ́sàn-án sí mẹ́wàá 9 to 10 PM ní gbọ́ngàn ètò tá a pè ní Gbẹ̀mí Débẹ̀. Ẹ ó sì máa jẹ̀gbẹ́ládùn ọ̀rọ̀ ìkìlọ̀ ká lè dẹ́kun ìwà ìbàjẹ́ tó lè pa ọjọ́ ọ̀la ẹni lára. Ìpele kejì ni ó dùn mí jù. Kí ló ń tẹ́nìkan ti ṣe fún ọ rí tó dùn ọ gan tó ti fa ìfàsẹ́yìn tàbí ìpalára fún ọ? Bóyá o ti wá bọ́m̀bẹ̀ àbò ń bá yí lọ́wọ́. Ó yá o fàtẹ̀jíṣẹ́ ránṣẹ́ lórí ètò Gbẹ̀mí Débẹ̀ káráyé fi kọ́gbọ́n. Ìpele kẹta ní ìrìn àjò ọ̀run níbi tá ò ti láǹfààní àti máa pè bá bàbá yín tàbí ìyá yín tó ti wà lọ́rùn sọ̀rọ̀. Kómẹ́dì yìí le jù, ìwọ náà máa gbé tó yìí. Kò gbọ́ nípa bàbá tàbí ìyá rẹ ti ń bẹ lọ́rùn pẹ̀lú The Return of Gbẹ̀ngà Adébóyè Ọláolúwa Sakios nìkànnì Splash 105.5 FM láago mẹ́sàn-án sí mẹ́wàá alẹ́ fún ìkéde tàbí ìpolówó ọjà 0906 043 9771. Gbẹ̀mí Débẹ̀ pẹ̀lú The Return of Gbẹ̀ngà Adébóyè, ètò yìí pọ̀.

0: ẹ̀tù kalẹ̀ ní alẹ́ òní káàkiri àgbà ńlá ayé ẹ̀yìn ti return of gbẹ̀ngà adébóyè ẹ̀yìn ti ọlá olúwa zakios yìí mo tún kí yín lálẹ́ òní o ẹ̀tù kù déédéé wòyí níbi gbogbo tẹ́ ẹ ti ń láǹfààní láti máa gbọ́ mi lálẹ́ òní lórí ìkànnì tá a pè ní splash 105.5 fm tá a kalẹ̀ sí fẹ́lẹ́lẹ̀ nílùú ìbàdàn ẹ̀tù kù lé o káàkiri àgbà ńlá ayé ẹ̀tù kù lé káàkiri dúníyàn lọ́jọ́ títòní ẹ tún gbádùn ọlọ́run lára mi ẹ tún kọ́lọ́run jẹ lára return of gbẹ̀ngà adébóyè ẹ káàbọ̀ sórí ètò yín ètò wa o tá a pè ní gbẹ̀mídébẹ̀ abala àkọ́kọ́ náà la pè ní ìkìlọ̀ ìwà ìbí la ti máa ń kìlọ̀ ìwà lábala àkọ́kọ́ ọlọ́run ọba mi náà ló pé kó rí bẹ́ẹ̀ dj spider ó wà nínú ilé agbára pẹ̀lú mi òun ni amojú òpó dj spider ìníwà òtì lágbára lọ́wọ́ ọlọ́run òkèòkè báyìí náà lẹ mú fọhùn òkèkè báyìí náà lẹ ti máa fọhùn lágbára lọ́wọ́ ọlọ́run àti gbogbo àkówá wa ẹ tún wá nǹkan fìdílé ẹ tún wá gbọ́ mi lálẹ́ òní àní sí agogoro kogókogó ṣíṣẹ̀kẹ̀rẹ̀ ń fọwọ́ yọ̀wọ̀yọ̀ lọ́dọ̀ yín bẹ́hun ìní wa yín tí ẹ̀yin olólùfẹ́ mi ẹ̀yin tí ẹ wà lórí tiktok ẹ mọ double tap ẹ ẹ̀yin tí ẹ wà nù lé ẹ mọ yín rédíò yín sókè làálàá ẹ̀yin tí wà lórí facebook náà ńkọ àní kẹ́yìn sókè o ẹ jẹ́ ń kọ́kọ́ fún yín ní ìkìlọ̀ wà kékeré kan lálẹ́ òní ìwọ tó ń gbọ́ mi lálẹ́ òní o iṣẹ́ burúkú tó sì fẹ́ ṣeun lórí ọ̀rẹ́ rẹ ń ò bá sì mọ́ ṣe o ìwà ẹ̀ka tó fẹ́ wù lórí ọ̀rẹ́ rẹ ìbá sì sọ fún ọ lálẹ́ òní pé kó o mọ̀ ṣe òní láárí àmì tó mọ̀ la ìran bá ba ẹnìkan mọ̀ la bí gbogbo àwọn olóyè ti pọ̀ tó ń lẹ̀ ìbàdàn àtọ́ba ìlú wọn mọ tó lè ṣẹlẹ̀ láàárọ̀ ọ̀la kábà ni wọn mọ ni irú tàwọn ọmọ tí wọn kó ní ògbómọ̀ṣọ́ ọjọ́ kìíní ànáwó ti mọ̀ àmọ́ lọ́wọ́n bá mi fún gbogbo orúwa lójú ni kábíyèsí ọlọ́run bá mi àlùkárù ọ̀rẹ́ rẹ tó fẹ́ ba tiẹ̀ jẹun arán mi sí ọlálẹ́ òní pé mọ̀ ba tiẹ̀ jẹ́ torí pé ó lè padà ràn án lọ́wọ́ lọ́la olótìtì tó dùn ọ fún ọ rí àbí ọwọ́ fẹ́ ba tiẹ̀ jẹ́ mọ̀ ba tiẹ̀ jẹ́ mọ̀ ba arìn àjò rẹ̀ jẹ́ mọ̀ dá arìn àjò ọ̀rẹ́ rẹ rú àbí rìn àjò ìyàwó rẹ àbí tọmọ bíbí inú rẹ mọ̀ ṣe o mọ̀ ṣàìdá sí o àní kí n wá sọ fún ọlálẹ́ òní pé kò rò dáadáa.
1: Ìwà lọ́ba àwúrẹ́ ìwà ẹni ó gbé mi bẹ́bí.
0: Torí àkókò wa ẹ̀yin olólùfẹ́ return of gbẹ̀ngà adébóyè yìí.
1: Tó wà kan.
0: Ẹ̀yin náà mọ̀ pé ìpolówó ọjà ó pọ̀ lórí ètò yìí bíi kàásì nǹkan bí ọ̀wàrà òjò ni.
1: Ọkọ àṣẹ ìwà mi.
0: Ọlọ́run ló dé sí ìkànnì splash fm 105.5 13 láǹfààní láti máa gbọ́ wa o. Àlọ́ méjì ẹja lọ sínú alẹ́nilọ́run. Nítorí kéde àtìpolówó ọjà kò ní pẹ́ wọlé ẹja bẹ̀rẹ̀ báhùn ká lọ sínú alẹ́nilọ́run sòsé dj spider thank you.

0: Ẹni tó ní bàbá ní ọrùn.
1: A ti dé padà o láti ojú ọjà. Àwọn tó wà lórí TikTok wọ́n ti fẹ́ rẹ́rìn dákú fún gbogbo nǹkan tí mò ń bá wọn sọ lábẹ́ àsọnù bí báyìí.
2: Ẹni tó lé.
1: Ọlọ́run ọba mi náà ló pé kórí bẹ́ẹ̀ Return of Gbenga Adébóyè lẹ́ ń láǹfààní láti máa gbọ́. Olúwa Fẹ́mi ó ti rẹ́rìn lọ. Mọ́ dọ̀bù táàpù kẹ́ mọ́ boko lọ fà sí bíbẹ̀. Yes, mo fẹ́ fi nọ́mbà síta. Àwọn tó ti mọ nọ́mbà ní ń pè sí orí agbàgbé lọ́wọ́ báyìí. Orí ètò yìí la ti máa ń pe àwọn tó wà lọ́rùn. Mo lè pe MK Abiola, mo lè pe Tàfábàlẹ́wà, kò sẹ́ntẹ́ni tí mi lè pe, mo lè pe Yaradua, Buhari náà ti lọ, mo lè pe wọ́n, kò sẹ́ntẹ́ni lọ́rùn bàbá yín, yáyà yín, mo lè pe wọ́n. Bẹ́ẹ̀ mo sọ fún yín, mo lè pe everybody ní àjùlé ọ̀run. Splash FM la wà lálẹ́ òní. Ẹ jẹ́ kọ́kọ́ pe nọ́mbà ní àwọn èèyàn wà lójú òpótá ń pè gan. Ẹ ṣeun, ìfẹ́ wa lẹni tí ẹ fi ń pè wọlé. DJ Spider yìí ni wà ó tì. Òun ló dúó gbágbágbá tì mí nínú studio lálẹ́ òní. Yes, 070-6949-3000. 070-6949-3000. Ṣé ẹ rí bọ́tù ọtà tí mo mú dání? Ẹ jẹ́ ń gbé sókè, mo fẹ́ mú lógo ẹ̀ kúò. Ìyá Pàṣọmá ná fún mi ní omi ní alẹ́ òní. Mo ń bọ̀, mo fẹ́ fi ràn yín ni o. Ẹ mọ̀ bọ̀ lórí Facebook wa ní Splash. Ok, ẹ mọ̀ bọ̀ ní Splash. Ṣé ẹ ti rí? Omi tó wà lọ́wọ́ mi bọ́tù ọtà. Ẹyin tí ẹ wà lórí ayélujára, ẹ ti rí? Yes, ìyá Pàṣọ ló fún mi ní alẹ́ ìgbà tí mò ń bọ̀ láti ọ̀dọ̀ wọn. Fátírì omi mẹ́fà nìyá yẹn ní àjùlé ọ̀run ní ìyá Pàṣọmá. Bẹ́ẹ̀ mo sọ fún yín, Pàṣọ náà mọ̀ pé ìyá àwọn ní fátírì omi. Bẹ́ẹ̀ ni, ìyá Wàṣọ Àyìndé kúrú náà ń ta ìkúrú tí wọ́n fi ránṣẹ́ sí mi, mo ti jẹ́ tán lẹ́ẹ̀kan. Kí ni mọ̀mọ́ tiẹ̀ náà ń tà lọ́rùn? Kí ni bàbá rẹ̀ ń tà? Ṣé dádì ẹ̀ wà lọ́rùn? Sán wà lọ́rùn gidi àbọ̀rùn àpáàdì? Alẹ́ làámọ̀ yá pè wọ́n. Àwọn èèyàn ti rẹ́rìn lọ nílé. Ó tọ́ nínà ìyá Gọ́vnọ̀ Ṣèyí Mákindé, Gọ́vnọ̀ máa gbọ́. Ẹ̀yin ọ̀rẹ́ Gọ́vnọ̀ ẹ̀yin tẹ́ ẹ jọ ń ṣèjọba lọ́yọ̀ stéètì, ẹ wá nǹkan ṣe sáwọn ọmọ tó wà ńbẹ̀ yẹn o. Ṣé ẹ mọ̀ pé Very Dark Man bá yín sọ̀rọ̀ níjọ́ wo ni? Kẹ́ ẹ wá nǹkan ṣe sáwọn ọmọ yẹn o. Ìyá Gọ́vnọ̀ Góòdì níyá rẹ̀ ń tà lọ́rùn. Ìyá ẹ̀ náà sì lówó. Ìyá ẹ̀ lówó. Ó fún mi ní àwọn góòdì kan. Mo fi pamọ́ sọ̀rùn mọ́ rò bóyá góòdì yẹn wà lọ́wọ́ mi. Sọ ti gbọ́ bá wọn. Ẹ̀lú ẹ̀ka alẹ́, mo ti rojọ́ lọ mi pé kíkọ. Ẹ̀lú ẹ̀ka alẹ́. Orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá yìí. Ẹ̀yin gbọ́ yín dáadáa, ò mò ń bọ̀ o. Ṣáìdì láti Ìbàdàn. Ok, ta lẹni ní àjùlé ọ̀run? Ẹni bàbá yín lọ́rùn. Ọ̀yà ọmọlúwo ni dáàdì yín, Mr. Ṣáìdì. Kí lẹ pé? Adamawi ní Ìbàdàn. Ok, ẹ jẹ́ ń wonú rẹ o. Mò ń bọ̀ o. Ok, ẹ fi sí speaker. Mi ò gbọ́. Ẹ já fi sí speaker. Oya ẹsẹ̀ tún sọ orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá yìí.
3: Ṣáìdì mú.
1: Láti bo?
3: Láti Ìbàdàn.
1: Láti Ìbàdàn. Ọmọlúwo ní dáàdì yín tẹ́ ẹ ní lọ́run?
3: Adamawi.
1: Kí ló kọ dáàdì yín?
3: Isiaka Mustafa.
1: Isiaka kíni?
3: Mustafa.
1: Isiaka Mustafa. Mò ń bọ̀ o. Mo mọ dáàdì yín lọ́run o. Ǹjẹ́ ẹ mọ iṣẹ́ tí bàbá yín ṣe lájùlé ọ̀run? Yọ̀dà fún yín. Dáàdì yín ẹ máa gbọ́ o. Dáàdì yín ta fóònù lọ́run. Product fóònù kan péré náà sì ń tà. Samsung ni dáàdì yín tà lọ́run. Fóònù nìkan bàbá yín ló ń tà lọ́run. Ó ní building látọ̀ kọ́ báyìí títí ń ta fóònù. Bàbá yín sì ti lówó. Ṣé ń bá yín pè wọ́n? Ẹ jẹ́ ń bá yín pé dáàdì yín. Ó ti ń ring. Yìí ní pé nọ́mbà yín síta. Kẹ́ mọ́ lọ máa pè lẹ́yìn o. Ó ti ń ring. Hello sir, bàbá onífóònù lọ́rùn ẹ kalẹ́. Àlàáfíà mu wà. Ẹ̀yin náà ń gbọ́ program lọ́wọ́. Ẹ ń gbọ́ wọn mọ yín. Òtítán bàbá rẹ̀ ń gbóhun ẹ lọ́wọ́. Bàbá rẹ̀ ń gbọ́ Ọlọ́run báyìí. Ọyá ọmọbìnrin tó bá fẹ́ lọ́wọ́ dádì ẹ̀. Bàbá rẹ̀ ń gbọ́. Ṣé bó ṣe kí dádì ẹ̀ ń dán kí bàbá rẹ̀ dáadáa jọ? Kí ni sọ ọmọ yìí? Ó ní ọjọ́ kan pẹ̀lú. Ó lálàáfíà ló ń wà. Ó lóun ti lówó. Èló ló fẹ́ gbà?
3: Mo nílò 100 million.
1: 100 million. Ó lóun nílò 100 million. Ṣé ẹ fún? Bàbá rẹ̀ lòun ó fún ọ 100 million. Jẹ́ ń béèrè bó ṣe rí gbà. Bó ni ó ṣe rí gbà? Bàbá rẹ̀ ní sọ fún ọ pé bó ṣe gba 100 million lélẹ́yìí o. Wọ́n ní tó bá ti dijọ́ Sunday ti ń bọ̀ yìí. ni osan gangan mo fe lo CMC nkan ni ibi paradise lorun won ni mu o wa awon gbondre million pade wa nbe yin si fi moto gbe o wa sile aye pada o si abo o si o si baba olohun o si to ba ti dijo Sunday emi o drive moto wa sodo re wo gbagbe bi se mo le odo re yin si gbe o lo sorun yin si fi moto gbe o wa pada ago meji la osan ni wo sadu si waju ta la ago meji la osan try ko wa so white en yo mi o drive de ago meji la osan mo lo so si o o ti da o si online mo ti pe daddy ti enu eyan mo rerin lori TikTok ati Facebook e mo pe wole kin ba yin pe baba yin ta lo tu wa nbe a mo ba yin pe won ni lale oni ni a mo se kini a mo pe won ni 070 awon eyan wa lojo opo gan e lo di call ai Eka lesa.
3: Ataro
1: ni o ko yin ati bi te tin pe wa yin. Mi wa wa gbe yin ona lo po. Ri mi eyin no si pepe a. Bobo e kilo sele tin mi fi wa.
3: Ago ti e fi le wo pe
1: boya lara awon mo se mi ni tabi ko lo ja sibo mi so e sa fe gba owo abi ta mo ba yin pe lorun si daddy ni abi mommy yin
3: baba
1: yin ni mo ba yin pe so ayo sin a gbe owo wa so yi odo yin a gbe owo wa so odo yin ba yes ta lo tu wa nbe 0701447 5770 So e gentu lo sojo oja na kin tu lo re ta oja ka ki agbanla yi mu tun bo odojo oja
2: Flash FM 105.5
4: It's hot
5: It's the brand new fun show in town
4: Come party with best of entertainment just and music
5: and win fun prizes weekly on Chelsea Fun Party
4: Season 1 starts this Saturday and every Saturday 8:30 p.m. on Splash 105.5 FM
5: Don't miss it Yay! Brought to you by Chelsea London Dry Gin
4: The right spirit the right feeling
6: This is hot and I'm still standing
7: Guy, we don't dey talk since. Ha, make I go do my work, eh? We go continue this talk later.
8: Oh boy, you don't talk. How bad? You know they tire.
7: Na the new level be that, oh. This new MTN sachet bundle don't make life easy for me.
8: Brotherly, involve me now. Make myself dey follow ya like you. Talk until you tire. When you dey on top the new MTN sachet bundles, dial *312*7# and press 2 to start to enjoy from 100 naira. Low down, talk dey go.
9: Guy, why you didn't smile like this? Waiting happen.
8: Cause I don't win trip to go abroad.
10: You too could win in the Goldberg Back to Bar promo. Visit any participating outlet, buy two bottles to win instant prizes and the chance to win a trip abroad to watch the Super Eagles play. Terms and conditions apply. Goldberg, the gold standard. Not for sale to persons under the age of 18. Drink responsibly.
11: For this Naija, everybody go chop. Whether you be man, woman, pikin, you don't go fit escape. You go chop for this new close-up red hot 130 gram promo. You fit chop your own share from the 500 million naira worth of prizes like airtime, electricity payments, cash, and dinner dates for you and your person. Just buy the close-up red hot 130 gram promo pack. Open up. Set the code inside to *8011*5# and follow the instructions. Oh yeah, time to chop, don't start, oh. Tell your neighbor, tell your friend, even your ex. Everybody must chop. As you dey buy the close-up red hot 130 gram, your man gonna tell you say you go chop something. This offer go last from April to July.
12: At West Midlands Open University, we are making education affordable, flexible, and within your reach. Admission is ongoing, and now you can begin your journey with as little as 2,500 naira per course unit. Choose from world-class degree programs such as Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, and Educational Management. Whether you're a fresh secondary school leaver, a direct entry candidate, or converting from HND to university degree, WMOU makes it easier. Visit us in Lagos at number 1A Oba Akran Avenue, Ikeja, in Ibadan at White House at Dewumi Street, Felele, or in Abeokuta at Dots ICT Institute of Technology, 52 Ijeoma Agbadu Road. Apply now at www.westmidlands.edu.ng or call 0704-700-0167. Follow us on social media at WMOU Nigeria, West Midlands Open University. Possibilities beyond imagination.

0: lọ́pọ̀ ìgbà àwọn èèyàn kì í mọ bí dítà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi á máa refresh ní tèmi o, tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára. Tí olówó mi bá ti jí, ẹ gbọ́ ohun tó máa ń wí.
1: Yéè, mo gbé o, data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tàn.
0: Ṣé mi ò sọ fún ẹ?
1: Jára ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
1: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
2: Praise the Lord. Time of Liberation from Yomiremi Adefisayo Ministry is back on the air on Slash FM Radio 105.5.

óyá ẹ̀yin ọmọ lọ́wọ́ ìdán ó tún ti zẹ̀ fún oṣù márùn-ún àkọ́kọ́ nínú ọdún ni àwọn tó tap ti gbẹnu sí kàṣẹ léraléra lóní back to back. Abẹ̀rẹ̀ látòrí New Year Cashport lọ sórí Valentine Cashport Easter Cashport ń kọ́ àwọn èèyàn tún gbẹnu sí yẹn lọ ní ìgboro ayé Workers' Day Cashport yẹn gan lọ fàfà. Ká má wàá tí sọ nípa Iléyà Cashport pẹ̀lú ẹran àgbò tó sẹ̀mẹ̀ nǹkan ẹ̀. Kàṣẹ ẹlẹ́yinjú àánú ti a. Ọmọ má lọ fà tí kàṣẹ bá ti ṣàdéhùn ó máa sẹ́ẹ̀tì yẹn. Ó di ju ìyìnbọn kan so ní báyìí àsìkò ti tó láti gbẹnu sí mid-year cashport tinú oṣù kẹfà yìí owó tó lé ní mílíọ̀nù lọ́nà àádọ́ta náírà 50 million naira ní àwọn olóríire tó lé ní 100 tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀. ọmọ ìyá má lẹ bọ́dì mọ́lẹ̀ gbé bọ́dì ẹ̀. àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó o bá ta tó o bá ṣe ta sí ni wàá ṣe gbẹnu sí sí o. Wednesday June 24 yìí máa tún pọ̀ létí gan o pẹ̀lú ṣẹkẹ̀dúgbẹ owó lọ́tún lọ́sì. lórí Splash FM tẹ *347*1004#. lórí Lágelú FM tẹ *347*1004#. tàbí lórí wẹ́bsáìtì wa www.cashier.ng. pẹ̀lú mid-year cashport inú oṣù kẹfà yìí àsìkò oríire mi dé. so ti cashier ọmọ mo ti cashier.

0: ọba àwọn ọba olúwa àwọn olúwa ẹni mímọ Israeli àpáta ayérayé ibi ìṣàdé wa ìwọ ni mò ń fi ọpẹ́ àti yìn fúnra lẹ̀ jẹ̀ ní. Kábíyèsí rẹ̀ Elédùmarè.
1: Ètò ìgbéyàwó yìí.
0: Ọba tó jẹ́ kó máa bẹ bí ayé ti ń bẹ, ọba tí ó máa bẹ ńgbà tí gbogbo ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá ò ní sí mọ́.
1: Ẹjẹ́ ayọ̀ tòótọ́ nítorí ọmọ.
0: Ìwọ ni Ọlọ́run wa, ìwọ ni ìṣẹ̀dá wa, ìwọ làá máa yìn títí ayé àìnípẹ̀kun. Elédùmarè, kábíyèsí rẹ̀ o.

0: wọ́n bá mi gbẹ̀yàn ìbá kọ́dà ayé mo ṣe bàrẹ́ lálẹ́ tìní o ìbá pásítọ̀ ìbá wòlíì ìbá fà
1: kò ní pàjẹ́ lè tó tó gorí afẹ́fẹ́
0: ìbá ẹlẹ́sìn àbáláyé
1: pàjẹ́ lè tó tó gorí afẹ́fẹ́
0: ìbá ọmọ kú ayé ìbẹ̀yàn ọmọ ọ̀rọ̀ lọ́jọ́.

0: ìbọnà roko ìbọnà rigbe.
1: Ọgbọ́dọ̀ bàjẹ́ ètò ìgbéyà.
0: Ìbọnà tí mo tọ̀ dé Ìbàdàn.
1: Ọgbọ́dọ̀ bàjẹ́.
0: Ìbá Kọ́ládé Àlàbí ọmọ ọba tó lòdẹ Òṣogbo Ọ̀yà kókó ọ̀nà kí ajé mo tábà Ògùn.

0: ìgbìnà bí àtẹ̀kùn ìṣedé lọ́jọ́ tí fi ń wù mí ọmọ ọba ni tí ń gbélé tí ń ṣe bí ọba ajagun mọ́fì ti bá ṣe ẹ̀yà kókó sun ẹ̀ nígbà ọ̀tẹ̀ bàbá mú kí nílẹ̀ ẹ̀tẹ̀ ní o lóòkọ̀ bàbá wa Adébáyọ̀ Àkàndé kábíyèsí o kí adé ó pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀ ìrùkẹ̀rẹ̀ kó dọ́kínní lórúkọ yín ni mò ń kí gbogbo àwọn olólùfẹ́ ètò yìí níkànnì yìí wípé wọn kú ilé o àkú àfọmọnìyàn ṣe o ọ̀dẹ̀ ọ̀dà bí o yóò dá yóò rọrùn lágbára lọ́wọ́ ọlọ́run DJ Spider ń bẹ ń kalẹ̀ ètò lálẹ́ tẹ̀ní tá a jọ ṣètò gbogbo ẹ̀ bí mo ṣe ń sọ yìí ní ń tẹ̀ lọ́tún ní ń tẹ̀ lọ́sì pé kẹ́ ẹ lè mọ láǹfààní láti máa gbọ́ mi nílé kété fún talẹ́ tẹ̀ní. èmi nìkan ni mo wà ń kalẹ̀ ètò lálẹ́ tẹ̀ní o àwọn ìbejì mi ò láǹfààní àtòrí ọ̀fẹ́ láti gún wà sórí ètò lálẹ́ tẹ̀ní.
1: ìlú ọgbọ́dọ̀ bàjẹ́ kọ́mọ gbọ́dọ̀ bàjẹ́ o àárín ọ̀rẹ́ ọgbọ́dọ̀ bàjẹ́ kọ́mọ gbọ́dọ̀ bàjẹ́ o.
0: mo kí gbogbo ẹ̀yin bàbá àti mọ̀mọ́ mi nílé lóko lódò lẹ́yìn òde mo kí yín púpọ̀ o látòrí bàbá lógbòmọ̀ṣọ́ ẹ̀ kalẹ́ o mọ́mi ayò ìyàwó kí yín púpọ̀ ẹ ṣe lé ní ṣùgbọ́n mo mí ìsìnkọ́ yín ẹ mọ́ bínú ẹjọ́ nítorí ọlọ́run ẹ mọ́ bínú ẹjọ́ mọ́mi náà ti ń bẹ lọ́yọ̀ọ́ mọ́mi adéwọlé mo kí yín púpọ̀ bàbá ní fìdítì ogunwálé abel mo kí yín o tí dórí bàbá mi ní omi àdìó mo kí yín kábíyèsí sá o ẹyin ìbejì kínní ìbejì kejì mo kí yín lórí ètò yìí ìyá tíjà mo kí yín ìyá ìbejì germany london mo kí yín ìyá ìbejì onígàrí mo kí yín ẹ̀yà bí ẹlẹ́gbẹ̀ẹ́sí mo kí yín o ìyá ìbejì lódò ọba mo kí yín àwọn ìyá tó ń bí ìbejì wọn kàn ti ẹ̀pọ̀ báyìí mo kí ìyàwó mi náà ìyá bí ìbejì báyìí o àwúwà mo kí yín púpọ̀ bàbá mi láti orílẹ̀ owó àfáàsàkà mo kí yín o pro ní kí n kí gbogbo ilé dáadáa o pé kẹ mọ bínú o páwọn ọ̀rá ayè pè lọ́sẹ̀ yìí o pé kẹ mọ bínú alūkkóró ní kí n sọ fún yín wípé òun fẹ́ràn gbogbo yín o ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run ẹ mọ bínú sí àwọn lọ́sẹ̀ yìí.

0: tí a mú wálé ni ó fẹ́ toríṣi bíi mẹ́rin ṣùgbọ́n a ṣe gbogbo ẹ̀ ní pápápá ìta bá lè sọ tá a sì yànnàná ẹ̀ kúrò ńbẹ̀ òun náà la sọ ṣùgbọ́n àwọn àṣìṣe kọ̀ọ̀kan ẹ̀yin mọ̀mọ́ wa a lè sọ wípé ẹ̀yin mọ̀mọ́ àti bàbá èmi ò lè gbọ́n toyín mi ò lè gbọ́n toyín ṣùgbọ́n èyí tí a bá kàn sọ ńbẹ̀ ni pé kí àwọn ọ̀dọ́bìnrin bíru àti ọ̀dọ́kùnrin bíru wa tí wọ́n ń bọ̀ lẹ́yìn káwọn kan kẹ́kọ̀ọ́ látara ń ta bá sọ kì í ṣe ẹ̀yin bàbá àti mọ̀mọ́ tẹ́ ẹ ti dàgbà là ń bá wí o kì í ṣe ẹ̀yin bàbá àti mọ̀mọ́ tí ẹ ti tẹ́ ẹ ti bí wa lọ́mọ tẹ́ ẹ ti rámọ ilé ọkọ tẹ́ ẹ ti fọmọ fọ́kọ là ń là á ṣẹ̀ṣẹ̀ sọ pé à á ṣẹ̀ṣẹ̀ mọ báwí láàkóta wà yìí torí ń tẹ́ ẹ fi rìnrìn àjò yẹn over 30-35 years láàrin ara yín kò ṣeéṣe pa ẹ̀ṣẹ̀ tún mọ tún yín kọ́ mọ́ a ṣẹ̀ mọ tún yín kọ́ mọ́ pé báyìí lẹ́ẹ̀ṣẹ̀ ṣe sí dádì báyìí lẹ́ẹ̀ṣẹ̀ ṣe sí mọ́mì ẹ ti mọ̀ wà tó ní kálukú yín lè jọ ò síra yín láti àárọ̀ kùtùkùtù ọjọ́ yín wa téèyàn bá sì ti gbéyàwó ọdún márùn-ún wọ́n sì wà lójú ẹ̀ ìgbéyàwó sì lè dàrú ọdún mẹ́wàá ìgbéyàwó sì lè dàrú ṣùgbọ́n tó bá ti ń lọ bí ọdún mẹ́tàlá ìgbéyàwó yẹn ó lè dàrú o ṣùgbọ́n yóò ti mọ fẹsẹ̀ múlẹ̀ tígbéyàwó bá ti pé ọdún mẹ́ẹ̀ẹ́dógún tó bá máa wá dàrú a jẹ́ pé inú àfọwọ́fà tàbí àmọ́mọ̀ ọ̀rọ̀ àmọ́mọ̀ dá bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ àmọ́mọ̀ dá tí ó bá dàrú pé ẹyin kí ló fẹ́ ṣe gan kíni ó ṣe fún mi ó lè da ìgbéyàwó yẹn rú pé kíni ó fẹ́ ṣe fún mi mo fẹ́ ṣe ni òun náà ṣe bẹ́ẹ̀ èmi náà sì fẹ́ ṣe bẹ́ẹ̀ tàbí kí ọkọ yàlè kíyàwó náà wá torí pọkọ ti ń yàlè kó náà lóun wọn yàlè a máa dàgbéyàwó rú tígbéyàwó bá ti pé 20 years ó lè dàrú náà ọlọ́mọjẹ àrílábúrú ọlọ́mọjẹ kí ilé wa àti ọ̀nà wa kó dàrú o kó bàjẹ́ o ọlọ́mọjẹ kí ilé àti ọ̀nà wa kó bàjẹ́ ká má sì rí ẹnikẹ́ni tí wọ́n yàn ti yàn aláyànlé ọlọ́mọjàre ó lè dàrú ó sì lè tò ṣùgbọ́n ìgbéyàwó 20 years ó yẹ kán ti gba ke báwọn kan ti gba báwọn gba ke ní ó yẹ kán ti gba ke pé ẹ ti try torí láàrin 20 years yẹn wọ́n ti bímọ tán ọmọ ó sì ti wà ní grammar school 20 years gan wọ́n ti wà ní university láàrin 20 years ìyọkan náà ọmọ ó ti wà ní university tí méjì ọba ti wà ní university ìkan ó ti wà ní university náà ṣe mọ̀ pé ìgbéyàwó yẹn ti ó ti dúró dànù ṣùgbọ́n àwọn nǹkan kan kọ̀ọ̀kan wà tí ń da ìgbéyàwó rú àwọn iṣẹ́ kọ̀ọ̀kan wà téèyàn ń ṣe tí mo da ìgbéyàwó rú number one àwọn iṣẹ́ kọ̀ọ̀kan náà wà ó irúṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ yìí ó lè dàgbéyàwó rú wà láìtàláì iṣẹ́ ọ̀rọ̀ sísọ ó lè dàgbéyàwó rú pé èèyàn bá lọlé tó lọlé láàrin kínní tó ti gbígbà tí rédíò kan tẹ̀tí pọ̀ téèyàn ti rédíò kan bọ́ sí rédíò kan tó tètè lọlé kọ́ lọ wo ìyàwó àtọmọ ó lè da ìgbéyàwó rú àwọn iṣẹ́ míì bíi ọjà tó bá ti jẹ mọ́ alẹ́ ọjà alalẹ́ kóbìnrin wà ní wọ́n máa tajà títí alẹ́ dago méjìlá òru ẹlòmíì ń bẹ ń gáràjì báyìí tí sì ṣe ń gbọ́ bẹ́ẹ̀ kaná tí ń gbé gbogbo ẹ̀ kaná tá ń ṣe gbogbo ẹ̀ tá ń ṣẹ́fẹ̀tì èmi máa wò pé ọkọ ilé ò lè sinle tọkọ rẹ̀ ọba sì sinle ọkọ rẹ̀ náà gbọ́dọ̀ wà lára ń dibi títí ń tanjẹ tó náà ọmọ mu tí ó sì mọ mu sìgá tí ọmọ mu gbogbo ẹ̀ awon nkan kokan kan ati mo da igbeyawo ru awon ise kokan ati mo da igbeyawo ru sugbon ninu irin ajo igbeyawo laye o le o ka to sopo o to dodidi ka si to jo gbe titi dojo ale
1: koni magari leto togori afefe o
2: koni baje leto togori afefe
0: ati wa su gbogbo epo ta ba sopo tan
1: baje leto togori afefe
0: ya be
2: koni baje
0: ati oro be tani ma je
1: o gbodo baje o
0: iya to wa ninu irin ajo igbeyawo
1: o gbodo baje
0: ati oro to wa ninu irin ajo igbeyawo

0: tán bá sọ pé obìnrin ń jìyà nílé ọkọ.
1: Ilé yìí ọgbọ́dọ̀ dàrú.
0: Ìyáálé ọkọ ní ń jẹ, ìyá kìnnìkan ní ń jẹ.
1: Ọ̀dẹ̀dẹ̀ yìí ọgbọ́dọ̀ bàjẹ́. Ìyá jọ tuntun ohun àṣírí.
0: Ṣé ọkùnrin máa ń nà wọ́n ni? Ṣé ọkùnrin máa ń na obìnrin ni? Lobìnrin fi ń jìyà ilé ọkọ. Àbí kí lọkùnrin máa ń ṣe fún wọn?
1: Ọgbọ́dọ̀ dàrú nítorí ọmọ.
0: Ìyáálé ọkọ ní ń jẹ, ìyáálé ọkọ ní ń jẹ, kìnnìkan ilé ọkọ ní ń jẹ. Ṣé ọkùnrin ń nà wọ́n ni? Ṣé ọkùnrin máa ń na obìnrin nílé ọkọ ni? Tí obìnrin ó fi máa jìyà nílé ọkọ. Àbí ọkùnrin ó lówó lọ́wọ́ kò dé fílẹ̀ kan fún ìyàwó. Ó ní obìnrin ń jìyà ilé ọkọ. Àbóbìnrin tí ò níṣẹ́ ní ń jìyà ilé ọkọ. Mo fẹ́ mọ̀.
1: Ètò ìgbéyàwó yìí kò mọ gbọdọ̀ bàjẹ́ o.
0: Because tọkùnrin bá lọ ibi iṣẹ́ tó pawó tó kó bọ̀.
1: Kò mọ gbọdọ̀ bàjẹ́ o.
0: Àwọn ọmọ ó béèrè, ìyàwó béèrè ni, ìyàwó ní ọkọ béèrè. Lágbájá fẹ́ ṣe kíní o, tàbí ló fẹ́ ṣe kíní. Àní gaàrí nlé, àní lùbọ́n nlé, àní wá nlé, àní yìn nlé, àní kankan nlé. Ọkùnrin ó sì gbogbo owó òun yóò sì kó dàálẹ̀ tán. Ó sì lè mọ ju 1,000 lọ lọ́wọ́ rẹ̀ títí. Ọjọ́ mẹ́ta, ọjọ́ mẹ́rin. Níbo ni obìnrin ti ń jìyà nílé ọkọ yẹn gangan? Ìyáálé ọkọ yẹn gangan, mo fẹ́ ká sọ lálẹ́ yìí. Kí ná ń pè ní ìyá ilé ọkọ? Torí ọ̀rọ̀ ìgbéyàwó. Ọ̀rọ̀ tó wà nínú ètò ìgbéyàwó. Obìnrin ló ní. Láti àárọ̀ títí dalẹ́. Obìnrin ló ní ọ̀rọ̀ ìgbéyàwó. Ìyà tó wà nínú ìgbéyàwó. Ọkùnrin ló ní. Ọkùnrin ló ní ìyá náà gbéyàwó. Kó o tó márì. Ló ti oríwo tó fi gbalé, oríwo tó fi ṣàga, oríwo tó fi ra tẹlifíṣàn, oríwo tó ṣe gbogbo ẹ̀, oríwo tó ṣe kékeré, ó tún ti rí owó pé ọ̀nà tí owó mọ̀ gbà tẹ́ fi máa jẹun rèé. Tán bá bímọ tán, ó tọ́jú ọmọ, ó ra aṣọ ọmọ, ó ra gbogbo ọmọ, ó ra wá, ó ra ẹyìn, ó ra kó bàbá sásùn, ó ra gbogbo ẹ̀tàn pátá. Tó o bá sì fẹ́ jáde, o gbọ́dọ̀ fowó pampasì lẹ̀, o fowó kinní lẹ̀, o fowó gbálẹ̀, o fowó oúnjẹ lẹ̀, o fi gbogbo ẹ̀ everything lo gbọ́dọ̀ provide. Tó o bá sì ti dàgbà tán, yọ lọ school, ó sanwó school, ó sanwó wá, ó sanwó ẹ̀yìn, ó sanwó kòkó bàbá sásọ, ó gbogbo nǹkan pátápátá lọkùnrin gbọ́dọ̀ provide. Ṣùgbọ́n ìrìn àjò. Tó bá di alẹ́. Àwọn nǹkan kọ̀ọ̀kan máa ń ṣẹlẹ̀, àwọn ìjà kan máa ń wáyé láàrin ọkọ àti ìyàwó láàrin 15 years, láàrin ọdún 15, láàrin ọdún 12 sí ọdún 15, àwọn ìjà kan máa ń wáyé. Tí ọkùnrin ó sì máa ń nígbàṣẹ, mi láìkẹ̀, mi ò ṣe kíní kan, gbogbo ohun tó ń sọ mí láìkẹ̀, kíní kan kíní kan, tí ó bá lọ kó máa lọ, tí ó bá ṣe kó máa ṣe. Ṣé ló dàbí wa pé ẹni tó sú ẹ̀fọ́?
1: Nítorí tiwa.
0: Tẹ́fọ́ yẹn wá hù. Tẹ́fọ́ yẹn ti wá ga dé ìdajì. Bí ṣe máa ń ga yẹn, ṣùgbọ́n ti ga dé ìdajì. Kò tí ì ga tán.
1: Kò ní bàjẹ́ lẹ́tọ̀ tó gorí
0: ya. Ọ wà fi, ó fi bínú, ó fi fi ẹ̀fọ́ yẹn lẹ̀. Ọ wà lọ máa gbìn mí.
1: Adéyinka sọ pé kò.
0: Nínú ìgbìn mí o. Èyí tó o ti fi sílẹ̀ ń dajé o ti mọ̀ pé o ti sìn ín, o ti ṣe débì kan, o ti ṣe débì tó yẹ kó o n tó kù o tó kékeré báyìí.
1: Kò mọ gbọdọ̀ bàjẹ́ o.
0: Ọkùnrin ó sì fi bínú gbà míì, yóò sì yí dànù.
1: Bàjẹ́ o, ẹjẹ́ àjọ tuntun.
0: Ọmọbìnrin ó sì kó ọmọ rẹ̀ yóò kó sọ́dọ̀.
1: Ẹjẹ́ àjọ tuntun.
0: Àwọn alárùdàálẹ̀ bí ọkọ tipa. Màmá mi ni máa sọ wọn ni máa ṣe mí lálàrúdálẹ̀ bí ọkọ tipa.
1: Ìlú ọgbọ́dọ̀ bá.
0: Àwọn èèyàn ò wà àwọn máa wọlé lẹ́gbẹ̀ẹ́, wọ́n máa wọlé ní kìnníkan. Ìyá alágbájá báwo wá ni kìnníkan kìnníkan. Ẹlòmíì lè fi 500,000 lẹ̀ fún, ẹlòmíì lè fi 200, ẹlòmíì lè fi 100,000 fún obìnrin wọn. Wípé kó gbà koma ma manager ma sikinika yo si ma wa ona lati ma to omo yo ma wa ona lati ma to omo to ba to omo yen tan
1: oni ba je le to ogori afefe
0: to birin ba to omo tan to kunrin ja le ni o to birin to omo yen tan
1: oni ba je oni ba je oni ba je ande yin dance
0: kini o je atunbo tan okunrin yen lola
1: oni ba je le to ogori afefe
0: tori awon isele tin sele nile aye lowo lowo bayi laarin okunrin atobirin ti okunrin o si gban tobirin na si tokunrin o gban tokunrin o gban mo se ni ke keko lale kini wa ni iya ti okunrin fi nje obirin to benin fi pe tan fi pe obirin iyale oko ni nje iyale oko ni nje mo fe mo iyale oko yen lale toni ke si yan na na e na ise ti okunrin na wa nse ninu ile to nse ninu ile ti si fi ntoju iyawo atoko kini ere okunrin lojo ale ere okunrin yen ni mo fe mo ati iya obirin
1: oni ba je le to tongori afefe o
0: hello. Hello. Hello, ma.
2: Hello, eka le o.
0: Eka le mo mi.
2: Alaafia le wa.
0: Alaafia ni ma.
2: O dara fun yin o.
0: Ami o Jesu, ami, ami.
2: E ni so won ni
0: sin yan bo. Ami o Jesu, ami o, ami, ami.
2: E ma lo re ma bo re.
0: Ami o Jesu, ami o.
2: Mo la won abi du wa ya si o.
0: An lo Eko ni. An lo Seko.
2: Ogun fun mi. Ora rin ye loruko
0: Jesu. Ami o, ami, ami.
2: Adupe gbogbo ile nko.
0: Alaafia ni ma. Alaafia ni ma.
2: Mo ki gbogbo ile o.
0: Gbogbo ile n gbo o.
2: Aku kale o.
0: Yes, ma.
2: Oruko Jesu wa ni yo sonu ari yanju
0: o. Ami o, ami, ami.
2: Nte mu wa yi.
0: Beni.
2: Oro to ma kenu ma ni. Beni. Emi fe le so pe
0: Kò sí ìyà nílé ọkọ.
2: Kò sí ìyà nílé ọkọ.
0: Ok.
2: Bẹ́ẹ̀.
0: Gbádùn yín máa.
2: Ṣé rí ìfaradà ló wà níbẹ̀?
0: Ìfaradà ló wà níbẹ̀.
2: Bẹ́ẹ̀ni. Bí obìnrin sì ṣe gbọ́dọ̀ faradà, náà ni ọkùnrin náà gbọ́dọ̀ faradà. Oríṣi àmọ̀pá àwọn méjèèjì wọn ti dàgbà dáàyè kan.
0: Bẹ́ẹ̀ni.
2: Kí wọ́n kálukú ti yan wà tí ó yàn kí wọ́n tó padà fẹ́ra wọn.
0: Bẹ́ẹ̀ni.
2: Tó sì wà níbẹ̀ ni pé nígbà tí wọ́n kọ́kọ́ ríra wọn tí wọ́n jọ ń ṣe I love you torí tọ̀nà. You are the only sugar in my tea. You are the only cockroach in my cupboard. Nígbà yẹn gbogbo ìwà tí wọ́n jọ ń wù síra wọn nígbà náà kì í ṣe gbogbo ẹ̀ náà ni ṣe dùn mẹ́ni kìíní tó mẹ́ni kejì o. Ṣùgbọ́n wọ́n fara dà. Lọ́pọ̀ ọgbà bóyá ìfẹ́ tàbí ìfẹ́kúfẹ́ ní ń bò ó. Ṣàmọ̀ pé obìnrin tó torí owó tó lọ́mọkùnrin pé ohun ni jọjá ohun ni tó ń bá ya bí ìyàwó bàrísà àṣàkẹ́ alọ́mọkọ tó ní kò ní jẹ́ kí ayìnbí ọjà. Tóbìnrin bá torí owó tó bá lọ́mọ ọkùnrin pé òun ò ní jẹ́ ọba gbogbo iṣẹ́ ọba náà ní ọ̀nà ṣẹ́fẹ̀ nìyẹn.
0: Ìṣẹ́fẹ̀ o.
2: Ẹ̀fẹ̀ ni mo fi sọ pé bóyá ìfẹ́ tàbí ìfẹ́kúfẹ́ ó máa ń bo àwọn àṣìṣe kọ̀ọ̀kan tí a máa ń ṣe nígbà tá a bá wà lọ́nà. Kò sí bá a ṣe ní ìṣẹ́ra wa ṣùgbọ́n a máa ń fara dà fúnra wa. Àwọn tí wọ́n ti máa ń nara wọn, wọ́n ti máa ń fọwọ́ rara wọn lẹ́ẹ̀kẹ́ lọ́nà. Bẹ́ẹ̀ ni tọ́rọ̀ ti ṣe bí ọ̀rọ̀ ìjọ kan tí ń rí ọkọ ti kú fọtí fún. Ṣọ́nà kó bẹ́ẹ̀ ni náà máa ń na ọkùnrin.
0: Bẹ́ẹ̀ ni.
2: Irú àwọn obìnrin tó máa ń na ọkùnrin yóò ti kú fọtí fún ọkùnrin ìjọ kan tí ó tàn máa dà wá lẹ́ẹ̀tí ọmọ bẹ̀. Ṣùgbọ́n tó o bá ti wá fara dà ń ta gbọ́ wá délé, wá fẹ́ kó kú bẹ̀, kò possible. It doesn't work that way. Bẹ́ẹ̀ni. then obinrin ti o ba ti kuro le baba re bi obinrin ba dagba raye kan to ba tin di pe gbogbo awon kolofin ba tin yorun ti igbaya re nga ti gbogbo awon isura ti gbogbo en jade sinu re ndan ti o le ni baba re lo de to ba ti wa le ko le baba re iti won ba ri mu deje pepe abi ti won ba ri sayeye fun ko ti mo pe ibi to nlo afi ko won ko won kesi nbe ko gboran si ase olorun lenu pe eyin aya e ma teri ba fun awon oko yin nigba gbogbo nigba gbogbo ni ta ba se ne ka wo fin okunrin o se bi oba o o le ma ni nkan kan koda o le kere si yin loju ori o le kere si yin nepo ni o se se po nlori o loko to ba ti wa wa de ise ko me yan wa o wa kaparu o pe ko se bo won tiri o pe ni an se ran school yan ran na school en ti en to le kon le won kan na kokoro yara re jo si en ni fogbon wa die die so e me se e wo pe ko se n ta le pe ni iya ni le oko ju pe awon nkan to le dabi pe ko ni rorun sugba ti a farada nitori ko ma ba baje ko ma ba daru ka ma ba se sin obirin to ba wole oko to ba jade ko nbe o ti se sin o boyo jebi boyo jare o ti se sin o tora won ti baba nle won ti won ri pe be josun la mebe dun a ka lo de yin ori le yin tabi won pe ah kilo de o kilo se wa atoko re o se jani soro na
0: e se ru
2: opolopo nkan ti ma da le ru lo je pe awon to ye ka ti settle laarin ara wa na le ni iro ni se okunre ajebi mo mu nle pelopo yin okan ti ko gan jale o le ko le kan dowo ru ba kan yawo ma pe kini ijebi kini je kini kini kankan kan mi ni o ti ni agba mi to ba agbara ba kan so fun te ma o da do so fun pe o mo bi ni a ni ko lo so fun ko mo bi ki la se won gbogbo to wa ni kan so fun me da kan ni mama analyze n ti mo so fun yin ke so n to ba n ti mo ba si se nde ni mi le analyze n kankan fun sugbo ko mo ba ko wa na bara re mo ni n ti mo so fun yin ko ko de bijile kan ko de bijile keji de mo ni to yi ti o te ba jo dabu na se oko re nla gidi to ba se se de yo tu ka le de bo yo na wa le sa no fun ko wa ro no se de hin ni mo si de bi oro yi o ko wa ro ra ma be o sugba ti bi bo yo bi olohun oba to lo mba fe mu ni ko e ko kan be o se se ko ka gidi bori ko da je lo de ṣùgbọ́n tó o bá ti pé ó dára náà ẹ̀mọ́dínú sá o ẹ̀mọ́dínú o ìmọ̀ pé yóò dínú ní ìníṣẹ́ bẹ́ẹ̀ máa o ó dẹ̀ tán ẹ̀ dẹ̀ mú fún ọ̀n ọmọ yìí ọgbọ̀n náà fìgbà tọkọ tó lè ta.
0: ọkọ ẹ lè ta.
2: bẹẹni nígbà tọrọ wà padà wà yẹn jù ìyá ló wá bí mi ìyá ìyàwó.
0: ok.
2: mo wá sọ fún ọmọ ní ọrọ yìí mo ní ti máa sọ fún pé mi gbọ níbẹrẹ pẹpẹ ó ní mo pààrọ ní ṣùgbọn mo sọrọ fọmọ yín mo ní kò gbọrọ. Ya yẹn bá kawo ni mo yin ni se wa so fa awon mo ni ah so mo yin ni wi fun yin ati pe bo ni mo se mo pe ki se pe ni ke fa sinu omo yen lo fun iya n ba ni ha o n le se ya de ah mama o n le se ni de ni ko eh mo ni omo yin ti ko po wa ma o mo so ni po ko ni po ni ko po ba ye ibi ta wa pada wa pari e si to roko si ma gidi na ni bí tá a padà wá parí ẹ̀ sí ni pé mo wá ní ìdá tọrọ ọkọ wà ń tẹnu mọ pé ó nígbéraga ó nígbéraga ó ti bàjẹ́ jù gbogbo ó ti ẹ̀dá bí epo nǹkan ló ń bàjẹ́ mo ní sọ ti rí gbogbo àwọn súnmọ́jì à ń fún ọ ní ìsìn sọ ti ráwọn kìtọ̀ pọ̀ tí tó ti ń kó rọ̀ báyìí lọ kúnlẹ̀ kó lọ bẹ̀ pé kó dárí díẹ̀ kó mọ́bí ni lọ́ba kúnlẹ̀ bí ti ń bẹ ọkùnrin bẹ́ẹ̀ ni sun ẹkún ó ń sun ẹkún pé ṣóòmù lòun wá jẹ̀bi wa to wa de loko wa ni o se dari gi en o se pari ta pari ni en ti neta kan bi ta tin soro be loko ti transfer owo to loko sinu account be o wa ku ra wa lo o wa di jo keji omo be ni e wa ba mi o wa ki ni pe mo si lo wa ni eh mo mi e wo fu ma fu lowo lana en ti ni kan kan ka pe o se so o ṣùgbọ́n ó ṣe jù sí ní ìpéwọ̀n sọ mọ́ pé ó fún òun lówó lánàá ní owó tó ń ti sọ pé kó wá fóun tẹ́lẹ̀ pé owó yẹn gan jára tó ń bí òun náà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ pé ó dẹ̀ wá fóun mẹ́ta sí rí owó yẹn. Mo ní sórí tó fi dá wàhálà lẹ̀ ni.
0: N jẹ́ kó o ti ṣe sọ́rí tẹ́lẹ̀.
2: Àárín bí oṣù mẹ́rin ló fi tó fi wà nílé wọn. Ọkùnrin yóò ṣe nǹkan kan lórí àwọn ọmọ mẹ́rẹ̀ẹ̀rin. Ó ní kó lè so kóòtù kó lọ ọlọ́pàá kó lọ pé lọ́ọ̀yà ní gbogbo tó bá fẹ́ ṣe kó lọ sí. Ó ní kódà kó lọ pé òun lẹ́jọ́ wájú ọlọ́run. Ó ní wọ́n sọ fọ́lọ́run pé kò gbọ́ra. Káyé ní májèǹda. Ṣùgbọ́n ibi tí mo ní kó ṣe níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ tọ́rọ̀ ní ẹsẹ̀lẹ̀ ibẹ̀ náà la padà wá parí ẹ̀ sí. Kí ló dé báyìí wá pé ọ̀dà náà mọ̀ dì í wọ́n lọ jàre lóòótọ́. Ọ̀dà náà mọ̀ dì í. Tó o bá ti fi ṣe orí fẹ́ràn àwọn ọkọ wa ọ̀gá wa ni wọ́n. Tọ́yàn máa ń kọ́ṣẹ́ lọ́dọ̀ ọ̀gá. Tọ́yàn ọ̀gá bá ń kílèmù ọ̀ráìtì tí ò ṣe lórí èèyàn. Iṣẹ́ èèyàn máa ń sọ̀rọ̀. Ìbájú yóò máa wọlé ní ọmọ ṣẹ́jú pẹ́ẹ́rú ní ọmọ fìkánná ṣe. Àbí?
0: Bẹ́ẹ̀ni.
2: Ṣùgbọ́n tá a bá gbọ́ràn sí àṣẹ Ọlọ́run pé ká tẹríba fún wọn nígbà gbogbo, ìgbà gbogbo mọ̀ kó wà lẹ́rù gan. So gbogbo tá a lè kà fún pé ìyá ni kinní kan nkankan lóòótọ́ àwọn obìnrin sọ pé ìyá ni. Tóbìnrin bá kulẹ̀ tẹ́ ìwà tóbìnrin bá ti lẹ̀ jọ ń sọ̀rọ̀ tọ́ba ti wálé rẹ̀ lọ́jọ́ kan oyún bọ̀ fọ́ṣáàtì ẹyọ kan tọ́ba tó wá ń jọ kan ọba tó ń ṣe tọ́ fẹ́ ti oúnjẹ lọ́ba bọ̀ ṣe ráìsì àgbòlò kan tọ́ jẹ. Téèyàn bá padà tí ọ̀rọ̀ bá ṣe bí ọ̀rọ̀ láàrin yẹn tẹ́ bá ṣe kí wọ́n ní àti tó wọ bàbá ọ̀jì ìyàlókù ẹ dákun ìyàdá.
0: Bàbá mi ò.
2: Àyílé fara dà. Ṣẹ́ẹ́rí kí mo ṣe ń sọ yìí ó le ṣùgbọ́n bẹ́tà téèyàn bá fẹ́ kálàáfíà òjọba. Kí lóde tó jẹ́ pé tẹ́ bá dèjọ àdúrà obìnrin ló pọ̀ jù ọ̀rọ̀ òdìlé yẹn. Tẹ́ bá délé mo mọ̀ pé mi fi sí bẹ́yẹ dáadáa. Lé àwọn bóyá àwọn aláwo àbáwọn oníyẹ nǹkan wo obìnrin náà ni ó pọ̀
0: mọ́. Bẹ́ẹ̀ni
2: bẹ́ẹ̀ bá dé mọ́ṣáláṣí ní ìgbà ni kí ni wọ́n máa pe nasfat àbí kí ni wọ́n máa ṣe obìnrin náà ló máa pọ̀ mọ́. Bẹ́ẹ̀ni orí òkè lọ́ọ̀lọ́ọ̀ bẹ́ẹ̀ náà ni. Tẹ́ bá wá dé àwọn àrò mental hospitals àwọn tí má sọ pé àrò àwọn mental something tí wọ́n ti ń tọ́jú àwọn wèrè àbí nǹkan kan. Obìnrin ló máa pọ̀ jù nbẹ. Tẹ́ bá dẹ̀ wádìí àwọn tẹ́ bá bá obìnrin mẹ́wàá níbẹ̀ mẹ́sànán wọn ló jẹ́ pé ọ̀rọ̀ ìdílé wọn ló gbé wọn débẹ̀. Kí làwọn ń bá a ká. Sẹ́gbà tọ́pọ̀ lọ́ bá dàrú sáré ibi tọ́jú ọmọ sáré ojú ọkọ̀ gan. Ẹyẹ wa àwọn ìyá wa wọ́n ti gbọ́n o. Bọ́kọ wọn bá gbé obìnrin wálé. Wọ́n tàn bá tẹ́ bẹ́ẹ̀dì wọ́n tàn dáná oúnjẹ wọ́n bomi sílé wẹ̀ fún. Wọ́n á dẹ̀ gún bọ̀. Mi sọ pé dáa o. Mo tún ń sọ ni pé níbi ìtẹríba nígbà gbogbo tó ti kò wà lẹ́rù. Obìnrin mi sọ pé owó òun ònà ń lówó tó. Ṣùgbọ́n owó ọkọ á ní owó wa ni. Ọkùnrin lọ́dà ló kò wò. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tí wọ́n mẹ́ta ní ìsìn ayọ̀ tí ẹ̀ fọ́ ọ̀pọ̀lọpọ̀ náà wọn lórí. Dẹ̀nà ọ̀pọ̀lọpọ̀ wọn ló sì jẹ́ pé ní tí ìyá wọn ti là kọjá ni wọ́n ń gbé bọ̀. Ìyá wọn jọ ti gbìn sí wọn lọ́kà ní wo àwọn ọkùnrin ọ̀dá o. Kó báyìí ni kó o ṣe báyìí ni kó o bá ṣe báyìí mọ́ gbà o. Bọ́ba ṣe kinní kan kò yẹ kó rí bẹ́ẹ̀. Ọlọ́run ta ló mọ̀ bọ́yá Ọlọ́run fẹ́ fi ọmọ yẹn sí ọwọ́ ọkùnrin tí ó tọ́jú ẹ̀ tí ọmọ kẹbí ẹyin. Nítorí àti múnú ìyá yẹn dùn pé tó ń là kọjá kọmọ yẹn mọ̀ tó ń là ní ẹ̀ kọjá. Ṣùgbọ́n a ti wá kọmọ lòdì. Ọmọ mi torí rẹ̀ pé náà yọ mọ̀ pé irú ìgbésẹ̀ tí bàbá àwọn gbéńgbà kan tó dá wàhálà lẹ̀ lé àwọn ni. Ṣé bàbá rẹ̀ lọkọ rẹ̀ tó wá fẹ́? Àbọ́mọlé bàbá rẹ̀ lọkọ rẹ̀. Ẹja sọ díẹ̀ ń bẹ̀. Ṣé wá rí àwọn ìtẹ́m sọ pé bí obìnrin bá ṣe làálà lórí ọmọ ẹ̀ ń bọ́ bá dọjọ́ alẹ́ kí ni yóò jẹ ti kí ni. bo obinrin ba se laala lori omo to ba se ko nlomo omo to fi wadu wadu te ti re jade nbe to ba dojo wadu to nje omo ba to je olomo pe o tori awon omo mi iya won ni sakaka lori won ni se but awon omo yen ri pe ni ya awon lo buru se ma fi awon ba wa toju won tawon yen ba lo ba baba won yo ba awon omo yen na mo so fun baba won ni won ni daddy mommy e take care easy after all se bi e sa bi wa fun baba mi se bi baba wa na se ani e take care easy won ni mommy you calm down now eh gboru e
0: gboru gboru
2: kini ya won wa se
0: mi n do be se
2: o ma kan so fun mama re o ni le mommy e be ma se suru ni because olodun lo mo mo ba ba yin toju wa o ni ko sa tun ta ba tun ko ma yin lo won ko. Can you imagine that? So, Olorun mo pe o,

0: ti iya to se laala to ba ti ku nbe bi baba won oda won wo mo baba won be nikan to ku won ku nu
1: be ni
0: be ni so awo benin ni awa ni ka so se ka mo fi etan mo irin ajo wa ninu ile gbogbo ta won benin mi kan mo mo ti won ti won ti won ta okunrin ko sa mo se laala se fe ku ka won mo sa le da ti o wa fun awon mo ka o le mu kan lo Port Harcourt ko si kan le yoku yo mu kan lo Germany yo mu kan lo bi won ba ti baba ba ti se kene ba ti kan re bi mo o lo nu yo ma ti bi ta body kan e ma se daddy se pele bawo ni se de jeun bawo ni so tutu ye o de po ji se ngoro
1: ngboyin
0: gbogbo ogun baba n go si mi lori aye awon mo ona mo bi o ti tun kiki da obirin ti ba se laala lori omo to ba se pe looto o ba jo bi iya ko ma se je tojo omo to ba se je re tojo omo te je re ba gbe tan to ba koja sorun awon omo pada odo baba won ti o ti nkan je sele oruko Jesu mo gbadura fun gbogbo okunrin to n gbo ohun mi lowo lowo bayi e ni salera re
1: ami o Jesu ami
0: oruko Jesu be lo de
1: ami o Jesu
0: kan si kiss you baba se mba yawo wa ja e ma ja mu to mama awon mo wa sayi ti won loto ni baba se en baba se mba ya won ja nlan la wa ni la wa pe ko si kan wa te lo mo ko si ki ko ya ori de o tori e wo oluwe oluwe o ba n bodi ile oni gbe o alafia ni fun
1: alafia ma e se mami e se o ayo yawo
2: benko
1: mama tu won tu o
2: komo gbadọ baje nitori ti wa komo gbadọ
1: hello e kale o hello hello
3: Hello,
1: Ekalesa.
3: Akuni, sir.
1: Piaro, Ekalesa, yes, sir.
3: Ekaleba, sir.
1: Yes, sir.
3: Ekalesa, wulinko, sir.
1: Alafia, ni
3: o. Gbogbo awon eyan mi patapata ki won mo binu, mo dupe dise mi ko ni baje fun yin ni fukuru de jaye.
1: Ami o, ami, ami.
3: Eh, on ja yo yin ni fukuru de lagba
1: Olorun. Ami o, Jesu, ami o, ami, ami.
3: Mo de ki mama mi na, won try gan, ibi ti mo fi tun yin na re gan ni, won gbiyanju gan. Sari moro kini kan ni bi oro yen sa
1: okay
3: lati bi te ti so yen lati bi odun meji la lo sisale sa obirin ma o ma wa lokan obirin mi pe lokan obirin mi pe owo mo ti ntile pe oko won o dele ngade mo pe awon mo de ti ngade de die igba yen ni awon wa kan ti ke ewu tele tele yo ra ma bere 30 si lati yowo yen nipa ifarawe awon ore mi toko ba n pe e se bayi tele pe emi o ni gba to ne ba wa lu lagidi agaje to ba ni giraga nu won jo ta ba mi te bi to ta ba yo fade bi kan to ba pin oko le mi oko mi ma budget ko mo le ni yawo mi to ba bi n te so olorun mo jari ko si da igiraga lo le mu ki lata 20 years gan ki won kora won le to so pe mo ni gba si na it can be like God do me still na it can force one to travel by nation ki mo afẹ fa yo pe o si oju awon omo pe won ogbodo baba ba won o nlo le oko jade ta oko lo fe lo mu o tin lo bi odun meedogun ni stock o ti lo fe lo mi ki sa mo forogun sa oko wa lo ku bo nto the next to do ni pe awon omo to travel to ni won o to nko to nsokun to wa fe jo se mi se kini awon omo npe baba won leyin wọ́n wá yarí mọ́ lọ pé kílò sẹlẹ̀ gan-an sẹ bàbá mi hàn wá ni ẹ ti burú jù ṣẹ́ra àwọn ọmọ tí ń jí ayé lórí tó ní ẹ ti burú jù kò sì fẹ́ kó fẹ́ kí bí lójú tèmi pé kéèyàn fẹ́ fi ìyálẹ̀ jẹ ọkọ ní sọ pé yọ́ mọ̀ sọ́ sí àwọn ọmọ pé tí ẹ bá ṣe torí yín bàbá yín fìyà jẹ mí irú ìyàwó ni wọn fi jẹ bí ọrọ tí màmá mi sọ ìbí ìyàwó nìyẹn fi ń jẹ obìnrin ṣé ń kì í mọ wèrè yẹn ní kó obìnrin mọlẹ tí ìlú àwọn tó ṣe máa ń lu obìnrin náà tí ẹlòmíì ò tí ń tu àìsí ó pé obin tin fo kan yi to se kini kankan kan ni pe kini aka boya imi boya o ke lu elomi ke kalara but to dere te ba je to se wahala yen yo dun de bi pe sa ko si soro ni elomi orun ni imi te ba ti lu so ah oko mi o mo ko mo fo kan mi ni yo pe bre re pada eni sugbon to ba ti di pe oun lu obin lo dodumo se kini aka mo so fun eri temi ti da mi le tiri mi da wo mi le tiri e fo kan ni ma ya sa ninu mi se le to ma ku le ni mo le mo wa ni ose kan mo le mo wa ni ose kan mo le lo sun ba ti ka kiri mo le lo sun quarters police se ka kiri mo le sun le ore gba mi ngba to ba sun ni o ti da woro be se ni pe to n go lorun ni o se ri alaise awon wa yen mo a pe awon omo emi o ise ka o but mo ma yin ki lo di time to kene e ni opolopo obere mi time ba ye ti wa tin ri kini yen ni o fe du di oko lojo ale pe ah emi na gbesan e ri pa awon obere kan ni kanu won so pe ah eyin le ni aro eyin ele ni osan ma ro le o suma won la won ni ale o ki lo jo fo isi oro yen ni pe o du di oko e lojo ale olorun si ni ara ni ko to da le to kini o le je pe ro le nge ni o mu ko nbe ebo fe fi ya to ro pe ohun le fi je ni bi ah yo da fun mama mi po se ri te yen ba tin se loju se oju se re e je ka won omo mo mo ba mi ti ore mi kan ni mori ati ti daddy ti ore daddy mi kan ti ba fe sanwo na ni school awon omo ti ba ti ko yen lawon omo lowo ma ti emi ma ta school re tabi kin lo koda te do owo nje igba meta ba lo nje nle ebi awon omo ni ko le lowo pe kini kan kan mi mu fun iro mi nigba tori ko mo je pe ti o ba ti egbin si won lola awon mo wa ile o ti knowledge mi o ti wo pe ah oda owo kan lo ke la lo gba laaro ana owo kan lo gba nda bayi awon ko obirin ti a n so yi lati bi odun meji la lo to ba ti wa custom si won lara won wa won je gaba tori ore ti won ni pe ah iwo je daru e mo ti ri ore ti o ti oko re pe ah to ko yin ore re pe ohun oje gbaru e kini kankan ilo ah 10,000 lo ko mimo fun fowo be kilo ni kin tu se ti o ba ti pe 20,000 emi o le se kini inu wa bi teun pe ah oko mi o fun mi 25 pe fun mileage pe kini kan pelu omo meta lowo o sa pin oko lemi o wa giran lo lindo na o wa pin oko lemi ase ibanuje lo gbe wa lati isale agbadu ati oka ba won jonta o wa banuje ni lo ba ni ah emi o je gbadu ke wa se bi pe ohun o mo nkankan lo ba lo na ba ja lo ba ta jo na lo ba ti lo ba lo si efo o ba si kokoro ko tini kan oko je nto pe ah oni o mo si dada lo ni pe tini kan o lo ja lo ya o wa je ko je ntan lo wa egbe yin ni fun yi eyin obirin ni 10,000 ti fun 15,000 e wa fun ohun na loko ni ah e fun mo pe eyin ise panel pita ni bo lohun ti ri gbogbo to ku lowo ohun 2000 plus to won ba ko le o ni ro o ohun oni gba o do mi sori bayi de poko lu jona to juga ngba to de la rojo ke grace en sa yi poko ni o ma lo ba mi bo se lo ti o ti po se keji in to gbe banu je wa lo ti gbe sunboko ne ti bara won se kan pa ko ore keta lo wa ise so pe ah so gan ni koko to gba eyin o keta le buru lo ba mi o nigba ti o da ori ara re ro o fe sa parawe o fe gbe ko eleko se le kan na won ti bi wa ni se bi kan na le ti jade wa seri to fa ni pe bi okunrin obirin mi to ba je pe onigiraga ni o le mo yo laaro o le mo tete yo to ba ya ba mi yo pada yowo yen ti o fe huru wa yen bo ya nu eje ayin mama re lo wa ajaja obirin ti e ti obirin ti o ba ti je pe ohun ni control oko ko so mo re ti o ni nige ajaja obirin re ke si yo pada ni gbaraga okunrin ti baba re ba se ni lu omo se ju re ko ni do ohun na loju lati mo lu Okay. Afi ti o ba fe mu egun yen kuro nbe yo gbadua dada olorun mo jaji agbaji mo jaji ale
1: mi o
3: teyan ba ti budget pe olorun ko mo fadua ti ba mi eni omo se ko lo bi mo o bi won o tori orun sin yen won o tori olorun sin eni o ba je nwo mo lo bi mo olodum ja je nwo lori asan ni
1: ami o
3: awon mo to ba refresh awon mo to ba se fese fun wa ka won na laanu ko lo mo je won fo rara
1: eni omo sin ko lo bi mo
3: eni o ba je nwo mo lo bi mo
1: ba
3: ji o tori ohun sin won tori olorun sin
1: 0706949 3000 okunrin atobirin ni na on la soro won la le teni hello dali mi e ka le sa ka bi si sa o baba mi e ka le sa
4: e ma ku jometa
1: jometa re o
4: to mo ki gbo le o
1: yes sa gbo le ngbo yin o
4: awon wo ara yo lute some there and the two lieutenants ngbo na lo
1: Eko, wọn lo Eko, wọn lo Seko. Wọn lo Eko ni Ami Jesu, Ami o, Ami. Yes sir.
4: Jo
1: meta ri sir.
4: Amandola yo, Amabola yo.
1: Ami o Jesu, Ami o.
4: Ki gbogbo awon eyan wa o gbogbo won Eko Jo meta o.
1: Yes sir.
4: Weda you.
1: Yes sir.
4: Oni so di wa o.
1: Ami o Jesu, Ami o, Ami.
4: Lórí àwọn ìṣe obìnrin tí à ń pẹ̀ fẹ́ lò.
1: Bẹ́ẹ̀ni.
4: Oríṣiríṣi lóbìnrin. Àwọn kan wà tó jẹ́ wípé gbogbo ohun tó ń ṣẹlẹ̀ ní ọkọ wọ́n ti gbà pé díìtì àwọn ni. Wọ́n ti gbàgbọ́ wípé kò sì tẹ̀sẹ̀ láì mọ́ ṣẹlẹ̀ wípé wọ́n ti kẹ́kọ̀ọ́ ìyá àwọn kan wọ̀n lẹ́kọ̀ọ́ gidi. Bọ̀t àwọn kan gbàgbọ́ wípé ìyá làwọn ń jẹ nílé ọkọ lórí ọmọ mo fi ń jìyà. Mo jìyà jìyà mọ́bà jìyà. Èmi náà máa ń wọ́ndà irú ìyàwó ló jẹ. Tí wọ́n lo fowó oúnjẹ lẹ̀ tó náà àwọn obìnrin kan wà ọ́ tó jẹ́ pé gbogbo bùkátà ọmọ irú ní dísìdìdì tí mo máa ń bi wọ́n pé à. Kí ló dé tó yẹ wípé ọmọ òṣìbáyìí wọ́n yà. Àwọn náà làwọn ń gbọ́ bùkátà rẹ̀ owó sùkúù owó wá àwọn là ń san lọ́dẹ̀ bá ń kọ́ àwọ̀ bàbá wò. Ọ̀kadà sọ fún mi ó ní 50-50 ni àwọn ọmọ yàrá pẹ́ mọ́ ní. Bá àbá ti pẹ́ mọ́ òun ọ̀sán àwọn kan òní sàn ìbàbá ń sàn àwọn kan. Ọ̀sán lásìkò òun lòun ọ̀sẹ̀ tún lọ sán nígbà tó bá lọ sán lòun ọ̀sẹ̀ gbowó ń padà. Ní kò yẹ kó rí bẹ́ẹ̀ ó yẹ kẹ́ ẹ gbìmọ̀ pọ̀ tó iye báyìí mo rí o ẹ̀ẹ́dẹ̀jọ lọ sán. Níjọ́ tí ọba sì yọ sán níjọ́ tí ọba yọ sọ́wọ́ wa kí bàbá sán bá ní ara kò rí bẹ́ẹ̀ àwọn kan ti ẹ̀ wà tó jẹ́ pé mo ti ẹ̀ sán kankan. Àwọn kan wà tẹ́ pé wọ́n ra káàkiri ọ̀gbálùmọ̀ sa nǹkan káàkiri oko olóko nǹkan nǹkan báwọn yẹn. Èmi tiẹ̀ kọ́ máa gbójú agan sí wọn nígbà tí wọ́n á sọ sórí ìwọ̀n ìgbẹ́. Tó ó yára àyà tí àwọn obìnrin sọ pé àwọn ń jẹ nìyẹn. Kò sì lè kúrò bẹ́ẹ̀ torí kò ti bímọ síbẹ̀. Tó irú ìyà tí wọ́n pàwọn ń jẹ nìyẹn. Torí oko pọ̀ káàkiri àwa tá a súnmọ́ oko where you see them on the farm. Àwọn kan wà gúrùpù kan wà tó jẹ́ tọkọ bá kó gbàdúró yín lọ tẹ ẹ ti yá sórí òru lọ àwọn èèyàn ò tó wá bá yín kí màálù tó bẹrẹ débẹ wípé tó àgbàdo rẹ tó yà yìí ṣé kò wọn tó lọ wò ó pẹpẹ bóyá wọn ò rí pẹpẹ mi ṣe mà pé lófin mọ́sẹ̀ ó wà bẹ́ẹ̀ náà wọn wà tún wá lọ wọn tó délé ẹjọ wọn sì tún rí tíntìn sí nǹkan kan wa tá a yọ ọkùnrin títí ṣe o táwọn ò tún rí jọ so àwọn gúrùpù kan wà báyìí tó bá wá gbìyàn pé bàbá ń kọ́ bàbá tó ti bá tiẹ̀ lọ bàbá ọlọ́kọ oníyàwó mẹ́wàá oníyàwó kìíní. So definitely àwọn kan wà tó jẹ́ wípé wọ́n ń jẹ ìyá wọn ò lè kúrò bẹ́ẹ̀ torí ọmọ torí pé àti gbọ́ pé mi ni kí n wá kúrò bẹ́ẹ̀ àti gbọ́ so tàbí torí ọmọ àwọn kan sì wà tó yẹ pé kò sí tọkọ ṣe tọkọ ṣe wọn ṣàfẹ kí nǹkan kan máa dùn bó ṣe ń dùn ní day one náà ni kó dùn sí day 20 years àwọn kan group kan wà báyẹn pé pé tó bá ti ṣe pẹ́rẹ́ díẹ̀ báyìí àwọn jìyà ni àwọn jìyà ni ègún dẹ̀ sample ní gbogbo àwọn friends náà ta ní tó jẹ́ wípé onio sanwó wá sanwó ẹ̀yìn sanwó gbogbo gbogbo ẹ̀ síbẹ̀ náà lóṣù kó òun jìyà ni ègún dẹ̀ sample is my own. Àwọn kan ti ẹ̀wà tó jẹ́ pé they develop hatred toward their husband. For example, mo bímọ kíní mo bímọ kejì ọmọ kejì ní wàhálà ti dé ní mi fi bá dùn kankan mọ́. Àjọ èmi ìlànà ọjọ́ wà náà lé for good 3 months yóò sọ yóò ti máa níbo náà ní kò sáyé ògbé dání ọ̀pá lẹ́yìn. So níbi tí hatred jẹ́ tí ó kọ́mọ bẹ́ẹ̀ ni pé ẹ̀yin lẹ pẹ̀lú ẹ̀jọ́ sùn rí bẹ́ẹ̀ mo bá ní ọ̀bọ̀ lẹ̀ kí aláàdé rúmù. Ìjànùpá òun àrùn oorun tó ọ̀há nígbà tí ní ti wá tọmọ ìpé méjì ọ̀sẹ̀ wá àrùn ní ìṣe. Nígbà báyá tó bá tẹ̀lé pé ẹ kọ́lé ìjọba kókò nu yàrá yẹn níbi tó ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ni pé ẹ kí ní bíi ẹ bá ti ń tọwọ́ bọ oúnjẹ lórí tébù lórí dání ìgbà báyá ní ọmọ akọ́jẹ tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ wàhálà ń bọ́ díẹ̀ díẹ̀ nìyẹn nínú yàrá yóò bọ̀ sílẹ̀ àti ilẹ̀ ó lè lọ mú yàrá mi tó nígbà tó bá wá fẹ́ rí ọmọ apẹ́ gànà ọmọ apẹ́ gànà tó ìkórira yẹn máa ń wà èmi ò wá mọ kí máa fa ìkórira yẹn. Hello.
1: Hello, mo ń gbọ́ yín sà, mo ń gbọ́ yín, mo ń gbọ́ yín.
4: Ọlọ́run ló wá mọ kí máa fa ìkórira yẹn. So àwọn gúrúùpù kan nìyẹn. Kí ṣe pọ́nbìnrin ò mọ jìyà àwọn ọkùnrin àwọn kan jìyà ń tòótọ́ gẹ́gbẹ́ ṣe analyze ẹ̀ lọ. When you move closer to the rural area bí irú òlu wa yìí move to the farm you see them. Àsìkò oró la wà yìí oró tí a fi ń ṣe àpọ̀n tẹ́ ẹ máa pọ̀n.
1: Bẹ́ẹ̀ni tán ọ bẹ̀ tẹ́lẹ̀ ok.
4: Àwọn kan wà tí wọ́n máa ń ṣàáká tí wọ́n bá ka tán tí wọ́n ta tiẹ̀ tán tàn án ti ràdán ìwọ̀kọ̀ gàdàgàdà tó bá tó kù ń bẹ̀ náà tó máa ṣàá wọ́n wà á bọ́ ọgbẹ́ dàkún ní gàdàgàdà tí wọ́n ṣe ṣàá àgbálùmọ̀ nǹkan kan báwọn yẹn ní ilẹ̀ gbogbo wọn máa ṣàáká ìrà yìí rè káàkiri wọ́n dẹ̀ lọ́kọ́ nlé inú ohun tí wọ́n bá ṣàá náà wọ́n tó fi bọ́ ọkọ náà tó bá tó délé so lóòótọ́ lọ́sọ̀ àwọn kan ń jìyà ẹ̀kọ́ létí ẹ̀kọ́ wọn kò jẹ́ wọn ó lè kúrò mẹ́ àti pé àti bọ̀ bọ̀tán àwọn kan wà tó kàwé tó jẹ́ pé wọn ò tiẹ̀ jìyà kankan pé wọ́n àwọn jìyà ni àwọn jìyà lé ọkọ àwọn jìyà lé ọkọ irú ẹ̀ ni irú wọn tí wọ́n develop interest sọ́kọ nígbà tó bá di bíi age range tẹ́ ẹ sọ yẹn between 12 years to 20 years interest yẹn kan máa ń wá I just don't know mo fi títí máa wá nígbà báyìí ní ọba kó sí yàrá mi tí ọba wá rí ọba pẹ́ máa pẹ́ gànà gbà mí ò lè sọ pé wo dẹ́dá kò tó yọ ọlọ́run fi mí lọ́rùn lẹ̀ tí kí n wá bọ́ọ̀tà ni òun ó sì gbogbo ìmọ̀ bọ́ọ̀tà èmi ò mọ ibi tí hatred yẹn ti máa wá so kọ́nà wọ́n gbà wá ni olùkọ́ sànù wa ni o kí ni obìnrin náà ni ó ń ṣe bẹ́ẹ̀ tí ó bọ́ sí sọmọ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn obìnrin ọmọ máa ṣe bẹ́ẹ̀ so kọ́nà wọ́n wà pẹ̀lú wa o ẹ ṣe fẹ́ lómi
1: ìlàyé ẹ ẹṣẹ ẹkẹ ẹṣẹ ẹṣẹ ẹṣẹ
4: ẹṣẹ ẹṣẹ ẹṣẹ ẹṣẹ ẹṣẹ ẹṣẹ ẹṣẹ ẹṣẹ ẹṣẹ ẹṣẹ ẹṣẹ ẹṣẹ ẹṣẹ ẹṣẹ ẹṣẹ ẹṣẹ ẹṣẹ ẹṣẹ ẹṣẹ ẹṣẹ ẹṣẹ ẹṣẹ ẹṣẹ ẹṣẹ ẹṣẹ ẹṣẹ ẹṣẹ ẹṣẹ ẹṣẹ ẹṣẹ ẹṣẹ ẹṣẹ ẹṣẹ ẹṣẹ ẹṣẹ ẹṣẹ ẹṣẹ ẹṣẹ ẹṣẹ ẹṣẹ ẹṣẹ ẹṣẹ ẹṣẹ ẹṣẹ ẹṣẹ ẹṣẹ ẹṣẹ ẹṣẹ ẹṣẹ ẹṣẹ

0: ẹ ka lẹ́sẹ̀ dádì wa.
1: Gbogbo ilé adé ọgbà yọ ọrọ wo.
0: Àmì o, àmì àṣẹ o, àmì o, àmì.
1: Bẹ́ẹ̀ ni gbogbo tẹ́ ẹ sọ látàrọ.
0: Bẹ́ẹ̀ni.
1: Kò sí tó kú gbogbo ẹjọ́. Ẹ má ṣe lè fẹ́ obìnrin tó ní ìgbéraga. Wàhálà ni. Ọlọ́run sì máa pín. Tí ẹ bá ní òun fún ìyàjọkọ òun, ìbọ́lọ̀ ní bẹ láàrin wọn ń jọ́jọ́ ti fi máríjì. Ọmọ bí ó ṣe pin lọ́kùnrin lọ́ba jẹ̀bi yóò jìyà. Bóbìnrin náà lọ́ba sì jẹ̀bi yóò jìyà. Àmọ́ nípa ọ̀rẹ́kọ̀rẹ́ tán máa kú kí ilé kú bọ́pọ̀lọpọ̀. Arábìnrin kan tí ọ̀rẹ́ rẹ̀ bá ti dé yóò máa sọ̀rọ̀ ọkọ ẹ̀ pé kò fún lówó ọkọ kún 5,000 fún. Ọ̀rẹ́ sì rèé wádùn ẹ̀ wọn ò gbà ju 2,000 lọ. Lọ́rẹ́ rẹ̀ bá ní à ọ́ lórí burúkú lọ́kọ̀ rẹ̀ jẹ́ fi ilẹ̀ ọ́sà fi ilẹ̀ nígbà tí èkó sì mẹ́fà olóyún fọkọ rẹ̀. Àwọn ọ̀rẹ́ rẹ̀ wá sọ fún un pé ọ̀rẹ́ rẹ̀ mọ̀ sí lóyún lọ́ba wa ọ̀rẹ́ ní wá ọ̀rẹ́ la jẹjẹ́ má dẹrù lẹ́lẹ̀ jẹ́ àjọmọ́ tọ́jú ọmọ wa. Tí ọba ti ọlọ́run sọ̀rọ̀ yín mi tí ọba ti ọlọ́run òun ó bi lẹ́yìn rẹ̀ eléyìí nǹkan. Ẹ bá ti gbẹ̀ ẹ̀kọ́ ẹlẹ́kọ̀ọ́ dandan ni kò sọnù. Àmọ́ gbogbo obìnrin tó bá ti ní ìgbéraga ní ṣe rí ká ìnáàánú. Kọ́lọ́ba láàánú, Ọlọ́run jẹ́ agúnlẹ̀ ààrẹ.
0: Ẹ̀sọ́
1: tó bá
0: bù. Ẹ̀sà ẹ̀ṣẹ́.

0: ọjọ́ ti lọ. Ẹjọ́ ń gba ìpè kẹ́rìn ni màá gbà tí màá fi bọ́ sí ibẹ̀. Ọjọ́ ti lọ.
1: Hello.
0: Hello.
1: Bàbá mi ò gbọ́ o, bàbá olùsọ̀rọ̀ láti ògbómọ̀ṣọ́, wọn ò gbọ́ kankan pàápàá o. Wọ́n ní wọn làwọn pè yín láti àti àyò ìyàwó pè yín. Ebi ń pa pé kò kẹ́ni bá mi kọ́jẹ́ ọjọ́ bẹ́ẹ̀ dé gan ni kẹ́ dáná kẹ́ ṣe gbẹ̀ fún pé kíní ẹ̀dùn òkú ẹ̀nìyẹn. Bí wọn ò torí òórùn sí yẹn, wọn ò torí ọlọ́run sí.
0: Bẹ́ẹ̀ni
1: ẹ ṣe
0: ẹdúgbẹ́ sá.
2: Oníbàjẹ́ lè tó tọ́ngọ́rí afẹ́fẹ́.
0: Ọkùnrin kan ló pè mí ń bàdàn yóò. Olúpè mí. Ọ̀rọ̀ rẹ̀ gan-an ó lé pọ̀. Láyé mi ò lè kẹ́rù mi, màá ṣe wá kẹ́rù mi, mi ò lè tí ẹ fún mi láyé ni, ẹ fún mi láyé láti kẹ́rù mi, ẹ fi ṣe kí ni kí. Mo ní kí ló ṣẹlẹ̀, kí ni n tó dé.
2: Bàjẹ́ nítorí tiwa ọmọ gbọ́dọ̀ dàrú nítorí.
0: Ó tún dáná náà, wọ́n tún pè mí.
2: Bàjẹ́ lè tó ògùnrí afẹ́fẹ́.
0: Ẹ gbọ́ ẹgbẹ́ ìwọ̀nba kẹ́tẹ́ kókó lé. Òyìnbó wọn fún yẹn ní táìmù ni ẹ lè kẹrù mi kúò ẹ lè ṣe kíní kan ẹ ṣe fẹ́ lè mi kúò ń lé láéláé mi ò lè tí púpọ̀ ní ẹ̀mí. Bàbá kí ló ṣẹlẹ̀ kí ni tó dé ẹ farabalẹ̀ kí ni tó dé. Ló wá ní òun àti ìyàwó òun làwọn yín àwọn òjọ ní bí misunderstanding kì í ṣe kankan náà ni àwọn jọ fẹ́ra àwọn ní kóòtù làwọn ti fẹ́ra àwọn. Àwọn gbéra àwọn lọ sí kóòtù, àwọn fẹ́ra àwọn ńbẹ, àwọn sì ti bímọ mẹ́ta.
2: Nítorí ọmọ ẹjẹ́ àjọ tuntun, nítorí ọmọ ẹbí ọgbọ́dọ̀ bàjẹ́.
0: Ìyàwó àwọn ń ta nǹkan ní Gbòòrò Ìbàdàn bí mo ti gbàgbé orúkọ ọbẹ̀ yẹn o tí màá nínú ẹ̀ máa sọ.
2: Ẹ ọgbọ́dọ̀ bàjẹ́.
0: Ntajà ń bẹ̀.
2: Adéyinka ń sọ wípé kò ní bàjẹ́ o.
0: Àwọn sì kọ́ lé sọ́nà omi.
2: Bàjẹ́ lè tó tọ́gọ́rí afẹ́fẹ́.
0: Ilé yẹn ló ti tọ́ àti lódodo ìyàwó òun lọ kọ́ ilé yẹn. Ìyàwó òun lọ kọ́lé táwọn ń gbé.
2: Bàjẹ́ lè tó tọ́gọ́rí.
0: Òun náà dẹ̀ ń ṣiṣẹ́.
2: Kò ní bàjẹ́, kò ní bàjẹ́, kò ní bàjẹ́.
0: Okay, Makola roundabout. Yeah, what's in Taja? Yeah, won't Taja me? Bami yo wale. Bami kusine wale. Wọ́n ti lọ́mọ mẹ́ta. Ọkùnrin kan wá ń pe òun.
2: Ajẹ́ lè tó.
0: Wípé.
2: Ìyá afẹ́fẹ́ o.
0: Òun lọ́kọ tuntun ìyàwó ẹ̀ o.
2: Ọkùnrin ìyá afẹ́fẹ́.
0: Kó mọ̀ jẹ́ kó wọn bá onílé o.
2: Ọgbọ́dọ̀ bàjẹ́ o.
0: Kó mọ̀ jẹ́ kó wọn bá onílé o. Kó wọn tètè ya kó gbogbo ẹrù pátápátá. Kó wọn kó gbogbo ẹrù pátápátá. Òun fún láàárọ̀ yìí. Láàárọ̀ yìí kó kó gbogbo ẹrù ẹ̀ pátápátá.

0: torí àwọn olè ọmọ gbọ́ rédíò lálẹ́ ni o lọ́jẹ́ kí n tètè fi sátẹ́gùn báyìí ó náà sì yín rédíò bẹ́ẹ̀
1: báyìí. Ohun àṣírí ibẹ̀ ńkọ́ ẹgbẹ́ àjọ tuntun ọmọ gbọ́dọ̀ bàjẹ́.
0: Bá ní kóhun ó kẹ́rù kóhun ó kó wẹ́rù kó ní o kóhun ṣe kí n kó ní a wá ní kóhun kẹ́rù kó tí wọ́n bá kàn tẹ̀ kẹ́rù kó lé gan ó fún ní bóyá oṣù kan ni o tàbí oṣù mẹ́ta ni o ló fún kóhun tó lè kẹ́rù ohun lè kẹ́rù báyìí ohun lè kẹ́rù òótọ́ ìwọlú ni ilé ṣùgbọ́n ó fún ní oṣù kan tàbí oṣù tó wọn fi wá bí tó wọn kẹ́rù sí tó wọn bá kúrò nílé rẹ̀. Mo wá ní kó sẹ́ndì nọ́mbà ìyàwó wọn sí mi.
1: Ìgbéyàwó yìí kò mọ gbọ́dọ̀ bàjẹ́ o.
0: Ó sẹ́ndì nọ́mbà ìyàwó yẹn sí mi.
1: Kò mọ gbọ́dọ̀ bàjẹ́ o. Ẹjẹ́ àjọ.
0: Mo pe nọmba lákọ̀ọ́kọ́ kò gbé ẹ̀kejì kò gbé ẹ̀kẹta bàbá kan báyìí ló gbé ó fẹ́ẹ̀ jọ bí àgbàlagbà.
1: Ọmọ ẹbí ò gbọ́dọ̀ bàjẹ́.
0: Mo bá pọkàn padà wípé wọn ò gbé kọ́ọ̀lù àgbàlagbà ló gbé o kọ́ nọmba tẹ send sí mi àgbàlagbà ló gbé kọ́ọ̀lù yín o.
1: Gbọ́dọ̀ bàjẹ́ o àárín ọ̀rẹ́ ò gbọ́dọ̀ bàjẹ́ ọmọ gbọ́dọ̀ bàjẹ́ o.
0: N tó fa ọ̀rọ̀ tí mo sọ lákọ̀ọ́kọ́ tí mọ̀mí àyùyàwó dá sí àtàwọn èèyàn dá sí nìyí o. Ẹ dákun ẹ jọ̀ ọ́ ṣé wọ́n ń ṣerú rẹ̀ láàkóta wàyí òbímọ fún ọkọ ìwọ àti ẹjọ́ ń gbénu létí wọ̀ kọ́ ọ wá lè láyà láyà láti sọ fún àlè yẹn pé kó pe ọkọ rẹ kó kó nù lé ìwọ fẹ wọlé ní ẹnìkan bẹ lójú pé ẹlò ẹ kalẹ o ẹjọ mẹta rè èjì rẹ ẹgbọn sókè dáadáa mà
2: jọ
0: àlàáfíà ni mà àlàáfíà yes ma àlàáfíà ma. Yes,
2: ma'am.
0: Amio, Jesu, Amio, Amio.
2: Okay. Bàbá yẹn wà ní ewu o. Ọmọ mẹ́tẹ̀ẹ̀ta ó lè má ní kankan bẹ̀.
0: Ó lè má ní kankan nù ọmọ mẹ́tẹ̀ẹ̀ta.
2: Ó lè má ní kankan bẹ̀ o. Bàbá yẹn dé wà ní ewu lọ́wọ́ lọ́wọ́ báyìí kó má wàá pa mọ́ lè. Ẹ sọ fún mọ́ àyẹ ni kò yẹra díẹ̀
0: náà. Kọ́kọ́ yẹra díẹ̀ náà.
2: Torí pé obìnrin yẹn ló nílé.
0: Bẹ́ẹ̀ni ó náà sọ bẹ́ẹ̀ ni olórílẹ̀ ẹ̀ bẹ́ẹ̀ni.
2: Ọ̀rọ̀
0: ẹ̀ṣẹ̀mà ẹ̀ṣẹ̀mà mo ti mo fẹ́ mú bẹ́ẹ̀. 0706949 3000 tàbí 0704047570. Hello.
3: Hello. Ẹ dúró ọ̀rẹ́ ẹ̀ka ẹ̀yẹ.
0: Ẹ̀ka ẹ̀lẹ́sà.
3: Ẹ dúró ọgbà.
0: Àmì o.
3: Ilé ní agbára o. Kí bàbá yẹn ó jẹ́ fílẹ̀ òǹlẹ̀. Tí wọn bá sọ fún sábà fún májèlé jẹ ńkọ tó bá kú dànù. Ṣé òkú lè wá rújẹ́ lóde ayé ni? Kí làásọ̀rọ̀ àdìpọ̀ ló ń lọ́la àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta? Àbí ṣe bẹ́ẹ̀ ní ẹ lọ sí court marriage?
0: Ní court marriage yẹn lọ o, kóòtù náà lọ o, kóòtù náà ṣe
3: marriage. Sábà lọ káṣẹ̀ kọ́ lọ court marriage wọ́n dá láre ṣó òun kó nílé. Bí òun fi kú ṣeré ni kó kú òní ọlọ́run bá ti dájọ́ abẹ́yẹn pín yóò ṣe tí ọjà rọrùn kó fi léun lẹ kó kẹrù rẹ jẹ kọlọ ti le ti o ba ile pa ko hairu re fola o ma lebi intolo ni ko ni o se ti o ba so fun ta ba fi nkan se nko ko nbe ko lo wa le mi olohun gbin ja agule ayo
0: hello sir hello sir
4: e ma kale o.
0: E kale sa o.
4: Ah, e pa mi lẹrin bi mo pe wa.
0: Ah.
4: Inu mi n dun, e mo mi daada e mi n tun soro.
0: Okay.
4: Oruko mi ni Gani Olorun Dalatabekuta.
0: Latabekuta, okay, okay, okay, okay, okay.
4: E ti mi n tun soro.
0: E ti wa sodo mi ri.
4: Mi wa sodo yin ri, mi ti mo ba yin soro ti mo ni pe ni jo ojukun.
0: Okay, yeah.
4: Baba.
0: Sa.
4: Oro tera ra so gbere.
0: Ben.
4: Aki to ni baba yen sun now.
0: Akitan ni sun.
4: Ori akitan lo sun. Olorun ni je ki o bere ko de kin lo gbinu e la je mi.
0: Hmm.
4: E gbo gbo oro ti won so yen. Bi pe o le ma je ko nkan lo le omo o ti to ni. Iyawo te mi fe ti mo fe o so fun mi pe ti to ba soro nbe yen omo yi won agbe lo mu baba e. Mo fo bu enu mi ni. Inu le ti mo ko.
0: Oni te ba soro nbe yen ko won gbo mo.
4: Oni ti ba. O lo sun le okunrin fun dirijo meta. Bato wa de mo lo fe jo segbon mi lo wa ni elo oko mi to ndo mi lojo bo mi he yen baba phone o ba tutu pe lo ba ni tin ba soro ohun agbe omo ti mo bi ti a fi somo loruko ti mo fi ko wa nule olohun agbe ohun agbe lo fun ba be omo e obirin wa lori iduo to je pe omo yi tin ya ti mi de gba sile kan lowo e oro obirin buru o akito lokunrin en sun ebi ni komo da wa nu nle ni mo wa ti fetun omo o yoju si mi ami mo so fun yin ti mo so
0: so
4: mi bla ko ma ni
0: so mi
4: to ba je pe cataract
0: so mi
4: lowo
0: so mi so mi
4: ami mo ko so re gidi kan o ko le o wa lo si bugabuga ai mo ye to je pe obirin lo ko le be to je pe okunrin ma di bugabuga to bi ni e ma ye je
0: Ẹ ṣe o, ẹ ṣe o,
4: ẹ ṣe
0: o, ami o.
4: Ẹ bá kí bàbá wa Kọ́ládé.
0: Alabi.
4: Alabi.
0: Bẹ́ẹ̀ ni.
4: Àwọn ọmọ bàbá lóṣogbo.
0: Yes sir, yes sir, yes sir. Ẹ ṣe gan sa, ẹ ṣe o. Hello, dadi wa.
5: Ẹ mọ̀ pọ̀ ọ̀rọ̀
0: atútùnú rẹ̀ sà, atútùnú rẹ̀ o.
5: Mo kí gbogbo àwọn tó yẹ sọ̀rọ̀ tán o, gbogbo àwọn tó sọ̀rọ̀, mo kí bàbá mi lẹ́gbàá.
0: Yes sir.
5: Bàbá lẹ́gbà mo kí ni o mo n gbòrò nígbò mí ní gbogbo káàkiri o ẹ̀lẹ́ o mo kí àwọn èèyàn
0: o
5: fẹ́ rí ọ̀rọ̀ yẹn ti wọ́ láti lẹ̀ yẹn fún máa yẹn ni mo ń sọ
0: o
5: tẹ́lẹ̀tẹ́lẹ̀ ń gbà orí ń gbà tí ń fẹ́ wó máa yẹn kò fẹ́ lẹ́bù rẹ̀ compatible obìnrin yẹn lówó jùlọ láti lẹ̀. Ó ti wà influential jùlọ tó òun tádíkà ọkàn òbò orí fà lọ́fẹ̀. Now, ìwọ́n máa bíi the house, obìnrin yẹn kọ́ ilé, kò fura, ó wá ní kọ́ máa kó bọ̀, ìwọ́n náà kó lọ bá obìnrin. Ọjọ́ ọ̀rọ̀ ló pé yìí, ọjọ́ ọ̀rọ̀ ló pé yìí, torí ọ̀rọ̀ tí ń gbé ọjọ́ lẹ́yìn ló wá sí alẹ́yìn báyìí. Ní tèmi, bí àwọn olùgbà kọ́ nínú ìgbẹ́pọ̀ mọ́kànlé o, kódà màá tún ràn lọ́wọ́. Gbogbo yóò ti possible láti kọ sí owó bá wà ló màá ràn lọ́wọ́ àmọ́ mi ò lè sún bẹ́ẹ̀. Mo prefer láti máa gbénu àlàpà tí bàbá mi kọ́ tàbí kí n lọ rẹ́ǹtì kíkọ wá pé kí n kó wá nù ilé rẹ̀ orí ọ̀gbọ́dọ̀ dìde o bàbá mi ò kó lọ sí ilé ìyá mi rí inú àlàpà tọ́kọ̀ náà lájọ ń gbé. So omi o ti wọ́ wá nìyẹn obìnrin yẹn lówó jù lọ tóró ní ṣọ́ọ̀ náà. Jọ́ mẹ́ta jọ́ mẹ́rin ọ̀sẹ̀ kan obìnrin lè máa wà ní
0: òun
5: sì bèèrè ìyí kò ní jẹun òun bèèrè pé bo ní sùn ara ò fọ́ ọ̀tí tí explosion ṣẹ̀ṣẹ̀ wá ṣẹlẹ̀ ní ti jẹ́ ní okó jáde. Náà ìmọ̀ràn mi fún ọ ní pé àkọ́kọ́ náà kó jáde jẹ́jẹ́ torí wọ́n lè lọ kó tọ́jú wá sí kí wọ́n náà ọ́ àdùpá gbogbo mọ́dù ọ́pá kẹ́rù rẹ̀ tètè kó jáde. Òun ní nǹkan kan bẹ̀ mọ́ àwọn ọmọ gan-an tó bá pọ̀ lágbára rẹ̀ nípò àlùdí dna ẹ lọ sí dna test ìwọ kọ́ ló bí àwọn ọmọ yẹn ó jẹ́ pé wọ́n ló bí ìwọ kọ́ ló ní gbogbo mẹ́tẹ̀ẹ̀ta torí ọkọ tó wà nísàlẹ̀ ọkọ àjèjì ọkùnrin òun lọ kọ́lé fóbìnrin yẹn òun ló bí mọ ẹjọ́ ń pín ṣe ní láti ilẹ̀ o ba fun o meji se yo fun o ten mewa se o e jo kan yi yo o yi tan ro lo o ni ti e gidi pelu fo kan bale iwo kan je le le bi ra jo ti tenant so mo ti ma gba o ni pe olorun o lowo to lo be pe ibi ti aye toton wa ile mi renti ma lo di se re jeje re bi o ba ja si bo ba wa de o to ta pe o sa je ti mi awo se de de ti aye toton o wa yawo mi mi to ma bi mo fo wa le buru re ma wo lowo to to bi to lo ma wo lowo o just bada tele nani so ma ti wa just look for the own level wa fe ama eleji ko so na be ma e ma bi to bo ti ja de yo mi o da si
0: eyin baba baba e ma n try gan gidi o nu mi ka te n don pelu be se n da se to ilale hello hello sir alafia o baba
6: olisela to ko ba so
0: ah yes sir se tin clear lodo yin
6: hello
0: hello sir
6: hello agbo ilogbo ba so
0: egbo alogbo won so an so be na an so be okay.
6: It is on the key.
0: Ben.
6: Very. Oju dilawa.
0: Hmm.
6: At the wita laka.
0: Hmm.
6: All over your kubawa.
0: Hmm. Amio.
6: Papa yuto okuri.
0: Hmm.
6: Alimu kia wopeleri yo.
0: Hmm.
6: You see, what I want, I want, I want, I want, I want, I want, I want, I
0: want,
6: I want, I want, I want, I want, I want, I want, I want, I want, I want, I want, I want, I want, I want, I want, I want, I
0: Yes, sir.

0: Hello.
1: Hello.
0: Hello.
1: Ekale.
0: Eto ni sa.
1: Inu awa pelu.
0: Ami o.
1: Sheri sa. O okunrin mi se be ni won wa educated sa.
0: Ah. Mi ma boyo wa educated o.
1: O ko ra en to ko pe gan o du gan ru ewu. Laye ise, laye ise aye jong. Laye jong gan okunrin mi ma ni ibaje abara na fi ko. Ọkùnrin ní máa ń ṣiṣẹ́ ilé ẹ̀ tí máa ń pọ̀ tí máa ń fìyàwó síbẹ̀. Ìbọn wa lọ ń gbé lọ́dọ̀ obìnrin. Kódà oúnjẹ ìwọ̀sí gan ló ń jẹ, oorun ìwọ̀sí ló ń sùn. Ó yẹ kó ti ní Ọlọ́run dárí jìyàn, ó yẹ kó ti ní nǹkan kan, ó yẹ kí ó yẹ kó ti gba àìsàn gan láyè láre. Àìsàn bí ò tiẹ̀ sí lára ẹ̀, ó yẹ kó ti gba àìsàn láyè láre. Irú kí wọ́n kí láyè ìsìn. Sóbìnrin ṣe é obìnrin lèmi náà o. Sóbìnrin ṣe trọ́ọ̀sì tó yẹn sà. Ṣé obìnrin ṣe trọ́ọ̀sì tó yẹn? Obìnrin tó jẹ́ pé tó yẹ pé tó bá ṣẹlẹ̀ gan di ọ̀la pán, ó lè máa sọ pé láti jẹ́ kọ́kọ́ yẹn jẹun sọ́sà, òun ló ń jẹ oúnjẹ àwọn òmùgbọ́n yẹn ṣe wá o. Oúnjẹ lásán nìyẹn o, tí òun ṣe lé. Ó yà tètè kẹ́rùn ẹ̀, kó lọ wáyà wá kan, kó máa gbàdúrà, kọ́lọ́run kọ́ ní ti ẹ̀ fún.
0: Emi ni mo mọ bó ṣe
1: lè
0: gbà ẹ́ pẹ́ẹ́kan. Ìṣòyìn àmì o. Hello sir.
2: Hello, Mr. Olanfa.
0: Ẹ̀ka Alexa.
2: Ẹ̀ka
0: Alexa. Yes, sir.
2: Mr. Alabi láti Ìlọra.
0: Láti Ìlọra. Ah, Mr. Alabi, Ẹ̀ka Alexa.
2: Ẹ̀ka Alexa.
0: Yes, sir. Yes, sir.
2: Bẹ̀rẹ̀ ìjẹ́ mọ́ ányá lẹ́yìn.
0: Bẹ́ẹ̀ ni.
2: Ó tọ́ ṣe gbọ́n. Ṣẹ́rin tó ṣẹlẹ̀ ni pé ọkùnrin yẹn bó ṣe wà yẹn, ó tún máa dúpẹ́ pé wọ́n sọ fún gbé púpọ̀ nílé. Àdé làwọn ọmọ mẹ́ta yẹn kì í pò ló làwọn ọmọ yẹn ọkàn sí. Ó sì tún máa dúpẹ́ pé wọ́n sọ fún tí èsì pé wọ́n yẹn lọ́rùn pápá. Òkú tètè na ìgbésẹ̀ yóò bẹ̀ kó fi kòmí tó bá lẹ́mi ara ẹ̀ lò. Àdé nǹkan tó wá wà bẹ́ẹ̀ ni iṣẹ́ rí àwọn obìnrin wọ́n jẹ́ pa àwọn ọkùnrin sáyé ta ò 2% nínú wọn lógún. Báyọ̀ wọn máa ṣe jẹ́ ni ọkùnrin náà ọmọ márùn-ún tẹ ọkùnrin ní ibi méjì ìtẹ̀lómi ẹlòmí ọkùnrin tí ó dà fún ọkọ̀. A ṣe fẹ́ lẹ́yìn báyìí ní ìṣẹ́lẹ̀ nípa. A bá yín lọ.
0: Ṣé. Kò ní bàjẹ́ lè tòótó gorí afẹ́fẹ́ o. Kò ní bàjẹ́ lè tòótó gorí afẹ́fẹ́. Kò ní bàjẹ́ kò ní bàjẹ́. Hello, sir. Ojúmọ̀ rí sá o.
3: Ṣẹ́rí màmú.
0: Bẹ́ẹ̀ni, sá.
3: Ó tún ti gbọ́ ìpín tó bá jẹ́ pé mi yóò lọ yẹ̀yẹ̀ ṣẹlẹ̀ kí kàmọ́ gbà wá lásìkò. Tó bá jẹ́ pé mi tó ti gbọ́ pé ó tún ẹsẹ̀ náà sa àwọn aṣọ rẹ̀ tó bá dáa. Ó ti di onípẹ́ tí wọ́n fi àbí lọ kíá. Wọ́n dá mi lójú kò ní lẹ́nu ní débi pé ní òní bẹ́ẹ̀ di. Ó sì ya ọ̀ràn fa ọdún tó yìí rẹ̀ pẹ̀lú aṣọ tó dá. Kọ́yà má bá tiẹ̀ lọ. Kó bóbirin rẹ̀ kọ́ wa lọ bẹ̀lú kò yàrá mọ́ṣẹ́. Kó lọ wá dáná ni bó ṣe dé ẹni tí irú rẹ̀ ṣẹlẹ̀ sí tèmi mọ́ pẹ̀lú dúdú. Torí bàbá ìyàwó lọ kọlí. Nígbà wọn ṣe máa rí ni bàbá ìyàwó fún ìyàwó ní ilé kan fún bẹ̀rù ìgbà. Wọ́n wá jọ ń gbé bẹ̀ẹ́ bàbá ìyàwó tó ra káàfù. Ìjọ jíjà wáyé láàrin ọmọ ìyàwó pé kíyàwó lọ fi tuntun bàbá. Ìjọ náà làwọn tọ́ọ̀gì lọ gba mọ́tò. Kó tó délé wọn ti bá kẹ́rù rẹ̀ ta. Nínú ìyàwó ti bá kẹ́rù rẹ̀ ta. Òun náà bá wa jáde. Ọwọ́ akú fàdúrà. Lónìí ẹni yẹn lónìí. Ìyàwó yẹn. Ó tún wá ṣẹ̀ṣẹ̀ wá kó lọ bá ń bi tọ́ lọ kọ́ dìṣù. Ọlọ́wọ́ abẹ́rẹ́ ní so ọkùnrin mẹ́tẹ̀ẹ̀tẹ̀ wù pẹ̀lú aṣọ rẹ̀ tó bá dáa. Aláìlú jù ni tó ní yóò fún mi táìmù kan táìmù wọn fún. Wọ́n kíákíákíákíákíákíá. Ṣé ìgbọ́rọ̀ jùlọ ìgbẹ́ mi.
0: Bàbá yẹn wọ́n sọ̀rọ̀ gan-an. Wọ́n ní aláìní ti jù. Pé táìmù náà fẹ́ fún. Kò sí táìmù kan tá fún mọ́. Hello.
4: Hello, Adeyinka.
0: Ẹ̀ka Alexa.
4: Ẹ̀ka Alexa.
0: Yes, yes, daddy me.
2: Ah,
0: okay, daddy me, can listen. Yes, sir. Okay. Okay. Yes, ma. Yes,
2: sir.
0: Okay.
2: Àwọn ọkùnrin ti máa lọ máa gbé inú ilé obìnrin orí àkìtàn ló ń sùn bí wọn ti ẹ sọ fún tẹlẹ tẹlẹ pé kókó kúrò kán má pè pé kókó kúrò tí òun mọ pé inú ẹgbin lòun wà inú àkìtàn lòun sùn kò lè ní lọ síwájú kan ojú kan ló máa wà bí ọgbọn kàtàkàtà ojú kan ni ó ti máa pòyì bí omi ẹkù. Kí ló ń fọ̀rọ̀ pé yìí? Ohun tó gbogbo àwọn nǹkan bá wọ̀nyí náà wọ́n kú ti bẹ̀ sí wa jẹ́ wọ́n ti ní ìṣẹ̀ṣe kì í ṣẹ̀sìn bẹ́ẹ̀mí òkùnkùn ni èmi ò dẹ̀ mọ́ bí wọ́n ti rẹ́mi òkùnkùn bẹ́ẹ̀. Àwọn ìwàásù òdì tí wọ́n ń wà fún wọn yìí náà ni wọ́n ti sọ fún wọn pé obìnrin ọkùnrin wọn wàásù fún wọn pé báwo lọkùnrin báwo ló ṣe lè lọ gbé inú ilé tóbìnrin kọ́ tí ìṣepo rẹ́ǹtì ẹ̀ ilé ìyàwó ẹ̀ orí ẹlòmíì kú ju ṣu lọ infact èmi ò ti ẹ̀rí sí rárá kó tètè má ṣọ ẹ̀ kíá kó kúrò mẹ́ bó ṣọ̀dọ̀ rẹ ni kó lọ máa sùn n tó bá dánú ẹrú ẹ̀ tó mọ̀ pé òun lè mú n tó bá lè yọ̀ǹda kó fi ilé ẹ̀ bẹ̀ n tó bá tẹ lọ́rùn tó fẹ́ mú tí ó mú kúrò bẹ́ẹ̀ tí ò ní padà bẹ́ẹ̀ mọ́ ni kó mú kó kúrò bẹ́ẹ̀ kò lọ́rẹ̀ẹ́ kankan ni a rí lọ́rẹ̀ẹ́ lọ sùn náà tí ó rọ díẹ̀ pútọ̀pù díẹ̀ kó tó di pé a rí nígbà a rí pé tó o bá kúrò bẹ́ẹ̀ gan wàá bẹ̀rẹ̀ sí rọ́wọ́ yọ ayé wọn á yí padà ọkùnrin fi láyà àlé láyà láyà ó pè ẹ́ o ò tètè káṣọ ẹ lérí kó sá kúrò bẹ́ẹ̀ gan kí ìyàwó tó dé lálẹ́ kọ́ ní kí ló lé ẹ kó ní àlè ìyàwó ẹ pè ẹ́ ń sọ báyìí kí ló wò báwo làwọn èèyàn ṣe máa ń ṣe báyìí kan èmi tiẹ̀ máa ń wò pé sẹ́lòmíì ò ti ẹ̀kan rárá ni ọmọ yorùbá ó tọ́ka ronú o
0: mo kì í tiẹ̀ ń bè lọ́wọ́ ẹ̀ pé
2: ọmọ yorùbá ronú o torí gbogbo èyí tó dé bá wa kò yẹ kó máa dé bá wa o àìníròmú wa a fi ìgbàánú kan ṣọ̀jà rárá kò tiẹ̀ dá rárá ìyàwó wa kọ́lé sọ mí ẹ̀wọ́ àjọ kó torí pé ẹjọ́ ṣe kóòtù wẹ́ẹ̀dì ẹjọ́ ṣe ẹ̀wọ́ àjọ kó wá sínú ilé tiẹ̀ ìwọ lè lọ rẹ́ǹtì rúmà palọ̀ kẹjọ máa gbé bẹ̀ kó o máa ṣọ́gbù kó o máa sanwó gbogbo ọmọ tó lóun bí fún gbèrè iṣẹ́ òun lónìí ni kó kí ẹ̀ kọ́kọ́ gbàgbé ọmọ kó gbàgbé gbogbo nǹkan kó lọ èyí tó bá jẹ́ tiẹ̀ ó tọ̀ wá obìnrin yẹn ṣì ń padà bọ̀ wá bẹ́ẹ̀ ó tètè kúrò bẹ́ẹ̀ kó lè rọ́nà lọ n tí ò jẹ́ rọ́wọ́ yọ náà nìyẹn tó wà lójú kan bí odò adágún ẹ wo ẹ má jẹ́ sọ̀rọ̀ púpọ̀ ẹ jẹ́ tó fẹ́ lòmíì láàyè
0: láàyè dájú
2: àdúpẹ́ àwọn àbejì ti tíráwù sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan
0: adé
2: láyò
0: àtàlàfíà
2: má bá wa láyò àtàlàfíà
0: má bá wa láyò àtàlàfíà.

0: Ọlọ́run kò ṣàánú wa ni o. Hello.
1: Hello.
0: Ẹ kalẹ́ sà.
1: Ẹ má kalẹ́ sà o.
0: Yes, sir.
1: Mr. William láti Àpẹtẹ.
0: Ẹ kalẹ́ o.
1: Má kalẹ́ sà o.
0: Yes, sir. Yes, sir.
1: Program tẹ mú ẹ kó jẹ program tó lágbára.
0: Ok.
1: Ṣé ẹ rí gbogbo àwọn yẹn ṣe ń sọ látàárọ̀ lótìítọ́ náà tí owó obìnrin bá yá ju ọkùnrin lọ tó bá kọ ọwọ́ ẹ̀ gbókè ju tọkùnrin lọ kó sí nǹkan tí a fẹ́ ṣe. Àdẹ ìlú gángan ni kò síbi tí ó kọjú ní tó ṣẹlẹ̀ kò sí tí ó ṣẹlẹ̀ obìnrin mi ń wà tọwọ́ ẹ̀ ju tọpọ̀ ẹ̀ lọ tọwọ́ ẹ̀ gbé jọ̀dọ̀ tó lówó jọ̀pọ̀ lọ tó dẹ̀ ní tẹ̀lébà fọkọ tádẹ̀ jọ ń gbénu ilé tọkọ tọkọ tó bẹ̀rẹ̀ ara mọ́tò tó dẹ̀ lọ́mọ tí ó dẹ̀ ṣe ìwà gbéraga sí tádẹ̀ jà bá ara wọn dọjọ́ alẹ́ àjọpá tí ó dẹ̀ ṣe wàhálà bẹ́ẹ̀ èyí tọkọ máa ń jù tí wọ́n máa gbàdúrà fún náà ni pé kí ọwọ́ àwọn ọkùnrin ó sún sókè ju táwọn obìnrin lọ tọ́ra àwọn obìnrin wọ́n ní ìwà ìgbéraga àdẹ́ kò dẹ̀ síbi tí wọ́n lè gbà yọ sí àwọn ọkùnrin lọ́jọ́ iwájú tán bá rí ọkùnrin àjọ táàrin. So kọ́nà wọn darí ohun kálukú síbi tó dá ni nítorí ohun kálukú ní àlátọ̀ ń wá ó ti kọ́lẹ̀ kò sí so kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀ kò sẹ́ni ọgbọ́n o kò sẹ́ni ọgbọ́n o kò sẹ́ni ọgbọ́n so kò sẹ́ni ọgbọ́n o ọlọ́run nìkan lọ́gbọ́n o kò sẹ́ni ọgbọ́n
0: ọlọ́run
1: kò sẹ́ni ọgbọ́n kankan tó bá ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀ nìyẹn ọlọ́run nìkan lọ́gbọ́n so bó ṣe rí yẹn ládé nǹkan
0: bó ṣe rí ṣe o ṣe rí ẹyin bàbá bàbá tẹ ń dá sọrọ yìí inú mi dùn gan gidi o ọlọgbọn nìyí onímọ nìyí olóye nìyí ó dùn mí tí programme yẹn ò bọ sọsàn káwọn ọdọ wa kẹkọọ kán kẹkọọ kán kọgbọn inú àwọn nǹkan ti ń ṣẹlẹ ọrọ tí dáàdì tán láti tapẹtẹ tán sọ sí wọn ni. Ọlọ́run nìkan ló gbọ́n pé kò sẹ́ni tó gbọ́n kò sí tí ò lè ṣẹlẹ̀ kò síbi tí ò lè kọ̀dí sí ibi tó bá kọ̀dí sí yẹn. Ẹ dákun ẹjọ́ ọkùnrin yẹn gbàǹgbà ọ̀ bá wa kú ònú léhun tàbí tí bá ń kẹ́rù kí ni àwọn arádùúgbò ọ sọ tàbí tí wọ́n ń béèrè lọ́wọ́ ìyàwó dádì ńkọ́ wọ́n ti kókó ńlẹ̀. Àbí tó fi mú àlè tó fi mú fóònù nọmbà tó fi pè é pé òun kẹrù rẹ kò mẹ́rin o bó ní nọmbà ìyàwó yín ṣé ẹ jà tó lágbára ó láwọn ọjà tó lágbára ẹ ṣe wá ti pè ìyàwó yín ṣé ẹ ti pè é ó ní ò gbé kọ́ọ̀lù kò gbé kọ́ọ̀lù yín ẹ dẹ̀ sọ fún pé báyìí báyìí báyìí báyìí báyìí báyìí báyìí báyìí ní ògbé kọ ẹẹdẹ wá lọ.
2: Ilé o gbọ́dọ̀ bàjẹ́ o iṣẹ́ mi o gbọ́dọ̀ bàjẹ́.
0: Ọmọ ẹ̀kan ń ṣojú ọmọ ẹ̀kan yóò sọ fún ìyá ẹ̀ ní gbọ̀bádé ṣọ́ọ̀pù pé báyìí báyìí báyìí báyìí báyìí báyìí dáàdì mọ̀ sọ.
2: Kò gbọ́dọ̀ bàjẹ́ kò ní bàjẹ́ lè.
0: Ẹ kalẹ̀ o. Yes, sir.
3: Ó dìdìrìn.
0: Ó dìdìrìn. Orúkọ yín ṣàrà orúkọ yín ṣàrà dì.
3: Tóbìnrin bá sọ fún mi bá ń sọ wọn gbà báwọn kan bá ti múra wa wọlé kọ́ nìyí. Ẹ sì kẹrù mi bóde. Ó fún ni ọjọ́ méje. Yóò mọ̀ sọ mí dì ní.
0: Ṣé ẹ lo nǹkan kan fún ni?
3: Kí ni? Ọlọ́run ó ṣèdájọ́ ni.
0: Láàrin ọjọ́ méje.
3: Bẹ́ẹ̀ yóò mọ̀ sọ mí dì ní bẹ́ẹ̀ pé.
0: Ó
3: tó
0: wẹ̀ mẹ́ẹ̀dọ́gbà kò lè ká fún. Ìyẹn ti lọ́wọ́ ó ti ní spiritual kinní kan lọ́wọ́.
3: Sọ wá rí àlè yẹn náà.
0: Bẹ́ẹ̀ ni.
3: Yóò kàtà rò jẹ. Èyí ń sùn rẹ ní bẹ́ẹ̀ lè fọ́ lọ́hùn. Ọ̀dà sẹ́dí àtọ̀bá yẹ fún ni.
0: Èyí ń firú ẹ̀yàn bẹ́ẹ̀ lẹ̀ fún ọlọ́run.
3: Àmọ́ fi lẹ̀ fọ́ lọ́hùn.
0: Èyí ń da sẹ́dí àtọ̀bá yẹ ni.
3: Ìyẹn fi ilẹ̀ fọ́lọ́ o. Ọ jáde síta àwọn tí ó gbéjà rẹ wọ́n wà gbégbé ẹ̀dọ̀ kọ́ńtúwẹ́dì. Èmi ń jà tí dá lọ́sẹ̀ lè lọ sí kọ́ńtúwẹ́dì. Èmi ń jà tó ń dá ni. Ó wá gbà tọwọ́ ìtàn. Ó wá kì í ta. Ìwà tí ò jẹ́ ìfojú wọn ni. Kódà gan-an ẹ̀yọ́ ìṣẹ̀lẹ̀ ìṣúrẹ̀ lẹ̀ fọ́lọ́. Fọ́ra mi nípo ara mi dáṣẹ̀rí àpò.
0: Omo ilu wo ni sa ilu wo le wa dadi
3: ile aye ka wa yi odaju lo gbowo
0: odaju lo gbowo itiju lo bigbese
3: so eyin se ba jo ninu bibeli eyin ilurupe ta je ba jo lokunu ko fo leyin ilu de se lon so be eri e ma bi tun ta
0: wo da ami o
3: Yes,
0: me. Hello, ma. Ma. Eka leva o. Mami. Hello, ma. Ah. Mami mi. Oden radio. Eh. Oden tu mi kwe ngba na tu mi kwe. Etu mi kwe etu mi kwe. E ma binu. Hey. Oh. Etu mi pe mama mi, etu mi pe. Ani odaju ru bi. Awo ko da kwara o. Ara de wo na mo sanu ba o. Hello, hello sir. Olusho.
3: Sir. Mo to fe simi, mo fe for you bi wo kan te da le yi o.
0: Okay. Beni agbalagba kan lo gbe
3: agbala ko ba ko bi e lu takute bi fa
0: po lu takute e mo wa so fun mo so fun ko e na pe pe mo ti pe ko gbe o mo ti pe number yen ko gbe o se san o wa ni bo yon si number yen te ni bo yon si number yen te pe kini kan bet ko ti pe mi lati gba yen ko ti pe mi lati gba yen Okay.
3: Bi odo baba ye odo baba ye re lo wa. O ba e ko ha si be ni. Bi pe ka ba toju body.
0: Ko ma je ko ha so do baba yen ni. Tori mo an be mo be lo baba yen pe e jo e ba mi gbe phone fun e to ni phone. Baba yen ni ko se to ni phone po lo na lo ni phone. Po lo ni
3: phone. Ni to ni phone ko le se to ni phone odo baba ni tori pe o si si ki baba po pe e ni to ha so do e wo wa wa.
0: At
3: mo se kati o konse kati o di sele
0: ben
3: ni ke ta wa idi e lo ro ni yo wa wa yo lu ka ki
0: ben
3: mo ni bo le wa to ju bo
0: hmm
3: ye so ko
0: hmm
3: ka wa wo bo
0: da e jamu jo sele e ja jo tuntu nitori omo ebi ogbodo baje mo ogbodo baje o eh mo nwa number oko yen ni o mo nwa number oko yen okay mami hello mami mi
1: nuno le ko
0: okay
1: baba re ni o
0: okay daddy mi
1: mo wa le be daddy mi
0: okay sir
1: now aje da mi logun oleyin wa mi bibi nbe o nigbagbo la wa o
0: okay
1: lo to ofe mose ko so ku oju fun oju ti fun iti pe te ba se bayi fun o na se bayi fun but nigba ti jesus de ko simplify everything o je ka ma wi pe iyan ni agbara lati dari ti ni to lo fun bo se so pe to ba pa yan mo pa di so ama bi ofe mose bi ofe sharia awon elesin wa kijide ama ngba ti jesus de oni ka ma dari ti ara wa so eyan le mu yan ba yan ko pa tori pe o se bi se se kan so ka ma dari ti ara wa jesus se prepare re o se je niyan now awon en tan wa so pe o logo gun kan kan ejo na boguru ogo le sade bi se ba yen a ti gbo tenu ko ma yen na a ti gbo tenu obirin
0: beeni
1: so eh onu ori wi so to ba nlo sade de sati ba yen ejo na boguru la ba ogunro ki o fi sise to ba je pe ma yen lo je bi owe oni lo sodo obirin yo pada tori re ni so nti mo kan fe ka mo niyan iyan le sade de logun ba yen tori pe agbo ogbo kankan se ba yen se ko di logun
4: ta ba bi obirin yen na o na ni ti o wu yi o na yo awijare ti e na wa nu e so e ma be to bo o
5: yes sir
4: you get mo anjo saturday yen
5: ben
4: will I be the best of the best for today
5: yes sir yes sir yes sir to jam one saturday eni yen fe tete mo bi o se elo ma
4: okay okay
6: ọ̀rọ̀ adìyẹ tí wọ́n ń fọ́ lẹ́yìn nǹkan ńlá ni o ẹ mọ̀ pé wọ́n fẹ́ jọ mọ́ ìta gbọ́ níjẹjọ
5: bẹ́ẹ̀ni
6: tí mo fi sọ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn asisítẹ̀ ń bí tí wọ́n ṣe rekete rekete o ìmí nínú wọn wọn ò bí dáa kó sùn ó pọ́ ṣọ̀ṣọ́ aga yọ tọ̀ mí tọ̀rọ̀ àwọn kan tó náà ti sandy àwọn náà ti dá lóró oríṣiríṣi ni ìmí ń bẹ tó ṣe pé yọ́kàn máa ṣe bí ìwèrè ńgbà mẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ọlọ́run ṣàánú ní nǹkan
5: tẹ
6: tẹ rí ti bàbá ìtẹ mú wáyé
5: bẹ́ẹ̀ni
6: èmi fẹ́ kíyèsí pé ìpìlẹ̀ wọn tá a bá wo ìpìlẹ̀ wọn ibi ìpìlẹ̀ ló ti wọ́ lóòótọ́ ni wọ́n ní ẹ̀mí kóòtù làwọn lọ ṣé kì í ṣe pé wọ́n kàn mátímẹ́ẹ̀kì wọn ni pé àwọn méjèèjì wọ́n ti náà di ọ̀dà àti ó ti rọrùn pẹ̀lú wọn ni wọ́n fi mátímẹ́ẹ̀kì wọn ṣe mọ̀ pẹ̀lú rẹ̀ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ni ni wọ́n pè ẹ̀mí ẹ̀bọ̀ alágbájá ti sa alágbájá ẹ̀mí ẹ̀mí ògìrì gbẹgbẹ mú rọrùn ìníkan ṣe mọ̀ ọdún kan bẹ́yẹn kí ìfọlọ́run ló wí bẹ́ẹ̀ ó lè jẹ́ pẹ̀lú kéèsì bẹ́yẹn ọmọ obìnrin lè wúwú ju ọkùnrin lọ ó ṣe mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ kéékèèké yẹn wà nísìnyẹn pé wọ́n bóyá wọ́n ṣiṣẹ́ àbí wọ́n wúrẹ́ nìkan sunday àbí nǹkan tí wọ́n ti kọ́ ní bọ̀tì eventually ngbà tí ó bá ṣe wọ́n lè mọ́tètè rí ẹni tí wọ́n fẹ́ ṣe ti understand
5: bọ́mọ
6: wá rí brother kan tó náà ṣe àbí wọ́n fẹ́ kó kúrò náà church gbogbo.

0: wa se lan e ka le sa
1: ah mi gani olon da la ta be puta.
0: Okay sir, okay sir,
1: pada wa.
0: Yes sir,
1: gege bi oro ti mama wa so ton la ipe.
0: Okay,
1: se won mo pe okunrin inu ago lo wa na
0: inu ago
1: iye o le so inu ago se ma ago so ma fa di esi
0: mo mo mo mo mo
1: inu e lo wa inu e lo okunrin e wa ba o le se fe ni lo si waju mo so tele tele mo lo okunrin to ba sun lo obirin mo ni ori akitan lo sun.
0: Baba te ba ni dasito yi e se gan adupe lowo yin
2: oni ma je oni ba
0: asi ni bi iseju bi merin si bi iseju merin si
2: oni ba je leto ogori afefe
0: oni kaluku oko omo e ko omo yin gbogbo yin baba te n dasito yi gbogbo omo yin ti lo le oko. Àwọn ọmọ yín ti fẹ́yàwó.
2: Ogori afẹ́fẹ́ ooo.
0: Mo mọ̀ pé ẹ ti gbìyànjú lórí àwọn ọmọ wọ̀nyí kan kẹ́ tó yọ̀ǹda wọn pé ẹ̀yin náà lọ dádúró. Ṣùgbọ́n lábẹ́ àkóso bó ti wò ó rí tó.
2: Oní máa jẹ́lẹ̀.
0: Ẹ máa pè wọ́n o.
2: Ogori afẹ́fẹ́ ooo.
0: Ẹ mọ̀ èyí tọ́jọ́kùnrin ẹ pè é.
2: Ẹ
0: bá sọ̀rọ̀. Lágbájá. Bó ni wo àtìyàwó ẹ ṣe ń rìn bó lẹ ṣe ń ṣe. Ọgbọ́n tẹ́ fi máa bá sọ̀rọ̀ yóò yàtọ̀ bá mi rè é. Hello, dáàdì mi.
3: Hello, Adéyinka.
0: Hello, sá.
3: Èmi ni alàgbà Adébọ̀wá nílò padà wá.
0: Ó yé mi sá.
3: Ọ̀rọ̀ kan lèmi kàn fẹ́ sọ.
0: Ok.
3: Bóyá bí ọ̀rọ̀ àmọ̀ràn ni.
0: Ok.
3: Kí gbogbo wa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. Ká máa jẹ́ káwọn ọmọ wa kọ́ mọ àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá. Torí àwọn ọmọ wọ̀nyẹn máa ń bìlífù pé superstition ni. Tẹ bá ń sọ nǹkan kan fún wọn, wọ́n máa bìlífù pé superstition ni. Tàbí wọ́n sọ pé àsìkò ti yín nìyẹn is not done anywhere again. Kíní kan kò dẹ̀ rí bẹ́ẹ̀. Ó pẹ̀lú tó ń fìyà jẹ ọ̀pọ̀lọpọ̀ o. Ọmọ mi dàgbà gan-an tó ti lé ní 40 years. Tó ti wọ bí 45. Síbẹ̀ náà tó jẹ́ pé gbogbo ohun tá à ń sọ yìí kò fi kọ́gbọ́n. Náà ní òsọ́rọ̀ bẹ́ẹ̀ lẹ́wọ̀n bàbá wọn nǹkan ìpalá ẹnu ni. Ó ní o rìsọ́ọ̀tì ẹ̀ ló ń jáde lára àwọn kọ̀ọ̀kan tá à ń gbọ́ tá à ń tó tó yìí. Kí kálùkù padà lé ká kọ́ àwọn ọmọ wa ní àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá kọ́ ajẹ́ kọ́ mọ nǹkan tó jẹ́ èèwọ̀. Nǹkan báyìí o èèwọ̀ ni èèyàn yìí ṣe o. Tó o bá ṣe yóò lẹ́yìn o. Bí nǹkan báyìí o kò dáa. Ibi báyìí kò yẹ kí tó o bá níyàwó ọkùnrin kì í lọ gbélé ìyàwó. Bíyàwó ẹ bá kọ́lé ṣáájú ẹ má lọ gbé bẹ̀. Jẹ́ kí inú ẹ ó dùn sí. O lè bá mójútó gan kó kí ó fi kọ́ tán o lè bá ṣe. Ó bá ṣe yàrá kan. Mo lágbára ìtẹ́jọ́ ń gbé tẹ́lẹ̀. Ìwọ́n máa gbé bẹ̀. Bó bá lóun fẹ́ kó lọ bẹ̀ tó yọ̀ǹde fún. Kò lọ máa gbélé ẹ̀ a jẹ́ pé ó mọ̀ọ́mọ́ fẹ́ kọ̀ ẹ́ lẹ́nìyẹn. Tó gbogbo àwọn nǹkan wọ̀nyẹn níkọ̀ọ̀kan èjèèjì yìí tá a bá ti rántí ń bẹ̀ ká máa pe àkíyèsí wọn sí kọ́ máa mọ̀ ọ́ kọ́ máa fi ṣọgbọ́n. Tó báwọn náà bá ń gbọ́ nínú agbègbè báyìí lórí rédíò káàkiri a máa yé wọn pé àsóòótọ́ ni ọ̀rọ̀ táwọn òbí wa sọ fún wa. Wọ́n túbọ̀ máa gbọ́n ojú wọn á máa là sí wọn ni máa sọ pé kò rí bẹ́ẹ̀. Torí wọ́n jiyànjú kíre lọ wọ́n sì lágídí bí nǹkan mí àwọn ọmọ sí.
0: Àwọn yẹn gan-an náà tún ń yálé aláwo tó ń yálé gbogbo ẹ̀ tán ń lọ ṣògo owó ṣe iṣẹ́ tó ṣe gbogbo ẹ̀.
3: Wọ́n ń lọ wọn wá wà nǹkan re lọbẹ̀ náà ni. Ibi ìka làwọn ń tẹ̀ sí bí ibi tán ti máa rówó kán sọ pé kán ṣògo owó fáwọn bí ibi tán ti fẹ́ ba tèèyàn jẹ́ bí ibi tán ti máa pé káwọn gbá orí ọkùnrin mọ́lẹ̀ àgàgà àwọn ọmọbìnrin ṣọ́ṣọ̀ṣọ́ yẹn. Wọ́n ń rìn ju ọkùnrin lọ. Ibi tágbàlagbà ò mọ̀ wọ́n mọ̀. níbi tí ogun ti ń jẹ wọn mọ bẹ tán dẹ ṣe ṣùgbọn wọn ṣe tó dáa ni. Ó lè jẹ́ ibi tó ti ń tojú bọlé nísìnyẹn ìyàwó yẹn ni iná ti ni wọn ti kú fi nǹkan dè mọ́lẹ̀ gẹ́gẹ́ bí táwọn bàbá wa tó sọ lẹ́ẹ̀kan tó ń pe àkíyèsí wa sí yẹn pé bóyá ó ti bọ́ há pé ibi tó bọ́ há sí yẹn ni wọ́n ti pe ọkọ pé kó kúrò ńbẹ́ o ó sì fàbùkù kan ọkọ yẹn tí ò bá tètè kúrò ńbẹ́ inú ẹ̀gbin ló pilẹ̀ wà ọlọ́run bá ṣe tí ó ti jáde ló tètè ti jáde ẹ pé bàbá wa kan sọ nísìn pé inú àgò ló wà nínú kùkú
0: kùkú adìẹ bẹ́ẹ̀ni
3: ẹ̀hẹ́n so lóòótọ́ inú àgò ni torórí àkìtàn ni ṣé bí inú àgò máa ń rùn ni inú òórùn ló ń gbé kó kúrò ńbẹ kó tiẹ̀ kọ́kọ́ kúrò ńbẹ náà tó bá fẹ́ kátẹ́gùn àlàáfíà fẹ́ sí òun ìgbà yẹn lọ̀rọ̀ wà o
0: àbọ̀
3: mi nìyẹn o.
0: Ẹ ṣe o, àdúpẹ́ o, àdúpẹ́ o. Adéyinka mo dúpẹ́ pé òkun lọ́wọ́ yín bàbá àtẹ̀yìn mọ̀mọ́ mọ́ tí a jọ ṣètò talẹ́ tèní. Mo dúpẹ́ o, ẹ ṣe gan, mo dúpẹ́ o, mo mọ̀ọ́rẹ́ o. Ẹ̀yin tí ẹ ní ojú ń dùn yín, ẹ̀yin tójú ń dùn tẹ ní cataract tàbí glaucoma, ẹ̀yin tẹ́ ẹ̀ sì ń rí na. Bóyá ẹ̀ ń rí firifiri tàbí ẹ̀ ń rí kurukuru. Ẹni tí ò bá rí na kọ́ mọ́ wulẹ̀ pè mí o. Ẹni tó bá sì ń rí díẹ̀díẹ̀ ẹ pè mí. Tàbáyìn tẹ́ ẹ sì ń rí tẹ́ ẹ̀ ń rí gan-an ṣùgbọ́n tí ń yun yín tí ń gun yín tí ń ṣepin tí ń ṣe gbogbo. Ẹ pè mí lẹ́yìn ètò.
2: Ẹjẹ́ àjọ tuntun.
0: Ẹ pè mí lẹ́yìn ètò.
2: Ọmọ ẹbí ò gbọ́dọ̀ bàjẹ́.
0: Ká bára wa sọ̀rọ̀ ká sì sọ àwọn nǹkan tí ẹ lò.
2: Ìlú ò gbọ́dọ̀ bàjẹ́.
0: Tí ẹ̀ ń bá tètè mójútó.
2: Ìlú ò gbọ́dọ̀ bàjẹ́. Ọmọ gbọ́dọ̀.
0: Wọ́n máa ń tètè gbọ́.
2: Àárín ọ̀rẹ́ ò gbọ́dọ̀ bàjẹ́.
0: Àwọn nǹkan tá a sì ń jẹ.
2: Jẹ́ o.
0: Tá à ń jẹ́ ńgbà tá a wà ní ewé. Ìgbà tá a pé 35 to 40 n tá ń jẹ́ ńgbà náà tá a bá ń jẹ́ ńgbà tá a ti pé 50-60 problem ni ó máa ń jẹ́ ságo ara wa gbogbo n tá a gbọ́dọ̀ máa jẹ́ nǹkan tí ó tètè máa digest kó lára kí ẹ̀jẹ̀ yẹn kó lè máa flow lọ kó máa flow bọ̀.
2: Oníbàjẹ́
0: ọmọ 35 years tó bá jẹ́ fùfú tó bá jẹ́ yóò kánrin ìgbà tí ó bá lọ tí ó bá bọ̀ tí ó bá ṣe wá tí ó bá ṣe kí á mọ́ṣá ibi ó tún ti máa pa. Ṣùgbọ́n ẹ̀yin àgbàlagbà tẹ́ ẹ bá jẹ fùfú nísìnyí tẹ́ ẹ mumi sí tẹ́ ẹ yóò ẹ sì lọ ibì kankan ojú kan náà lẹwà ẹ̀jẹ̀ yẹn ò ní ṣakulé ètò ara àwọn nǹkan kọ̀ọ̀kan tí kìí jẹ́ kí ojú orí nànú tí ìjẹ́ kó ojú orí nànú rárá bí ẹ̀jẹ̀ ò bá ti ṣakulé ètò dáadáa problem máa ń dé ṣago ara. Inú omi sì ni ojú wà inú omi ni ń gbé ojú tẹ̀ ń wò yìí bẹ́ẹ̀ ṣe ń wò fíntín nínú agbára ló gbó omi ló wà inú agbára ló gbó omi ló wà. Gbogbo àwọn nǹkan mi ò lè sọ lórí atẹ́gùn ṣùgbọ́n ìgbà ẹ bá pè mí tá a bá jọ sọ̀rọ̀ ní ṣàlàyé gbogbo bí gbogbo ẹ̀ ṣe rí ń ṣàlàyé ẹni tí pajápajá bá mú lẹ́sẹ̀ tí pajápajá mú yẹn lẹ́sẹ̀ àwọn àgbẹ̀ ó ní à ẹjẹ́ fúlò ní ẹjẹ́ ọṣẹ́ ní tí pajápajá bá mú yẹn lọ́wọ́ ní à ẹjẹ́ fúlò ẹjẹ́ ọṣẹ́ ní ìgbà ẹjẹ́ fúlò ní apá kò fúlò lẹ́sẹ̀ ló mú kẹsẹ̀ máa kúrìrì ló mú kọ́ máa kúrìrì nígbà tí ẹjẹ́ ọba wá fúlò lọ sínú ojú tí ò fúlò lọ sínú ojú kí ni yóò ṣe ojú tí ó ṣojú yóò pọ̀ yóò ṣojú ní jàmbá. Àwọn ọ̀rọ̀ pọ̀ mbẹ̀ tá a lè ṣàlàyé fún yín pé báyìí ni ká ẹ ṣiṣẹ́ báyìí ni ká ẹ ṣiṣẹ́ nítorí sì lò náà á ṣàlàyé fún bẹ́ẹ̀ lẹ́ẹ̀ṣì lò bẹ́ẹ̀ ṣiṣẹ́ bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ṣe rè lẹ́ẹ̀ṣì rí ìyọ̀ǹda. Ṣùgbọ́n àwọn tí ò rí na àmọ́ bí condition tójú yẹn wà àmọ́ bí tó bàjẹ́ dé mùsùlùmí ni ká ẹ mọ́ yọjú ti yín. Ọlọ́run ràn yín lọ́wọ́ ẹ pè mí sórí 08064474794 08064474794 ni namba te pe mi se na ni WhatsApp number mi te ba fe pe mi na le pe mi si ki n salaye awon nkan ti mo n saye won le so fin lo hospital be o ipe bayi ni o bayi ni bayi ni bayi ni o mo le salaye fun yin be sugbon mi o salaye gbogbo kule kule gbogbo kini n salaye e fun yin daada idi ni ta won yen fun pe mi ta fi n wa sodo mi ta fi jo n se se to fi n go rege daada Olorun o si je ki ko mo bo si rorun loruko Jesu loruko baba loruko mo loruko yin mo fi gbogbo yin le ore ofe Olorun lowo Olorun ko toju yin ke mo saisan ke mo kuku ojiji ke mo kuku etojo onje omo ko jina fun gbogbo yin je yin baba ati mama mi o onje omo ko jina fun nje ki wajo ani alaafia pepe iwo to ni fibroid oyun ju pe mi iwo ti nkan omokunrin re o si se dada pe mi number mi ni 08064474794 ese pupo o da rosa o da roma o da re